Swain, I don't say. If you have been

Boom.

0: Pedro Cancún.
1: ¡Más tu pa! ¡Siéntale! ¡Apreciando! ¡Más tu pa!

0: bóyá látapá bíbẹ yẹn a ti dé tán láàárọ tèyí a máa gbé yín débẹ a sì ní gbàgbé yín síbẹ ẹ mọ pé mo sọ fún yín pé ìkànnì west radio láwà 89.3 FM bóyá id lámbà nìyẹn o lọ pọlísì ká tó wọnú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lẹ́yìn ikọ̀ liverpool wọn lọ orílẹ̀-èdè austria wọn lọ kojú lask liverpool jẹ́wọ́ pé àgbà ọ̀jẹ̀ làwọn ta bá ń sọ̀rọ̀ ìdíje orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ibẹ̀ làwọn ti wá àmì ayò mẹ́fà sí mẹ́ta pápá jùlọ bakola tí wọ́n ṣẹ̀ gbé wọlé hat-trick ló mì lánàá bó ni andoni raul àṣìṣe.
1: Níwòye tèmi ikọ̀ tán kojú gan-an ni àwọn lámà kí pé wọn jẹju mẹfà lọ ṣùgbọn mo tún wá tún kí ikọ yẹn lẹyìn ìdàkejì náà pé wọn tún lè mi àwọn mẹta kojú liverpool nǹkan tó kan èmi lóminú gan nìyẹn kì í ṣe pé torí liverpool win expectedly liverpool nẹtọ láti pa láti jáwé olúborí inú ayò yẹn ìfẹsẹwọnsẹ àná
0: yẹn. Káwọn èèyàn máa expect victory fún liverpool.
1: Outright victory but èmi expect liverpool máa play lask ó dẹ̀ máa concede 3 goals ìyẹn gan ni trouble tó wà nínú géèmù yẹn àwọn tí liverpool kojú ẹ tó wọn gbúdọ kò yẹ kí liverpool máa jẹ irú goal tó ń kàn sí ìdí lánàá torí tẹ bá wo goal tó ń kàn tán báwọn yẹn ṣe ń sọ àwọn yẹn jubilate bí ìgbà fáwọn ti win ni.
0: Pé àwọn ti ẹ̀mí àwọn kojú ikọ̀
1: liverpool fáwọn lè tún mi mẹ́ta 3 goals yẹn ṣe lọ́n celebrate bí ìgbà pé win ni and ó dẹ̀ yẹ kí liverpool tètè wọ aṣẹ́ ṣe sí ọ̀rọ̀ yẹn ọ̀sẹ̀ tó kọjá ìparí ọ̀sẹ̀ lọ́n jẹ mẹ́ta lọ́wọ́ Man City nísìnyí wọ́n tún ti jẹ mẹ́ta again lórí ní lọ́wọ́ LASK káṣẹ̀ náà jáwé olúborí eléyìí but mẹ́ta tán kàn sí ìdíyẹn tó bá jẹ́ tí ikọ̀ tó mọ iṣẹ́ ẹ̀ ṣe dáadáa ni ó túmọ̀ sí pé liverpool lè má rí goal wọn ó dẹ̀ túmọ̀ sí pé ẹ̀yìn liverpool ayé wà bẹ́ẹ̀ láti máa score.
0: Ó túmọ̀ sí pé ẹ̀yìn wọn joro.
1: Ẹ̀yìn wọn joro gan so ìyẹn gan tẹ bá rí pé goalkeeper wọn kí ló tẹ̀ ń jẹ́ Alisson inú kan bí lánàá ni pé báwo lè ṣe ń jẹ́ kóun fi ara gbolẹ̀ báyìí báwo lè ṣe ń jẹ́ kóun
0: tó fi jẹ́ kílẹ̀ ń wò tán
1: fi tẹ mẹ́ta sí ó túmọ̀ sí pé tó bá jẹ́ ikọ̀ tó ṣe kan rìn tó lágbára ni àwọn lè má rí goal score àwọn á dẹ̀ máa score àwọn torí pé ẹ̀yìn tó lè gbààyè kí LASK kó score mẹ́ta ó túmọ̀ sí pé tíru Barca ti Madrid tíru Bayern bá kí Liverpool yẹn mọ́lẹ̀ ó bí pé wọ́n á jẹ mẹ́fà ló túmọ̀ sí bẹ́ẹ̀ yẹn so níbo ètè mi gé ìjáwé olúborí wọn mi gé kúrò ṣùgbọ́n nǹkan tó kàn mí lóminú ni pé ẹ lè kàn sí di 3 goals against LASK lánàá ìyẹn ló kàn mí lóminú.
0: Bóyá ká gbàgbẹ́ ẹ̀ wọ́nú ìfẹsẹ̀wọnsẹ̀ Man City àti PSG olùkọ́ni Pep Guardiola ìyẹn wà lórí pápá ìṣeré Etihad lánàá. Níwòye tèmi mi ìwé kó yẹ kí Man City lè pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú victory tán ní kojú ikọ̀ Liverpool lópin ọ̀sẹ̀ ó yẹ kí ìyẹn jẹ́ boost àti morale fún wọn pàápàá jùlọ olùkọ́ni wọn tẹ́lẹ̀ rí olùkọ́ni Pep Guardiola àmọ́ nígbà tí PSG débẹ̀ wọn ní kílódé àti Etihad àti Pep Guardiola àti Maresca gbogbo yín àlùpọ̀ àmì ayò 4-2 nífẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí bó ni olùkọ́ni Luis Enrique ṣe ṣe torí fọ́ọ̀mù wọn láti níbẹ̀rẹ̀ season nínú ìdíje fresh league gan wọn ò fi bẹ́ẹ̀ ṣe dáadáa wọ́n ti ta ọ̀mì wọ́n ti pàdánù àmọ́ kojú ikọ̀ Man City ti ń taná lórílẹ̀‐èdè gẹ̀ẹ́sì wọ́n ṣe bẹ́ẹ̀ ọ̀nà wo náà gbègbà.
1: Lẹ́bàá wo ìfẹsẹ̀wọnsẹ̀ àná yẹn Luis Enrique kò dùn ni kì í ṣàìmọ̀ fọlọ́kọ̀ pé Guardiola gan wà ń bẹ gan Guardiola náà mọ̀ pé ọwọ́ wẹ̀wọ́ ni àwọn mọ́ra wọn dáadáa so ó dẹ̀ mọ̀ pé gbogbo àṣírí tó òun níná ó wà lọ́wọ́ Enrique ẹ má dẹ̀ gbàgbé pé lánàá Man City tá à ń sọ̀rọ̀ yìí wọ́n jáwé olúborí lọ́sẹ̀ tó kọ níparí ọ̀sẹ̀ tó kọjá tán jáwé 3 tán na Liverpool lámì ayò mẹ́ta ọ̀rọ̀ Liverpool òun náà la ṣì sọ tán pé Liverpool fún rẹ̀ kò san mọ́nà rárá tẹ́lẹ̀ so pé Man City na Liverpool túmọ̀ sí pé Man City fún rẹ̀ dá òun ló túmọ̀ sí so nísìnyí tí ọkọ̀ yẹ́ ẹ̀ wá dé bàbá gbogbo wọn ní Europe at the moment defending champion lẹ́ẹ̀mejì léraléra tó dé ó fi hàn wọ́n pé Liverpool ló bá play lórò pé ìyìn àmì ayò mẹ́ta o ọdọ tiwa àwọn òmọlé yín o ilé yín ilé tiwa ni àwa gan la kọ bí láńlọọdù àwa ara máa gbowólé lọwọ yín so wọn dẹ fi wọn Man City pé ibi tẹ dé ilé tẹ pè nílé yín àwa gan la ṣe foundation àwa la nípìnlẹ yín so wọn fi hàn wọn ni pé àwọn ò ṣe Liverpool rárá so pé Man City jáwé olúborí lórí Liverpool yẹn wọn ṣe Liverpool ni ò dáa tó ṣùgbọ́n gbogbo yẹn ni lẹ́wọ̀n Luis Enrique ló ti fi kọ́ṣẹ́ ló ti fi ṣàwòkọ́ṣe pé òkè báyìí kí ni gbogbo tẹ́bádẹ́ ló ti gbà tán bá Liverpool náà play ní ọ̀sẹ̀ ìparí ọ̀sẹ̀ náà tí ó bá ṣe red card kan gbà ìgbà tí Liverpool gba red card náà ni gbogbo wàhálà bẹ̀rẹ̀ sí dé bá wọn tí Man City náà sáré jáwé so ó túmọ̀ sí pé Man City yẹn fúnra ẹ̀ náà òun náà kò sanmọ́nà tó kò jiná tó dénú òun rẹ̀ ni àṣírí tí Luis Enrique tó tú sí gbogbo àgbáyé lánàá mú dẹ̀ bọ̀ àṣírí òun ó dá mi lójú pé gbogbo àwọn ikọ̀ tó bá tún fẹ́ kojú Man City nísìn ìwé tí Luis Enrique kọ́lẹ̀ lánàá lọ́ máa lọ́ka.
0: Lọ pọ́lísì tá a bá wo UEFA Champions League a lè sọ pé ìbẹ̀rẹ̀ ni ó sì yẹ lé a lè sọ pé ikọ̀ kan ló máa dáṣe kágbá àmọ́ pẹ̀lú bí ikọ̀ PSG ṣe taná sí Man City lára ní àná ṣé PSG jọ ikọ̀ tó tún máa dáṣe kágbá tá a bá sọ̀rọ̀ UEFA Champions League.
1: Ibi tó dé yìí ojú ọ̀gbagadè tá a wà yìí kò sí pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ̀bẹ̀rẹ̀ kì í ṣe òwúrọ̀ lọ́jọ́ lọ́ máa ń pe irú àsìkò tán wà torí pé kì í ṣe gúrùpù lọ́wà wọ́n kó gbogbo wọn jọ ni ọ̀rọ̀ pé mo ṣe mo ti máa ń wìn nílé ti máa pàdánù eléyìí bó bá tètè máa jáwé olúborí lọ láti ìbẹ̀rẹ̀ o lè lọ fìdí rẹmi kílẹ̀ tó ṣú so irú liverpool PSG bó ṣe ń bá lọ yìí ẹni máa dààmú á ṣe iṣẹ́ torí àwọn ikọ̀ tó wà ní europe nsìn àwọn ikọ̀ tán máa ní kémi ṣa ikọ̀ mẹ́rin tí mo rí pé wọ́n fẹ́ dé semi final ká má tẹ̀ tí ó pọn máa dáṣe kágbá èmi sì máa at least mẹ́ta dúró ńlẹ̀ tó pé àfi tí nǹkan tí a rò tó bá kàn ṣẹlẹ̀
0: bí àwọn gba red card
1: bóyá gbogbo á dẹ̀ rí pé àwọn ará bí ìṣeṣẹ́ débẹ̀ nǹkan kan ṣẹnu rẹ fún wọn ni irú psc yìí ẹni máa lù ó gbúdọ̀ kọ́kọ́ gbàwẹ̀ irú bákà ẹni máa dààmú ó gbúdọ̀ gorí òkè irú arsenal ẹni máa nà kúrò òun gan àmọ̀ pé ikúnmú tọ̀tún abọ́ sí tòsí irú madrid man u náà gbábọ̀ ṣùgbọ́n tó bá máa ka
0: scott
1: ní kaskọ́t wọn mọ́.
0: ó yá pápá ká wọnú ìfẹsẹ̀wọnsẹ̀ roma àti real madrid bẹ́ẹ̀ mọ̀ pé aru ló bẹ̀rẹ̀ méjèèjì àmọ́ aru ju aru lọ o real madrid fàgbà han ikọ̀ roma lọ pọ́lísì tá a bá wo ìfẹsẹ̀wọnsẹ̀ roma àti real madrid nígbà táwọn ń ṣètò lánàá mo sọ pé roma máa lu ikọ̀ real madrid ó fẹ́ dàbí ẹ̀ kan máa lu wọn nígbà tó di tírí wọn bẹ́ẹ̀ lẹ̀ rí ń pẹ̀ kẹ́mi pé mo sọ lánàá àṣé ń ṣeré ni nígbà tí real madrid gbá wọn mú nǹkan ò ṣẹnure fún ikọ̀ roma bó ni olùkọ́ni jose mourinho ṣe ìyípadà tó dé bá ikọ̀ real madrid lánàá.
1: Mourinho gbogbo ata ti mọ ati ma ṣe bo ẹ amọ gbogbo alamọ pe Mourinho ọlọgbọn ẹwẹ ni ọgbọn nta nígbà tí ayò yẹn bẹrẹ tí Mbappe kọkọ tó mi àwọn mo ti wọ́n pé Madrid máa ń ṣe wọ́n máa fẹ́ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ bá wo gbogbo ìgbà tí wọ́n fi bẹ̀rẹ̀ yẹn àyè kan ṣòfò nínú ikọ̀ Madrid Vinicius. Kò tẹ́ ṣe àyè kan Vinicius àti Diomande àwọn méjèèjì tán play flank yẹn wọn ò mẹ́nu bẹ̀ rárá.
0: Wọn ò tanná tó.
1: Wọn ò mẹ́nu bẹ̀ so ó jẹ́ kí Mbappe kó sún sẹ́yìn Mbappe wà ló ń play 8 and 9.
0: Ó ń play deep
1: sẹ́yìn torí pé kò sí ẹni tó fẹ́ ṣeṣẹ́ yẹn fún tó lè fi gbé wọn sáré kò sẹ́ni kankan tó wà creative láàrin so gbogbo bọ́ọ̀ tó ń wá channel méjèèjì tó ń gbà lọ nìyẹn.
0: Bí ìgbà tí Mbappe ń ṣeṣẹ́ méjì.
1: Ó ń ṣeṣẹ́ méjì ni torí pé kò sẹ́ni tó wà creative láàrin tó lè absorb eré tí Roma gbé bọ̀ tó dẹ̀ máa fún Mbappe ní true pass. So ó wá jẹ́ kí Madrid lọ sí flank. Àwọn tó dẹ̀ wá flank yẹn dẹ̀ rí iná wọn kò tán bọ́ọ̀bù rárá.
0: Ó ń ṣẹ́jú bélébélé.
1: Kò tiẹ̀ tán bọ́ọ̀bù rárá. So 7-11 tán lọ kò rí ball feed sí Mbappe. Ẹ̀wọ̀n nígbà tán wá yọ Vinicius tán yọ Diomande game yẹn change. Torí pé àwọn ọmọ tó ṣẹ̀ gbé wọlé bó tiẹ̀ yẹ fọmọ yẹn kéré Hendrick àrà tọmọ yẹn bẹ́ẹ̀mi ṣe ti rí tán ṣe gbé wọlé àmọ́ ti ní mo ní game yẹn fẹ́ yí padà. Pé tí Madrid bá ti lè score second goal before 85th minute àwọn tájọ wò ó lè wọ́n máa ṣẹ̀rí ẹ̀ mo ní tí Madrid bá rí goal kejì score before 85th minute pé game yìí máa tán. Ọ̀dẹ̀ ṣe Hendrick dẹ̀ wọlé first assist tó ṣe Nordin ẹni tó kúrú ọmọ kúkúrú Nordin ló fi ṣe assist first one fún ọ̀fun rẹ̀ tó fi Nordin score second goal. Ibẹ̀ yẹn gan gan mo rí pé òun Mourinho fi ṣe jókà òun àti Adaguya tó gbé wọlé àwọn méjèèjì gan náà fi ṣe jókà pé òkè Valverde máa lọ wájú kan hold absorb àárín yẹn dáadáa tó bá ti absorb ẹ Aspi asun síwájú kóun lọ ṣe iṣẹ́ tó fẹ́ ṣe níwájú yẹn òun náà dẹ̀ mẹ́nu bẹ̀ dáadáa tó tiẹ̀ ní pé sáàmì àwọn torí everybody ló ń jà fún first team jersey nínú Madrid team yẹn tó níwò tèmi lánàá yẹn Mourinho ló understand the substitution ẹ̀ láti ṣe ó rí yẹn ṣe lánàá yẹn dáadáa bó ṣe ti yọ Vinicius tó ti yọ Diomande yẹn game yẹn balance padà ẹ rí pé Roma tó ń sáré tó ń gbé wọn sáré tẹ́lẹ̀ ìgbà tán ti lè gbé Hendrick wọlé Hendrick wọn fẹ́ ó ìṣẹ̀ tó máa fi gbé wọn sáré straight ó fẹ́ lọ flank so n be 5 and 3 won o sun won segbe
0: so space ma le wa nbe fun Kylian Mbappe
1: laarin fun Mbappe so Mbappe go to 4 deep go o raye rove ni ebi to n place so o wa tun fun Bellingham na ni opportunity okay
0: lati operate dada
1: oh ni lati hold ball ju o le subu gan no box be meji ni Bellingham ri opportunity lati subu no box ti o refi ko boju nbe so o so pe mori o mo substitution ne lati se dada won go to fun laye lana ni to fi ri Roma en lana
0: okay lo policy ka to kuro lo ri ifese won se Roma ti Real Madrid ta ba wo Endrick o ja gba ball to je pe ko ni playing time ni saa to koja saa yi na ko ni playing time ni opin ose Jose Mourinho jade so ngba to gba lejo awon niroyin pe Endrick o ko si fun tita to ba di January transfer window pe ko si yewo te le gbe wa ohun ni ta Endrick pelu kan ti Endrick wa se fun iko Real Madrid lana se o se se ki playing time yen de fun Endrick ni sai
1: anyway temi o si kere emi o fe
0: ta ba ni Endrick kere ki la fe so lori Lamine Yamal
1: ogo ototo lo gbe wa
0: Endrick o logo
1: o logo ina ton gbe dani nkan ton fe fi won ton
0: se alojin ni na Lamine Yamal atupa ni lo Endrick
1: no ipele ton jo ni ototo ni a le fi won wera won tori pe Endrick atorin wa ni Endrick omo ile ni Yamal a le fi won wera won ti Yamal ba wa no Madrid team yen a ma play first team na ni pelu nkan to ni yen
0: tori pojo mo le ati pogo to ni
1: ogo to ni tori pe ilu fun re fe ta omo won si goro ki gbogbo aye mo pe awon la won ni Yamal ko je any team ninu Spain yen ni Yamal first team player ni for any team tori ru ogo yen sohun nita so but Endrick oda but omo ota ni ka ni pa omo Spain na ni Endrick ni first team player ni any team se get e arin yen sin so ni wo etemi Endrick any playing time si but o ma ni lati te jeje die because o ma si ni lati o ni lati sise lori physique o de ni lati sise lori ball distribution ne to ba ti le se meji yen ko ma pe Yamal wa pe Endrick
0: o ya to ba le se meji yen ko ba pe Yamal wa pe Endrick e wo kin to lo laaro e je ja yin ti bo se ma waye leyin ta ba nsoro Europa League ta ba nsoro French League o ya papapa iyen Europa Conference League e je gbe yin de be Europa League AZ Akmaya to ba di 5:45 PM iyen ni role teni won ma gbalejo Apoel Be'er Sheva ya l'expose nko to ba di 5:55 nko won ma gbalejo Bayer Leverkusen Lyon Olympic Lyon ni 5:55 won ma gbalejo Crystal Palace NK Sej ati Omonia Nicosia 5:45 ni fese won se oya Salzburg ma koju AC Milan 5:45 PM Sparta Prague ati Lidstrom 5:45 ni fese won se won oya Torrens ati Sunderland won koju ara won iyen ni 5:45 oya Saint Gilloz Union Saint Gilloz won ma wa papa sere won ma koju Real Sociedad iyen 5:45 PM ba wa dago mejo asale Bournemouth ati Stormgrass ago mejo ni fese won se won oya Benfica ati Celtic lago mejo Celta Vigo ati Juventus won koju ara won lago mejo ya Dynamo Zagreb ba gbalejo Anderlecht lago mejo asale Ferencváros ati Victoria Pleasant lago mejo asale na ma koju ara won Hoffenheim ati Besiktas ago mejo ni fese won se won Marseille Olympic Marseille won ma gbalejo Olympiacos iyen lago mejo oya Nek ma koju FC Sofia ago mejo na ni Rennes ati OFI Craig iyen lago mejo oya Conference League nko SK Sofia won ma gbalejo Monaco iyen 5:45 PM oya je kuro lapa bibe yen Gent ma koju AGF iyen 5:45 bakan na Ajax Split won ma gbalejo Ajax 5:45 PM ni oya KUPN won ma koju Trabzonspor awon ya awon Andre Onana nu je pe Onana laso le Trabzonspor ni 5:45 PM won ma koju ara won oya Lugano ko Lugano ma gbalejo Krivna ni 5:45 Majabi ati Inter Club Escalade won ma koju ara won ni 5:45 PM oya bakan na Riga FC ti Kairati Amati 5:45 na ma koju ara won Atalanta ati Pafos ago mejo ni fese won se won o Brighton ati Kauno Zagre won ma koju ara won lago mejo Copenhagen won ma gbalejo Braga iyen lago mejo FC20 ati Tun ago mejo ni fese won se won o Chewari Heart ati Nordjylland ago mejo na koju ara won St. Trude àti Iberia 99. Aago mẹ́jọ nífẹsẹ̀wọ́nsẹ̀ wọn o. Lọ pọ́lísì jẹ́ a sọ̀rọ̀ lórí ìfẹsẹ̀wọ́nsẹ̀ kọ́ ká fi káàdì ètò láàárọ̀ tèmi. Salzburg àti AC Milan. Ruben Amorim ló pin ọ̀sẹ̀ ìfẹsẹ̀wọ́nsẹ̀ tó gbá kojú Sassuolo àmì ayò kọ̀ọ̀kan ni. Ruben Amorim ṣe ó taná fún AC Milan ní bẹ̀rẹ̀ season. Bọ́tà bá wò fẹsẹ̀wọ́nsẹ̀ tó fẹ́ gbá. A lè sọ pé quality opposition like Champions League standard ni Salzburg. Kojú AC Milan, ṣé AC Milan lè kóyọ?
1: Níwọ̀n ètè mi, mo rí AC Milan pé ó máa jáwé olúborí lórí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn.
0: Kojú Salzburg nílé Salzburg.
1: Ẹ má jẹ́ ká tún jùlọ. Mo rí pé AC Milan máa jáwé olúborí. Bójá mi ayò kan, bójá méjì, AC Milan máa jáwé olúborí ní orí lọ́dọ̀ Salzburg. Torí Salzburg yẹn náà, dùn àwọn náà gbìyànjú tí wọ́n wà ní fọ́ọ̀mù o, ṣùgbọ́n experience máa count nínú nǹkan tá à ń sọ̀rọ̀ yìí. So mo rí pé AC Milan máa jáwé olúborí lórí wọn.
0: Ó yá AC Milan máa jáwé olúborí. Ó yá ẹjẹ́ wọnú ikọ̀ Chelsea lọ. John Mikel Obi ó ti sọ̀rọ̀ lórí Henderson. Oníṣẹ́ rí èmi John Mikel Obi. Èmi ò ní kankan pẹ̀lú Henderson o. Lóòótọ́ Legend Liverpool ni. Mi ò rò pé ọ̀kan lára àwa Legend Chelsea ni. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ mọ̀ pé ń kópa fún ikọ̀ Chelsea. Àmọ́ nígbàgbọ́ tèmi, sọpọ́ọ̀tì tèmi ní fun. Ṣé pé kó ṣe dáadáa fún ikọ̀ Chelsea o? Àmọ́ tá a bá ń sọ̀rọ̀ Chelsea Legend, ṣe rí Henderson ò sí lára àwọn Legend Chelsea o. Olúwa gbà mí lọ́wọ́ Manchester United. Ẹ mọ̀ pé ìfẹsẹ̀wọnsẹ̀ márùn-ún tán gbá sẹ́yìn. Wọn ò jáwé olúborí o. Wọn ò jáwé olúborí kankan. Ṣé ẹ wá rí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí mo fẹ́ kàálẹ̀ fún yín? Ó yá ẹ jẹ́ kí n kà sí yín létí. Ṣé Mayu máa kó yọ? Ṣé Michael Carrick? Àrí kàchọ́. Gẹ́gẹ́ bí Sadélérè ṣe máa ń pé wọ́n. Ṣé yóò lè kó yọ? Ẹ mọ̀ pé Mayu máa lọlé Leeds United lópin ọ̀sẹ̀. Away game ni o. Ó yá wọn máa lọlé Como. Wọ́n máa kojú Bournemouth. Ìyẹn ní pápá ṣeré Old Trafford. Ó yá wọn tún lọlé Chelsea. Wọ́n lọlé AS Roma. Rárá AS Roma ń bọ̀ wá kí wọ́n lé. Aston Villa náà máa wá kí wọ́n lé. Liverpool. Wọ́n lọ Anfield. Ó yá lọ Policy. Kó tó di pé a lọ láàárọ̀ tèmi. Gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ṣé wọn ò ní sáàkì Michael Carrick?
1: Ó kù sí lọ́wọ́. Ó dẹ̀ kù sí àwọn agbábọ́ọ̀lù ẹ̀ lọ́wọ́. Ó kù sí bóun náà bá ṣe mọ nǹkan yí padà tó bá ṣe mọ̀ ọ́ ṣe sí. Torí pé tẹ bá wo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tẹ kàálẹ̀ ń sìn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ń dójú ti ni ni. Torí pé bí ò bá ṣọ́ra bó ṣe wà yẹn, ó lè máa mú 3 points láàrin kọ̀ọ̀kan náà àwọn tó ta kalẹ̀. Torí kò sẹ́ni tí máa yù jù lọ láàrin gbogbo wọn. Ìyẹn dẹ̀rẹ̀ pẹ̀lú tó dẹ̀ tún ti wàálẹ̀ pẹ̀lú hùrùn-ún tó wà tó ń rúgbó nínú tíìmù yẹn sìn pẹ̀lú ọ̀rọ̀ Martinez àti àwọn bọ́ọ̀dù yẹn. Ó fẹ́ lè jẹ́ pé eléyìí gan ni a máa fi fàálà sí ọ̀rọ̀ Carrick àti Manchester United. Torí bí atoró dẹ̀ jẹ́ lára àwọn ọmọ tilé-tilé ṣá, wọ́n tún lè fojú àánú wò. Torí tó ẹ máa notice pé tó bá ti ń di ìgbà tí wọ́n bá ti ń tó máa yóò bá wà under pressure báyìí. Wọ́n máa mọ bọ́ ṣe ń jáwé olúborí. Ó ṣe ń last season ṣùgbọ́n ṣó máa tún rí ṣe ń season yìí. Ṣó máa rírú ẹ̀ ṣe èyí tó fi kọjá níparí season. Ṣó máa lè rírú ẹ̀ ṣe ń season yìí. Èèyàn ló wá kù sí káwò. Ṣùgbọ́n níwò tèmi o, a gbìyànjú tiẹ̀ náà ni. Ṣùgbọ́n mi ò ní kó máa win ní anybody náà márùn tẹ kalẹ̀ yẹn.
0: Lọ pọ́lísì dágbére fáwọn tí wàá ń lé.
1: Ẹyin tèmi mo kí pé ẹ ṣe gan tẹ́tí tẹ gbọ́ wa ibikíbi tá tẹ wà tẹ́tí ń gbọ́ wa lóòrọ̀ yìí etí tẹ fi gbọ́ wa kò ní dohun tẹ̀ náwó lé lórí o. Ìjáde yín ìwọlé yín kò ní di ohun tó máa mú ewu dání. Ẹ̀dẹ̀ ṣe ń lọ ẹran tí pé ọmọ Nàìjíríà rere ní ẹ̀jáde lọ kẹ lọ ṣe rere.
0: Ó yá ẹ jáde lọ́kẹ́ lọ ṣe rere. Ẹ mọ̀ pé mo sọ fún yín pé kàn ní Westfield náà ń pè bí 89.3 FM. Ẹ ṣe tẹ́ ti gbọ́ mi láàárọ̀ tèmi. A tún máa padà wá tó bá di ìrọ̀lẹ́. Ṣé ẹ ti gbàgbé ni? Aago 6 ìrọ̀lẹ́ ètò Sport Assembly pẹ̀lú Sa Adelere. Ẹ wo orúkọ tèmi ò yí padà o. Raymond tánátáná ó dàbọ̀.

dandalajudu ilu adumagbe. Dandalajudu ilu adumagbe.

0: Rawa wípé akójúmọ́ akójúmọ́ mọ́ ọdẹ odò bí ní gbogbo ibi tá ti ní àǹfààní láti máa gbọ́ ìkànnì West Radio 89.3 FM fún tààrọ̀ tòní ojúmọ́ owó ojúmọ́ iyì ojúmọ́ ẹ̀yẹ ojúmọ́ ìṣílógo lojúmọ́ òní ó jẹ́ ìbànújẹ́ ó kéré tó bí òní jẹ́ tiwa o a ò ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára ọlọ́run ìjáde ìwọlé wa lónìí kò ní mẹ́kún lọ́wọ́ o gbogbo wọn a bá dá wọlé báyìí yóò láǹfààní àti yọrí sí rere láṣẹ ọlọ́run elédùmarè ẹrù tàbí yamọ yìí tú òun ní gbé káwa mọ́lé lágbára ọlọ́run ìyẹn la tún fi ń kíra wa káàbọ̀ torí àkọ́tún ètò àgbéyẹ̀wò ìròyìn agbémàgbẹ̀ ní ìkànnì West Radio 89.3 FM ìkànnì kànga agbémàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà láàbíà avenue olúyọlé estate ìbàdàn tèmítọ́pẹ́ ọ̀làwọlé ní orúkọ tèmi mo láyọ̀rọ̀ láti sọ fún yín pé láàárọ̀ tòní èmi nìkọ́kọ́ ni mo wá sórí ètò àgbéyẹ̀wò ìròyìn agbémàgbẹ̀ èmi àti ẹnìkejì mi ń bẹ nínú kulù bá a kí àwọn ọmọ nàìjíríà kojúmọ́.
1: ẹ káàárọ̀ o gbogbo ẹ̀yin olùgbọ́ wa láàárọ̀ yìí a tún kín yín káàbọ̀ sórí àgbéyẹ̀wò ìròyìn agbémàgbẹ̀ ní ìkànnì West Radio 89.3 FM lèyí tí a kalẹ̀ sí láàfin avenue olúyọ̀lé estate nílùú ìbàdàn sunday àfọlábí lorúkọ tèmi ẹ máa bá wa ká lọ.
0: ẹ ṣeun kẹ́bí sunday àfọlábí ti láǹfààní láti kìyìn kojúmọ́ ní apá ibẹ̀ bákan náà mo láyọ̀ láti sọ fún yín pé abániyànnà north africa ọ̀gbẹ́ni ọlálẹ́kan sọ ni wọ́n bẹ̀ nínú kulù ẹ bá kí àwọn nàìjíríà kojúmọ́.
2: ẹ kó ojúmọ́ atọ́kùn méjèèjì akójúmọ́ ẹnjìníà akójúmọ́ ẹ̀yàn aráalé ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọlálẹ́kan sọ ni ló ń kí yín. Ojúmọ́ tó mọ́lé ní ibà ẹ̀ àwa tá a bá ní nǹkan ṣe káyọ̀ tí jíṣẹ́ nu iṣẹ́ wa.
0: bẹ́ẹ̀ ni àwọn kan báwọn kan ṣe gbàṣẹ́ làwọn kan pé wọ́n ń lọ ló lọ sùn.
2: kọ́lọ̀ dẹ́ gbà fún wa lórí iṣẹ́ wa lé
0: mi. ẹni tó dẹ̀ ṣe wọṣẹ́ yàtọ̀ sẹ́ni tó lọ lé lọ sùn èèyàn gbọ́dọ̀ fara wé wọn. ẹ ṣeun jàre ọ̀gbẹ́ni ọlálẹ́kan sọ ni ẹ ṣeun ẹ kú òta ni lólobó. bá a ṣe ń gbọ́ wa láǹfààní láti máa lọ sí ojú òpó Facebook West Radio 89.3 FM fan page West Radio 89.3 FM fan page. àwọn ìwé ìròyìn ìdájọ́ wádìí tòní ìwé ìròyìn vangard ń bẹ pẹ̀lú omi lápá àti bí ìwé ìròyìn nigerian tribune náà àjọ wádìí tòní ni tó fi dórí ìwé ìròyìn daily trust ẹyin osana èwo ló wà lọ́wọ́ ti yín bẹ̀.
1: ìwé ìròyìn punch ó wà lọ́wọ́ tèmi ń bì í.
0: ó dà ẹ jẹ́ kí n kọ́ mú un láti ojú ìwé ìròyìn vangard tó ragba búyọ tó ṣẹyọ pò bí ẹ mọ inú pápá láàárọ̀ tòní ní ìta gbangba ìwé ìròyìn vangard tó jáde léni ní ojú ewé karùn-ún ìwé ìròyìn vangard ebè ẹni ààrẹ tinubu ló ti ń ṣèlérí o wípé ẹ wo mi ò ní pa ètò ìṣèjọba ti ìyẹn governance wípé mi ò ní láǹfààní àti pátí o fún ìpolongo ìbò lẹ́yìn tó jẹ́ pé ó ń ṣàlàyé lápá ibẹ̀ wípé ẹ wo gbogbo ẹ̀yẹn tá a ti yàn tó jẹ́ pé a ti fi jo ìyàwó dì ẹ gbọ́dọ̀ lè gbádìyẹ o tó jẹ́ pé gbogbo àwọn ibi tó yẹ ti lọ ṣèpolongo ni kẹ́ lọ pé gbogbo ẹ̀kọ́ ìní ààrẹ yóò mọ tẹkọ̀ létí láti lọ bá yín ṣèpolongo ìní ṣẹ̀tìmà ìlọ́mọ̀ síbẹ̀ ìlọ́mọ̀ sọ òbí ó mọ̀ sọ di nǹkan àmúṣeré ó mọ̀ bẹ̀rẹ̀ sí mọ̀ kí rẹ̀ mọ̀ ní o lè tó jẹ́ pé lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìṣírò statistics lè tó dẹ̀ jẹ́ pé ó tún ṣàlàyé gẹ́gẹ́ bí àtìkù bí òun náà bó ṣe lérògbà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú owó ìrànwọ́ orí epo tí a mọ̀ sí subsidy níbẹ̀ ìgbà ni wike ìlọ ti ṣe bẹ́ẹ̀ ló tún ti wí eléyìí tó jẹ́ pé ó ṣèlérí o wípé ṣe rí ìpínlẹ̀ rivers àti ibi tó jẹ́ olúlu ilẹ̀ wa tí a mọ̀ sí fct gbogbo ẹ̀ pátápátá ìlú ń yóò mọ̀ láǹfààní àti dìlíbà tó jẹ́ pé gbogbo wọn ni wọ́n dìbò fún ààrẹ tinubu lápá ibẹ̀ o ibẹ̀ náà ló tún ti ṣèkìlọ̀ fún àwọn tó jẹ́ gómìnà lábíàṣẹ ẹgbẹ́ òṣèlú apc lórí kíkùnà ní àwọn ìpínlẹ̀ wọn ní ìtẹ̀síwájú nínú ìròyìn ọ̀hún ibẹ̀ ni ẹgbẹ́ òṣèlú apga ìnámọ̀ ti ṣe bẹ́ẹ̀ iná ti ṣègbè lẹ́yìn ìyànsípò padà ààrẹ tinubu o lè tó jẹ́ pé wọ́n ń ṣàlàyé wípé ìpẹ̀yọ́pọ̀ ìpéjọ àwọn onímọ̀ elite consensus wípé kì í ṣe nǹkan tá à ń fojú rí náà àtúntẹ̀wájú nínú ìròyìn ọ̀hún ó pọ̀ rẹ́kẹ́kẹ́kẹ́ o tó jẹ́ pé ó ń sòdí mà iná ó mọ̀ ṣe bẹ́ẹ̀ ó mọ̀ pàrọwà ó pè fún ìfọwọ́sowọ́pọ̀ le to de je pe oni eleyi eni yo je ki atuto ti are ti se ko tumo te waju o nebe eni adeleke na ti salaye wi pe odun merin wi pe kon to lati yanju gbogbo ruko de ruko gbogbo gbomi si omi oto to wa lori lede Nigeria wi pe afi ki baba ko tun la anfani ati se si o be ka se e ba ni oju ewe karun iweroyin Vanguard to se yopo laaro toni bakana ni oju weroyin Vanguard na ni mo se lanfani lati tuwa o le to je pe ni oju weroyin on ni oju ewe tesan ebe ini ile ejo to gajulo lorilede yi Supreme Court ini o ti se be IDEC ini o ti fun awon egbe oselu ni ele ti se gbedeke ojo 14 osu kewa lati se be lati yonda oruko awon to je omoye oludije ninu egbe oselu won to je pe won fo won o mi ti o eba ni oje we kesan iwe royin Vanguard to jade laaro toni bakana ni oju ewe kesan un ni mo ti lanfani ati rika leti keyama to ma ti so fun ati ko le to je pe o salaye ipe sori ein are tinubu o mo yanju gbogbo mercy gbogbo kudie kudie gbogbo eleyi to je pe ofile si eka le to je ti ojo ojo ofurufu ere ajo papako ofurufu orile de Nigeria eba ni ojo ewe kesan iwe royin Vanguard to jade laaro toni ni oju ewe royin una ni mo tutu lafani lati tuwa o le to je pe lori eto idibo odun 2027 ibe ini awon egbe oselu alatako won mo ni won se be won mo se ipade po pelu Atiku Obi Makinde to ye kon consult won o lori pe kini lori oro to mo ni se pelu eto idibo gbogbo ti odun 2027 na mo ni o nibe ini Atiku ti foro lode wi pe ko si eni ta le pe ni jagun jagun ninu eto oselu le to je pe o le daabobo are Tinubu lowo awon oludibo eba ederika ni oju ewe kejo to jokoka ni oju ewe royin Vanguard to jade laaro toni oju ewe royin Vanguard yen na ni mo se tun lanfani lati wa le to je pe alaye jade o ni oju ewe ogun iwe royin Vanguard le to je pe orile de Nigeria ina so pe o se be o boju to o de wo awon oludekowo lati oke okun awon foreign investors le to je pe pelu awon ise akanse le to tobi 65 projects je pe owo gbogbo re won ni yo mo to billion 82 o le pesepese $5 iyen $78.5 billion eba ni oju ewe ogun iwe royin Vanguard le to jade laaro toni ni oju ewe royin Vanguard ina na ni mo se lanfani lati tuwa o ni oju ewe kefa iwe royin Vanguard ohun ibe na ti so pe awon agbebon won ma se be won ma se ku pa olori ilu kan to je pe pelu eyan meta mi nipinle Plateau wa ni alaye jade bi pe awon meji won fara pa o to de je pe opolopo malu le to tobi mẹrin o le ni 140 cattle si ini o je pe awon na won faragba ninu isele o bakan na ni oju weroyin o ibe na la se tun lanfani lati tuwa ni to je pe lori oro to ni se pelu omi yale agbara ya shobo ibe ni ile asofin agba ni won ti pe fun idasi papa pa igbese kankan ni ipinle Anambra Imo ati awon ipinle mi le toro kan gbogbo e ba ni oju ewe kokanla iwe royin Vanguard le to jade naaro toni e je ki lo si oju ewe royin Nigerian Tribune le to jade leni le to je pe le to do bi akole nbe ini o nbe ni oju ewe keta lele ti are ti salaye wi pe ohun ni fi eto isejoba ale lomo gbajumo ele to je ikolongo ibo le to de je pe ni oju ewe kefa iwe royin Nigerian Tribune le to jade leni ibe ini ajo IMF to je pe obi ogbena lale kan so ni ti mo so wa ni awon ti isi ore wa IMF o na se kilo orile de Nigeria o lori kini lori dida pada owo iranwo ori epo ti a mo si petrol subsidy le to je pe won salaye bi pe dida bobo awon eniyan ko ise bakan na wi pe eyan da bobo owo epo eba ni oju ewe kefa iwe royin Nigerian Tribune to jade laaro toni ile to ni se pelu bi orile de Nigeria bo ti se be to n boju to to de reti awo oludokowo lati oke okun le to je pe won se be lati wa dokowo lorile de Nigeria eyin yen le ba ni oju ewe kefa na iwe royin Nigerian Tribune le to jade laaro toni bakan na ni oju iwe royin Nigerian Tribune yen ebe ina ti wo eleyi ni oju ewe karundinlogbon iwe iroyin Nigerian Tribune page 25 nibe lori oro to ni se pelu G100 ni awon egbe oselu alatako mefa ni won ti lanfani lati se pade pelu Atiku Obi Makinde ye bi ati mu wa fun yin lekan ni oju iwe iroyin Vanguard le ti akoka bakan na ni oju ewe kejidinlogbon page 28 iwe iroyin Nigerian Tribune nbe ni ajo to ngbogun ti sise owo ilokumokumo ti a mo si EFCC o mo ni pe won to ti lanfani lati sise loju re o ele to ni se pelu esun ajebanu lele to je pe won fi kan Atiku iwadi lori re won ni won ti lanfani lati si aso loju re bayi o le to je pe won ni pe esun on yen petition ni pe ko so wi pe o jebi wipe abo jebi wipe die yo awon nilo lati se iwadi lori re eba ni oju ewe kejidinlogbon iwe iroyin Nigerian Tribune le to jade laaro toni osana bo ni lodo ti e
1: ninu we punch laaro yi awon APC All People's Progressive Congress no ma tin pariwo laaro yi won lawon gbekele aseyori Tinubu wọn láwọn gbẹ́kẹ̀lé àṣeyọrí Tinubu wípé yóò ṣe àṣeyọrí nínú ètò ìdìbò 2027 pẹ̀lú gbogbo ohun tó ti láǹfààní láti ṣe bó ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ní orílẹ̀-èdè Nàìjíríà yìí. Mo tún mú ìròyìn míì ìjọba àpapọ̀ náà ti ń kéde báyìí pé àwọn nílò owó kan tó tó bílíọ̀nù 2.85 dọ́là fún àwọn iṣẹ́ àkànṣe kan tó tó 75 tí wọ́n tún fẹ́ gùnlé láti ṣe ní orílẹ̀-èdè yìí. Mo tún mú ìròyìn míì lójú ẹ nínú ìwé ìròyìn punch náà ní láàárọ̀ yìí. Àjọ IMF ló máa ń pariwo bẹ́ẹ̀ náà ń ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí báwọn Nàìjíríà ṣe ń pariwo pé kí wọ́n má kan dá owó ìrànwọ́ orí epo padà. Àjọ IMF ń ṣe kìlọ̀kìlọ̀ láàárọ̀ fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí bí wọ́n ṣe ń pariwo kí wọ́n dá owó ìrànwọ́ orí epo padà. Bẹ́ẹ̀ mo tún mú ìròyìn yìí nínú ìwé punch náà ni ìjọba àpapọ̀ náà làwọn ti ń gbé ìgbésẹ̀ alágbára láti má tún jẹ́ kí iná mọ̀nàmọ́ná orílẹ̀-èdè yìí kó tún dà ṣubú. Àwọn làwọn ò fẹ́ kí iná mọ̀nàmọ́ná tó ti ń dúró déédéé báyìí pé kó tún dàwó padà. Nínú ìwé punch yẹn náà ni ìròyìn wà tí ìjọba àpapọ̀ ti ń pariwo wípé àwọn ti ń gbé ìgbésẹ̀ láti dènà pé kí iná mọ̀nàmọ́ná kó tún ṣubú lórílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn eléyìí ló tún ṣe ni láàánú díẹ̀. Wọ́n ní àwọn ọ̀daràn agbésùnmọ̀mí náà tún kọlu bùbá àwọn ọmọ ológun nílùú Bọ̀nú. Àwọn náà kọlu bùbá àwọn ológun nílùú Bọ̀nú ní àfẹ̀mọ́júmọ́ òní. Ìwé punch náà ló gbé eléyìí jáde láàárọ̀ yìí.
0: Ó dáa jẹ́ kí n tara ṣàṣà kí n tún ṣe bẹ́ẹ̀ kí n sáré lọ sínú ìwé ìròyìn Daily Trust kó tó di pé màmá lọ sọ́dọ̀ ọ̀gbẹ́ni Ọlálékan Sanni láàárọ̀ tòní o. Lé tó jẹ pé lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lẹ́ẹ̀tí òsánà tó mẹ́nuba lẹ́ẹ̀kan ibẹ̀ náà ni màá tún yàgbà lápá bí o ní ojú ewé 16 page 16 ìwé ìròyìn Daily Trust tó ragba búyọ láàárọ̀ tòní. Níbẹ̀ ni ọ̀rọ̀ ti ń jáde wípé àwọn tí ṣe olùgbé nílùú Àbújá àti àwọn tó ní okòwò ń bẹ̀ ni wọ́n mọ̀ tí ṣe bẹ́ẹ̀ lọ́ mọ̀ tí ń ka àdánù tọ́mọ̀ ń pa owó ń kàn ti lọ́sì sí wọn lórí kíni lórí bí kò ṣe sí iná mọ̀nàmọ́ná lílo Àbújá náà dẹ̀ ni o. Ìyẹn ẹ bá ní ojú ewé 16 ìwé ìròyìn Daily Trust tó jáde láàárọ̀ tòní. Àwọn onímọ̀ àwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan tán nífọ̀n lẹ́ẹ̀kan náà tán lè dáṣẹ́ àmú kíọkíọ ndo je pe won tin se be won tin se kilo fun ajo IMF nele to je pe lori oro ti ajo IMF so lori oro to ni se pelu owo iranwo ori epo eba ni oju ewe keje iwe iroyin dele trust to jade laaro toni awon olopa to ti feyinti ati awon aya won ina ni pe won se ifehonuwa o lori awon ajaele owo feyinti ti won lanfani lati ti gba gbogbo na eba ni oju ewe iroyin dele trust to jade laaro toni eni baji ko ba wa ji eni to sun wi pe agbeyewo iroyin agbo magbe tu ti gbera so iyen ni kan ni West Radio 89.3 FM. Betting Bawa, Ele Malosi Ojoopo Facebook, West Radio 89.3 FM fan page. Obwela lale kansani, Eko Juma le kansi.
2: Eko Juma atokon.
0: Ema binu, awan eronyon, oko la aroyi, oko ja awan asiko tamo
2: ondo. Oda, ola dwara.
0: Eja komu, lato dwa o ajo IMF na, ke awu oro toso, se, ae, wong moju alo. Lati le sope, dida pada owo rowo ori epo pe tori mo mo bi eyin tosi
2: mo mo je mi lo sa
0: e tori mi mo mo pe eyin tosi eyin pe ki subsidy pada eya ijagbe
2: mo se ma nso e te ma pe mi ni olale kan subsidy san ni o ba mi lara mo tori emi bi subsidy sori patapata ni e se atokun
0: e se o
2: ba se nbere toto ni olodun dara pa mo wa
0: ami
2: o ma ba wa
0: ami
2: e en gbon me ni gbon en bo mi o
0: agboye
2: en to go o le po ngo o se te ba so fun gba mi o le di pe o ko yin la so be se ba so po ngo to le po toro le so fun ayemi fugbon ibere ni be se awa gbon mu yo so emi o go gege bi enikan sugbon se awon to po ju ni wa na so lu yi lati nkan to nse le yi pe won tin ti oju elese mesan wa ka ni ori de Nigeria kini ayemi fu so won se ipago kan lowo lowo ni ilu Thailand bayi ti awon alase olede ti wa na ta won do ba be tan jo nko ra won jo bo ka kiri bi mo kan tan ba kiri nbe won ni wi pe awon kilo fun Nigeria ni pe ki Nigeria ma se owo ran wa pada lori epo
0: okay
2: se won pe ti ma so mi bayi tan ro bi ya mo pe asoju asoju mi po ni pe IMF ati World Bank won wa daran to so fun joba lati ti pe ti pe ibe ki won yo owo ran wa lori ina lori epo jare ko mo lori ina o won ni ko wa yo lori ina na koda awon owo ti joba na lori awon kankan kan tetele bi eko ilera won ni pe kan bo se ma se bisi mi o tin be kan tin na lori ilera ati eko koko bayi ni pe ngba te ni pe ki won yo owo ran won lori epo ti joba de se ejo omo wo lo bi fo ile Nigeria gbugbu ala momo to bi omo kan momo panle lo bi fo ile Nigeria ki buari to lo o ti di ohun ta ko sile ba ta de rika bi pe ise tin lo le ni akoko ba ti buari ngbera lati lo sugbon laarin odun kan leyin subsidies gone ije mo ya won Nigeria to wonu se 17.9 million ki wa se se pe won le jeun nikan
0: won iyen gan wo odun 2024 mo ni
2: 24 gbereshi niyan sa wa ati wo 5 and 6 yo
0: ye ba
2: baba se mo tumo kan ta so bayi sir so pe won le jeun nikan o won pe ni multi dimensional poverty iyen ni pe won ra so wo won ri ile gbe won ri ile eko lo won re to le ra to ga yata lati lu
0: to ye po gbo
2: igba yata lu ru ona ti se le gba mu yan lo ti fi mu 17.9 million people ijoba ti n gboro suru awon eka wa dai bayi je eyan be yan lenu be kan ma je ko pada ki wa ni ona bayo won ni nkan ta nse ti o loju tu yen se en bo sa o bori e na ni ka du le lori bi ka ma sa awon kankan lawujo ka ma fowo ranse si won kini de re bayi baranda jibiti lasan ni mo ye so ijoba ni pe awon ti gbe 75,000 fun eyan 10 million pa awon fun ni 25 25 25 75 eyan 10 million te ba se siro yen sa se en bo sa o o ja se 750 billion nígbà tẹ́bí ìjọba pé èlò lẹ́nà lórí wọn làwọn ní 600 billion ẹ̀wọ́ ti kọlu ra wọn láti ilẹ̀ ní 2023 october lẹ́yìn subsidies gan tí ó ti di bó ti ń bímọ bú náà yẹn lọ ní bókè o ijoba ni pa ma bi bise kan ma be se ni yu awon kan fun lowo mi o bi te fi yu awon kan fun lowo e se kuku nawo ye lo kan ti bulu fe je afani lori ina abi lori eto si be yu awon kan te bi ko to le ni mo address won kini ijoba so won ni pe en ti o ba ni phone number si wa de ni ye 9n bi la yi pa won ni fun se en do sa o nkan se meta merin seyin ni alaga ebe osulu APC won la won ti fun eyan 10 million lowo yen pere o ma bi obe ni are ni ti o gba kini yi won ni won ni phone number le seri won won ni won ni social media won ni nine le seri won seri pe yen pe ka ni pe IMF fo ran wa ni iyen gan le ko so fun jo be ma se mo tori ko se to mo bi to ya si yi si gbogbo oluri ton je anfani yen subsidy lori epo lori ina yen o ni ke ma se lo sugbon te ba si yen ki lo fe se fun IMF o ma se nkan ti o da fun IMF nigba ton da IMF ati World Bank sile ko si nkan to nje Nigeria ba se mo le ni tori 1945-46 won da won sile Nigeria ba se mo le ni yi o ti si ngba yen won da won sile ki America ba le ma goke won da won sile ki UK ba le ma goke won da won sile ki France ba le ma goke won da soke ki Germany le ma le ba goke ti Nigeria ba nero se n be mi sa gbogbo awon ti mo kaka le yi a gba won seyin 1980 isalo ise buruku lo mu won ni China ise to ni agbara gidi ki la won se won ko ti ogbon ise IMF IMF ba ni iru awon ni iru ida keji ko IMF ni kan se
3: won se
2: nile to mo le ni bayi won ti gba UK danu won ti gba Germany danu won ti gba France danu orilede kan to wa ju won le ni be ko ja America lo
3: tori pe won ko ro
2: si IMF lenu
3: ba ti wa
2: be ni sa
3: awon la wa wa n ba
2: awon lo wa leyin America ba tele be ma se n sa ire yi lo won goke ja America lo won goke ja lo odun akoko die loku ko ti bon buri America ki na se won ta ko nkan ti IMF so be mi se ba n so 1980 ta bere si ni ko ti si o ti ogbin si IMF yen gba la wa ku ti meji ta ko la IMF lowo IMF ni ka devalue naira wa bangida se nkan di don le loju ese àwọn náà ló ní pé kí èmi ló kàn náà tún dìvàlù náírà ṣùgbọ́n àwọn fẹ́ lo ọ̀rọ̀ dìvàlù yẹn wọn ná float náírà ló fa tó fi bá náírà ní 470 wọn tó fọmọ tá 332 láàárọ̀ ìbáyé àdẹ̀ní pé nǹkan mẹ́rin láfẹ́ máa ṣe lọ́ta fẹ́ jásán àlè jásán náà kìí ṣe pé kìí ṣe pé
3: tábà
2: nìkan ṣe sa o ẹja fi sí rivers kakọ owó ní ọfà tábà dùn lọ bá ṣe ń tẹ̀lé wọ́n ṣe ń sọ yìí bàbá èmi lè sọ pé tí mo tì láàrin ara wọn àwọn dàbí máa gọ sọpọlọ tí nǹkan ti ẹ ti kú sọ pé ṣé báwọ yín ṣe ọpọlọ yín ṣe rí ni ṣé ẹ rí bí nǹkan tá àṣọ mi kẹṣẹ bí kò mú yẹsì ni wọn ṣe ni ká máa ṣe lọ àṣìṣe ṣe lọ náà àwa la fẹ́ já síbi tó dáa tí ọ̀tá yín bá ti ń fún yín lámọ̀ràn tẹ́ǹtẹ́ lámọ̀ràn yẹn tó dẹ̀ ń kí yín pé ẹ kú iṣẹ́ takuntakun ẹgbẹ́ ti kùnà nìyẹn sà.
3: lọ́rọ̀ kan ṣá pé ẹ sí lẹ́yìn ọ̀rọ̀ tí
2: àwọn tó ń sọ gan sa wọ́n mọ̀ pé ọ̀rọ̀ alágànnà bọ́rọ̀ skọ́skọ́ làwọn ń sọ wọn retí ká tẹ̀lé tábá tẹ̀lé gan ló máa yà wọ́n lẹ́nu a ti ń tẹ̀lé láti ijọ́ ìyá ti dọ̀bọ́ wọ́n ṣe ń mú wa lọ́bọ̀ lọ ṣùgbọ́n tá a fẹ́ wùwà bí èèyàn o káyé gbé ọ̀rọ̀ sí wọn lẹ́nu mọ́ àjẹ́ bẹ́ẹ̀ ọ̀bọ̀ làwọn ajẹ́ lọ.
3: ó dà ẹ ṣeun ọ̀gbẹ́ni ọlálẹ́kan san ni bẹ́ẹ̀ bá ṣe ń yí sí
2: àgbéyẹ̀wò
3: ọgbẹ́ni ọlálẹ́kan san ni olóyè subsidy.
2: mo láàkí bẹ́ẹ̀ ṣe gbé yọ̀yọ̀
3: ẹ bá yẹ ìyẹn sí àgbéyẹ̀wò ìròyìn agbẹ́mọ̀gbẹ́lẹ̀ láǹfààní láti gbọ́ láti ìkànnì west radio 89.3 fm kí n tó lọ sọ́dọ̀ hosanna ẹ jẹ́ kí ajo ilé yìí mọ kẹ́ ẹ bá wa yìnbọn náà torí owó tí wọ́n ní ilé ìfowópamọ́ àgbáyé world bank wípé wọ́n ń ṣe àpéjọpọ̀ àkópọ̀ mobilize owó kan tó jẹ́ $5.79 billion fún private capital fún orílẹ̀-èdè Nàìjíríà.
2: Ó
3: dà pé owó tó fẹ́ wọlé.
2: Kì í ṣe Nàìjíríà nìkan. Igi náà ń gé wọ́sà. Wọ́n ní wípé àwọn fẹ́ galvanize pé wọ́n fẹ́ ṣe ìrónilágbára àti àkójọpọ̀ fún àwọn owó túlùtúlù kan tí àwọn aládàáni fi lè wá dáṣẹ́ sílẹ̀ ní Nàìjíríà àti àwọn orílẹ̀-èdè kọ̀ọ̀kan tó sì ń dìde káàkiri àgbáyé láyé. So wọ́n ní pé àwọn fẹ́ wá owó yẹn máa fẹ́ tùjọ. Bí táwọn bá ti fọ́ àtùjọ ṣé ń dọ́sà o. Wọ́n wá gbé lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ṣé ń dọ́sà.
3: Wọ́n
2: fi wá dáṣẹ́ sílẹ̀ sí ìwà ẹ̀ tó bá dẹ̀ ti ń wá.
3: Wọ́n máa padà sórí lẹ́ẹ̀dín wọn.
2: Iléeṣẹ́ ibi tó wó ti wá lówó ń padà sí. Ṣùgbọ́n owó tí wá sà owó tí wá gangan wọ́n gbà wá níyànjú pé ká máa gbé sí báńkì tí wọ́n

0: ko anfani e lo so di ba pe ni abago mo ti ma so se ani na ara bi ba so be ha e ma duro ni bi o afa be ti o lo pari yi abi yi yen ni ke lo mu
1: o je pe pelu owo tan ni pe tan soro e
0: be ni sir
1: won gbajumo e ka eto ogbin won wa ni igbon eto ogbin wa baun
0: be ni
1: won wa ni igbon imero technology technical communication
0: won sese ma so sir se n be ni to de pe won kin se na gbeyin gbeyin ṣùgbọ́n wọ́n ṣe o wọ́n ṣe o kò pé wa àwọn ló lówó wọ́n dáṣẹ́ sílẹ̀ yìí báyìí wọ́n dẹ̀ gbowó lọ wọ́n kò wá pawó lára wa wọ́n dẹ̀ bá ṣe wọ́n lọ nìyẹn. Nǹkan tẹ̀mí ń sọ ni pé èyí tíjọba fi máa ṣe yẹn ṣe ń lọ sà ìjọba máa ń ṣe dáadáa nílùú òyìnbó àwọn iléeṣẹ́ tó bá ń fẹsẹ̀ kan rìn fẹsẹ̀ kan dúró ìjọba gbowó fún wọn pè ní bailout. Ìyá àwọn kùdẹ̀kùdẹ̀ tó kù tẹ́bá ní ẹ̀fọ́wọ́ yìí dì ede ki ile se yin dide e gba yan sise si koda owo ori ten san adinku kese yin ba le duro wa le daada tan ba wa se yin tan oya iye ta fun yin lai ni ile lori e ma da pada e ma da pada e ma da pada die die die to fi ni pa yin lara se n lo mi sa sugbon ta fi ma se yin sa awa kowo ti wa foreign reserve of america awa lo ma ya owo ile ati ma sise ti o si mi bayi aba olorun ni jago
1: ewo osana
2: Eje mu iwe iroyin kan ninu iwe iroyin Vanguard ibe no tin shalai pe orilede Nigeria lo npadanu bilionu meji dollar lori okowo koko lododun woni mi bilionu meji dollar ni Nigeria npadanu
0: e se nkan ton so ni pe awon alafo kankan wa lori ba se nse koko ni bayi ati bo se ka se ma se sẹmọ ọlọmọ yago ni mo ṣe sọ ẹ lè gbin igi kòkó kan lamẹríkà kó yí ọdún kan tẹ bá gbin sọmọ máa kú ní wíńtà ni bọlọrun ṣe dá ilé wọn nìyẹn
1: pé kò dáa fún wọn
0: bákan náà fún germany fún uk fún france ẹ lè gbin kòkó bẹẹ ní ọdún kan kó yí láìláì kòkó dẹ nílò ọdún mẹta mẹrin márùnún kó tó di pé wúrẹ sì ní so so kò síbẹ ṣe lè gbin kòkó bẹẹ tó lè yí láìláì sẹmọ tí a máa ṣe ma wa si ibaisa ma ma ra kuro koko koko bin na pe ma ra ma gbe lo owo to ma ra awon na lo ma so ye ta n fe ra sa odo won ni stock e wa odo won ni pricing mechanism wa awon lo ma so fun yi pe ye ta n fe ra re sa se n bo sa o to ba ti wa ra tan a ma gbe lo si ibe yen tẹ bá gbé lọ síbẹ̀ yẹn sá lórí kòkó nìkan ni ká mú ẹ má ti jẹ ká mú sẹsàmì má ti jẹ ká mú nǹkan míì o ká má mú káṣú náà ti gẹrẹ kọkọ lọ lórí kòkó wọn kọkọ lọ túútú tọ bá lọ yẹn sá ǹjẹ́ yìí mọ̀ wípé owó ẹ̀ ti lọ sí lọ́pọ̀ méjì rẹ mọ́ kọ lọ yẹn lásán àwọn aṣọ ìdíkan tó ń pè ní kòkó kék àtúwá di padà bíi bíríkì ṣe ń bọ mi sá tẹ́wọ́ tún ṣe yẹn sá owó ti lọ sókè pẹ̀lú bí ìlọ́pọ̀ kan sá àwọn abẹ́rẹ́ sí ni sọ́ọ́dì bá ìyẹn chocolate táwọn ọmọdé ń bù sẹ́nu wọ́n ti foríṣiríṣi nǹkan mú bíi ezo nut bíi oríṣiríṣi bíi ẹ̀pà kọ̀ọ̀kan wọ́n ti fi wù láàrin kókó sá ni pé àwọn ọmọ chain value àwọn ọmọ chain value káwọ́kọ̀ gbí kòkó kí kòkó bá ti pa tá bá ti là tá kókóró tá sá tó bá ti bẹ ẹ̀dì lápò òdì US
1: ìkan
0: táwa ń já nfa ní bẹ́sà kò tó ìdá mẹ́wàá lóyún kò tó jẹ́ pé láàrin ivory coast àti ghana ẹ ti rí ìdá ọgọ́ta kòkó tó wà ní gbogbo àgbáláyé
1: láì lóko láì lódò
0: ṣe wá fẹ́ gbọ́ sà ní nàìjíríà sà iye tí kòkó jẹ́ gbogbo tó ń pa lórí kòkó lọ́dún kan nàìjíríà agidi láfi wọ $2 billion
1: kàṣà
0: ṣùgbọ́n ní germany tó wí kòkó olùwò fọ́dún kan bẹ́sà lọ́dún kan sá kòkó industry germany bí $17-18 billion ni aláwọn ará bí ìgbọ́nsẹ̀
1: káwọn èèyàn àwọn adarí wọ̀ wá mọ gbogbo eléyìí
0: wọn mọ kíni
1: àbó lówó tán àwọn ń gbà
0: nínú ìròrí tí wọn ti wá ìjọra tí wọn kàn ní pé káṣà máa di àjàgà láwọn ọ̀rọ̀ lórí máa dẹwọ́ epo sápò kò jù yẹn lọ mú e ṣàlàyé ẹ̀ka lẹ́yìn sá bẹ́ẹ̀ gẹ́gẹ́ ṣe rí wọn máa ní $2 billion $2 billion kí ni à ń pàdánù ìfẹ́ tá à ń pàdánù lọ́dọọdún ó jù yẹn lọ rẹ́kẹ̀rẹ́kẹ́ ojú yẹn lọ yẹn máa kí ló ń jẹ $2 billion kí ló ń jẹ $2 billion ẹ ti dàbí nǹkan táwọn olówó fi kòkó ṣe ni ìbàdàn ìwà yìí kòkó ọlọ́dún méje ni nísìnyí kòkó ọlọ́dún mẹ́ta ọlọ́dún méjì ṣùgbọ́n báwo lè fẹ́ ṣẹlẹ̀ crane tó jẹ́ wípé yẹ ká máa ṣe kòkárí ọ̀rọ̀ kòkó ó ti di dúró ìwọ̀ báyìí ẹni tó bá

0: a jẹ osise crypto le lo senu ise wa laye kan fun ni double salary ni o jumo kan he won bi egbin be ite ke fi nowo crane lori crane awon ilu oyinbo ti won ni koko yeta mi ji koko research o ni agbara ṣugbọn ti a fi ma fowo koko se research Nigeria wa fowo crane wa le fi se solar panel afise constituency project ana tun afise ana tun mo sala sise gbogbo owo budget create e kan wa lo research won ti use constituency project e wa ni ko le de dide ki se pe ta ba n ba lo bi ile sa
1: oda betin go wa ele lord ma dara po mu wa ni oju opo Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page ki tu to pada si odo osana e je ki e ba mi tan mole si eleyi lapa bi o ogbin olalekan san ni lori oro le to ni se pelu isuna na ni ka to lo si eka ti eto ti oselu forex inflow won lo tu se be o gbenu soke o 23% pe o bo si $35 billion ojuwo le tun fi wo le gege bi outflow won ni outflow lo le inflow outflow e boy won fi da won baba wa ton ba le la mu ebi gan gugu e inflow kan flow
0: kan fu kiri e se inflow sa ni owo to je bi o wa lati ilu oyinbo
1: okay
0: to wo le adurawo to wa lati okere no ki se le ko je ilu oyinbo to wo wa lati benin republic inflow na ni sa
1: ele ta ore mi na fi sowo si na inflow
0: inflow ni
1: ko lo wa kan Nigeria pelu inflow ni
0: outflow ni owo to jade
1: okay
0: kuro ni ori Nigeria cheri mo di sele yeri yun bayi ona merin ni inflow pe si lo ja si
1: okay
0: lo pe si ona remittance o wa
1: okay
0: ona foreign direct investment o wa
1: okay
0: oro portfolio investment o wa oro royalty o de wa
1: okay
0: lowo lowo bayi sa royalty mu yes gan tori oto ni owo ti joba n reti fun epo oto ni ye ti won ri gba bayi won reti $64.85 per barrel laara laara ki to kuru le sa lori ye ti won reti yen won leyin tan ri yen pe sa won tun wa ri bi $40 extra
1: tati fe pe iloko meji
0: ke se royalty ma gbenu soke tori owo epo nkan kan ara yen lo mu royalty dani
1: okay
0: ikeji ni remittance owo ti bora samo ifonse sin lati UK abi lati US ijoba oni pe kankan ni o ti le ko kere ma sa sugbon owo wole CBN lo ma se to pelu banki pe oya e fun eni naira dollar yen awon dimu naira yen awon yonda e fun yin ara ona mi to fi n gba wole niyan sa ọ̀nà kẹta tó jẹ́ pé nínú ìwé tèmi ló burú jù tó burú jù kódà hot money náà pé owó gbóná portfolio investment wọn fowó yẹn gé bíríkì wọn fi ṣe nǹkan kankan tó nítumọ̀ wọn kàn fi ṣe ra treasury bill ìjọba wọn fi ra bond ìjọba wọn dẹ̀ bá tí wọn lọ nìyẹn tó bá ti wá di parí ọdún ẹ máa fún wọn níbi 15-20% owó yẹn láì fi dókòwò kankan lẹ Nàìjíríà ṣe pé wọn fi owó yẹn wọn fi gbẹ wọn lómi ọbẹ wọn fi búrẹdì wọn sọ owó yẹn wọn sọ di búrẹdì wọn fi kọ wọn lómi ọbẹ lọ ni ṣe ń gbé mi sá ìkẹni tó jẹ pé òun ló dáa jù bẹẹ ká ló ń wọlé ni òun ni foreign direct investment mo ṣe pé direct investment foreign láti òkè ta owó yìí o àti gbé kalẹ̀ àfẹ́ra shares àfẹ́ra treasury bill àfẹ́ra stock àfẹ́ra bond. A fẹ́ fi dá ilé-iṣẹ́ sílẹ̀ ní Nàìjíríà ni ìyẹn rí báyìí sá ilẹ̀ pẹ̀pẹ̀ kò tó dá mẹ́ta owó tó ń wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà ilẹ̀ tó mọ́lé ní sá ibi tí wàhálà ti wà ní. Àwọn ilé-iṣẹ́ tó wà lẹ́tẹ̀ẹ́tẹ̀lẹ̀ gan wọ́n mèrè jáde ni Nàìjíríà ti di ovun bá gbọ́ ọjọ́ sí uber ìkan tuntun lọ lẹ́sẹ̀ tó lọ tẹ̀gbẹ́ iṣẹ́ tí uber ń ṣe lòun náà ń ṣe. Ona tutu lo.
1: Sele kokon.
0: Gbogbo Nigeria ni. Bo e kono ti aba po si ju. Ona ti ba si. Ona ona ti pa ti carry won lo. Sheri. Mo e so e to da ju. FDI be 3% ni yen to wole. I to buru ju nbe. Hot money fa ko lu mi obe lo ni. owo le ni 80% to nwole e to se je pe Nigeria pawo ko kan lara awon Nigeria niyan e ka gbaju mo ba se ma ri FDI abi ba se ma fi royalty owo wa gogo to nwole lati fi se nkan to ma ni tumo fa awon Nigeria yato si ra ta ba ka kiri yi
1: e seun ogbeni olale kan san ni e je ndodo osana ka mu eyo kan na ni ti ele to ni se pelu ti oro aje ke atolute waju
2: ah ninu we wo din punch la aro yi ni atuti ri ibi ti awon ojogbon kan awon ogontarigi awon akose mose kan ton tin benu atelu tinubu lori oro owo kan to je bilionu lona 100 o le marun pese pese ton pe ni owo owo papako ofurufu kan ton fe da pada fun ipinle yobe won tin benu atelu tinubu lori oro owo yi
0: Sherry, mo so ro kan lekan sa. Olorun je ago.
1: Ami, e so be lekan.
0: Be ni, mo tun to so sa. Awon ise kan wa to je pe ko kan ijoba ipinle.
1: Okay.
0: Lara won ni papako ofurufu.
1: Okay.
0: Tori aviation abe kan to be ni exclusive list lo wa.
1: Okay.
0: Exclusive list de je nkan to je pe ijoba papo nikan lo le pase lori e. Ati wa rawon gomina kan to je pe ori won pe dada won ri pe school to wa nlu awon oduro re won ri pe ile iwosan to wa nlu awon oduro re nkan ton tori bo ni pe won fe lo ko papa ko
1: ofurufu
0: oko ju ofurufu tabi pe won fe se to wa nle won fe se loso won fe gbe laruge
1: oduro re
0: kan je yi mo wi pe sa won upgrade you won downgrade you shishi shishi toro to yoba yi won le rigba
1: lati
0: owo papako ofurufu be koda owo ti won fi nwole te fe owo papako ofurufu kan ka ki buru Nigeria e ma sanwo obirin to ge to fi orisisi state government to ba no 1 trillion lori airport le ba fan federal airport authority lo ni owo yen
1: se nbe mi ti wa le re ti ijoba apinle
0: mo n bo sa mo le mo se mo won gbon daada ni ṣugbọn won ti wa lo awon sakama anje kan
1: okay
0: lori egbe oselu ko se egbe oselu
1: okay
0: ijoba papo lo ni airport Muhammadu Buhari airport
1: okay
0: ṣugbọn ijoba mele yobe lo ni bon fe tori bo bon fe se bon fe se kankan meyan won wa la won 100.5 billion naira temi de mo pe owo ta la won na yen ka fi le so Olorun ni lori airport standard we yen sir won wa ni pe ijoba papo fe dawo yen pada fun won sa de fushe yi ni 67 billion ni luka lori ti ojo sti bayi le fun ke se mo gidi loju won ṣugbọn ma alami ibuni APC o ti gba kan se acting national chairman APC ri 100.5 billion le yen lowo e ba yen ko ba yin lojiji sa tan ba san wo da pa bi odo fun
1: lele to fi se
0: logun e ba yen ko ba yin lojiji tan ba san ti e bon yin fun ṣugbọn se yi wa kire ko bebo ko le lo sisi kan kọte mi so sa ni bi ijoba gan ti so laye Buhari pe ma sise ijoba papọ tori sisi ya ni fun to ba ni se ijoba papọ kan to fe je kan se nipinle kan si
1: ijoba
0: papọ pe kan wa se awon lo mo ba won se pawo si awon lo ma ko to wo ma wa le lati le se si ki se be ko lo sise kan kan ma be se ni paro mi lori ṣugbọn lẹyin ti wọn ti sọ yẹn tan o wọn si yọnda 100.5 billion
1: ìpínlẹ
0: yobe lori airport lori ko to je bi federal government loni ka ni wọn ọdawo yẹn pada ni ninu iwoye temi state yẹn pada ni 100.5 billion ninu iwoye temi ṣẹbẹ wọn kọ gbe 42 billion jade lọjọ state fun 102 airport ṣe ti mo de paru ti de pe anadanu ana yina pari le wọn sọ tun fi bi 27 billion mi kun lọ si bi 69 billion sisi
1: so ye pe gbogbo eyan gan tu gbogbo ile eko abi ile iwo
0: se n wa yin ni sa tan ba de 7 billion la di oyo 7 billion lo didi wa di oyo ala yu si sa da
1: kasa
0: yu si sa mo lara
1: pe ba je yin se agbeyewo royin agbe magbele n gbo lati ikanni West Radio 89.3 FM ele lo ma darapo mo wa ni oju opo Facebook West Radio 89.3 FM fan page West Radio 89.3 FM fan page. Ẹja denu agbami oselu. onírúurú ọ̀rọ̀ ni ló ti ń jẹyọ. Ẹgẹ́ bí ààrẹ Tinubu ṣe ṣe bẹ́ẹ̀ tó ń fi àwọn gómìnà ẹnu ẹgbẹ́ òṣèlú alátakò sínú ìgbìmọ̀ ìpolongo wọn. Torí ẹgbẹ́ òṣèlú ADC àwọn náà sọ̀rọ̀ pé irú àfẹ́ lè gbọ́rú eléyìí.
0: Kò ṣẹlẹ̀ rí ni.
1: Gómìnà tó jẹ́ pé lábẹ́ àṣẹ àkọọ́dù ó mọ̀ jẹ́ kọ́ọ̀dínétọ̀ nípínlẹ̀.
0: Mo ti ẹ̀kọ́ fẹ́ sọ̀rọ̀ kan sá.
1: Okay.
0: So Adeleke bẹ́ẹ̀ kì í ṣe dancing governor wọn.
1: Wọ́n ní the happiest.
0: Orúkọ táwọn bèbá yẹn
1: nìyẹn.
0: Tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sórúkọ tí wọ́n pè tán kò sórúkọ
1: ṣébù tí wọ́n wù. Ó pa ìṣèjọba ti
0: ìjolóńjó káàkiri wọlé àjọta.
1: Ṣé ìbá yà happiest.
0: Ọmọ dáadáa ni báyìí. Aláwọn ajá gọ́ lẹ́ẹ̀kan sí. Àǹkẹ́ ti para wọn lórí ẹ̀ lọ́sùn. Ẹ̀mí ti sun Adeleke ni o. À ń bọ̀ ni o. Ẹ̀mí sún sáwọ́. Adeleke yẹn ló jó láti ká ní aṣọ bí mo ṣe ń sọ bàbá mi nǹkan tí yóò ṣẹlẹ̀ rí ló ń ṣẹlẹ̀ lórílẹ̀ nàìjíríà lọ́wọ́lọ́wọ́ rẹ̀ tí ó bá ṣẹlẹ̀ wípé ìjọba kan ó fẹ́ gbé campaign council kalẹ̀ ìyẹn ìgbìmọ̀ ìpolongo ìbò àwọn ọmọ ẹgbẹ́ ló gbọ́dọ̀ wà nínú council yẹn sá. Ó dàbí ẹni pé nàìjíríà fẹ́ lọ gbá world cup báyìí wọn lọ kọ́ mọ láti benin republic àti congo láti lọ sí world cup kò ṣeé ṣe. Ṣùgbọ́n ṣẹ̀mọ̀ kó tó fa eléyìí sá ṣẹ̀mọ̀ wọ́n padà wá sórí ọ̀rọ̀ yìí ni sá o wọ́n ti kọ́kọ́ ṣe àwọn iṣẹ́ kan náà wọ́n ti kọ́kọ́ forúkọ síta tẹ́tẹ́lẹ̀ wọ́n ti padà wá lọ gbé àwọn Démọ́lá àwọn Solúdò àti Wike kankan wọlé ṣẹ̀mọ̀ kó tó fa. Àdébẹ̀ ìgbẹ́jẹ́ kí n fún Démọ́lá nǹkan lórí nínú ìwé tèmi. Ó ṣe nǹkan tó jẹ́ pé ó kùdí ẹ̀ka tó kò yẹ kó ṣe nǹkan tó ṣe yẹn.
1: Kí ló dé?
0: Alákọ̀ọ́kọ́ gbogbo ọ̀nà tán lè gbà gbógun tì ẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun náà fi gbógun tì ẹ́. Nǹkan tí ó gbọ́ rí máa freeze account state government ló kùdí ẹ̀sẹ̀ election. Ṣé kí a bá rówó oṣù sanni kí a bá rí òṣè? Wọ́n ṣe yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹgbẹ́ àkọọ́dù tí wọ́n rú tẹ́gbẹ́ láti Ọ̀ṣun àwọn kan dúró lọ́sọ̀gbọ̀ Abuja náà kó wọn lọ nígbà yẹn. Dèní eléni wọn ọ̀ṣun local government ti ẹ̀sà. Dèní eléni local government ọ̀ṣun wọn rówó gbà. Ìlú kọ orú ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n kọ olórí wọn. Wọ́n jà wọ́n kú láti gbé ẹdẹ pò. Ìbọn wa lọ ń jó níbi tí ó pé àwọn ọmọ tó bí ibi tí nǹkan bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ wa lọ ń jó
1: láàrin wọn.
0: Ṣẹ̀yìn ìbẹ̀dúrú ìwé tèmi ó ń jó lórí sàárè àwọn tó kú torí ẹ̀ lọ́ṣun ni.
1: Bẹ́ẹ̀ ṣe rí sí.
0: Bẹ́ẹ̀ mi ṣe rí sí. Ó ń jó lórí sàárè àwọn tó kú torí ẹ̀ lọ́ṣun ni. Bí mo dẹ̀ ṣe sọ òrèrè kankan jẹ́ bẹ́ẹ̀. Ó lóka gọ́ọ̀mẹ̀ntì wọn dé nílé ni wọn ti fún ẹ. Tọ́ba àwọn lóka gọ́ọ̀mẹ̀ntì ṣẹ́mọ̀ kó tó fà á tó fi lọ pé àwọn Adébọ́lá kankan wá ní apá òkè ọ̀yà nǹkan ti yan fún wọn. Kódà Guardian ni lò níjọ́ Monday. Àwa kan ti gbọ́ tẹ̀tẹ̀lẹ̀ ṣùgbọ́n Guardian tó wá tún lò ní ìjọ Monday. Àwọn gómìnà apá òkè àríwá pẹ̀lú òótọ́ ọ̀rọ̀ tilẹ̀ tó lọ́hùn ó wu àwọn gómìnà yẹn láti ṣiṣẹ́ ààrẹ tó wà ń ta. Tilẹ̀ tọ́ lò láti inú ìsàlẹ̀ ọkàn wọn ṣe ṣe ààrẹ tó wà ń tari. Ṣùgbọ́n wọ́n ṣe kò ṣe.
1: Kò wọ́ọ̀kì.
0: Wọ́n fà kò fà.
1: Kàṣà.
0: Wọ́n tì í kò lọ. Débi wípé kán máa lọ ṣe ìpolongo ń ta. Ẹ̀mà olóṣèlú wa, àwọn tó bá fẹ́ jẹ́ gọ́vnà ká pe irú Ọ̀yọ́ yìí báyìí. Ọ̀yọ́ àwọn darúkọ gọ́vnà tó bá fẹ́. Nàìjíríà àwọn darúkọ president tó bá fẹ́. Ṣé wọ́n ṣe máa ń ṣe nǹkan wọn bẹ́ẹ̀ yẹn? Nígbà tó di Katrina oni rada. Nàìjíríà òun retí kan sọ Tinubu ọ̀tọ̀ lórúkọ tó ń dá. Àwọn gómìnà yẹn ti dán wò bí oṣù kan oṣù méjì oṣù mẹ́ta.
1: Bí
0: wọ́n ṣe fi Tinubu sáwọn èèyàn lẹ́nu wọ́n ń tú dànù orúkọ ẹlòmíì ni wọ́n ń dá. Ló bá di pé ọ̀gbẹ́ni ṣẹlẹ̀ olóṣèlú ìmọ̀tara ẹni nìkan ó ọlọ́run jẹ́ kó fi ràn wọ́n lọ́rùn ní wọ́n bá rí pé fún ipò ààrẹ o. Pé ẹni tó bá wuyì ní kí ẹ tẹ̀lé. Pé fún ipò ààrẹ o ẹni tó bá wuyì ní kí ẹ tẹ̀lé ṣùgbọ́n tó bá ti di ipò gómìnà ẹ má gbàgbé ọmọ ìyá yín o. Wọ́n ní kò sí wàhálà. ẹgbẹ́ òṣèlú APC bí parí iléeṣẹ́ ààrẹ bí parí kódà ní ìjẹta sí jẹrin yìí tí kíní fẹ́ ṣe mítìn ṣètìmá pẹ̀lú àwọn lẹ́kàn lẹ́kàn láti apá òkè ọya ìjẹ́ màá tó kó wá síbẹ̀ àwọn former governors kò sí sitting governor kan bẹ́ẹ̀ ẹbí àwọn yẹn dẹ̀kọ́ wọ́n fẹ́ ṣe kò ṣe ni ẹ lè sọ lúdí ọgbà gbòdì báyìí kẹ́ni pé kí inú lùdú sí yín wọ́n fẹ́ wúwo àwọn yẹn kẹ́sẹ́ tìsàlẹ̀ ọkàn wọn ṣùgbọ́n kò work.
1: Àwọn tó wá ní àwọn máa dúró sórí àwọn iṣẹ́ àṣílẹ̀.
0: Àwọn ìbá ń bọ̀ nbẹ, àbí? Mo fẹ́ sáré parí eléyìí ni sà. Ó ti wá lé débi pé nǹkan tí wọn kì í ṣe tẹ́ẹ̀tẹ́lẹ̀ ni wọ́n fẹ́ ṣe báyìí sà. Tẹ́ẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ ṣe election, gómìnà máa ń gbowó fún lọ́wọ́. Owó agent, owó gbá, owó mobilization, everything. Nígbà tí Guardian tọ́ pinpin, táwọn gẹ́gẹ́ ti gbọ́dọ̀ tẹ́lẹ̀, wọ́n ní wọ́n ní gbé fún àwọn gómìnà mọ̀ sí ibẹ̀. Owó yẹn á dúró sí Abuja ni. Pé wọ́n tó bá jẹ́ candidate, kódà tó fi lórí House of Assembly, orúkọ àwọn agent yẹn fi ránṣẹ́ sí Abuja, Abuja náà ti máa san owó agent yẹn láti yàn níyàn Abuja lọ́nà. Nǹkan tí wọ́n wàá mọ̀ náà ni pé àti sẹ́nétọ̀ ni o, àti rep ni o, àti House of Assembly ni o, candidate list gómìnà náà gbogbo ẹ̀. Àwọn gómìnà ló yan ọ̀yàn tó pọ̀ jù nú wọn. Lọ́jọ́ state yìí báyìí, ìtàlóyè sọ pé òun gba ticket APM láti gbé ṣe ìwà kéde fọwọ́ sí. Ṣùgbọ́n àwọn APC candidate bẹ́ẹ̀ náà ọmọ gómìnà náà jẹ́. Àwọn yẹn gbọ́dọ̀ ni màá sanwó fún bẹ́yìn bẹ́yìn. Ṣùgbọ́n kókó ni pé nígbà tó bá di pé apá bẹ̀yìn wa ṣe lọ mọ́, ni wọ́n sáré wá sí South. Náà fi gbé Démọ́lá wọlé. Náà fi gbé Solúdò wọlé. Wíkì ìdàtọ́kọ́ṣẹ́ election wọn fi wíkì sí. Wíkì gádẹ̀ sọ pé wọn fohùn sí pé òun gan láìkí bí wọn ṣe fohùn sí pé òun balẹ̀ ráyè ṣiṣẹ́ dáadáa. Ṣé ń gbẹ́mi sá o? Ṣùgbọ́n tó wá di pé ó ti di woro sí woro. Wọ́n ti wá rọ wíkì ọ̀hún sí. Àwọn tó dẹ̀ sùn mọ́ Démọ́lá gan lọ́sùn gan nígbà tá a bèrè lọ́wọ́ pé kí lára yéèyí ń ṣe yìí báyìí wọ́n ló bá ọ̀yọ́ ló wà o. Ó jẹ́ nǹkan tí ṣe ìwákéde ṣe 2023. Ó lànà wọn lọ́wọ́.
1: Torí wọn ò pé ṣé kinní yìí ṣé kò ní ṣàkóbá fún àwọn federal rẹ̀
0: kan kan tó kú lọ́wọ́. Àti sẹ́nẹ́tọ̀ kò ní ṣàkóbá kẹ. Ẹ̀ṣẹ̀ ni kò má ṣàkóbá.
1: Torí pa ọjọ́ kan ní ìbò.
0: Àlòfẹ́ ó fẹ́ òṣèlú ó ṣe ìfẹ́ kọ́ òṣèlú ni. Ó fẹ́ mọ̀ tó mọ politics 101 ni ẹ̀fílẹ̀. Ṣé yí dẹ̀wò lọ́wọ́ akétí
1: tẹ́ń jòwọ́
0: amèrèjáde ni ẹ filẹ̀.
1: Hosanna.
0: Ẹ wá sọ̀rọ̀ kan lórí pé wọ́n sọ̀rọ̀ lórí rẹ́kọ̀dù kan pé tí wọ́n ti
1: ṣe pé àwọn iṣẹ́ àkànṣe ààrẹ làwọn máa dúró lé.
0: Bẹ́ẹ̀ ni iṣẹ́ àkànṣe ààrẹ pọ̀ ó pọ̀ gan ó pọ̀ gidigidi táwọn Nàìjíríà dẹ̀ ti rí. Ara àwọn ìrètí mo sọ lẹ́ẹ̀kan yẹn sà pé Nàìjíríà ni ìlú tó jẹ́ pé ìṣẹ́ ní gbogbo onírúurú ọ̀nà tó ti nà rojú káàkiri gbogbo àgbáńláyé. 17.9 million people ni wọ́n wọnú multi-dimensional poverty lọ́dún kan ṣoṣo. Ìjẹ́ mọ orílẹ̀-èdè tó tẹ̀lé wa ní gbogbo àbí aláyé yìí. Mo bá sọ fún yá ṣe mi kí ẹ bú sẹ́kún. Níbi tí wọ́n kó Nàìjíríà mọ́ rè ṣẹ́fẹ́ dọ́sà. Afghanistan. Afghanistan yẹn gan sa 5 million làwọn rí kó sínú irú páńpẹ́ burúkú bẹ́ẹ̀ yẹn. Nàìjíríà dẹ́ kó 17.9 almost 18 million sí irú kan bẹ́ẹ̀ yẹn. Ara
1: rẹ́kọ̀dì
0: nígbà tí ìjọba ìmàfidé wà níbi 33%.
1: Bí èèlò wà nù ká.
0: Ká bí á bí 40 million and there about.
1: 40 million.
0: Bẹ́ẹ̀ ni, ó ti gbẹ́ni lébi 60 wa, tẹ́ pé tọ́ba ti rí wa ti rí ìṣẹ́.
1: Ìyẹn àwọn tó bí àwọn tó tún
0: wọn tó wọn lára wọn. Kì í ṣọ̀rọ̀ pé
1: àwọn míì wà tó yẹ
0: pé wọ́n fàjọ kọ́ báyìí. Kì í ṣọ̀rọ̀ pé wọn lè jẹun. À ń sọ̀rọ̀ àwọn tí wọn ní lórí. Tí bléèdì bá gé wọn lọ́wọ́ báyìí, wọ́n tó fẹ́ gbé gbà. Tóbi kò sí ìrètí kankan mo tilẹ̀ kò kéré wọn láti bi kóhunkóhun kò sí ilé kò sí skul kò sí ẹ̀kọ́ kò sí kankan kò sí kò sí gbá kò sí gbó.
1: Ìjọba ẹnìkan sọ pé ó possible kí nọ́mbà yẹn tún jù yẹn lọ mọ́.
0: Ṣẹ́rìṣà ó ṣì ṣe nọ́mbà ló wà. Nọ́mbà alákọ̀ọ́kọ́ ni nọ́mbà àwọn tó lè mọ́wọ́ lọ sẹ́nu. Àbísà wọ́n ní pé lórí ìyẹn àti gbọ́n sì ń bá ẹ̀sà pé 79% ìdá mọ́kàndínlógún àwọn Nàìjíríà ni àti mọ́ lọ sẹ́nu déédé ló ti di nira fún. Rẹ́kọ̀dù náà ni sà. Rẹ́kọ̀dù ni. Ara rẹ́kọ̀dù náà sà ni pé ẹgbẹ́pọ̀ ní 185 less than 200 naira. Ebo ti wà ní 1415. Rẹ́kọ̀dù náà ni sà. Rẹ́kọ̀dù ni pé ìgbà tí ẹdẹ ẹbá dọ́là ní 471 lọ́dọ̀ CBN 740 nígboro sáwó. Nílẹ̀ tó mọ́lé ní ibàyìí sà lọ́dọ̀ CBN 1332 ni. Rẹ́kọ̀dù náà ni sà.
1: Àtúntò ni.
0: Import duty tariff amoye to ba ngba te di amoye to ba le ni bi lopo meta merin ni owo na ngba te di to so wo na julo so 68 naira sa ni le to mo le ni bayi sa 225 ni gbodo band enso lati January lo gbogbo patapata e wa bande wa band ki wo 225 la ma san lo ara record na ni sa sa record lo bi re re amoye dan san ni UCH te tele amoye dan san ni UI te tele o ti lo sibi lopo meta merin
1: e record won ti to ogbena lede kasan
0: ayin le bi record o ti di pe ka won ma sun rojo meta to fe lati yuba yi se kaduna o fe lati yuba yi si onicha ka ma sun rojo meta lori titi ara record na ni sa o record na ni pe Nigeria ni titi to won ju lagbaye yi eko Lagos Calabar to le je gbe ba se gbe jade eni pe Coastal Road ni lati ogun bayi ona pada sori titi to ba tete east west road titi to ma fi pari son owo tere ti nene lori ala odi to le si won ara record na ni record ni o de han lara yin ge ba se ndan yi gan ara record na ni ti fi la duro lori ri yin bayi ara record na ni sa
1: osana o won ti fe ma jo ya imf
0: olorun ni je joye bubo
2: ninu iroyin owo temi to tun wa laaro yi ibe ni are Bola Ahmed Tinubu lo tin pariwo lo te nso fa won egbe oselu re pe e ma lero pe gbogbo bi te ba ti fe lo se ipolongo eto dibo le emi are o ba yin lo o baba je ka wo ore eleyi je o da pe are okan bale daada lori eto dibo to nbo lona yi
0: e se sa nigba ti are soro siwaju ara ni pe nkan meji la fun ni ba won lo bi alakoko ni pe awon fe moju won kuro lori ijoba ninu wi te ba mo in ba ni kan moju atara kuro lori ijoba tori ijoba buna se le wa lori to fa ti nkan fi le Nigeria
1: bi e die o gbona lale kan so ni
0: elenkeji sa ni pe won ni pe awon ti ijoba ba ni awon kokan ta fe bi to fe gbe nkan fun pe ni obligation se ndo sa o ni mo po Americans are waiting ba won ara le American dro down lati se awon igbese kankan kan ta re so ni mi ko ana la re so e lo wo fọran yen ri nbe sa so are ti gbe America le wa lori pe are aya se nkan ta America fe ju ko se nkan ta won Nigeria
1: wa won mi so pe boya tori ilera
0: mo nbo nbe sa se ri iko ti are so ni ana yen oro alerin tuju ni are sale fun yin en ba fe dije to de mo wi pe looto looto o n fe dije ohun gangan le koko de laaro kutukutu pe yen gbo temi nkan ti mo fe sere fe en to ti wa lori ibo fun odun merin nkan ti mo ti sere ma so kaakiri oro mi yin sa bye bye bye mo ti se o bye bye bye mi ti se ibi to ku sere o ati se leyi ejo fun mi lawo ko die si ta fi ma wo odun meji si ati bari bayi odun merin ati bari e mo lo fe joko sa buja alaako ko bikita ko naniwa alaako ni yen taba ni pe lori oro ojo ori ni se be are nbe 73 lohun abi bo te je pe 73 na ni won abi Trump ti le ni 80 Trump o dije o fun ipo are o lowo lowo bayi sugbon won fe se eto dibo si ile asofin won kan kan beyen baba lawon ojo mi Trump nlo si ekun dibo ipolongo dibo meta lojo kan soso en to ba America daada lati Washington DC se n bo sa si Arizona bi Eko si South Africa ni ibe ni Trump wa lana
1: lọjọ ori e
0: tori bo wa campaign fa ohun ko lo ndije sa o o wa lati wa campaign nigba to gogo se campaign ti e sa igba mi campaign meje mewa lojumo awon mi le ototo ka ma lo eyin wa nso wi pe eyin o ni le lo si campaign ti yin nkan burúkú gbà
1: ni lórí ètò wọ́n ti ní àwọn ọmọ káàkiri ní gbogbo àwọn ibi tẹ́ ẹ̀ sọ yìí
0: ṣẹ́ni ìkẹ́tẹ́ sọ yẹn sà àwọn olóṣùwárí ibi tá a dé nígbà tí àbá lọ sí london lọ́jọ́ sí sà bọ́ọ̀lù ẹ̀fẹ́ ṣe ná you speak for me àbá lẹ́fẹ́ ṣe agriculture you speak for me ètò nọ́ńkọ́ ẹrú fàyà tó dára ẹ̀wọ̀n lé nígbà wọn ló sọ̀rọ̀ bàbá lórí ọ̀rọ̀ ná wọn kan sọ pé ara rẹ ń ṣọjọjọ èmi ò sọpá ara rẹ ń ṣọjọjọ ààrẹ ọkàn náà ni ẹ wo trip tí ààrẹ tí mi fẹ́ sọ fún yín sà ẹ fún ọra yín ṣe láti may 2023 títí di àkókò yìí ẹ mélòó ni ààrẹ ti tẹkọ létí lọ sílùú òyìnbó táwọn nìkan ṣẹlẹ̀ lé ní ìbáyìí sà pé wọ́n wà ààrẹ ní uk wà láì ààrẹ tẹnumọ́kọ lọ nìyẹn ṣùgbọ́n tó bá ti yẹ náà ti nàìjíríà yẹn ọlọ́run bá wọn ṣe.
1: Ó dá ọ̀gbẹ́ni Ọlálékan sọ ni ẹ ṣeun ẹ jẹ́ ká dókè lọ́hùn-ún fún ìkéde ati ipolongo oja ta nibe nigba ba pada de alanfani lati si oju opo le fun eyin te gbo won le na lati ba wa dasi e ma yi ko ni ikanni West Radio 89.3 FM ambo eku kale.

0: Ẹ ṣeun tí ẹ ṣì wá ń bẹ̀ pẹ̀lú wa ní ìkànnì West Radio 89.3 FM. Ẹ jẹ́ ká ṣe ojú òpólẹ̀ fáwọn tó ń gbọ́ wa lé. Hello, ẹ ti wọlé o. Ẹ káàárọ̀ sá.
1: Samuel láti Àpẹtẹ.
0: Ẹ ṣe o alàgbà Samuel láti Àpẹtẹ.
1: Ṣé rí gọ́nà ọ̀ṣun tètè? Adéna. Mo ẹ̀jẹ̀ bí ètò òṣèlú òbí rárá.
0: Lọ́nà wo kí lè rí?
1: Mo ẹ̀ṣẹ̀ mọ̀ pé òyì rárá. Ṣé o rí nǹkan fojú ṣe láti lè rí? Kò tẹ̀ sánà ọmọ ìlú ẹ̀kan ẹ̀kan. Ṣé kò ṣe ọmọ ìlú yẹn ni kò ní débi tó wà yẹn? APC ò kọ̀ láti balẹ̀ jẹ fún. Wọ́n sọ gbogbo fọ́ọ̀tì ní bẹ̀rẹ̀ sí wọn, but àwọn ọmọ ìlú yẹn stand in behind. They know who ẹni ìfẹ́. Wà á tún lọ ń dúró, lọ ń dúró káàkiri, lọ ń sọ́pọ́ọ̀tì Tinubu. Wọ́n ní fẹ́ dénà káàkiri léde o. Àkọ́dù ni o. Kò tẹ̀lé yẹn. Àwọn tó yẹ kí wọ́n gbárùkù tiẹ̀. Ẹ máa yẹn ó máa tẹ́. Mo ẹ̀sẹ̀ mọ̀ kó ṣe o. Wọ́n ti máa ń sọ pọ̀ mi ò mọ̀ pé òun nírọ̀ ni. Mo ẹ̀sẹ̀ mọ̀ sí ni. Ẹ jọ̀ ọ́ máa tún àlẹ́gbẹ̀ẹ́ yín lẹ́yìn ẹ̀jẹ̀ mo fẹ́ kí wọ́n sọ nípa ọ̀rọ̀ adé ìpínlẹ̀ Ògùn ṣe lè ní tiwa.
0: Adébùtú
1: ni mọ̀ kọ́ ló ṣẹlẹ̀ fẹ́ kí wọ́n fi yọ orúkọ ẹ̀ kúrò.
0: Ok, dókítà ẹ ṣeun.
1: Ẹ̀jẹ̀ ẹ kàn bí wa.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. Hello, ẹ ti wọlé o. Hello.
2: Hello.
0: Ẹ káàárọ̀. Ẹ bá kú lẹ́gbẹ̀ẹ́ rédíò yín.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ ṣeun, ó kọ yín o.
2: Ifá Yanana orúkọ mi ni àti Atọ́kùn.
0: Ẹ ṣeun.
2: Orúkọ mi ni Mr. Sam láti Ìbàdàn.
0: Mr. Sam, ẹ ṣeun.
2: Alàgbà sọ ní.
3: Sọ.
2: Àwọn Yorùbá sọ wípé wọ́n ní ọyẹ́ ló máa ń ṣe kíni ló máa ń kìlọ̀ fún onítòbí. Ẹ̀sìn Adélé ṣèṣìlẹ̀. Ọmọ ẹgbẹ́ lè mí o. Ọmọ ẹgbẹ́ ni ijó ìlẹ́gà ara nù tó dókòó ní kí yẹn ẹjọ́ máa jó o. Àwa ọmọ ọ̀tún á ṣèdájọ́ fún wọn.
0: Ẹ ṣeun.
2: Mo dá kàdé wá.
0: Ẹ ṣeun, Mr. Sam.
2: Ṣẹ́rí nítorí wá tẹ̀lé ni pé kí Tinubu yẹn ẹ fi Tinubu sílẹ̀. Òye mọ́ ló ṣe ń múyàn káàkiri pátì. Nígbà tó jẹ́ pé gbogbo ẹ̀ ti dojúrú fún. Àwọn northerners wọ́n ti ṣèdájọ́ fún wọn. Àwọn náà dẹ̀ ti rí. Ẹ máa bí tó bọ̀.
0: Ẹ ṣeun, Mr. Sam láti Liberty. Hello.
4: Ọmọ ọba champlain.
0: Ẹ mọ̀ káàárọ̀ sá.
4: Ẹ káàárọ̀ sá lápẹ̀lẹ̀ wà.
0: Àdúpẹ́ o.
4: Olórí sọ ni.
3: Ọ̀nà ìbò bẹ̀rẹ̀ bí.
4: Lọ máa fi 7 billion tún Adéyọ̀ ṣe kí ló máa ṣẹlẹ̀.
3: Iṣẹ́ yàtọ̀ sá o. Ojú àti UCH tí Adéyọ̀ bá rí 7 billion odidi káàṣì o.
4: Ṣé rí ẹ sọ̀rọ̀ pa kòkó lẹ́ǹkan yẹn.
3: Ẹ sá.
4: Nǹkan tó ń ṣẹlẹ̀ sí kòkó náà ló ń ṣẹlẹ̀ sí kúrúdùá. Ẹ máa rí pé same system náà ni. Àlèrí àlèpà àmọ́ bọ́yìn ṣe gbogbo àwọn tí kan ṣe àwọn bọ́yìn ṣe kìíní ìdọ̀kìnì kan àǹkó jáde náà ni. Same as kúrúdùá náà àǹkó jáde náà ni. Wọn gbà fún wa láyè àwọn náà pàṣẹ fún wa bí wọ́n ṣe ń ta ní IMF gan ní tán tán àlàwà IMF.
3: Àwọn nù rẹ tó fẹ́ràn yín ni sá.
4: Ọlọ́run akú wayọ̀. Ṣẹ́rí nǹkan tẹ́mi kan wò ni pé gbogbo àwọn tó ṣiṣẹ́ lè pàwọn ata. Mo gangan ní mo fẹ́ ra jet, mo fẹ́ kọ́lé sí London, America kìíní kan. Wọ́n ní àjẹ́ńdà kan bí tó gbádùn àti àìjẹ́ àwọn kan tó gbádùn láti fẹ́ fẹ́ àwọn Nigerian force. Mo gangan tó bá lọ bẹ̀ ni pé mo fẹ́ kọ́lé èmi náà fẹ́ ṣe pàtí mo fẹ́ ṣe jet kí ọ̀ṣọ́mọlẹ̀ tí wà ní pété ló mo pẹ̀lú bẹ́ẹ̀ yẹn máa bẹ́ tó pọ̀ yàrá.
0: Hello, ẹ ti wọlé o.
1: Ẹ máa káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sá.
1: Olóyè àti ìpínlẹ̀ ọmọ ni yìí.
0: Ẹ ṣe o.
1: Yàtọ̀ ọlọ́kọ̀ àpàtàǹbà ni.
0: Ẹ ṣe olóyè.
1: Bàbá ta pé mo kiri.
0: Ẹ ṣe ẹ káàárọ̀ sá.
1: Olóyè ni.
3: My chief sir.
1: Olóyè sọ ni.
3: Sir.
1: Ẹ káàárọ̀ sá.
3: Ẹ káàárọ̀ sá.
1: Yàtọ̀. Ẹ kú gbogbo bá wa.
3: Iṣẹ́ ìlú ni sá.
1: Ọlọ́run máa fún yín ní okun àti agbára àti ọgbọ́n tó yè kooro lágbára Ọlọ́run.
0: Àmì o.
1: Sẹ́rí olóyè sọ ní ọ̀rọ̀ mi máa ń fẹ́ yàtọ̀ sí ti díẹ̀ díẹ̀. Ṣé nínú gbogbo àwọn èèyàn tá a kó jọ ìbáyìí? Ṣé ara ẹni tó máa wá síbẹ̀ tó máa lè ṣe nǹkan tá a fẹ́ báyìí nílùú yìí? Ṣùgbọ́n tèmi wò pé ṣé kìí ṣe pé gbogbo sísẹ́mù ìjọ ti rán kájèjì sísẹ́mù àrùnbalọ̀ ni? Ṣùgbọ́n nígbà tá a bẹ̀rẹ̀ sí pariwo àwọn ọ̀jọ̀gbọ́n lóríṣiríṣi méjì ò ta ní lórí níbi ọ̀yọ́ kejì látọ́ abẹ́ tó 20. Abẹ́ láwọn ọ̀jọ̀gbọ́n oríṣiríṣi fẹ́ lóhun wò sí nǹkan kò dé lọ. Abẹ́ báwọn kan máa ń dọwọ́ rú. Ṣùgbọ́n mo sọ fáwọn èèyàn wọ́n ń sọ òtítọ́. Wọ́n dẹ̀ ń gbọ́ gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí. Kọ́dẹ̀ mọ́ wàá wò kọ́dẹ̀ wàá mú nǹkan bíi méjì sí mẹ́ta níjọba tó wà ń ta ẹ̀. Kọ́dẹ̀ ṣe fún wa pé òkè kọ́dẹ̀ jẹ́ kára wa ká tù wá. Àwọn tó bí ò dá wa lóhùn
0: Hello?
3: Sir.
5: I'm
3: Baba.
0: Baba. Hello, ati wole o.
6: Hello,
0: Atoko. E ko le gbere radio yin o.
6: Hello, Atoko.
0: A gbo yin e radio yin lo le.
6: Baba. Adu ayin o gba o.
0: Ami.
6: E ma ma se o.
0: Ami Olorun.
6: Olorun le kan.
3: Sir.
6: Eni yin o gbo. Ami o fo o.
0: Ami.
6: E ri awon omo Nigeria la ronu awo. Iba pe gbogbo gofuna gbogbo aye se campaign re. Kan kuko me kan tun mu yawo wiki kan mo won wiki kan pe gugu kan mo ma deleke kan mu yawo deleke kan bo be sawon lararu ti o dibo ni ibibo kan ade adeleke ni hotel ibo kan awon yawo re egbo kan da wa ro so so an ni so ni awon ti dibo ti e fun on ko ni o kan won ni bo tawon oje tinu ngu si re ko le jade bota o ti ma pe bo jade awon yo ma bully won ni wu mo se si ni o ba wa so ti ye that's why no se lo won le jade toju bo gbogbo owo egbe oselu kakiri pe kan le o pe boya nkan ki di ni se to ti ye olorun ba ni to Nigeria se o a fe mo odun mere re ko ma lo
0: aseun o ti to ba hello e ko le gbere radio ni e ko le gbere radio ni dakun hello eyedoyin lo le
7: ase se pa baba
0: aseun
7: seri oro yoruba yi ko ye mi kani bi ti awon yoruba ti mo fe se me bi lo bi ni awon ba kan wa ni lati awon pastor fo awon lo ye ko lo sepo ko lo ba ba e ki baba e mo ti gbe oju e si fa yo fo kale ti abi pastor la ni boya ma ti de ni boya ni ko ke yin ma se godfather fun won e wa wa le ma so so ya se e le ma tele won kakiri e go so pe ke a e ni wa e ni kakiri igbo no tin se ru e je pe emi ateyin atawon so pota e no ti mo ko to sele ṣùgbọ́n kì í ṣe bàbá ọdún bàbá o n tó ṣẹlẹ̀ ni pé bàbá yẹn ń fi orílẹ̀-èdè nàìjíríà fifth generation àwọn ọmọ rẹ̀ àtàwọn ọ̀rẹ́ rẹ̀ tí ọ̀nà gbogbo ṣe nínú studio yìnyẹn wọn lẹ́nu tí mo bá sọ̀rọ̀ tí mo fún wọn ní àwọn evidence ní tó náwó wa sí irú àwọn wọ̀nyẹn ni wọ́n sọ̀rọ̀ àdì bàbá yìí tí wọ́n fi jẹ́ bàbá ṣàjókòó sí yàrá kọ́ lè máa kówó yẹn jẹ ìyẹn number one ẹni kan náà máa sọ fíìmù ẹbí gbọ́ta yóò pàtó lóko ẹ̀rọ fi ní bàjẹ́ ṣùgbọ́n ẹjẹ́ kó máa jójó kó máa jójó rẹ̀ kiri kó máa jó bí ẹni tí mo gbogbo aláṣùgbọ́n ń pè yí pé pé báyìí lọ́njú mọ́dìbò yẹn ọ́n wà ní fẹ́ sí kò fídìí ẹnibọ́dì ní bá kí nílé kọ́kọ́ tó máa dìbò fún lọ́yọ̀ báyìí nígbà tí ò fídìí mi ṣùgbọ́n ìfẹ́ la fi ń tẹ̀lé wọn oníbàjẹ́ fún yín.
0: Ẹ ṣeun. Ẹ ṣeun. Hello.
5: Ọmọ Champlain.
0: Yes sir, e kaaro.
5: Sọ ra re o, 21 naira per minute ni bayi o.
0: Abi o.
5: 21 naira per minute. Sọ ra re o. Olori kan ni.
3: Sir.
5: Ise ko ye ki oro pe Adeleke ko ju anybody lo. Eh, UK party mo ti wa, olori kan.
3: PDP lo n wa.
5: Sa lo ni je fun. Ko ye ko jo, awon people yi won mo mo sara won jo, e ti sara lo ni pe eja e mo wa ni pe ka sa ma ku o, gbo mi na so ka ma ku o. Awon ara ilu kan ma wa nu sha to si. Won mo mo sara won jo ti e ni.
0: Ẹṣẹ̀un jẹ́ agbé pé ká tó lọ sójú òpó Facebook. Hello.
8: Ẹ káàrùn sọ.
0: Ẹṣẹ̀un.
8: Sórí ọ̀fẹ́ ló ń sọ̀rọ̀ látàrí ìlọ́yẹ.
0: Orí ọ̀fẹ́ látàrí ẹṣẹ̀un.
8: Bẹ́ẹ̀ni ẹ wo àwọn tó bá tún mọ grandpa kan sọ fún ọ pé kán lọ sí ni wọ́n ti dàgbà.
0: Ta tún ni grandpa wa.
8: Àpòfẹ́ lè kan ti kó jọ yẹn kán lọ máa enjoy yẹn pẹ̀lú good health wọ́n ti try.
0: Ẹ ṣe o.
8: Wàhálà Nàìjíríà kan kó sórí gan kò ní jẹ́ kán wà ẹ̀jẹ̀ kán máa lọ lé kán lọ sinmi.
0: Àáfíà
8: fún wọn.
0: Ẹ ṣeun ìyá wa orí ọ̀fẹ́. Ẹ ṣe o. 0916893 1000 àbí 0915333-4893 lójú òpó Facebook West Radio 893 FM fan page. Hello.
9: Ẹ káàárọ̀
0: sá.
9: Aláàjì Mùkọ́dám látàrí igbó ni o.
0: Ẹ ṣeun Aláàjì.
9: Mo kí Aláàjì wá. Ani
3: ogun
9: abo náà dàbí lórí àdúgbò gbogbo pé ayé
3: o. Àmì àtẹ̀yìn náà sọ.
9: Nífẹ̀ẹ́ wa yìí atọ́kùn náà mo fi yẹ ní filásán o. Nífẹ̀ wa yóò ní gbóná láéláé. Ẹ rí kí ẹ̀bá kúkú jẹ́ ẹ̀tọ́lùkùtọ́ tí ọjà sí pé kìí sí pé èmi àti ara ẹ̀ nìkan ó ní èmi ó ti mọ̀ pé gbogbo ti ń lọ yìí. Ẹni tí bá ti ń sọ̀kọ́ ti rú ìjọba ilé ìta yìí ń jẹ́ bẹ̀ ni kò sì bẹ̀rù àti bọ̀tán. So nígbà tí wàá rí òde ní 2015 kan ni wọ́n ní àtòtò bọ́lá tòtò àti àtọ́bàjẹ́ ni àti àtọ́bàjẹ́ ni nílẹ̀ ilé iná tó dé ní ìsìn lókẹta tí wọ́n wọ́n ní báwọn ti fèrè wọ́n tún wá ń sọ ìjọba tí wọ́n fẹ́ẹ́ ṣe fún wa ní 2027 pé ìrètí ọ̀tún wu ìrètí òfo.
0: Ẹṣe gan ni. 0916893 1000. Hello, ẹ ti wọlé o.
10: Hello, ẹ kú ètò.
0: Yes sir, ẹ káàrọ̀.
10: Ìsàdéwà ló ń sọ̀rọ̀ láti ìbàdàn.
0: Ẹ ṣeun.
10: Ọmọ Nàìjíríà lọ wá sí ó ń pa mí lẹ́rìn ó sì tún pa mí lẹ́kún.
0: À ní sunkún.
10: Tí ìjọba bá ń lọ báyìí tí wọ́n ti gbàgbé continuity nínú ìjọba ni. Continuity ṣe pàtàkì àwa change ìjọba ilé ẹ sáà jẹ́ kí ilé-iṣẹ́ ìbàdí lẹ́nà. Because gbogbo nǹkan tá à ń sọ yìí stability wà lórí ọ̀rọ̀ economy wa báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí. Nígbà tí mi bá ti tọ́ba tó ga ogbó ẹ̀rù ìwà náà láwùjọ jọ wà ńbẹ.
0: Ẹṣe gan ni. Ẹṣeun. Ẹ já sáré dé ojú òpó Facebook ká tó máa gbé àwọn ìpè mí. Hello.
11: Hello.
0: Yes sir, ẹ káàrọ̀.
11: Olóyè sàn ni.
3: My daddy sir.
11: Ẹgbọ́n ṣebí ẹ wo ìjọba Àbàṣà.
3: Bẹ́ẹ̀ni.
11: Ẹ wo bí IMF àti ìlú àwọn fọ́nrin kì í ṣe gbóògùn títọ́.
3: Bẹ́ẹ̀ni.
11: Ìlọṣẹ. Wọ́n stand lórí pé dọ́là ògbọ́dọ̀ kọjá abẹ́yà sẹ́múnà àbí ilẹ̀mún náírà.
3: Dọ́là epo náà dẹ̀ gbéra.
11: Epo náà dẹ̀ gbéra. Olówó sọ kò sọ̀rẹ́ndà fún ẹni foreign government àbí kan
3: pẹ̀lú
11: ẹ̀wọ̀n tí tinubu ṣe fáwà ṣe ṣàmẹ́ríkà lórí nàìjíríà ni ẹ̀wọ̀n tí president ghana ṣe ní united nations council
3: ẹ̀wọ̀n
11: ṣe àti american government ṣe láyé àwọn rẹ̀ kí ni pọ́p tí àwọn pípé ṣe ẹ má jẹ́ sọ ojú ọ̀rọ̀.
0: Ẹ má sọ ọ́ ẹ̀dá fún. Ẹ jáde ojú òpó Facebook. Ní ojú òpó Facebook ẹ jẹ́ ká sáré mú díẹ̀ díẹ̀ kágbélé ọ̀dà. Hello.
12: Ẹ̀jẹ̀ ọmọ
0: ọmọdé. Ẹ kò lẹ́gbẹ̀ẹ́ rédíò yẹn ẹ dákun. Ẹ láǹfààní àti pè wá padà yín lẹ́ni àgbẹ̀. Lójú òpó Facebook Adéolú Tóní wọ́n kàn sí wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ìdòwú Joseph náà láǹfààní láti kàn sí wa ní ojú òpó Facebook. Hello. Ẹ káàárọ̀. Ẹ ṣeun.
12: Aráàlú ló ní problem tí gbogbo wa bá dìde pé a fẹ́ tún òfin orílẹ̀-èdè Nàìjíríà kọ so ofin eni gangan ni wa lati won le lori se fi se kan se la mele kan lo ta fi mu wa sede ni ya
0: mm
12: owo a va ye gba lati mo ko owo je bo de se mo se lo ntara lu o ba di rara ko
0: oda e se
12: o fin ko e to ba lo sa house ala wa ni o mo gba ko si ni ofin nigeria rara won de mo ko e je na ni ko si ntara fe se se pa o titi lo la o ko ye ki are ko mo ya nek gbogbo yi ofin re ko wa ko si ni awon tutin campaign laye atiku ni obi ni ko lo ko fe so jo nigeria ko so la sai ni no restructuring ka ata un ka luku ma se restructure ko ma se resources under ni se se ko ma control re ko si yen god e se mo ki awusa ko ma wa god le cha se ko is not good gbogbo restructuring la need nigeria ko de ko se to menu ba laye se da ba de menu ba sara lu ji je ko sa fe lele bi o se ma lo ni yen
0: ese
12: o olorun wa lowo
0: ese o ese gan ni lojo ko Facebook West Radio 893 FM fan page. Hello.
13: Hello.
0: Yes, sir.
13: That's my name.
0: Yes, you. Papa.
13: Okay, Papa. Wole ye sani. Agba. Yo ma di inji ala. Se an yo ma po.
3: Ah, Mr. Adi.
13: Okay, Papa. Olo mi ye mbe ye. Adi ye yuri se gulu. Yaka yu gole yo.
0: Yes, you.
3: Mr. Chaplin.
13: Eri. Eri. Yuka. Ani. Awala. Owa. Awa. Fawu.
0: Okay.
13: Yuku. Joba. Ta. Fela. Owa. Awa. Yan.
0: Okay.
13: Uka. Na. Long. Eri. Eri. Eri. Eri. Nga Buhari Igbobe abi 2015 gbogbo wa pariwo se baba se baba olole se e won to foju wari ni orilede Nigeria papa wa Yoruba se le na to bo an ko ma wa ti bebe re ka tule te ti di omo elo ni se ba lo ti pe baba o yo ni o ti ba di former president ti ta fun Buhari o gbe gba bo ko fe contest bi ya re ilu ari tuwa re awa la ni a o fe di oga re lese ko ye ko ri be ko ye ko se e wa ri bi to ja si mo ti eje ti eyan agbalagba to se nbi afoju si nbi ta wa ta afoju si ona ogba be mo ni to ja ma ayo bayi awa na la fo wa ara won yen ru ijoba ta fe
0: e
13: omo wo se ti bebere ka bile te ti me do mi e ti oju wa ti ja ni isin ka ni ayo ni osi bajo contest nba yen ta lo ga ta lo lon ta lo mo se ni oselu
0: won
13: lo ga ni kan kan yen ko ba go ba re contest
0: e se ojo ti lo
13: e wo ti baba yen se gogo gba ti bo ari travel e wo n to se ta yin
0: mm
13: ipo ya iba boyo mi iba tun se daada ju ele lo ba be eleyo ti egbo ti mekun ra
0: oda e se o
13: o ya ko ke wo kankan le nga ti ibo yi tun mo ti ibo yi ku sata o ti e mu kankan wa le ka ka de ni a ti e la se o ti e ni gogo duro se o
0: oda
13: gogo ti se ikoje goje ko ma se to ba je pe baba se daada bo se to bo se ye fun omo Nigeria oni je ati campaign mo awon mo Nigeria la so pe a baba go ti wa ku awon eyan je na kan gogo gogo e lo ti ko todo
0: ẹ kú ètò kò ní bàjẹ́. Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣe àdúpẹ́. Hello, ìpètà àgbẹ̀ kan ìlé o.
14: Ẹ káàárọ̀ sọ.
0: Ẹ káàárọ̀ ẹ kú lẹ́gbẹ̀rẹ́ di òyìn.
14: Ọlé ẹ̀sán ni.
0: Sà, ẹ bá ayé dòyìn lọ lẹ.
14: Ha, mo ti
0: ó ṣì ń dun, ó ṣì ń dun ẹ̀ dákun. Ẹyin lójú òpó Facebook, Ìdòwú Joseph, wọ́n láǹfààní láti kàn sí wa, wọ́n dẹ̀ síbẹ̀, wọ́n kí olóyè lẹ́kàn sán ni pé wọn kò iṣẹ́ takuntakun. Bákan náà Adédàmọ́lá Òkúnlọlá àwọn náà kàn sí wa wọn ni pé tá a bá ní parọ́ tanra wa jẹ wípé kò sí nǹkan léyìn tí àwọn rí tó ń ṣiṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà wípé owó epo pẹtiróòlù léè tó gbówó lérí ló jẹ́ pé ó ti jẹ́ kí orílẹ̀-èdè Nàìjíríà kò yí dandé o léè tó dẹ̀ jẹ́ pé títa ríro báyìí tí nǹkan le kankan kan àti ètò ààbò tó mẹ́ẹ̀ ló dàbí pé òun ló gbàjọba lásìkò tá a wà yìí wípé ọ̀nà àbáyọ ni kí àwa olùdìbò ká gba káàdì ìdìbò wa ká dẹ̀ dìbò pẹ̀lú ọgbọ́n láti lè ṣe bẹ́ẹ̀ yẹn ẹni tí ó tún tọ́ sípò léè tó dẹ̀ jẹ́ pé wọ́n ṣàlàyé wípé ọlọ́run yóò gba orílẹ̀-èdè Nàìjíríà lẹ̀. Bákan náà ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Níbẹ̀ ni Dàda Bátúndé ṣeun náà ti láǹfààní láti kàn sí wa wípé àwọn rẹ́kọ̀dù léè tí ààrẹ fi lẹ̀ yìí wípé ó mọ̀ pọ̀ o wípé wá kù sí àwọn ọmọ Nàìjíríà lọ́wọ́ láti sọ bóyá kí iṣẹ́ rere yìí ó tún mọ tẹ̀wájú ní ẹlẹ́ẹ̀kejì. Bákan náà Sulaiman Sherif wọ́n láǹfààní láti kàn sí wa lójú òpó Facebook. Hello.
15: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
15: Ẹpẹ́ tó kọ́mẹ́ẹ̀dì gbé ló sọ̀rọ̀.
0: Ẹ pẹ́ dì o.
15: O ta ọgà ọgà. Bàbá olóyè mi sọ ni, wọ́n ti sọ ní ló kọ mí ni olóyè tó fi
3: dì. Bẹ́ẹ̀ ni sá o, àná mi sá.
15: Ìgbà ọlọ́gbẹ oyè láì.
3: Àwọn tó falẹ̀ ìdẹ́nu máa wẹ̀.
15: O ti ta. Ẹ gbogbo bàbá àtọ̀ látàárọ̀ náà, ìkàtà náà gbogbo wákàtà rí fi tì mí. Àárín ká gbègbè fẹ̀. Ọlọ́run ṣọ́ wájú ibi January lágbára ọlọ́run.
0: Àmì àmì. Ẹnìkan bèrè ti Adébútú lẹ́ẹ̀kan ẹ sáré
3: ẹnìkan ẹnìkan ọmọ kan tó rọ́ọ̀lù wọn ni kò sí rízì láti má jẹ́ kó jẹ́ kandidate PDP lo all his life ko kuro on PDP ri so bon ko ye oni candidate PDP ni eto lo 2023 ko de kuro on PDP ri e wa won sere ni sa
0: o da Sulaiman Sharif kan so wa lojo opo Facebook West Radio 893 FM fan page won salaye bi pe akojumo ta de soro bi pe oselu ni e politics bi pe o gbodo je lori idea ni o bi pe ati pe ko de je lori oro omo niyan ki se duo di afiesi lo ye ko je o ipe ko si enikeni leeti agbodro ma se ikolu si latari wipe o yen ni to wu lati duroti gege bi eni ti o mo dupo oselu o ipe imoran won leeti awon o fun awon odo oni pe e ma ku ninu ogun won o e don't die in their war ini oro ti won gbiyanju ati so ipe tori pe kini awon oloselu awon yi ore ini gbogbo won o e saju lati leyin eto idibo ipe ka lo gomina adeleke fun apere ipe to nduro ti are tinubu lasiko yi eja gbe pe ka to te waju hello
16: hello hello so
0: yes sir ma pa da ko jo ti lo
16: oro ti adegun ti yan ni mo fe da fise mo ko na da bi adeleke ni ogun lo gbajumo gan so bi to fe lo die mo ni pe passion meji ni ti bi wa so won no contest under passion ti ne ko recognize ni on contest under Suraki.
3: Wọ́n ti ẹ̀ fún PDP ní
16: kẹ́sì rárá ni. Nígbà fi gbà pé kò ń sọmọ ẹgbẹ́ PDP ni yẹn. Ẹ àwọn ilé ọlọ́run wájà balẹ̀ wò kẹ́sì Nàìjíríà
3: jẹ́ pẹ̀lú bàjọ́ pé ó dàbọ̀. Wọ́n ti ẹ̀ fún PDP ní kẹ́sì. Òní candidate PDP, PDP dẹyọ kan báyìí, olè ní candidate. Wọ́n ti ẹ̀ list candidate PDP kankan ni. Iṣẹ́ ọ̀rọ̀ mọ́ra gbé kan wá yàtọ̀ sí kan, wọ́n ti ẹ̀ list PDP rárá ni.
0: Ọ̀dà Sulaiman Sharif tẹ̀ wájú, wọ́n ní pé eléyìí tí a wá rí láàrin Adeleke àti Ààrẹ Tinubu pé àpẹẹrẹ ni o. Gbogbo àwọn tí ó pàdánù ẹ̀mí wọn nínú ètò ìdìbò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lè tó lọ ìpè kí wá ni yóò padà wá jẹ́ àtúnbọ̀tán wọn. Oníyanṣe ọlọ́bẹ̀ ẹ ṣe gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá wa jẹ́ ẹṣin ẹ̀kọ́ àìbínú. Ọgbẹ́ni ọlọ́lẹ́kan sọ Nàìjíríà dágbére ká mọ̀ lọ́lé.
3: Ẹ ṣe tẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ bá ṣe tèmi lábẹ́rẹ́ Ọlọ́run láti pàdé Ọlọ́run jẹ́mi wá sí.
0: Osana dágbére ká mọ̀ lọ́lé.
17: Ẹ ṣe gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ tó fẹ́ gbọ́ àgbéyẹ̀wò ìròyìn agbọ́n màgbẹ́ lónìí a ó tún pàdé ní àrọ́là ẹ̀kú ìkàlẹ̀.
0: Ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ pè wá tẹ bá wa dá sétò láàárọ̀ tòní ẹni tí ẹ pè tá láǹfààní àti gbé ẹ má bínú o gbogbo ẹ̀yin tí ẹ dẹ̀ ṣe bẹ́ẹ̀ tẹ kàn sí wa lójú òpó Facebook ẹ ṣe púpọ̀ àdúpẹ́ o. Tó bá di aago mẹ́wàá a padà wá lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n níbi tí a ti láǹfààní láti mọ gba àlejò àwọn èèyàn méjì. Àlejò àkọ́kọ́ tá a gbà lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ tòní ni àbásádọ̀ Omíyalé Adémọlá lè ti ṣe bẹ́ẹ̀ tí ṣe agbẹnusọ fún Bóyé Nation. Ènìyàn máa láǹfààní láti dé wa lálejò láti lè máa jíròrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò òṣèlú ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Bákan náà láago mẹ́wàá lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ yìí a tún máa láǹfààní láti gbàlejò ọ̀nàrẹ́bù Fẹ́mi Emmanuel Adetutu lẹ́ẹ̀tí ṣe ọmọ oyè sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn Ìbàdàn Southwest Constituency 2 lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Labour Party lájọ máa tún láǹfààní láti takùrọ̀sọ láàárọ̀ tòní. Ẹ má gbàgbé tó wá di aago mẹ́wàá ẹ tún já jọ ṣe lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Títí aago mẹ́wàá ta padà wá láṣọlẹ̀ Elédùmarè Tèmítọ́pẹ́ Ọláwọlé ọmọ Babasha Plain MC Noodles ló ń dágbére pé kẹ́ ẹ ní ọjọ́ rere o.
18: Láti ìkànnì West Radio 89.3 FM, ìkànnì kànga gbọ́mọgbẹ́, a ti ṣèlérí láti máa mú àwọn ìròyìn ojúlówó wá fún yín èyí tí kò ní bayobayo nínú. Nítorí náà, ohun tẹ́ ẹ bá gbọ́ látẹnu àwọn òwòye wa àti olùpè wa, kìí ṣe ohun tí ìkànnì fi tẹ̀lú o, bí kò ṣe ìwòye wọn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa.
19: Not just another radio station. Wells Radio 89.3 FM broadcasting from Ibadan, Oyo State, brings you wholesome programs for you and your family.

0: cái bên đây bị tôn lâu tòa mà tòa lòng gì bê số kể gì tòa à em chỉ muốn này in à in một lột đa dê ai chọn tôi đi ở lỡ thì bao nhiêu lỡ khi lỡ phải quyên bà đấy bố sĩ ở đi nó
1: ừ rồi đã ai chào vào lịch sử của liệu yo nó ó xin nhà ông bê đấy thì mà bê nên nó tôi sẽ cho bảo lại đi Nigeria số mà này của liệu yo bảy ai bảo sẽ lùi APC ibe lẹ wa tẹlẹ kẹ tó wá CAPM ẹgbẹ́ òṣèlú APC wa dúró báyìí pé àwọn gba mandate àwọn padà lọ́yọ̀ọ́ o
0: níbo ló sọnù sí
1: wípé ibi ó ti tó gẹ́ lọ́yọ̀ọ́ alùbàtà kan yẹn dárin níwòye tiyín ẹ ti experience ìṣèjọba APC lọ́yọ̀ọ́ ẹ ti experience ti APM lọ́yọ̀ọ́ ìjẹ́ lè gbé kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ṣé ó jura wọn ra bó tó ra wọn bí.
0: Wẹ́ àkọ́kọ́ náà ṣé ilé tó wà divided against itself ṣé a níbi kankan sí wọn lọ.
1: Èwo ló wá wà divided
0: méjì APC
1: lọ́nà wo.
0: Níjọ́ tẹ̀ tí ń rí ọba Sàràfà Àdìsí ti ń kiri ǹjẹ́ rí Sẹ́ńtọ́ Tẹ̀sínkọ́ Láwọlé Fọlárin ǹjẹ́ rí ìyàwó Florence Ajimobi Barrister Akeem Agbájéngọ́ Olóyè Báyọ̀ Adélábù.
1: Káwálé Ọ̀yọ́ ò nù í ní
0: àdúrà. Àyàn mọ̀ kábọ̀ ni Barrister Sẹ́ńtọ́ Abdul Fatah Omotayo Buhari ń kọ́. Ṣé ẹ rí gbogbo wọn? Péyàn bá sì sọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ lónìí. Messi and Ronaldo nú ẹgbẹ́ òṣèlú APC. Olóyè Tẹ̀sín Fọlárin àtọlóyè Báyọ̀ Adélábù ni. Ẹgbẹ́ òṣèlú APC ní ìsín bẹ lọ́wọ́ àwọn jẹgúdújẹrá. Ilé ti wá pín yẹ́lẹyẹ̀lẹ́ ẹ wá lẹ́gba mandate níbo ń lọ sọnù sí tẹ́lẹ̀. APC yìí ṣe ẹgbẹ́ tó ní nǹkan ṣe aláìní kan ṣe ni wọ́n.
1: Ọmọ lóye ọdún tẹ ló ń bẹ.
0: Àlá àlòyè ọdún.
1: Ìjà dé orin dòwe kọ́ yìí.
0: Ẹ mọ̀ gbọ́ ṣe rí kìí ṣe pé bíba ẹgbẹ́jẹ́ àbẹ̀gbẹ́jẹ́ bọ̀ ẹ lè expect kí n wá sórí ètò kí n mọ yìn wọ́n pé wọ́n kú iṣẹ́.
1: Ẹ wá ní pé kò sí nǹkan tó ń ṣe kọ̀.
0: Ẹ kí wọ́n ṣe ńjọ́ tá a ti rí dáadáa lára wọn kọjá àgbáyé bàbá wa lè Sẹ́ńtọ́ Isaac Abiola Ajimobi. Kí ni wọ́n ṣe? Ṣèbí sẹ́nítọ̀ lọ bá ń ṣe? Ṣé ibi tá a dúró sí kò sí inú constituency tí ń ṣojú? Iwájú ọ̀dọ̀ yín kí wọ́n ṣe ṣèbí kò tó kan ni lágbẹ̀ẹ́lì ń bẹ níwájú yìí? Ṣé bá a rí rẹ́ẹ̀pù tí ń ṣe títì? Ẹni sẹ́nítọ̀ ọ̀bọ táwọn wá tọ́ka sí bí wọ́n ṣe. Natasha is also a first time senator. Ẹ compare ẹ̀mí sẹ́nítọ̀ wà mú ẹ̀rín ni sá lára billboard. Tí wọ́n bá ní kílà achievement wọn tó dáa jù láyé billboard ni gbogbo junction lọ wà. Kí eléyìí ṣe pé bóyá kíni ọ̀ káwa tó kúrò ní ẹgbẹ́ òṣèlú APC láti ní wípé kí ni àáwò mọ́nilá ta lè wò mọ́nyínlá tá a fi wá sọ pé ẹ̀yà aráàlú o sẹ́nítọ́ Sàràfà Àlì ìní ẹgbẹ́ agbébẹ̀ gẹ́gẹ́ bí gómìnà.
1: Ẹ wá rí nǹkan kan.
0: Ẹ já bẹ̀rẹ̀ láti ìgbà tí wọ́n ṣe alága kanṣu Ìbàdàn North. Wọ́n jẹ aráàlú wọ́n jẹ òṣìṣẹ́ lówó oṣù mẹ́jọ. Àwọn òṣìṣẹ́ bọ́ta wọ́n fẹ́ òun hàn wọ́n ní ọyá o. Ẹ̀yin dẹ́n fẹ́ òun hàn yóò ó di firi gangan inú sẹ́ẹ̀lì. Ọ̀pẹ̀lọpẹ̀ lọ́ọ̀yà tó gbà wọ́n kalẹ̀ láàrin ọjọ́ kejì àbíjọ́ kẹta.
1: Ẹlẹ́rìí sì nǹkan tẹ̀ ń sọ yìí.
0: Ẹ jára àwọn òṣìṣẹ́ Ìbàdàn náà tìtì wọ́n bá pè wọlé nìsín ẹgbọ̀n wínrín wínrín. Wọ́n jẹ́ SSG káti ẹ̀wà ní ẹjẹ́ sọ pé wọ́n jọmọ dáadáa náà lẹ́ Ìbàdàn. Pé bàbá dáadáa bàbá wa o bàbá dáadáa ń bàbá wa. Ìgbà tí wọ́n ṣe SSG sí Sẹ́nítọ́ Rasheed Adéwọ̀lú Ládọjà tán jọba wa tòní kí ló dé tí wọ́n yọ wọ́n fọná fọ́nṣu. Ìgbà tí wọ́n jẹ́ chief of staff kí ló ṣẹlẹ̀. Ìgbà tí wọ́n jẹ́ alága Odua Investment Limited kí ni tó ṣẹlẹ̀. Àwọn ni chairman INEC ní sẹ́nẹ̀tì tẹ́lẹ̀ kí wọ́n tó yọ wọ́n gbogbo kò tá à ń sọ ìta náà fi ràn lọ́wọ́. Sẹ́ńtọ́ Abdul Fatah Buhari láàrin ọ̀sẹ̀ kan ẹ lè má rí employment letter ti ń fọ́n kí. Ẹ mọ̀ wípé ṣe máa nù yìí ṣe pure water ni fáwọn èèyàn employment ni o. Àwọn ò lẹ́ẹ̀mpulọ́mẹ́ntì wọn ò rí bí kankan tí wọ́n ti fẹ́ gbàyàn síṣẹ́ nù sẹ́jọba
1: ni. Ẹ mọ̀ gbèsè ọ̀rọ̀ yìí àwọn APC ó mọ̀ wá.
0: Àwa ò ní wọ́n mọ̀ bí ókè ìjọ́tọ̀ yẹn wọ́n ka manifesto wọ́n kéwé gbégbé. Ṣéwé gbégbé ni wọ́n fẹ́ fi ṣèjọba àpínlẹ̀ Ọ̀yọ́
1: ni. Ṣé ẹ ní fọ́nrán ibi tó ti kéwé gbégbé?
0: Sẹ́yìn ò ní lọ.
1: Èmi ò ní o.
0: Ẹ ṣe ní ní ẹ̀yìn oròyìn. Ẹ̀yìn á ní pé mo ti jẹwé gbégbé kékeré kan wá gbé mi mo ti ṣe gbẹgbẹgbẹ kékeré kan ẹgún torí ọlọ kí lè jọra wọn. Ẹ ti mọ̀ pé wọn ò yàtọ̀ sí babaláwo àwa di ní ìsìn àmọ́rọ̀ ẹ̀sìn àfẹ́fẹ́ dáǹkan ló ṣe mọ̀ pé ò jọra wọn. So n tẹ́ bèrè gan fúnra ara yín gan ẹni pé mo ti dáhùn láì tẹ̀ sí ìlọ jujujuju lórí rẹ̀. Àṣeyẹlẹ̀ làbọ̀ àbá o. Ẹni tí ẹnu rẹ̀ gbà

0: láti sọ wípé aráàlú ẹdán mi wo tí n bá ṣe bẹ́ẹ̀ tí n bá débẹ̀ mi ní bọmọjẹ́ ń ṣe dáadáa ni bímbọ adékànbí.
1: Kí wá ní bímbọ adékànbí wá ṣe tí ẹ fi wá wò pò ló yẹ kẹtẹlẹ.
0: Ẹ rí wípé bímbọ adékànbí ó ní àti bá a ṣe bọ̀ tó dáa. Tẹ bá wo bóyé nation aṣáàrẹ gbé àkọọdù lẹ́m̀bẹ ààrẹ ndc lẹ́m̀bẹ ààrẹ pdp lẹ́m̀bẹ ààrẹ ẹgbẹ́ yòókù lẹ́m̀bẹ tá a lọ tá a fi mórí lé apm a lọ sí apm nítorí gọvanọ Ṣèyí Mákindé o. A lọ sí apm nítorí ọ̀nàrẹ́bù bímbọ adékànbí àtàwọn yòókù kọ̀ọ̀kan tán ní àti mọ́ ọ ṣe bọ̀ dáadáa.
1: Kí wàá lè rí lára bímbọ adékànbí.
0: Bímbọ adékànbí jẹ́ commissioner for finance ní second term late governor Isaac Abiola Ajimobi. Èmi lórí ọ̀fẹ́ láti máa sọ wípé even nígbà tí ń ṣe commissioner for finance àwa wà nínú àwọn tá a bá ń gbowó lọ́wọ́ rẹ̀ jímọ̀ jímọ̀.
1: Torí nǹkan tẹ̀yìn rí jẹ lábẹ́ wọn
0: lẹ́ sọ pé bímbọ adékànbí tún wá jẹ èèyàn kan tó yẹ pé kì í fojú pààyàn rẹ. Ẹ bá jẹ ọmọ ọdún kan tí bímbọ bá ti lè ní àjọṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú yín ó ti ní nìyẹn. Ìgbà tí bímbọ adékànbí tún wá ń bẹnu ẹgbẹ́ òṣèlú pdp ti bẹnu pdp tẹ ẹ bá nínà nǹkan ní ṣíṣe bímbọ adékànbí ọ wà yóò sì ṣe ojúṣe tó yẹ kó ṣe tẹ́sà pé bímbọ adékànbí ń bẹnu ẹgbẹ́ òṣèlú pdp ńgbà náà lọ́hùn nǹkan léyà nǹkan túnú àwẹ nǹkan gbogbo ẹ̀yìn dín tó ọ̀tọ̀ ní ìjọ́mọnìyàn. Ẹ̀rẹ̀ rí olórin kan sọ ó ní ọ̀tọ̀ lèèyàn ọ̀tọ̀ lẹ́gbẹ́ gbẹ́gbẹ́ ò bá da èèyàn ẹ̀bẹ́ le da béèyàn ọba adẹ́tùn dáńgbà mí ẹgbẹ́ le da tẹ́ ẹ wá rí apc àtẹgbẹ́ àtẹ̀yàn ni ọ̀dà báyìí. Wọ́n ọ̀dà torí ẹgbẹ́ òṣèlú tó bá ti sọ pàkọ́ sí ọ̀rọ̀ ọ̀dọ́ tí ò ní ìbọ̀wọ̀ fún ọ̀dọ́ ẹgbẹ́ burúkú ni.
1: Ẹja kò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹja lọ sórílẹ̀ èdè Nàìjíríà torí nínú ẹ ti rínú ròde nínú ẹgbẹ́ òṣèlú apc ẹ dẹ̀ ti wá wà nínú apm báyìí. Apc wọ́n ní ẹni tí ó fẹ́ dupò ààrẹ lẹ́ẹ̀kejì apm náà ní ẹni tó fẹ́ lọ sípò ààrẹ. Èwo ló wá dé tó wá jẹ́ pé ẹ wá lè tò sẹ́yìn ẹni tẹ́ ẹ ti wà tẹ́lẹ̀ tó fi jẹ́ pé wọ́n ní ẹyìn nǹkan kan tá a ti mọ̀ ti pẹ́ ó sàn ju áńgẹ́lì tí a ti mọ̀ ẹni tẹ́ ẹ ti mọ àti ṣe bọ̀ rẹ̀ ẹ ṣe wá tò sẹ́yìn rẹ̀ tó fi jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé lẹ wá fẹ́ tẹ̀lé lọ sípò ààrẹ.
0: Àkọ́kọ́ tá a tò lẹ́yìn wọn kí la rí ẹ dáhùn ọmọ ẹni òní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ́ẹ̀dì ọmọ ẹlòmíì àmọ́mọ ọlọ́mọ aṣọ ẹgbẹ́ kan àmọ́mọ ti adásíwọ̀ èló náà bẹ́pọ̀ ń gbọ̀ndé èló là ń rà níìsín ẹ̀rí pẹ́ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹni wọ́n ní ìṣẹ́ ohun òsì ó gbokùn sí bóun ni òsì ní gbokùn mọ̀ ń gba 20,000 lóṣù. Mọ̀ ń gba 20,000 lóṣù mo ti fi 17,000 naira gọ́kadà àbí ọkọ̀ tí ń wọ̀ lọ bí iṣẹ́ 3,000 bóun mo ṣe fẹ́ ṣe owó ilé ń bẹ ń bẹ̀ ìyàwó ọjẹ ọmọ ọjẹ bóun ni ìṣẹ́ òsì ní gbokùn sí. Ọ̀pá kùnà ọ̀pá jìngbòlò fún gbogbo ìṣèjọba ń lọ̀rú epo. Tepo bá ti gbórí sókè báyìí gbìrì ọba àmọ́ gba 100 million níbi tó ti ń ṣiṣẹ́ ṣe bó rè epo. Ó sì ra nǹkan. Kí ló ń kó bá wa báyìí? Ṣe bọ́rù epo yìí ni.
1: Ṣùgbọ́n ń pawó wọlé owó pọ̀ sí lápòjọba.
0: Owó ẹ̀ ti ń pa wọlé ta wọ́n kó fún. Ṣèbẹ́ni tó jẹ́ alága bá a ṣe ń pawó wọlé ṣe bówó wa náà ní fọ́n kíní fi ń sponsor sàràfà àtàwọn èèyàn káàkiri.
1: Kábíyèsí.
0: Owó orílẹ̀-èdè Nàìjíríà owó tèmi àti owó tiyín náà wá ń fọ́n kíní náà ṣe kọ́ náà wá sọ́ra wọn di gàǹdọ́là. Dangote owó àtẹ wọ́n jẹ́ lè mọ́mọ́ wọ́n fàbúrò wọn ṣe síríkì. Ṣé bówó Nàìjíríà ni? Ṣé bówó wa ni? Ó yẹ dáhùn kí la tún fẹ́ rí mọ́ àwọn ẹ̀rí mọ́ jẹ́ mi ìṣúnú.
1: Àbẹ́ ẹ nílò jígi bọ́lá ni.
0: Kí ni jẹ́ jígi bọ́lá?
1: Kẹ́ lè rí àwọn gbogbo nǹkan tẹ́ lé tẹ́ rí dáadáa.
0: Ojú òdun èmi jígi bọ́lá. Bọ́lá gan tó ni jígi gan sórí nǹkan dáadáa wọ́n rí nǹkan dáadáa lọ́nà tàkìtì.
1: Ó tó bá wọn lágbára. Ẹ bá yẹ yín sí ìjókòó ọ̀jọ̀gbọ́n lẹ́tọ̀ tẹ́ ń gbọ́ láti ìkànnì West Radio 89.3 FM. Ẹ tó dé wa lálejò lénìí ìlà agbẹlẹsọ fún bóyé nation ambassador Omíyalé Adémọlá. Kí n tó tẹ̀ wájú pẹ̀lú wọn ẹ jẹ́ ń ṣe ojú òpólẹ̀ 0916-893-1000. 0916-893-1000. Tabi 0915-33-34-893. 0915-33-34-893. Bọ́dẹ̀ jẹ́ 0911-34-893. Hello, ẹ ti wọlé o.
2: Ẹ̀lú ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ sà.
2: Mo kí o púpọ̀ jù bẹ̀ kí ẹ gbọ́ wa tó wà lẹ́rẹ̀.
1: Ẹ ṣeun.
2: In fact, a bẹ̀ sọ ara wa. Èèyàn ni ẹni tí ń jẹ́ Adébóyè Àkàdé. Bá a bá ń sọ̀rọ̀, èèyàn ni ẹni tí ń jẹ́ Adébóyè Àkàdé.
1: Kí lẹ rí bàbá?
2: Kí ni mo fi ń sọ bẹ́ẹ̀ ni pé mo mọ ọkùnrin yìí, kì í ṣe pé mo mọ̀ ẹnìkan ló gbé mi jọ́dọ̀ rẹ̀ yìí. Ìyẹn bàbá wa àwọn pé bàbá yẹn ní Alárojinlẹ̀ Adémọ́lá Adéyọ̀ Alárojinlẹ̀. Bàbá yẹn ló gbé mi dé ọ̀dọ̀ ẹni tí ń jẹ́ Adébóyè yìí. Kí ló jẹ́ ń débẹ̀ ní kí èmi àti wọn àkànjọ jáde lọ́jọ́ kan? Ẹ máa ní kí n fi ẹ̀jẹ̀ ká ya ọ̀dọ̀ ẹni yẹn bá a ṣe ya bẹ̀. In fact, àwọn tó dúró nínú ilé ẹ̀sìn pọ̀ lásán, mo ní tédé báyìí jẹ́rí olóṣèlú ni. Wọ́n ní àwòrán olóṣèlú, ṣùgbọ́n ó máa ń fẹ̀tọ̀ àwọn èèyàn. Lọ́jọ́ náà, bọ́dà kan wà níbẹ̀. Mo mọ bọ́dà yẹn lẹ́rìí àmì. Bọ́dà yẹn ti ṣe wẹ́dà. Bọ́dà yẹn jẹ́ nìkan tí àwọn òbí rẹ̀ wọ́n ní owó láti fi ṣe pídán fún. Ẹni yìí ó ń ra irin sẹ́kun, wọ́n dẹ̀ tó ń súnmọ́ bí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ padà láti jẹ́ kí wọ́n fún ní ṣọ́ọ̀bù. Bẹ́ẹ̀ àwọn ìyá àgbàlagbà àwọn ọ̀dọ́ tó wá pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ́jọ́ náà jù wọ́n ní kò tí nǹkan kan sẹ́yìn. Mo ní tẹ́lẹ̀ yóò sì ní tó dèmi. Ike ọdún náà sọ yìí kì í sọdún mẹ́fà sí ni o. Kì í sọdún mẹ́fà sí sìn tó jẹ́ pé wọ́n ti ṣerú nǹkan báyìí. In fact, mo kíra fún máa yẹn gan. Láti jẹ́ ike bọ́ yá wọ́n sọ́pọ̀tì àwọn olóṣèlú wọ́n ṣe rúbẹ̀. Sẹ́yìn òkè ìlú. Àgbo kọ́ wọn láti ẹjọ́ ẹgbọ́n tí ẹni tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ. Pẹ̀lú Akala, pẹ̀lú gbogbo àwọn tó ti lọ tó jẹ́ pé ẹbí olóṣèlú ńláńlá lọ. Àwọn yẹn náà wọ́n ti ń sọ̀rọ̀ ìtipẹ́ lórí rédíò. Àwọn yẹn ò lè sọ pé kò rí bẹ́ẹ̀ náà. Nítorí ìdí ẹ̀, ẹni tó ń jẹ́ Adébóyè yìí kọ́ lọ́wọ́ bá láàánú kó bá wa ràn lọ́wọ́ o. Bó bá wa gbé tí wọ́n bá lọ sí sọ́sẹ̀lù ayé ọ̀rọ̀rùn jù báyìí lọ. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ pẹ̀lú gbogbo tó ń ṣe. Àdẹ̀dúpẹ́ lọ́wọ́ kó ẹgbẹ́ tó ń sọ̀pọ̀t. Káwọn èèyàn náà àti ẹni tó ń ṣe dáadáa fún kán náà bá sọpọ́ọ̀tì ẹni o. Ẹgbẹ́ APM tó ń sọpọ́ọ̀tì ẹ̀ká bá sọpọ́ọ̀tì ẹni o láti jẹ́ pé wọ́n lè débi rere. Adékúnlé kájú káyọ̀ ló sọ̀rọ̀ látòjẹ́.
1: Ẹ ṣeun, ẹ ṣeun látòjẹ́, ẹ ṣe o. 0916-893-1000 tàbí 0915-33-34-893. Hello.
3: Ẹ lórí ẹ̀ka àrọ̀.
1: Ẹ̀ka àrọ̀ sà.
3: Orúkọ tèmi ni Selim.
1: Láti wo
3: ẹ̀nà Lápọ̀n láti Ìbàdàn.
1: Ẹ ṣeun.
3: Ṣé Alhaji Bóyé Nation ní bá Alhaji fún orúkọ wọn yẹn? Wọ́n jẹ́ mímọ́ ní Gbàgbé Ògì nílùú Ìbàdàn. Àyàfi tí èèyàn bá fẹ́ parọ́ tó fẹ́ dáná Lọ́ǹbọ̀ra. Èmi jẹ́ ẹnìkan tí wọ́n gbé dìde nígbà tí mo ṣubú ní gbogbo ọ̀nà. Ẹni tó wà ní iwájú mi yẹn, mo ti ara rẹ̀ dé ọ̀dọ̀ Alhaji Bóyé Nation. Tí ò ní ká ní kábọ̀ kọ́ ni kọ́fun kankan nínú. Ṣé rí ìdájọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ní ibú tí àbá lè súnmọ́ gómìnà? Ẹ jẹ́ ká ní ẹnìkan tí a lè gba ọ̀dọ̀ rẹ̀ bá ọ̀dọ̀ gómìnà kòrò gómìnà lọ ká lè sọ̀rọ̀. Bí ọmọ kékeré bá sọ̀rọ̀ fún Bóyé Àjì. Tí ó ní ẹjọ́ wọlé ẹjọ́ sọ tó fẹ́ sọ ẹ má lè ẹnì lọ́sẹ̀ padà. Alhaji Bóyé jẹ́ Yorùbá Adédúgbù ni tí mi ti lẹ̀ kọ́nú lé wọn. Wọ́n jẹ́ mímú Fúlàní ó tí mi ti lẹ̀ kọ́nú lé wọn tí ó sì lẹ́kùn lẹ̀. Ẹni tí ó bá ní nǹkan kan tí ò dá nínú ni máa ń sí lẹ́kùn lẹ̀ o. Ìgbọ́n tó bá ní nǹkan tí ò dá nínú o ní ó ra ajá àti oríṣiríṣi kí ó ti fẹnu ọ̀nà ilé rẹ̀. Ẹ má jẹ́ kí wọ́n lé wọn bọ̀ wá pa mí ni o torí àníyàn rí o dá.
1: Ẹ ṣeun, ẹ ṣeun, ẹ ṣeun. Àdúpẹ́ o.
3: Mo dẹ̀ kí ẹgbọn mi dáadáa ma sọ ọdọ dímọdémọlá omíyalé làákà ẹmí ọlọrun nìjí ó kú lágbára ọlọrun o ẹbí tẹsíwájú gbogbo èròǹgbọ kan yín tẹfẹtí ìpínlẹ ọyọ rí látara bímbo adékànbí ọlọrun ó mọṣẹ fún yín lágbára ọlọrun.
1: ẹ ṣeun 0916893 1000 kagbe ipe kan si afa soro joku ọlọrun se ri oni. Hello.
4: E ka ro sa o.
1: E ka ro ma.
4: Ra ku ise.
1: E ṣeun ma o.
4: Ogun ide ni lati gbo.
1: E ṣeun ya ogun ide.
4: Mo ki daji wa o soro nbe yin mo ma ri won lori network daga.
0: E ṣeun ma.
4: Ṣugbọn mo fe bere ere kan lowo mu. To ba di ola ti Ṣèyí Mákindé àbí Adékànbí bá ṣe olùbóyè tàbí ẹ̀yìn ṣe ẹ̀tún ní kúrò ń bẹ̀ lọ sí ẹgbẹ́ mi nítorí bàbá ọlọ́pọ̀ èèyàn ó ti jẹ́kọ̀rọ̀ òṣèlú yìí gan kó túnà ìgbà kan ló ń dúpọ̀ ṣé tó ti ó kúrò ní ẹgbẹ́ PDP torí Ṣèyí Mákindé ó tún gbọ́ ẹ̀ ní APN ó ti tún kúrò báyìí o tó wá ń sọ̀rọ̀ ní tá Adékànbí ẹ̀ ní kankan lọ. So kí lẹ́yìn rí sọ sí lẹ́yìn náà tó bá já ẹ kúrò lẹ́yìn.
1: Ẹ ṣeun. Mo ti ní màá béèrè náà tẹ́lẹ̀ pé tí Adékànbí àbí Ṣèyí Mákindé tí wọn ò bá fún yín ní appointment àbí ẹgbẹ́wé kan lọ pé ẹ bá buwọ́lù tí wọn ò buwọ́lù ṣọ́ orin ò tún ní padà yí padà báyìí.
0: Ẹ rí i pé ìgbà tí pinpin tó ti bá primary àbáyẹn ní sípò la lọ sọ́dọ̀ wọn. Kì í dẹ̀ ṣe wípé nú àwọn tá a jọ lọ àárí ẹni tí ó di tó du ipò ní ẹgbẹ́ òṣèlú APC tó dà tó wìn ní primary lájọ lọ. Àní wípé ìṣèjọba rere ńlá fẹ́ ṣe rí mi tẹ́ ń wò yẹn bá ń bá mi bọ̀ ti pẹ́ èmi àti gómìnà Ṣèyí Mákindé la jà jù tí n bá wà lórí program báyìí mi máa ń bu ẹni torí ń sáwọn báyìí káàsà báyìí káwò di torí ibi àwàǹgbà náà.
1: Ìgbà tẹ wà ń bẹ yẹn ẹ rí dáadáa kankan tó ṣe.
0: Bó ṣèlú ṣe rí nìyẹn.
1: Ṣùgbọ́n ìgbà tẹ wá darapọ̀ mọ́ báyìí
0: kì í ṣe páàrí dáadáa yẹn o. Àmósòro sọ kò ṣeéṣe níṣẹ́ ká ẹ pè mí wá gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ òṣèlú APC nígbà tí mò ń bẹ APC kì í mọ̀ yá gíní gómìnà Ṣèyí Mákindé ibi báyìí tó ṣe ẹja kan sára sí ohun tó ṣe ẹja kan ẹ rí pé gómìnà fúnra wọn gómìnà Ṣèyí Mákindé wọn ń ròyìn olóyè Báyọ̀ Adélábù lórí rédíò.
1: Ẹ já gbé pè kàn yín. Hello. Ẹ ti wọlé o.
5: Ẹ káàárọ̀ o.
1: Ẹ ṣeun.
5: Atọ́kùn ẹ mọ̀ mọ̀ ṣe wàdúrà yín ó gbá o.
1: Àmì Ọlọ́run ó kọ yín o.
5: Mo sì kí bàbá tó wà nbẹ yẹn èmi ṣe olóṣèlú omi ìmọ̀ ẹ orúkọ ẹ tẹ́lẹ̀ gbé wá yẹn o. Ṣùgbọ́n nípa bóyè yẹn àwa ti máa ń gbọ́ dáadáa torí ṣáìdì ìdó ń bí apáta làwà wà a ti máa ń gbọ́ rẹ̀ dáadáa máa ń ròyìn rẹ̀ pé ń ṣe fara ń ṣe fóònù kì í sì ṣe olóṣèlú àìsẹ̀ ń gbọ́ náà ni. So ọlọ́run ràn ṣe ọlọ́run ò lè máa ṣe dáadáa tí máa yí o ọlọ́run ní kúrò ẹ̀mí ẹ̀. Ṣé rí nípa ti bàbá tẹ dákọ níṣẹ́ ọlọ́pọ̀ èèyàn iṣẹ́ ó jẹ lòun wá kí n fò káàkiri ni ó ti ṣẹgbẹ́ kan bẹ́ẹ̀ yóò tún kúrò bẹ́ẹ̀ yóò tún bọ́ síbi yóò gbọ́ nígbà tí ó ti ń fẹ́ tí wọn bá ti fún un tó ti yé ó sì kọ́ lónìlú àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ náà àwọn náà fẹ́ jẹun ni tó bá yá níṣì tán bá fi tó bá dásìkò bò tí ò bá sí ọmọ sí kankan ò tó lọ́wọ́ àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ ó ṣàkó òun ò bọ̀ síbi tá ti tiwọn náà da ọlọ́run ó bá ní tán yọ sí ti ṣe o gbogbo tí àwọn bàbá tó wà wájú rẹ̀ náà ṣe ọlọ́run fi lé wọn lọ́wọ́ o.
1: Ẹ ṣeun.
0: Ẹ rí i pé gómìnà wọn ni àwọn ọ̀rọ̀ kan wà tá a máa ń sọ tá a bá wà lórí ètò a máa fi dìvàlù alátakò wọn nígbà yẹn àwọn ni ẹ mọ dìbò fún Adélábù o torí pé wọn nígbà yẹn ọ̀rọ̀ òṣèlú ni àwọn gangan mọ̀ pé dámúyémúyé Adélábù dápé so òṣèlú ni.
1: Òṣèlú wa ni ká má lè sòótọ́ ọ̀rọ̀ bí ṣe ọ̀ pé kinní náà nígbà yẹn Goodluck Epo 97.
0: Ṣé kẹ́ ẹ sòótọ́ ọ̀rọ̀ kan pa yín dànù?
1: Ẹ wo bí ẹ gbégbà.
0: Ẹ dáhùn. Kéèyàn sòótọ́ ọ̀rọ̀ kan pa dànù. Ṣé ẹ̀dá ti bàbá wa tẹ́ ń sọ bàbá wa ọlọ́pọ̀ èèyàn ẹni tí ọmọ wọn ni ọmọ wọn àwa mọ̀ wọn ìbáraṣẹ́ gbé àkọọ́dù fún sàníyẹ ìgbà tá a fi délé wọn. Ọ̀sán kò rúkan kan wọ́n yí lẹ́nu ọ̀bọ̀ ṣé kò ní nǹkan ribiribi tí Ajíbóyé Àkàndé ṣe ilé wọn. Nígbà gómìnà Ṣèyí Mákindé tó ra mọ́tò ọ̀bọ̀kún ọlọ́yẹ ìlọ́ọ̀sì tó gbé fún wọn sáà gbọ́n kankan ẹ rí i pé nígbà kan wọ́n bọ́ ta ẹyìn sọ nìkan sanwó àwọ̀ rẹ̀ nìkan ní onìkan ní owó ìjọba dùn lápò rẹ̀ ní kinní kan ní. Nígbà gómìnà fi sí tiwọn láàárọ̀ ọjọ́ kejì wọn pàǹdà bàbá fẹ́ cash out ni wọ́n tiẹ̀ ti cash out kan Mm. Afa sise ti anamo. Ko teyan ba ma wa nti oje. E bo ta ke ma ni egbe oselu APM n adopt Tinubu as president.
1: Baba olopo eyan ma gboro yi dodo won o.
0: Mo fe won ma gbo. Emi o lase pa mo wo won ri mo se gba 50 kobo lo won ri. Bo si eyan. Se ri ibo ta fe di. Ija omode ni o. Ni baba kan ba da gbaja lona ti o ye ko da. To joko ko na bi kan do ni baba re so pe o so pe lori awon to nbo ni o. Eyin o lo sabuje e dagbada lo en lo ri saki adedeji e gba dollar te ba wa de e wa mo mu oro lodi odi e bi baba olopo eyan se awon ti be leyin won ja fun.
1: Hmm.
0: Nje awon gbowo fun ati an gbe moto fun. E se ti won so fun pe kan na awon to wa leyin won pe ha to ti se Makinde gbe fun mi ya wa ma gbe lo la ma lo.
1: Inu bi mi.
0: E no no ki no ti an bi mi ko mo ti ni bi meji. Iwo na gbeyun lo ma lo lo ma lo.
1: Hmm.
0: Tele ti won se be. Tele ta wa ma tan ra wa. Meyan kan se so ni. Ẹni tí ọba lọ bí tọ́ bá lọ lẹ́bàdàn máa lè ní omi. Ẹ̀sà ẹ mọ ń tọ́kàn o. Níbo lọ bá lọ? Tọ́ba ń lọ náà náà kí n tẹ̀ lọ́ba. Ọba lọ ń bọ̀ mi ni. Ọba ní ń bá mi sanwó ilé ìwé ọmọ mi ni. Ọba lóró oúnjẹ sílé àbọ̀bá ń bá mi sanwó ilé. A níbo tí ń bẹ ńlẹ̀ yìí? Ìbò pé aráàlú ọjọ́ ọ̀la wa. Ṣé Mákindé ń sanwó pensioners? Wọ́n síkì wọn ò kú mọ́. Ìsanwó òṣìṣẹ́ lásìkò. Ìsanwó òṣìṣẹ́ lásìkò. Àná nísìn ẹ lọ wo èrò ní Secretariat tán tún disbursed ṣe owó fún wọn àwọn pensioners. Èèyàn kan wá ṣe ìjọba alága kanṣu ọdún mẹ́ta péré ọjẹ́wọ́ oṣù mẹ́jọ wọ́n bá ṣe gómìnà yọ́ọ̀jẹ́ tó 3 years. Bẹ́ẹ̀ bá sì kọ́mpléènì sẹ́ẹ̀lì ni o. Ṣé ká wá ní kíjọba Ṣèyí Mákindé? Àlàáfíà ti ń jọba yìí ká fi gígùn. Tàbá dẹ̀ wò ó tí mo fi fẹ́ràn gọ́vnà Ṣèyí Mákindé ni pé wọ́n kọ́mplimẹ́ǹtì ẹ́fọ́ọ̀tì Sẹ́ńtọ̀ Isiaka Abiola Ajimobi.
1: Gbé kìí ṣe pé torí pé kìí ṣẹnu ẹgbẹ́ òṣèlú mi.
0: Wọ́n ṣe bẹ́ẹ̀.
1: Hello, ẹ ti wọlé o.
6: Hello,
1: ẹ káàárọ̀ sà.
6: Mr.
1: Tony
6: lọ sọ̀rọ̀ láti ọ̀dọ̀. Anything go on, I'm like, don't talk it. So, on your technical look for Nikal, you can continue to ask for one pay, and it's on our campaign. Take it in pay, don't never give it, don't my change it on. I did see your show. Like, I just can't remember in your tongue and she supports you. So, but my hour for John William, but for that time, not then, and it's only a mad book, no mad. But I feel it, I want to give it to you, see another bad event, and I think I'll do a bad.
1: Ẹ ṣeun, Adé Olútóní.
0: Ọ̀rọ̀ gidi náà sọ yẹn. Ẹ rí pé máa ń sọ kínní pé àtún wà lọ̀rọ̀ olóṣèlú. Ọba sá tàn wá dó. Sàláfà ti tàn wá báyìí. Ẹ̀rọ mẹ́rin ti fẹ́ jó dá ń béèrè mi. Ọkọ̀ Mùsíkọ́ káàdì ní tó kọ́kọ́ ṣe wà láì mọ̀ bọ̀yọ́ tẹ̀ wájú. Bó bá dé kàn bí bá débẹ̀, ìbọ́dún mẹ́rin àkọ́kọ́ àìdánwò. Ibi ọba bá dé, ó náà padà dé àyìn aráàlú. Mo fẹ́ lọ lẹ́lẹ́kejì o. Ó wá kù sọ́wọ́ àwa náà là ń decide. Ẹ jẹ́ á máa bẹ̀rẹ̀ láti máa decide. Ká má jẹ́ wọn ó decide fún wa mọ́. Ọba kan ò láṣẹ lórí tèmi o.
1: Ọ̀dà.
0: Ṣiṣẹ́ lábẹ́ ọba o.
1: Ẹ ṣeun. Ambassador Omíyalé Adémọlá ní àlejò tí a ti jọ ń fọ̀rọ̀ tí omi toro ọ̀rọ̀ láti ẹ̀kan. Hello, ìpè kágbé kan ìrìn lábala yìí.
7: Hello.
1: Hello, kọ́ yín bọ́lá tí ń pè yín.
7: Adé Olúṣẹ́gun lórúkọ ni mò ń pè láti.
1: Ayégun.
7: Ẹnu ṣe ń gbọ́ mi.
1: Àgbọ́yé.
7: Gbogbo ẹni tí ó pàdé bẹ̀ tí ó ṣe àṣeyẹ tí gómìnà yìí pé lọ lọ láràlú ọ̀pẹ láràlú fẹ́. Kìí ṣe àwọn tí ó débẹ̀ tí wọ́n fojú pa gbogbo àwọn àkànṣe iṣẹ́ tí gómìnà yìí ṣe lọ rẹ. Ẹ rí pé gómìnà ṣe ń gbọ́ mi sà.
1: Àgbọ́yé àgbọ́yìn.
7: Ẹ rí pé gómìnà tó wà ń bẹ̀ yìí. Gbogbo tí àṣìṣe pàtó tí Adéyọ́bí ṣe kó tó lọ gbogbo ẹ̀ ló complete kó tó wá mú tiẹ̀. Àwọn tó wà tó jẹ́ pé fẹ́ kí ẹnìkan bá ṣe sílẹ̀ wọn ò ní parí ẹ̀ wọ́n tẹ̀ mọ́ mú tiwọn. Bí ìgbèyàn tó ń kówó sí gba tú nìyẹn. Ẹ wo Akala Express yìí. Gómìnà Akala ló ṣe. Ń bi Dákàlà sílẹ̀ sí. Gómìnà fẹ́ sọdún mẹ́jọ kò kọ́kọ́ halẹ̀ ń bẹ̀. Nígbà máa ti dédé. o yanju to wa to n di so to n di ona yen lowo o yanju e e wo bi to se ona yen de mi se ijoba ti o de ti o se ti am ba lo continuity o la la ni pe o e gbe ko ko ni baje
1: ami e se o e se o e jade e jagbele mo awon eyan yin pe o hello
8: e kweto
1: e seun baba
8: o je ko baje o
1: ami olorun
8: bi alejo yin te gbo sibe yen o ọpọlọ ohun ni dẹrù
1: ami
8: ke lagbekale to ta ma se so yen lo n wo mi lara e mi o je so lo to emi o kan kan wa so pe mi lo ti o so pe bi tin lo ni sire o ki mo mo bi ta tin ta mi lese o mo anfani ti mo je lori ijoba tin ben tai ni kan agbe mi dani en gan omo re ni ti se o di ba ki kini kan ri ko yin ojo lodo temi o mo si ti go mi tin ben tai mo benefit lo pe ore o ndo ti wa bi ti mo ba ti ka mo gba din ti den pele ona kala gba ban ni ti ko iwo ni bayi so o fi a o fi ko dun ejo ni ni mo to wa nbe lo si e ani ase lati gbe nde orita ase lati gbe apata kai to dey easy fun wa so olorun je ko baje o ni ka fun ni bi kan ni o mo awon kan ni kokan ni ko kaye o olorun je baje
1: asun asun e ja wele yi to sele nibi ti iwode awon ti eh accord lana mo pe egbo si
9: lo n paro fun ro
1: ko ye mi
0: en ro ko e ri fanran gan dada mo witness e
1: e wa nbe
0: bo se sele
1: bo lo se sele
0: seri is just so unfortunate wi pe alajo ri yomi amzat egbon mi dada ti mo feran ni won but abe bo ba ti le wu kori ka ma ru ojo kan ta jin fo ba to ni wa ana man to sele won man to sele dada gbogbo awawi gbogbo awon lokada tan se lese se ben to lead awon tog ti an ko dani se bi nlo lo base ibi tan mo lomo njoko si pe ibi ti a man njoko si re kini kan awo kan ko baba sasun tan bere si ni da gbogbo beru iba na ko bere golile video wa nbi te ti ri an to wo so won ti mi mo adada ni now ki la wa n paro tan ra wa fun lorilede yi se e bo egbe oselu apm e ti so fun won tele pe nbo ni
1: gbo won ri fila
0: olokada to ni fila se ri bi asa lori won se lese to ni fila o ti o bo tan lo lo nde fila filo didi omo ohun lo nde o paaki olomajasa arin fese si
1: tami
0: ohun omo pe nkan kan sele o gbo kada re de ko paaki n lo sele na won de se lese lori won si fi lori re aye e wa mu fila e nda ko tun ba seye e jo ntori olo sese ye ri ti han ro e nda ko alaji tomi ti n be lofisi ti e se somi sare wa sibe yen ni sese ye sare lati ile re wa sibe yen ni ki lo de ta mo fe tele ta mo palapalapa eni olorun ba ni yo de be ni o de be
1: pe itanje osiru ni
0: ko nilo ki a mo wa sympathy nibi ti o ti gbe si sympathy sami ara ilu wa la mo fi se osilu ni
1: e karo
10: mo fi ni ile se yo
1: e se
10: lo de je ko daru
1: ami
10: pelu eni ti wa ni wa jire ni e Mr. Bansado Miale ni a plu ki o
1: e se o ko yin o
10: lata ro pelu ẹrù pé lẹnu ọjọ mẹta ní ọyọ ké àjíbóyè lọsùn àjíbóyè lọsùn kí ẹni nìkan ni ìbá ajẹ wípé ẹni rẹ ó wà oke gidi gan lọdọ àwọn olóṣèlú mi.
1: Ó ti rè ẹ máa bọ̀rọ̀ yín bọ̀ àmbásádọ̀.
0: Tó o ta bá fẹ́ kì í ṣe pé a wà máa wà nǹkan tí ò ṣe tí ò jọra wọn tá a máa fi lọ́ra wọn. Ibi tẹ̀yìn gbà kọjá tẹ ti lé PM attack yẹn. Ṣé APC ò gbàbẹ̀? ADC ò gbàbẹ̀? Ilé ẹgbẹ́ ADC àti APM ò jìnà síra wọn lókè àdónà wọn ṣe máa kádà lọ bára wọn. Kí ló táwọn máa tara àlú tá a nílé sòótọ́ ọ̀rọ̀? Ká má gbàgbé pé bá a bá dìbò tán tó ní kálukú jáwé olúborí ọmọ ìyá náà ṣì ń gbogbo wa.
1: ẹyin PRO accord so n gbọ tori a wa fun yin lesin kan ten.
0: Yes, in fact mo fe ka jo joko ka wa ko video bota ke wa ma da ko awon ta n ri gan fe se ba ri lagbaja bayi
1: aja gbe pe eyo kan. Hello.
9: Hello sir.
1: Yes sir, o ko yin.
9: Yes sir. O ko bi ni o je dare Adebayo lati Alakia ni Ibadan.
1: E seun lati Alakia.
9: Yes sir. Nke ke da se gbonu nu yi laaro. Nba ta wa na gbo ka wa na laara ti a ti awon egbe yi ti won se jabu gbe. O so polopo ko wa nbe. O so lolopo to n so pe be an le ta n bi sha wa ako mi. Ari o ba ya n ja bo de kiri so wa se tele. Ti lati
0: ko ka wa na ti be awon to ke n ba se na bo fun ni akolopo lowo to mo pe kikin ese sele awon agbo pelu number bo ambo de ri ke ri tin be ke ani te se ti owa yi gain ta ma je ke yan o so won ni so pe olopo kan to wa n be gan so pe baya o se se ko le a bi sha mo ko ni so lo je ka to ba ni tamale si da da sa e se sa fo fo na ti mo fi hin wo yin ile nwo adanu lowo mo to ton fi foran han mi o ni adani lowo mo.
1: Kí ló dé tẹ́ àmọ́ parọ́? Kí
0: lẹ fẹ́ fi rọ́ṣe?
1: Ẹ padà wá lórí ètò yìí, ambassador mi yálé.
0: Àbí orí Yomi for governor kọ́ ni aṣọ tí ń wọ̀ yìí.
1: Ẹ bá fáwọn Nàìjíríà mọ̀ràn kí n yọ̀ǹda yín, àwọn àlejò sì pọ̀ ńlẹ̀.
0: Wẹ́ mo kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé àkùkù ní kú bẹ́ẹ̀ a kú àwẹ̀ ọlọ́jọ́ gbọ́rọ̀ lóṣù gbọ́rọ̀ ọlọ́dún gbọ́rọ̀ tí ò lọ́jọ́ tá a túnubọ̀ àsìkò àti túnu ti tó. A tunu lọdun ti n bọ ni January lagbara lọwọ Ọlọrun. E ma gbe sari yin, e ma gbe fun eni ti o ye ke gbe fun o. Ti sinu yin ko ma ba di gongo ko yin pe another ọdun merin awe biribiri yo ko ja be o. Ipinle Ọyọ ko ni baje o.
1: Amen.
0: E ma je won fi aso selu o, ma je won hada le Ọlọrun tori pa won o dibo. E dibo fun eni to to. Abimbola Adekanbi omo ye Lelubo o lo le se o. Ẹ̀ṣẹ̀ mo dúpẹ́.
1: Ní ojú òpó Facebook, Kamal Ganiu Great Kamal, wọ́n ní ká máa kíyìn o. Bákan náà, Aziz Ọlá Sheu náà, wọ́n ní ìdólé téńté, ó dàbí pé agbègbè ìdólẹ́ ti wá. Adékúnlé Kabir Kari, àwọn náà ní àǹfààní àti kíléṣẹ́ West Radio, wọ́n dẹ̀ kí ambassador Omíyalé. Bákan náà, pé tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Bóyé Nation ni ọkùnrin takuntakun ni Ajíbóyè Àkàndé o. Ipe àwa ti ń gbúrò rẹ̀ tipẹ́ kì í ṣe ọdún mẹ́wàá báyìí. Aran ni yáyá láti ìsẹ́yìn náà ń kiyín. Bákan náà Aziz Ọlá Sheu wọ́n láǹfààní láti kiyín dáadáa ní apá ibẹ̀. Ipe ẹ̀kú òdìdẹ Adékúnlé Kabir wọ́n kiyín Adéolú tó ń nì láti odò ọ̀nà náà láǹfààní láti kiyín dáadáa. Mo nígbàgbọ́ pé tá a bá tún padà pè yín ẹ tún láǹfààní àti jẹ wa.
0: Ẹmí ẹ ṣágun.
1: Ẹ ṣeun ọmọ akéèkì yìí ṣojú ó dẹ jádókè lọ́wọ́ ká mú ìkéde àti ìpolongo ọjà nígbà bá padà dé ẹ láǹfààní láti pàdé àlejò wa kejì kí n tó lọ sọ́dọ̀ ambassador wálé ẹgbẹ́ wùmí bàbá wọn lè ṣe ẹ má yí kò ń bẹ́ẹ̀ o ẹ kú kalẹ̀.

0: ètò FC Noodles gbogbo wa la ngatun e.
1: E ṣeun tẹ ṣi wa nbẹ pẹlu wa nikanni West Radio 89.3 FM. Ekanne kan ga gbomagbe to kun fun mi ogbon imo ati oye. Get mo se fun yin le ri le kan. Bi pe yato si alejo ta koga lati nu boye nation. Te de ti gbo wirin wirin oro lenu won. Alejo mi keji ti wa loju opo. Honorable Femi Emmanuel Adetutu. Won se omoye si ile asofin ipinle Oyo ni Ibadan Southwest Constituency 2 labi asia egbe oselu Labour Party. Honorable Femi Emmanuel e ba ki awon Nigeria ko ojumo o.
2: O mu ki awon ara le awon e ko ojumo e karo se aji dada.
1: Lakunrere e ba n salaye ta ni Honorable Femi Emmanuel Adetutu gan.
2: Okay, oroko mi ni Femi Emmanuel Adetutu. Adije fun ile igbimo asofin ipinle Oyo labe egbe Labour Party. Odo ni mi to si ni dara fun really daju pe a build ojo ola to dara fun ara wa. And idi ni ti mo fi jade pe emi na fe ka jo se ka de jo se to bi ojo ola wa yo se dara si. Ese
1: oda yato si pe e fe wonu oselu boya ki nko mu pe kini nkan te ri gan te fi wo pe oke o emi gege bi odo oselu loku ti mo fe ye asi kini nkan te ri ki lo motivate yin gan lati wonu eto oselu.
2: So ni akoko ma so wi pe nkan ti gbogbo wa nri nkan temi na ri ibi ikori tata wa gege bi orilede gege bi awujo afeni to ba fe paro fun ra enikan la so wi pe ibi to ye ka wa la wa ka gbe wa si ile ni ipinle Oyo. Recently like yi ipinle Oyo mark 50 years tabani ka wo fun ara wa se ibi to ye ka wa la wa yi gege bi ipinle ni eto eko ni eto ilera ni awon kan to je ohun to se pataki fun ilosiwaju wa gege bi awujo se ibi to ye ka wa la wa yi. Ani Peseta State mo fe ranti ba se ma so oni okay mi o ranti tin ba pada ranti yin ma mo pada wa amo bi ti mo lo kan ni mi pe Peseta State ton pe wa ko kin se oriki lasan. In fact ton ba ni nkan oriki eyan ni nkan to ma je ki eyan se nkan teyan nse ni ton ba ni kini oriki e ton ba ni aiwo kan akanni ton ba ni iwo kan kini kan oruko yen ni o ma ti e lati ma sawon nkan to n se. So ton ba ni Peseta State o mi wi pe gbogbo nkan ta ba nse awa lo ye ka ma siwaju
1: aji se bi ojo la ri
2: se baba mi nkan ti mo fe o ti aro mi ti wa very busy leni ni so mo try to match gbogbo nkan ti mo nse po aji se bi ojo la ri Oyo kin se baba enikan kan kin se oro afiwe abi ni pe a kan so pe ka ko so lati ma dura wa nu rara oro to ye ko ma je akomona fun wa ni lojojumo gege bi omo ati ara ipinle Oyo akomona lo ye ko ma je fun wa gbogbo nkan ta ba nse ko ma ring ni ko ma roki lokan wa pe abi se bi Oyo la ri Oyo kin se ni baba ni kan kan ibi to iwe ta wa leni yi se ibi to ye ki asiwaju wa la wa gege bi ipinle to ba pin asiwaju ibi to ye ki ipinle Oyo wa ni Southwest se ibi to ye ka wa ri laarin awujo se ibi to ye ka wa gege bi society la wa yi. So awon questions to n bere fun answers to n bere fun idahun ni awon ibeere won yi. So o de o pataki oni ojo ola o ti wa de ikore ta yen ti awa odo gangan fun ra wa ta gboro bere sinima won questions yen nitori pe awon baba wa atawon egbon wa ko ti wa ju wa won ti fi da wa loju won ti fi ye wa wi pe awon ni dahun fa awon esi ti awon ibere yen won ni dahun si over and over again ni won ti fi ye wa wi pe ti da ka fun ra wa ti baba won ni ba wa si to o ti pataki ka fowosowopo gẹgẹ bi ọdọ gẹgẹ bi awa ta ni ti a o ni bomi ta le lo yato si bi ta wa yi ka jati ka de daju wi pe a bere ti ni seto bi ọjọ ọla ara wa bi o ti dara si o se pataki mo fi oro pe o ni kin se olosegun gbo ba fi dida mi kankan ti mo ti ma mo gboju le ma so ko mo fe se segun amọ oselu ni emi wa oselu ni emi wa oselu ni o ti fadi gbogbo nkan ta o da ta o je gbogbo nkan ta ti ni ile aje wa gege bi awujo ninu ile ni le jo so ni awujo ni bi eko oselu lo nde ta mi gbogbo e so a ni luxury lati so pe ko run wa nfi abi a ni choice lati so pe kini yo kan mi ki n soro boyo ko abi ko kan e to bo ba je wo kuro ninu e gan se gan o si nkan e so education is not a matter of choice. Pardon me. Kin so pe e o run mi se abi ko run mi se. Bo o se ara e mi se fun. Bo o se ara e lo n se.
3: Oda.
2: Bo ti bi gere gangan gangan niyan.
3: Oda.
2: E se.
3: Tori ijoba asiko. Pe o abala esolu to wa wa. O si wa je pe ile igbimo asofin lo wu yin ya si se fe fi se stepping stone ni pe ka mu lati bi pelebe lati nje ko abibo
2: eyin baba won le ma so pe eyin baba ata won egbe ati eyin egbe won le ma so pe ile lati nkeso ati nkorode and in continue oba ni gbagbo ninu e nile the system bi oba bi lati ninu ile ko le su jade ni tabangba igbagbo to ba nilo ara e ninu ile ni wa gbe lo sita pe emi re emi ni a n soro nipa nigeria yere ile niyan tin bere nigeria yere pa koko bere si ni ma build the system yen ninu ile na kin se pe ta ni wa ti bere si n pariwo nigeria yere so ibi ta ti le tun awujo wa se na ni bi ta wa yi ni 2024 mo dije fun councilorship ni Ibadan south west n bi bayi na igbagbo mi ati mantra campaign yen ni pe community changes everything to mi to tun mo pe awujo wa lo le yi ohun gbogbo pada ta ba de so nipa awujo ta la awujo emi eyin atawon ta jo n gbe po atawon systems ta build ohun ni awujo mantra campaign ni fun aso pa ton bi ti mo jade fun yi owo ni a different story together pe ka ko nkan to yato papo ka jo ko nkan to yato so ibi ti oro yi wa ni wipe eni te ba yan lati lo soju ninu ile igbimo asofin ipinle oyo o gbudo je eni to bi to carry the same body deyin ara ilu na carry e bere lo awon e je ka wa ara ile pe wa ko so oruko eni to wa nibe fun wansin eni to je asoju fun ile igbimo asofin to soju Ibadan South West 2022 eni ki e je kiyan mewa pe yin ko daruko eni sin ba se toro yi eni ro wipe 85
3: hello hey oju opo oni o kan ni babo pe honorable Femi Emmanuel won tun lanfani lati pada darapo mo wa hello honorable
2: hello se nko mi gbe sir
3: agboye
2: aha to e ma binu so mo ni e ri wi pe half awon aralu atawon omo awon mo ipin yo won mo ni pe soju won won mo so ngba te ba ni eni te mo soju yin se eni yen se lo to le ni yen soju yin abukan se ti ara re soju yin gogo gogo nu se so abudo tun to ye ko ta ba fe bere si ni drive meaningful change ta fe bere si ni eni to ba wa nbe abudo je eni to je eyan eni ta mo to dem provide ara e fun accountability to provide ara e fun questions eni to wa nbe si o ti odun kejo ni o pari ni 2027 eyan mi lo lo le da mo ta lo le repeat ta lo le gba e be ko da ni representative mi lo nlo yen eyan mi lo to ba rin loju titi odo yin ni bi oluyole nbe yen eyan mi lo le toka si won ko ni pe eni to nsoju wa ni ile ile igbimo asofin ni nipile oyo ni yen eyan mi lo le toka si won pe to ba fese rin koja laarin awon eyan e kon bi awon ti se yi makinde nigba ti governor se makinde ba to ba rin koja lori oyo ba awon eyan se pa iwoye e wa kon bi eni to nsoju awon ara ipinle awon awon ibadan sase kon so itu adugbo adugbo yin yen no se pe adugbo wa na ni ibadan sase kon so itu na he ki honorable to wa nbe nsin ko wa babe koja e kon bi awon eyan melo ni o toka si won pe ah eyan wa niyan awa laji gbogbo wole abi eyan wa ni eyan melo ni toka si won to aguro tun to yen ko aguro tun to yen ko a fe yi awujo wa pada a fe yi orilede wa pada ibi to tin bere niyan minority must not be determining awon to kede julo arin won awon oguro ma decide awon to yo ma se adari fun wa no awu change kankan yi pada kokon o le de ta ba pera wa sipo yen ìyípadà kọ̀kọ́ àríyípadà kankan nù àríyí ìyípadà kankan àníyí.
3: Ẹ ṣeun honorable Femi Emmanuel Adetutu. Ẹ jẹ́ ká wá wo yàtọ̀ sí pé ẹ̀yìn ṣe ẹ lè dá honorable yín mọ̀ ṣe ẹ lè dá mọ̀ àwọn nǹkan wo ilé ẹ̀yìn rí tó jẹ́ pé ó nílò àyípadà pé ibi tí bàtà ti ń ta àwọn èèyàn ibi tí mo fẹ́ lọ aṣojú lẹ́sẹ̀ rí ẹ fún mi ní àwọn ibi àpẹẹrẹ ibi tí bàtà ti ń tà wọ́n lẹ́sẹ̀.
2: Àpẹẹrẹ pọ̀ padà máa bẹ̀rẹ̀ láti èyí tó jẹ́ ní ogún tí kì í ṣe ètò ẹ̀kọ́. Ẹ bá wo in the past 8 years tí ìjọba gómìnà Ṣèyí ti wà ní orí Àlàáfíà. Ẹ bá wo trajectory wa ní education àti bá ṣe ń perform ní national exams àti national exams ẹ rí wípé decline tó dé bá wa in the past 6 years ó jẹ́ nǹkan tó gbúdọ̀ tó bá ìrìn nínú jẹ́ gan at least the past 6 years ó jẹ́ nǹkan tó bá ìrìn nínú jẹ́ gan pẹ̀lú àdúrà owó tí gómìnà àti àwọn tó ń ṣojú tó ń ṣadarí wa ní àkókò yìí tí wọ́n ti invest sí ètò ẹ̀kọ́ kò yẹ kó jẹ́ ibi ta wàyí la wà. Now ọmọ sọ kí nìkan nípa ara àwọn ojúṣe ẹni tó fẹ́ lọ ṣojú ní ilé ìgbìmọ̀ wá ní ó provide oversight. Nígbà míì àwọn ìmá nígbàgbọ́ pé oversight ni pé ẹ̀ ń bá gómìnà jà abẹ́ ẹ̀ sọ pé gómìnà ilé yìí tó gómìnà ilé yìí ó tó ẹ yọ kúrò nú ẹ̀ abẹ́ ẹ mọ̀ bí nígbà bẹ́ẹ̀ ni pé ẹ ń support gómìnà àbí kankan lẹ́lòmí bí gbóúnjẹ oversight pé ẹ gómìnà owó tẹfẹsẹ lè pọ̀ owó tẹfẹsẹ lè yóò pọ̀ kíní kan kìnì gẹ́gẹ́ ká nígbà míì oversight is looking in within like kò look within ibi tó ń ṣojú pé kí ni ìdí tí owó tí gómìnà ná yìí kí ni ìdí tí ò fi fùnà ṣáwọn olùkọ́ pẹ́ débi iṣẹ́ ni ṣáwọn ọmọ ilé ẹ̀kọ́ ṣe ń torí nǹkan kan ló fà á tí wọn kì í fi ń wá sí ilé ẹ̀kọ́ ni you first look within wàá kọ́kọ́ wo ibi tó tún ń bọ̀ àwọn tó ń ṣojú pé ṣáwọn akọ́ là ń fà á tí owó tó ń ná sọ́dọ̀ wà yìí tí ò fi fùnà because nígbà tí gómìnà bá sọ wípé àwọn ná ẹyẹ báyìí tí ó yé ètò ẹ̀kọ́ tí ò dẹ̀ fùnà kí ló dì tó fà á. So ìdí yẹn tó tún ọba kójọ yẹn ni wàá fi wálé address tí wàá fi lè find the last solution sí pé ókè nǹkan tó fà á lélẹ̀ tí kìíní yóò fi kówó yóò fi fùnà. Tó bá jẹ́ pé láàrin ara yín lẹ́sìn sọ̀rọ̀ ẹ̀ láàrin ara yín tó bá yẹ pé wàá tún gbé lọ sílé ìgbìmọ̀ nígbà tó sọ̀rọ̀ nǹkan bá ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ wà o nǹkan bá ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ wà o ìdí nìyí tí ara oversight nìyẹn. Oversight is first looking within yourself. Àkọ́kọ́ wonú ara ẹ àwọn èèyàn títí ẹ ẹ̀kọ́kọ́ jọ wò ṣé kì í ṣàwà là ń fa kínní ṣé kì í ṣàwà là ń sabotage investment ti government.
3: Ojú òpó ni o. Láìpẹ́ láì jìnà aláǹfààní láti tún kù lọ́dọ̀ honorable Omíyalé tó jẹ́ pé honorable Femi Emmanuel Enumiago ti a tún lórí ọ̀fẹ́ láti tọkọ́ṣọ́ sí ọ̀dọ̀ ambassador Wálé Ẹgbẹ́wùmí Bàbá One Nation. Hello honorable ṣẹ̀ṣì wà mbẹ̀.
2: Bẹ́ẹ̀ ni mò ń gbọ́ yín báyìí.
3: Ẹ ṣeun. Ẹyin ó dà ẹ jẹ́ ká ṣe báyìí torí ọjọ́ tiẹ̀ ti lọ. Ẹ tún padà wá sórí ètò ni o. Ẹ kò wá ní jẹ́ pé ẹ padà pè wọlé mọ́ ní ọjọ́ tẹ̀. Ìmọ̀ràn yín fún àwọn ènìyàn agbègbè ibi tí ẹ ti ń sọ̀rọ̀ yìí àti pé tẹ bá fẹ́ padà wá lọ́jọ́ míì á tún mẹ́nu ba àwọn bòmíì tó jẹ́ pé ó ṣe kókó àwọn ìbéèrè pọ̀ niwaju mi ti mo fe be sugbon ayo gba wa leni imoran yin fun awon morile de Nigeria to mo ipinle Oyo
2: imoran mi to sugbon gijulo ni pe ki a bere si ni pinu ninu okan wa pe a fe tun idan awujo wa kan awujo wa fe tun ko ki onikaloku wa ka fi odun merin odun mejo ka fi kun iye ojo ori wa nsin ka wa wo pe tin ba si wa ni ikorita ti mu wa yi ni odun merin ni odun mejo sinsin se ohun amuyan se ohun ti ma le muyan gan ni ibere akoko ta gbe akoko bere lo ara wa niyan bi n ba yi fi odun merin odun mejo kun odun ti mu wa ni sin yi se ibi ti mu wa yi tin ba si wa ibi ti mu wa yi se ma se nu mi a dun e gbagbe omo mi ni aburo mi ni kini kan kini kan ni iyen oto ko fi odun merin fi odun mejo kun iye odun e nsin yi ko wa wo pe ibi ti mo wa yi to ba ye pe aidasi oselu mi abi didasi mi pelu tribalism abi ethnicity ni o je ki si wa ni ibi ti mo wa yi se inu mi a dun si ibi ti mo wa yi so ibi nkan yen kan se be ko ma ni ka ti e ko lo bi lo wara wa nisin
3: asun
2: wa yo nun lo kan si tutu tatu gbo gbe yewu gege bi awujo ati gege bi omo ati ara ilu ipinle Oyo e se gan lotun
3: asun ti a pin yin ti ede je wa ẹni ta ṣe ṣe bẹ́ẹ̀ ta ti fọ̀rọ̀ jomi tó rọrùn látẹ̀kan àwọn náà ni ọ̀nàrẹ́bù Fẹ́mi Emmanuel Adetutu tí wọ́n ṣe olùdíje lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party sí ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lọ rèé sojú àwọn ènìyàn ìjọba ìbílẹ̀ Ìbàdàn South West Constituency 2 nínú ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027. Adúpẹ́ púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò láàárọ̀ tòní. Ẹ jẹ́ kí n ṣe báyìí, ẹ jẹ́ ká dókè lọ́hùn ká mú ìkéde àti ìpolongo ọjà. Nígbà bá padà dé, ẹ láǹfààní àti pàdé ọ̀nà àmbásádọ̀ Wálé Ẹgbẹ́wùmí bàbá wọn nìṣẹ́. Ẹ má yí kún bẹ́ẹ̀ o, ẹ kú kalẹ̀.
4: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò, Wells Radio. 89.3 FM.
5: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour.
6: I'm so sorry. Our network is slow. I will just run out of data.
5: Same excuse yesterday. It is unacceptable. Please. You better switch to One Data Internet Service.
6: One Data?
5: Yes, One Data. One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
4: Efile, Emma Yikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongon Lewa.

0: So ìdí ni tó fi dàbẹ ni wípé in ti governor Adeleke ṣe láti lọ sọ pé òun gbàṣẹ APC láì ṣe ọmọ ẹgbẹ́ APC tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kò dá tó.
1: Ẹ̀dà ẹ ṣeun ambassador Wálé Ẹgbẹ́wùmí Bàbá One Nation. Bẹ́ẹ̀ bá ṣe ń yí sí ìjókòó ọ̀jọ̀gbọ́n náà ló ṣe ń bá fẹ́fẹ́ dọ̀rẹ́ o láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye. A ṣì wà ní ojú òpó Facebook náà West Radio 89.3 FM fan page. West Radio 89.3 FM fan page. Ẹ jáde ìpínlẹ̀ Ondo ṣùgbọ́n ká tó lọ́bẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí ń gbọ́ wa nílé tí ń pè ẹlẹ́yìí ojú òpó òun. Hello, ẹ láǹfààní àti pè padà 0916893 1000 ká máa ṣe lọ́la fíbọ̀ tàbí 0915333 4893 bùrẹ̀ jẹ́ 0911 34 893. Ká padà sórí ti bàálù lè tó jẹ́ tiléeṣẹ́ ọmọ ogun ojú òfúrufú tó já ní ìgbọ́kọ̀dá ní ìpínlẹ̀ Ondo. Hello.
2: Good afternoon,
1: sir.
2: Abdullahi Elebu.
1: Okay, what do you have for us, Mr. Abdullahi?
2: I hope that the way that man talk, that man when they will see that you, the man they call you truth, you truth. The man they are not supposed to go collect and this is for
0: We are hearing you. Okay.
1: What's your name? I want to know what you have to do with one so you bash gun. Inú wọn fẹ́ dá sí nǹkan léè tó jẹ́ pé à ń pẹ̀ kẹ́lù láàárọ̀ tòní ni. Ọba bàálù ọ̀hún amẹ́nubà ń jẹ́jọ àwọn nǹkan tó dìrọ̀mọ́ oye owó tiléeṣẹ́ ológun ní kí ìjọba kan fún àwọn kan fi ṣe mẹ̀ńtínàǹsì àwọn bàálù àwọn léè tó jẹ́ pé ọ̀tọ̀ ni oye tán rí gbà. Àdèmó oye tiléeṣẹ́ ààrẹ gbélẹ̀ nínú àbá ètò ìṣúná pé àwọn fẹ́ fi ṣe eléyìí tó jẹ́ ti iléeṣẹ́ ààrẹ àti oye tó jẹ́ pẹ́ láǹfààní láti rí gbà lápá ibẹ̀. Ibi tọ́rọ̀ wá dé báyìí bàálù ọ̀hún já sínú omi. Àwọn aráàlú ti wá ń sọ pé gbogbo agbègbè yẹn ti wá ń rùn bó ṣe jẹ́ pé ẹni tí ṣe gómìnà ìpínlẹ̀ Ondo Ayédatiwa ìyẹn ni pé kán fúnmi géètì àwọn agbègbè ohun kan ṣe àwọn ọmọ ogun orí omi náà àwọn náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ pé láti lè mọ owó bọ́n ṣe lè rí àwọn nǹkan yọ ní apá ibẹ̀. Ṣùgbọ́n ìgbà tí kinní ń ṣẹlẹ̀ tó yẹ kí wọ́n gbé ìgbésẹ̀ kankan lórí pé ká kó àwọn èèyàn tó wà ńbẹ̀ ẹ̀yà ara bàálù ni wọ́n ń wá kiri tó yẹ pé òun ni wọ́n kọ́kọ́ ń gbìyànjú láti kọ́ yọ yàtọ̀ sí ẹ̀yà àwọn èèyàn. Nírú àsìkò báyìí òórùn ti wá gbalẹ̀ omi ò ṣeé mu nírú agbègbè Bàbá One Nation. Ẹ tún wo ọ̀nà wo lẹ tún fi lè gbàjọba nímọ̀ràn lórí irú ìgbésẹ̀ báyìí.
0: Ṣe rí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí àkọ́kọ́ ná a ṣe ìdárò fún àwọn tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ yìí kàn torí pé ọlọ́run má jẹ́ kí lábúrò kan gbogbo wa nígbà àdúrà tá a máa ń gbà. Kò sẹ́ni tínú ẹ̀ máa dùn pé ẹnìkan kú ó wá láyọ̀ nínú ẹ̀ kódà gbéwúrẹ́ èèyàn bá kú gan nígbà míì gan olówó rẹ̀ ó sọ pé yóò dùn kàdíkàtì ẹ̀ pàdé ẹ̀ gan yóò dùn pé àsìkò tá dẹ̀ sì wàá kú kò tẹ́hùn lọ́rùn inú wọn ò dùn sí ká tó wá sọ pé èèyàn ẹlẹ́ran ara. Ṣe rí ẹ jẹ́ ká kọ́ tiẹ̀ sọ pé bá a bá pa àtọ̀ ni tá a bá tọ ẹran onídìí ní dàkínkàn ṣàyàbá fún nǹkan yẹn pé owó tí wọ́n gbélẹ̀ fáwọn oníbàálù pé kí wọ́n fi tún bàálù ṣe owó yẹn ò tó owó táwọn pípù yẹn béèrè fún. Ok, ká bá tiẹ̀ wá sọ báyẹn pé ó dáa náà kò tó bẹ́ẹ̀ àwọn ìgbà tí wọ́n kówó yẹn náà sílẹ̀ ṣáwọn pípù yẹn náà tún fi owó yẹn ṣe nǹkan tó yẹ kí wọ́n fi owó ṣe. Ó tún di lẹ́ẹ̀kejì ṣé ẹ rí mọ̀ pé tá a bá pa àtọ̀ ni níwọ̀n ìgbà tá a bá ti tọ̀ ẹran onídìí ni ó dà àwa tá a lè kówó sílẹ̀ fún Aso Rock pé kí wọ́n fi tún ṣe. So ẹ̀mí ènìyàn ni wá ń kọ́ tó yẹ pé àwọn tí ó wà nínú bàálù àwọn èèyàn míì ẹ̀ńtáìlì tí ó lè mọ́ jẹ pé àwọn tó jẹ pé eyin tan wa tan je alase lo wa ninu e nigba tan wa alase o ba wa ninu e ejo ntori olohun tani emi re wuwo niwaju olohun ti o se pataki niwaju olohun niwon pa ti olohun so pe awa ko gboro pa eniyan ta wa ni emi re ti a le fi jata tinu ta le so pe nkan yi bo se lo yi o te alorun so iyen lori oro won yen won se ku de ka to ta ba wa lo sori awon balu to ja se pe ajaku re o ti a ti wa ninu omi awon eyan ti won ku pelu e inu omi yen na won wa e si ma je ka gbagbe pe omi yen ni won lo lopo nlo lati fi we se pe bi igba mi mo wa to pe omi o san de bi kan ibi to ba san de o le je ibe la elomi tin fin se anfani awon kan lo bu nbe lati fi we ohun ta ba pe legbe nbi o le je pe o ntin se ni odikeji o yato nitori pe olodun lo nile aye o de mo bo se nse ti won o si ni ku ti nkan ko ni se won ti won si mo ribu lati fi we ti won fi mo ribu lati fi se nje ejo bawo ni o omi to nson yen bawo ni orun re o se ni fon ka gbogbo ilu yen
1: Dr. Jepe Gomina ipinle ohun Gomina Lucky Ayedati wa ni ojo oru ana nipe o ni ki won fumi gate gbogbo agbegbe on kan fi kan se gbogbo e kan de se be ki kan pese awon oko ajagbe agbe omi awon water tanker ipe kan gbe omi tawon eyan le mu pe kan ma le mu omi ti o down pe nose mask ibo mu de kan to pin kawon eyan ma fi bo imu won ṣugbọn eni ti se oba igbokoda olu igbokoda oba folabi odidi omo o salaye pe iya ara awon eniyan ti nle fo lori omi e bayi ti gbogbo be ti nrun
0: seri ibi ta nlonu nigba ti awon iya awon eyan won yen ti nle fo ohun ti won ye kokoko moju to ni pe bawo ni won o se evacuate awon eyan ti won ku yen kan wa ninu omi yen immediately ti sele yen ti sele ti won ba le ri pe ke awon eyan ti won wa ninu omi yen kan lefo in lo ti e kan ma sise lori re pe nkan yi to ba ile bureke ara awon ara ilu yen o ni won le gbadun adugbo won le gbadun ilu yen pelu orun so ti ye nisin orun ti eyan ba si ku orun ara eniyan gan o fe ju ti ewure mi lo nibi ti orun yen to man gbalẹ gbagbe okode so idi ni to fi dabe ni wipe bo ti le je pe aki governor ayedati wa pe won gbianju nitori pe awon na o ni fe ki nkan kan buruku ko sele si won mo si mo pe governor ayedati wa na o ni so pe isele to sele yi o dun mo hun nu
1: dara
0: ko le je be tori eyin lerara la won na igbese ti won si gbe lati so pe kan ma fun awon eyan lomi igbese to da na ni ṣugbọn pẹlu awọn isele to nsele ni isin ti won ti ilu yen o ba careful ajakale arun abele orun kiko simu gan wahala ni dimo to ba tin ko orun simu to ba je alaisan tele tele awon nkan won yen yo mo gogo a ma dagba si awon ara ilu yen lara ninu orun so idi ni to fi dabe ni wipe governor ayedati wa o se daada lapa abe yen sugbon ki won ba wa wa woro ko fi sada se lori e ke won wa woro ko fi sada se lori isele to sele ni kia kia ni kan mo ko bo lati ri pe awon oku ti won ti le fohun kan tete gbe won ko ma ba da wa le fun tori pe ti enti ara omo tagbalagba gbagba ara awon omo kekere o le gba so orun ki se nkan re ti orun ba tin ko se eyan ni mu àìsàn mi ló máa fi ń dá sílẹ̀ bó ṣe jẹ́ nìyẹn.
1: Ẹ ṣeun ambassado wálé ẹgbẹ́ wùmí bàbá one nation ẹ jẹ́ àjọ ilé yìí mọ ká tó gbé ìpè bí ẹyọ kan sí ká tó máa tàta pésẹ̀ kúrò lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ òní. Ẹnìkan lẹ́yìn tó jẹ́ pé olórin ẹ̀mí ni mínísítà ọláyẹmí báyọ̀ nílé Bọ́lájí tí àwọn èèyàn túmọ̀ sí Tolúwa ní Singe. Ìní ó jẹ́ pé ìròyìn ọ̀hún ó jáde tí gbogbo orí ẹ̀rọ ayélujára bẹ̀rẹ̀ sí ní mìtìtìtì nípa ìṣẹ̀lẹ̀ ikú rẹ̀. Ná nígbà tá a wá fimú fínlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ikú arákùnrin yìí tó jẹ́ pé ó dunni jọjọ́ ó dẹ̀ bani lọ́kàn jẹ́. Tádẹ gbàdúrà wípé kọ́lọ̀ ń bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rẹ̀ tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ ati yawo re bi omo odun mokanlelogbon ati awon omo re ki Olorun ko wa pelu won e jugbon ibi ti mo fe ya si nbere e ko menuba awon boya ki ni isinmi abi ilera lo to esi o ti ifilede bi pe arun bayi abi nkan kan lo sokufa iku re bi se pe o kan yo subu ni nkan ti a gbo ṣugbọn nigba to sele won gbe digba digba o di le iwosan kan iyen ile iwosan yen won ko e ma gbe lo ni nkan ta gbo ni pe won tun gbe lo le iwosan ke ile iwosan meji eni o tewo gba ki ile iwosan keta to wa se wa so pe eni ti dagbere faye akoko ibi te ti mu re pe lori ilera ara pelu ise tori o si lo korin nibi eto kan to je ti bide mi ola oba to je pe won se ni ojo ketala osu yi ijeta kon pe ko si korin be ko to wa di pe ile wa sele ni ana ilera ara pelu ise pe papo ati eto ilera awon ile iwosan orile ede Nigeria ka gba pe boya iru ile iwosan to ko gbe lo digba digba un bi pe iru awon ile yi kokko fun ni pe okay first aid re a le gba o ṣugbọn e a fun ni ogun bayi e gbe lo ile iwosan mi ko to di pe o wa de ile iwosan keta ko to wa so pe oku le ja nta un o se se ko ma ri be oju wo le fi wo boya o de je pe awon yen de nsa fun pe ko mo dabi pe nkan te fun lo ṣakoba fo aga re oju wo le fi wo ni ami jeje
0: eh se ri bi ti oro Nigeria to buru si na niyan eh nitori wi pe awon eyan fe se anomo ki mu lati be yen okunrin oba titi lo be se pe ni awon ilu ti o laju iru nkan be oni won ki waye won kokko ma ngba eniyan wa kokko gba lai te ti ibere nkan kan emi eniyan ni won kokko du emi eni olorin yen abi toluwa lase
1: toluwa ni
0: toluwa ni singer sings so emi re ni won kokko du kini mo ngbiyanju lati so ni wi pe o ti common mo awon eleto lera lara ki si se pe a tun le ba won wi na bi ki se pe ofin to ti won gbe kale lorilede Nigeria yi o tun le ko won si wahala nigba won ba teni ti won gbe enikan wa to ku sibe yen o tun le da wahala le sorun won pe se be ri ko to di pe gba wole gbogbo awon nkan be yen ni mu won sa sugbon ti o si ye ko ri be e ri pe nkan to sele si o alakunrin yi nisin ki so hospital e yokan o tin ikini ikeje keta ni iru akoko yen lo ti ye ko tewo gba ko won ti wa nkan kan se fun at least ten ba fun logun togun yen si mu ara e duro na o se ko je pe ko to di pe o de ibi keji kara re o ti wale die debi pe te eni keji yen o so pe e sa mo gbe bo o da be ni pe o si se dogbon si o si se itoju so ara awon nkan awon ofin orilede Nigeria to buru se mo pa nkan yen o ha affect awon eyan ni gboro na nigba te eyan ba accident ta awon eyan ba nsago lati gbe whereas ati gba ti o ti wa nle yen to ba tete re ni rescue re tan sare gbe
1: tan
0: rogba yika se mo po re niyan won ti je ki ore o sun ni awon tun awon omo orileje Nigeria se o ye ki ofin kan wa to ma tu awon eyan te ba nse anu ka se anu yato si pe mo de be pe boya mo se onito ni tusa ni suta so ka se anu ini wi pe ori e omo lakeji re o ti okan o ti emi re ti fe jabo tabi pe o ti wound boya nkankan lo wa laga ara re to ba tete re ni sugba re o sese kemi re mo lo be so idi ni to fi dabe ni wi pe ko Olorun o so wa lori lede Nigeria iru awon ofin kan gbodo wa ti an gbodo tun se ti o fi je pe ofin ti o ma je ke omo lakeji ka ki won ran lowo ti o ba tin de oro re ba tin de oju ku ta ba wa gbe eyan ti segbe kan se ri kirakita n gba mi ko mola ka sise bi eru ko da nkan se ri nte eyan o ba je ti o ba si dalaye ko le se omokunrin yi nkorin gan se igba ti mo wo picture omokunrin yen leni koda iyen ni igba ti mo wa ni pelu sister toyin ati sister olubodu nbe yin nisin o ba mi lokan je tori mi o ti e mo po ngan ni so to ni akawe o si mi fun mi mo olorun funfun balawu to bere si ki olorun pelu ohun re yen eyan o mo pe orilede nigeria padanu enikan nitori pe talent ti e lo fi njeun talent yi lo fi nje eyan e si wo awon orisisi pe nija tokunrin yen ti ni
1: benu
0: nigba to je pe o accident tolorun ko yo pelu trailer ti o ba se lese ati gba ti won mu fun kankan tabi keji tolorun ko yo idini to fi da beni wi pe awon eyan kan wa yato si pe eyan lasan pe la so pe eyan lasan awon eyan kan to wa again to je pe a gbodo tete mo sugba won nitori pe product Nigeria ti o gbodo I mean baje ni awon eyan ta ba ti ri pe isele fe sele si ta si ri pe eyan to duro forilede Nigeria ni tabi sise forilede Nigeria ni fun di kan tabi keji o ye ka tete mo sugba iru eni be then ta ba wa gbe yen ti egbe kan se ri awa ti a nse ise agbodo mo ni akoko sinmi
1: lati sinmi
0: agbodo mo ni akoko ati because olorun ni je keyan je eyan gbogbo awon gbogbo eni ti olorun ni tolorun ni tolorun fun ni talent ko olorun eledumare tun bo wa ko tun bo wa mu waro ise ta ba ma gba ki se pe o gba ise kan laaro o tun gba tosan ngbo ba tun dojo keji o ngba se ale o tun ni ribi sun o ni ribi rest ko se eni ti kini yokan o kan koda o kan kan o kan awon ran ise olorun lati mo sinmi lasiko ba to be kan mo sinmi ise olorun ni won se nto to o sugbon akoko to ba ye ki won rora fi lele kan fara lele die kan to tun se pe kini o won take over fun ise mi eyan te to le ran awon eyan mi gan pe lagbaja mo lo ba mi because awon olorin mi to je orin aye gan tan ba fe korin gba mi ki won ni oga o ti ude oga ti o ti de yen rest ni o lo sun abi ko lo gba toju ni moment yen by the time to fi ko to di pode olorin mi o ti mo bo be to je omo ise to na mo rin ko ona o ti mo korin lo igba ti ohun ti oga ba wa de a se handing over fun pe to eyin le ni ise o ya mo ba ise lo so emi ro wi pe ara awon nkan to fi se pataki fun gbogbo en to lo ba fun talent to ba fe yegere because ara ye so kuta
1: nbe ni
0: to ba fe yegere oya lagbaja ejo ba mi se eto yi o fe dabe ni pe nkan kan fe se nkan kan so ka won ni gba fun raji o ni gba fun gbada loko gege bi owe yoruba so idi ni to fi dabe ni pe gbogbo awa ti olorun ba fun ni talent kan tabi keji ka mo so se adura wo degba ojo ni ti wa
1: e se mo ba won ni se ba n dagbere ke ba won gba omo Nigeria mọran ke ya ma lo le
0: to oni ese won lobe se awa na kwa ibinu lagbara lowo olohun atun pada bo lo se eto nbo se mo pe wa ni yen lo nje o ka loogun arira la aje ko kenu mo di le nti guguru mo me elemi meje aje eje tun je ni aje pa ntetete eni ba je sokun dale ko mo jina so lomi eni jobe eja ko mo jina so guro okunrin lo mo ko nje obirin lo mero ja obe omode lo mo obe to dun owo lo pa to ambassador wale egbe wumi baba one nation lagbara lowo olohun atun jo pade lose to nbo
1: ese gan ni o baba one nation adupe pe okun o ariwu aritu ogun ba tu je laaro toni oniyan si olobe se gbogbo eyin te ba wa je eseun eku aibinu a ma fe yi se lo leni lori eto ijoko ojogbon laaro toni nikan ni West Radio fun ikede ohun ipolongo oja lori eto ijoko ojogbon o ni oro te fe fi to wa leti o ni kan te fe pe akiyesi wa si abi eyin fe ji alejo lori eto ijoko ojogbon e la anfani lati pe mi leyin eto 0813 864 2544 0813 864 2544. Ta ba ti dide e gbo iroyin agbaye lede oyinbo ati lede yoruba ibanuje o kero to bi oni je ti wa o a o ni ro ngbe sonu bi o se bi omo sama delere fe kin ki mu ki o dada engineer nu titi ojo mejo abi kini ale ola ta pade lori eto itan wa koni lagun mesan abo temi to pe olawole omo baba sha plane mc nundus nu ndagbere o dabo

Ẹ̀ka san o. Àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé ṣe ti gbọ̀ yín láti ìkànnì kàngágbọ́n màgbẹ̀. Wells Radio 89.3 FM tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ṣáájú ẹgbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ti fọwọ́ sí òpó àpínaka tuntun láti dẹ́kun bó ti ń bàjẹ́. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ènìyàn kan ó jáde láyé lẹ́yìn ìkọlù tó wáyé lágbègbè Mọ̀lété nílùú Ìbàdàn. Àwọn ará ìlú Somaliland ṣayẹyẹ àti àjọyọ̀ lórí ọ̀rọ̀ Trump nípa ṣíṣe ìdámọ̀ agbègbè wọn. Ukraine ó padà sórí ìkọlù ẹbọ fọpo rọ̀bì Russia. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Inter Milan ń fojú sun ìgbésẹ̀ €20 million owó ilẹ̀ òkèèrè Euro láti gbé aṣọ́lé Nàìjíríà Maduka Okoye. Ní báyìí, ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́.

89.3 FM. Ephile Emayikuro, Wells Radio, 89.3 FM. Nibe Gongolewa.

Ti, no?

0: ilé ayé ilé asán ilé ayé ìmúlẹ̀ mọ́fọ́. Láìpẹ́ láì jìnà mo ń retí pé àlejò mi. Kété tí àlejò mi bá ti pè mí ni mo máa bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ ìyẹn pẹ̀lú wọn. Ẹ̀yin olóṣèlú ìyọ̀rọ̀ kan yín o. Gbogbo ohun tẹ́ ẹ bá ṣe lé ní ìtọ́ni lẹ́yìn wá ọ̀la o. Mo ní ẹgbẹ́lé ayé kẹ́ ẹ ṣe rere. Ẹ gbọ́n wìrìnwìrìn lọ́sàn-án tòní. So lo mo wo ko ni.
1: Ma je ma mu.
0: So lo mo yan pa ni.
1: Ma wa ma ri. Ma ko
0: o ko nti en waju lojo kan.

0: ẹja kí n fi bírẹ́dì àbáni fresh bread àwọn tó máa wá gba bírẹ́dì yẹn fún tọ̀sẹ̀ tó ń bọ̀ bírẹ́dì fún tọ̀sẹ̀ tó ń bọ̀ ẹja kí n wo bí ẹnìkan àbí bí èèyàn méjì tí wọ́n máa wá gba bírẹ́dì 0916893 1000 ẹnìkan àbí bí èèyàn méjì tó máa gba bírẹ́dì àbáni fresh bread ìyẹn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ 0916893 1000 ojú òpó yẹn ti ń ṣẹ́jú hello yes sir orúkọ yín sir ibi tẹ́sí bá sọ̀rọ̀ ẹgbà owó ọ̀nàrẹ́bùlẹ̀ kan ẹjẹ́ kẹ́lù mi ò pè ẹjẹ́ kẹ́lù mi ò wọlé ẹ ṣe. Hello.
1: Hello.
0: Orúkọ yín sáà bíẹ tí máa sọ̀rọ̀.
1: Dayo Emmanuel.
0: Láti bó.
1: Láti Àpáta Kúọlá.
0: Nọ́mbà mẹ́ta tó parí nọ́mbà yín.
1: 1006
0: yeah, yeah. Mo ti mú ẹjẹ́ kẹ́lòmí ò wọlé.

0: Ile Maikuro Wells Radio 89.3 FM Nibe Kongolewa.
1: Ẹyẹ yẹn wa lẹ́kùn ìdìbò
2: Ìbàdàn Southwest Constituency 2.
1: Àmọ̀ kú ayọ̀ o.
2: Nítorí pé ọmọ òye
1: tó kájú ẹ̀.
2: Òun lẹ́gbẹ́ òṣèlú ADC gbélẹ̀ fún wa.
1: Tàbá sì ń sọ pẹ́ ẹgbẹ́ òṣèlú
2: tó ní fi aráàlú
1: tó ẹ pé ètò wọn.
2: Láti darí ìlú òní sí àkóbá fún ọrọ̀ ajé àbí ìgbà ìgbádùn òlú.
1: Ẹgbẹ́ òṣèlú ADC ni
2: ló fi jẹ́ pé lọ́wọ́
1: ẹ̀. Òun ni gbogbo ayé pariwo pa máa dìbò fún.
2: Ọ̀nẹ́bù Habib Ìdòwú Balógun
1: AIB.
2: Àjàlákú kọjá morí nǹkan fèrè.
1: Máa bá rẹ̀ ní ẹja sọ páàrẹ̀ ni.
2: Ọ̀nẹ́bù Habib Ìdòwú Balógun
1: AIB lónìí bó tèmi.
2: Ní ti ṣiṣẹ́ ribiribi kó tó dàsìkò yìí.
1: Ó ṣe kóòlò kó ná fún wọn.
2: Lápáta
1: ó ṣe títí òpópónà
2: lára rọ̀ mi.
1: Ó ṣe géètì ní Fátímà.
2: Gbogbo wọ́ọ̀dù keje sí wọ́ọ̀dù kejìlá.
1: Lọ́wọ́ jà rẹ̀ ti dé.
2: Ẹjọ́ ó débẹ̀.
1: Kẹ mọ wo ìgbádùn tí AIB mú bọ̀ wá bá wa.
2: Bẹ́ẹ̀
1: olóyè Adégbòga Tàfíkà Adégòkè
2: la dìbò gómìnà wa fún ìpínlẹ̀ Ọ̀yọ́
1: láti inú ẹgbẹ́ òṣèlú ADC.
2: Ọ̀rẹ́bù Habib Ìdòwú Balógun
1: AIB
2: atófisí ogun náà ni tí ó sì lọ sójú wa
1: lẹ́kùn ìdìbò Ìbàdàn Southwest Constituency 2
2: nílẹ̀gbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́
1: ADC.
2: Àláìsàǹsà
3: hello.
4: Ipe kan ti ma gba
3: oruko
4: yin
3: e kasu oruko mi ni Kenji Ayalikunle
4: lati bo
3: lati challenge
4: oda sir mo ti number mi ta to pari number yin
3: 2806
4: won ti mu ose to nba e wa gba bread abani fresh bread e se sir mi o ni lori ofe ati gba ipe kankan mo bayi Radio Evangelist ile mi tin pe mi were were Samade lere lọlọwọ button o sise karakara losan to ni

èyí ni o October 10 ló bá bẹ́gìjà síbi tí Tiger wà. Kí ló rí lọ́bẹ̀ tó fi ṣe kíni tó fi gan pa ọwọ́ change your style kò change your style o. Infact tẹ bá rí fídíò yẹn kíni ọ̀hún gan kọ́kọ́ ṣọ̀kí Tiger wípé ẹ̀fún rẹ̀ àbí èdì kí ló gbé ọ wá bí yìí. Wetin bring you come here? Ló bá nàka sí Tiger ni Tiger kọ́kọ́ pakuru mọ́. Ẹ wo kí mọ́ fọ̀rọ̀gùn because no be news wey dey too interesting and funny there. Driver òun Tiger òun ṣe léṣe ó ṣe léṣe yamayama ni o. At the end of the day, ìgbà táwọn ọlọ́pàá àti àwọn tó lè mójútó bẹ́ẹ̀ tó máa fi ráyè wọlé tó máa láwọn gbé lọ hospital àwọn ti lọ o. They can't say they go try do wetin. Wọ́n ti kàn sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n sì ti ń pẹ̀tù sí wọn nínú pé bó tẹ̀ jẹ́ pé wọ́n ní wọ́n fẹ́ ṣe ìwádìí láti mọ̀ bóyá ó ní àrùn ọpọlọ ni ó ní ìdojú kankan ni àbólẹ̀ wọn kan tó yẹ pé bóyá wọ́n jọ bẹ́ẹ̀tì tọ́jọ́ ta tẹ́tẹ́ rẹ̀ pé ó lè wọlé kó jáde.

Kódà tẹ́ntọ́ gbóúnjẹ wá o. Kò ń dóná filé everybody jáde o. Fáṣe da wedding. Fáṣe da wedding runu o. Kí lọ àwọn wọlélẹ̀, àwọn who goes you? Àwọn wọlélẹ̀, who are you? Èdè Netherlands náà fi ń sọ̀rọ̀ àti Gẹ̀ẹ́sì. Mo wá ń túmọ̀ rẹ̀ ní Yorùbá fún yín. Ẹ̀nà parọ́ fún yín o. Bó tiẹ̀ jẹ́ pé àwọn onínàwó wọn jáde wọn bínú. Wọ́n ní racism ti wọ̀ o. Ẹ ti ń fi skin color sí o. Ẹ̀yin ò ṣe jágbe mọ́ àwọn oníbẹ̀ tè. That's number one. Number two, wọ́n tún wọ́ ẹni tó ní event center pé ìwà tí wọ́n mọ̀ wípé wà ní hall méjì tó sì ṣeéṣe káriwó pọ̀ àbí. Kí ló dé tó soundproof hall rẹ? Tó jẹ́ wípé gbogbo ariwo ta bá ń pa kò ní jáde síta. Àwọn èèyàn ti jáde oríkálukú opinion tiẹ̀ perspectives ní unlimited sí ni. Lọ́dọ̀ àwọn kan, wọ́n ní tẹ bá ti délùú onílùú ẹ̀ mọ́ corporate. Nàìjíríà kọ́ lẹ wà, inú onílùú lẹ wà.

ẹ̀mà gbọ́ ètò àkọ́dá ẹ̀dá pẹ̀lú GOP Government of Praise Oluwatosin nígbèrè agogo mẹ́rin sí márùn-ún lórí West 89.3 FM. Ọlọ́run Fẹ́mi.

0: A dúpẹ́ lórí gbogbo àwọn grandma wa, lórí gbogbo àwọn grandpa wa pátá. Ọlọ́run ò ṣe o. A dẹ̀ dúpẹ́ lórí ìkànnì tẹ́ ẹ ti ń gbọ́ wa, ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ ní Ọ̀yọ́ State. Ìkànnì West Radio 89.3 FM, your preferred awesome radio. Kànga agbọ́nmàgbẹ́ tó ṣe bẹ́ẹ̀ kú fún omi ọgbọ́n, omi ìmọ̀ àti omi òye. Ibẹ̀ náà láti ń ṣe kíni, láti ń fẹlá, láti ń fẹlá ní orúkọ Ọlọ́run, ní orúkọ Olódùmarè. Ẹ kúlé o, àtútù dé, àtútù gbé ètò àkàndá ẹ̀dá, èyí tó jẹ́ pé máa ń jaládùn ẹ̀ ní gbogbo ọjọ́ Tọ́sídẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ní aago mẹ́rin sí aago márùn-ún. Ó tún ti délé ní o, àtútù gbé wá ká yín mọ́lé níbikíbi tẹ́ ẹ bá wà. Ẹ jọ, ẹ bá mi yí rédíò yẹn sókè, ẹ má joyè aládàánìkan jẹ, ẹ bá mi yí rédíò yẹn sókè. Ẹ jẹ́ kí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ yín kó gbọ́, ẹ jẹ́ kí wọ́n gbọ́ bó ṣe ń lọ, ẹ jẹ́ kí wọ́n gbọ́ bó ṣe ń lọ. A ó tún ṣe kí ni, a ó tún lara wa lọ́yẹ lénìí. Kábíyèsí, a ti kó wa ní bọ́ndú bọ́dù, a ti kó wa lónìí, a ti fi àpò rú wa, a ti fi gara wa, a ti fi gbọ́ wa. Kábíyèsí Ọlọ́run. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé kò ń ṣèmi nìkan náà ni mo máa ń wà lórí ètò. Èmi àti kíni, èmi àti Esther náà lájọ máa ń wà lórí ètò ní gbogbo ọjọ́ Tọ́sídẹ̀. Esther, ó yá gbóhùn sókè, jẹ́ kí àwọn ará ilé gbóhùn ẹ.
1: A ti ṣe rere kan kò ní ní lára, sọ ìwà wọ̀ọ́rẹ́ mi, ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Ọ̀rọ̀ yìí ni mo fi ń kí gbogbo wa nílé lóko lódò wípé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káàlẹ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ọwọ́ ìkànnì Wells Radio 89.3 FM. Orúkọ tèmi ni Esther Ọmọwálé Ọlá, aya Dédèjì Ìṣẹ̀lẹ̀, ọmọ Adéṣínà Ṣọdẹ̀kẹ́, mo kí wa a kú ìgbìyànjú àtàárọ̀, àtẹ̀mí àti yín a ò ní ṣe lásán lórúkọ Olúwa.
0: Ẹ ṣe gidi gan ni, thank you very much. Ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí ìyá mi dáadáa. Àwa Modern in Israel. Ya wa to ko wa jọ ní ìkànnì yìí, Evangelist Lillian Gbadimosi. Ìyá wa, àdúrà mi ní gbogbo ìgbà ni pé lágbára Ọlọ́run òkè tẹ́ ẹ wà, ẹ ní jábọ́. Mo tún fi àsìkò yìí kí GM wa, kábíyèsí Ọlọ́run, GM wa. Àwọn pupa bíi táyà mọ́tò, infact, mo fẹ́ pupa bíi tiwọn. Mo fẹ́ pupa bíi tiwọn. Ayọ̀ Emmanuel Ojo, mo kí yín sá o, iwájú òkè òkè lẹ́hùn máa lọ, lágbára Olódùmarè.

mo de tun fi asiko yi ki olotu eto yi Adedamola omo baba olomi olomi iye lagbara Olorun owo ina le o fi gbeto yin lagbara Olodumare Bẹ́ẹ̀nà ni mo kí gbogbo àwọn tó ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìkànnì yìí, gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lẹ́nu ìloro lọ́hún yẹn tó ń ṣiṣẹ́ lẹ́nu ìrólo ẹ̀mọ̀ pé ibẹ̀ náà la máa gbà wọlé tí wọ́n bá láwọn òṣìlẹ́kùn fún wa kò sí nǹkan tá a máa ṣe sí. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ wọn, a dúpẹ́ ẹkú iṣẹ́ o, iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe, kò sí iṣẹ́ náà tó ṣe kí ni tó easy láyé yìí, ẹkú iṣẹ́ ẹni ṣiṣẹ́ ṣe la gbàrọ̀ Olódùmarè. Fún ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ní àkọ́kọ́ orúkọ ẹni olóòtú ètò yìí, òun náà ni Olúwa tó sì jí o pigament of praise.

0: ẹwo ẹ má bínú afẹsáré pa owó sápò ilé iṣẹ wa à ń bọ afẹsáré dókè lọhùn ẹ kú kalẹ.
1: 89.3 FM, your preferred wholesome radio.

0: ẹ̀káàbọ̀ padà. Alọ́tajà nítorí pé ọmọ alájẹ́ ni wá. Ogo la fi ń ṣayé, Ọlọ́run ò ní fowó gbẹ̀yìn lọ́rọ̀ wa o.
1: Victory Dimension, Serialization, Lonely Invasion, Jesu Foundation, Donor Foundation.
0: Orúkọ tèmi náà ni Olúwa Tósìn GOP Garment of.

0: Adagbere ni ose to koja Olorun de to ka wa ye leni ejo se mimo se wa ni o se mimo se wa be le lomi a ma so pe mo madura ngba en ko si nkan kan to le sele ko seni to gbadura ibi se anybody to ba gbadura ta dura e ba gba anu lori gba
1: when I speak in tongues devil go run he go panic he go jamba o
0: àìmọye àwọn tó jẹ́ pé wọ́n ti takú sórí òkè tó jẹ́ pé nǹkan tó ń bá lọ sórí òkè wọn ò tí ì rí yanjú ọlọ́run tí ẹ̀ tí ì wọ ọ̀dọ́ wọn kábíyèsí ọlọ́run. tẹ bá béèrè lọ́wọ́ ẹlòmíì kò sórí òkè tẹ́lòmíì ò mọ̀ bó ṣe ń dárúkọ kan fún yín ló máa dárúkọ kejì fún yín ló máa in fact kò sí ibi tí ó mọ̀. ibẹ̀ lẹ́dẹ̀ ti máa lẹ́lòmíì á dẹ̀ rọra jókòó sílé ìgbọ̀nsẹ̀ á dẹ̀ máa bọ́ ọlọ́run sọ̀rọ̀ olúwa mo máa fẹ́ nǹkan báyìí mo máa ṣe nǹkan báyìí fún mi ọlọ́run á dẹ̀ ṣe kí ni á dẹ̀ ṣe.

0: bẹ́ntìkọ́. Torí gbogbo nǹkan tí mo máa máa tẹnumọ́ nìyẹn lórí ètò yìí fún gbogbo àwọn àkàndá ẹ̀dá pátá.
1: Tí àìfojú sọ́nà parí o.
0: Àkàndá ẹ̀dá tí ò bá súnmọ́ Ọlọ́run tí ò bá dá Ọlọ́run mọ̀ kò tí ì ráyé wá o.
1: Lẹ́mí gbà ràn agbára o.
2: Ràn agbára
0: o. O jẹ́ àkàndá ẹ̀dá, o ò dá Ọlọ́run mọ̀, o ò fi ayé ẹ̀ fún Ọlọ́run. Àkàndá ẹ̀dá bẹ́ẹ̀ kò tí ì rí ayé wá.

0: torí ẹ náà mo ṣe ń rọ gbogbo àkàndá ìdápátá ẹjọ ẹ jẹ ká sún mọ ọlọrun ẹ jẹ ká sìn lọkàn àti lótìtọ àti lódodo.
1: Bẹ́mi-dé bẹ́ẹ̀ ta ta ta ta ta ta ta ta ti máa ti tèè mọ́ èṣù àṣà.
0: Torí pé ẹni tó bá wáyé yìí tí ò bá lọ́lọ́run ilé ayé asán ló wá
1: o. Ta ó máa rí lálá o.
0: O bá lówó lọ́wọ́, o bá fi gbogbo ayé yìí ṣòwò, o bá fi gbogbo kinní kan ṣòwò, tó o bá lọ́lọ́run ilé ayé asán ló wá.

0: Abiesta, kí lo rí sọ nípa arákùnrin yìí?
1: Ah, kò sí nǹkan tá a fẹ́ sọ torí ó bomi tútù sí ọkàn àwọn àwa olólùfẹ́ ẹni téèyàn ò lè rò sí láyé ni. Òun ló ṣe ọgbọ́n tèmi kọ rí kọ jáde níbẹ̀ ni pé àtọmọdé àtàgbà bíbélì náà ti sọ, ó ni mo rí ewé àti àgbà níwájú ìtẹ́ ìdájọ́, èyí tó jẹ́ kó yíwa pé kì í ṣe gbogbo alama 100, kì í ṣe gbogbo alama 50, because mo gbọ́ pé the guy is 31 years.
0: Okay.
1: Kí a máa plan bí pé tí ò bá tẹ̀tí wà yá ń kọ́. So we should always get ready. Kò sẹ́ni tó gbàdúrà ikú fún ẹnikẹ́ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ṣùgbọ́n ẹ máa múra pé tó bá tiẹ̀ wá kó èmi nìkan. Bóta ló tẹ̀fẹ́ wá gbèjà mi. Ọlọ́run ló máa ń gbèjà èèyàn nírú àkókò báyìí. Kì í ṣe ìjà pé ẹ má pa o rárá o. Ìjà pé káàbọ̀ ọmọdọ̀ rere. Mo dẹ̀ gbàdúrà àní ṣàṣedànù. A ò rí lè dé sí o. Torí àdúrà tó kún fòrò wọ nìyẹn. Ọlọ́run àjẹ kọrin lè dé
0: sí. Olúwa ni sing Ọlọ́run ti bá tẹ sáfẹ́fẹ́ rere o. Àwọn ìdílé ẹ̀ bàbá àti ìyá àti ẹ̀mọ̀ bí ábí bàbá ṣì wà, Ọlọ́run ṣàbá wa tu ìdílé ẹ̀ nínú, especially ìyàwó ẹ̀ àti
1: àwọn ọmọ
0: yẹn sì kéré. Kọlúwa bá wa dúró ti ìdílé yìí, bá wa ṣaláàbò lórí ayé wọn. Ṣe bàbá fún wọn torí pé ìwọ ló ń ṣe bàbá fún ẹni tí ò ní bàbá, ìwọ ló ń ṣọkọ fún opó. Ọlọ́run bá mi dúró ti ìdílé yìí o. Ká ni mo lágbára kan tí mo lè fi jí dìde ní, ṣé èmi ìbá pàṣẹ kí n lọ síbẹ̀?
1: Èèyàn ti ẹ̀pọ̀ tó wáyé pé èèyàn lágbára pọ̀, ó pọ̀ téèyàn máa jí o. Ọ̀rẹ́ àìmọye ògónù bòjì.
0: Àìmọye ògo ní ibojì.
1: Bẹ́ẹ̀ ni àìmọye téèyàn fẹ́ jí.
0: Another topic nìyẹn. Ẹ̀yà bá tún ká tún máa tún yẹn. Ó tún lọ fà. Óyá paluda. Óyá ẹ bá mi palù yẹn dà. Ká ṣe kíni, ká bọ́ sí abala kejì. Ètò kan lórí ètò àkàndá ìdá ní ìkànnì West Radio 89.3 FM.

0: oríṣiríṣi ẹ̀bùn wá sórí ètò yìí pé ẹgbà ẹ bá wa fún àwọn àkàndá ẹ̀dá olórí ètò yìí kún àwọn náà fi ṣe ọdún kẹ̀kẹ́ pa ẹ̀rin wọn kò dẹ̀ sẹ́ni tó ṣe fún ọlọ́run tọ́lọ́run ò ṣe fún padà akọ́fẹ́ afẹ́ ṣe báyìí afẹ́ mú àkàndá ẹ̀dá méjì lórí ètò yìí fún ẹ̀bùn tí ìyá fi fún wa mú ká fún àwọn àkàndá ẹ̀dá ìyá fún wa ní ₦10,000 ní ọ̀sẹ̀ tó kọjá so àwa fẹ́ fún àkàndá ẹ̀dá méjì ní ₦22,000 ní èdè yìí studio line tí ẹ máa pè sí òun náà ni 0916-893-1000 so àwọn nọ́mbà tí ẹ máa fi pè sórí ètò nìyẹn ká tó wá ju nǹkan tá a fẹ́ jù síta lénìí kẹ tó bá wa dá sí so àkọ́kọ́ fẹ́ yanjú yẹn kúrò ń bẹ̀ náà 0915-338-93 nọ́mbà tí ẹ fi pè sórí ètò nìyẹn àkàndá ẹ̀dá méjì tó bá kọ́kọ́ pè sórí ètò yìí òun náà la máa fún ní àáfún èèyàn kankan ní ₦22,000 àáfún èèyàn kan ẹ má dẹ̀ parọ́ pé ìwọ tó bá ń ṣe àkàndá ẹ̀dá má parọ́ mọ́ra ẹ o ọlọ́run ní jẹ́ kí ibi ó ṣẹlẹ̀ sí wa o àwa tá a jẹ́ àkàndá ẹ̀dá àlàáfíà àbí ayọ̀ ọlọ́run la fi ń gbé o hello ẹ kúrò lẹ́ o. Hello, ẹ kúrò lẹ́ máa ṣe ń gbọ́ wa ẹ kúrò lẹ́ à ń gbọ́ yín bóyá kẹ́ pè padà ó dà pé nẹ́tíwọ́ọ̀kì yẹn ni ẹ pè padà ẹ bá wa try ẹ padà kí ni nǹkan tá a mú wá lénìí kí ni nǹkan tá a fẹ́ pẹ̀kẹ́lù lénìí ká jù yẹn síta kó tó di pé àwọn ìpè bẹ̀rẹ̀ sí ní ó bẹ̀rẹ̀ sí ní wọlé okay. 0916-893-1000 hello the caller.
1: Hello.
0: Hello, máa ń gbọ́yín ketekete.
1: Okay, orúkọ mi ni Rọ́fà wà láti Ìbàdàn.
0: Láti Ìbàdàn. Kí ló ń ṣe yín?
1: Opó ni mí fà.
0: Opó, a sọ pé àkàndá la fẹ́ fún lénìí, ó ti yẹ yín bẹ̀ yẹn. Ọ̀sẹ̀ tó ń bọ̀ ni opó, àmọ́ opó kan, àkàndá kan ni ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹ ṣe gidi gan thank you very much ṣe agbára ọlọ́run bá mi dúró tì yín o ọlọ́run lọkọ̀ pó yóò bá mi dúró tì yín ẹ bá mi gbé kọ́ yẹn hello
1: maya
0: ẹ máa kúrò ọ̀lẹ́ ìyá wa yes ma ọlọ́run ló lè yes ma orúkọ yà
1: ti adébẹ̀wẹ́
0: ọ̀dẹ̀wẹ́ ọlájíire adédèwẹ́ ọlájíire
1: bẹ́ẹ̀ni àkàndá ni
0: àkàndá irú àkàndá wo ni tiyín.
1: Ẹ ṣe ojú mi
0: ojú kàbíyèsí ọlọ́run ọlọ́run bá mi dúró tìyín báǹkì wo lẹ̀ ń lò mà.
1: Mọ́mọ́ àkáǹtì nọ́mbà mi náà ni
0: Mọ́mọ́.
1: Yóò gbé Sunday Ọlájíire jáde.
0: Wọ́n ló máa gbé Sunday Ọlájíire jáde.
1: Nọ́mbà mi gan-an.
0: Okay, wọ́n ti ń kọ́. Nọ́mbà.
1: Mọ́mọ́ àkàǹtì.
0: A máa chẹ́kì nọ́mbà yẹn.
1: Mọ́mọ́ ni o.
0: Wọ́n ti ń kọ́ nọ́mbà yẹn
1: báyìí.
0: Kò sọ́mọ tó lè bá yín ṣe àbí.

0: lọ́jọ́ tí n fèsì sọ fún pé nọ́mbà mi náà.
1: Okay, ma, wọ́n ti ń kọ́, wọ́n ti ń kọ́ ma.
0: Sunday Olajire ni o gbé jáde. Àbí ń pè fún yín.
1: Sunday Olajire.
0: Bẹ́ẹ̀ ni o gbé jáde.
1: Mumu, àbí?
0: Bẹ́ẹ̀
1: ni Mumu account. Ẹ bá mi kọ Mumu account síbẹ̀, ṣé ti kọ́? Ẹ ṣe gan ìyá wa.
0: Mo dúpẹ́ o.
1: Ẹ̀hà Ọlọ́run ni ìyá wa ni kẹ́ ẹ dúpẹ́ lọ́wọ́ ẹ o.
0: Mo dúpẹ́ lọ́wọ́ màmá wa o. Ojú òní pa wọ́n o.
1: Àmì.
0: Ọlọ́run ni dá wọn padà sẹ́yìn o.
1: Àmì.
0: Èmi wá kọ wọn láwọn ẹ̀yìn o.
1: Àmì.
0: Ẹ̀yin náà tí wọ́n ti rántí ẹ ti jíṣẹ́. Ojú òní tì mí.
1: Àmì.
0: Àmì. Ẹ̀mí wa ń tẹ́ ẹ̀jẹ̀
1: sí. Àmì.
0: Bẹ́ẹ̀ náà ní títí tí wọ́n fi rẹ̀
1: bẹ́ẹ̀ ni ẹ ṣe
0: gan. Ìbámu bá yín dúpẹ́ nítorí tẹ láyọ̀
1: ọkàn.
0: Ọlọ́run ó dùn sí
1: mi. Àmì mà, àmì mà, ẹ ṣe mà.
0: Lọ́ọ̀dà máa yẹn
1: ti. Àmì mà,
0: àmì mà. Ẹjọ́ a máa retí o, ọkọ
1: mi. Kò sí problem. Yes, ma.
0: Ẹ
1: ṣe. Ok, ìpìyàn tún ti rebété. Ok, Esther ọ̀nà wọn la tún fẹ́ gbé bàbá ẹ̀.
2: Ó yẹ pé kọ̀ọ̀kan.
1: Ok. Hello.
3: Ẹjọ́
1: ẹ bá wa kó lẹ́gbẹ̀ẹ́ rédíò yìí. Ẹjọ́ nítorí Ọlọ́run etí òun gbéjì. Ẹ bá wa.
2: Ẹ tí kúrò bẹ́ẹ̀.
1: Ẹ tí kúrò bẹ́ẹ̀. Ẹ kúrò bẹ́ẹ̀ pátápátá pátápátá pátápátá.
3: Hello.
1: Hello.
3: Ẹ kú ọ̀lẹ́.
1: Ẹ kú ọ̀lẹ́ sà.
3: Ẹ̀ka.
1: Orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá.
3: Jùmọ̀kẹ́ Ìṣọ̀lá ni.
1: Rónkẹ́ Ìṣọ̀lá. Jùmọ̀kẹ́ Ìṣọ̀lá. Láti bo ma.
3: Láti
1: apẹtẹ. Láti apẹtẹ. Ẹ̀hẹ́ kí lẹ fẹ́? Kí nìkan tó ń ṣe yín?
3: Ẹsẹ̀ ni o, ìpèníjà ẹsẹ̀ ni o.
1: Ẹsẹ̀ kí ló ń ṣe ẹsẹ̀ yẹn?
3: Ibi kan ni egun yẹn nígbà tí ọ̀tá mi láṣídẹ́ẹ̀tì ibi egun kan yẹn wọ́rọ́ láti ìgbà náà kò bálànṣì. Láti mọ àtijọ́ àti mo ń jẹ́nira fún ọ̀tá mi.
1: Kò sí problem. Ẹ ṣe ti bá mi kọ orúkọ wọn sílẹ̀. Ẹ ti kọ account number yín kọ́.
3: Màá pè fún yín sà. Màá pè fún yín.
1: Báǹkì wo ni?
3: Opay ni.
1: Opay. Ṣé nọ́mbà yìí náà ni?
3: Rárá sà.
1: Kò ń ṣe nọ́mbà yìí lè.
3: Bẹ́ẹ̀ni.
1: Ṣé lè sáré pè báyìí?
3: Bẹ́ẹ̀ni sà.
1: Ó yẹ pé.
3: 80.
1: 80.
3: 36.
1: 36.
3: 55.
1: 55. 62. 62. 08. 08. So,
3: Ẹtupele,
2: 80. 32. 55. 55. 80. 32. 32.
3: 36.
2: 55.
1: 62.
3: 08.
1: Okay. O ti tọ bẹ.
2: Orúkọ
1: wo ló wà bẹ?
3: Jùmọ̀kẹ́ Ìṣọ̀lá.
1: Ok, ta bá ti ṣe.

What you want to my Anna Yakumwa? Yakumwa, by. And we have to my.

Ẹ kúrọ̀ lẹ́ o. Ìròyìn lérèfé ló ń dé sétí gbọ́yìn láti ìkànnì kànga gbọ́mágbẹ́ West Radio 89.3 FM, eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, nílẹ̀ Ìbàdàn. Sunday Àfọ̀lábí lóníròyìn yìí. Ààrẹ Bọ́lá Tinubu ló ti taari àwọn àbá òfin mẹ́ta sílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Àbá náà ni wọ́n ní ìrólágbára fún àjọ tó ń gbógun ti ìlòkulò ogun olóró àti ìmúgbòòrò agbára ìfimúfúnlẹ̀ àjọ tó ń rí sí ìtọpinpin NSIB lórílẹ̀-èdè Nàìjíríà àti ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ orílẹ̀-èdè ti ìjọba. Àwọn àbá yìí ni ààrẹ kọ sínú lẹ́tà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọjọ́ 12 oṣù kẹwàá ọdún 2026 ti ẹni tó jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas sì kà níwájú ilé lónìí. Alága àjọ olómìnira elétò ìdìbò INEC Ọ̀jọ̀gbọ́n Joash Amopitan ló ti fi ń dá àwọn ọmọ orílẹ̀-èdè yìí lójú pé àjọ náà yóò ṣètò ìdìbò tó mọyán lórí táwọn ò sì ní figbá kan bọ̀kan nínú ètò ìdìbò ọdún 2027 tó ti sọ wípé káàdì ìdìbò alálòpẹ́ PVC nìkan ṣoṣo làwọn ọmọ orílẹ̀-èdè yìí yóò lò láti fi dìbò tó tẹnumọ́ pé ẹni tí ò bá ní káàdì alálòpẹ́ PVC kò ní lẹ́tọ̀ọ́ láti lè dìbò. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ lórí ìtàkùn àgbáyé fún owó ìrànwọ́ fún àwọn akẹ́kọ̀ọ́ fọdún 2025 àti 2026. Wọ́n ní ètò yìí ló fojú sun àwọn akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele àṣekágbá nílé ẹ̀kọ́ wọn tí wọ́n jẹ́ ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì ń kẹ́kọ̀ọ́ ní àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ìjọba tó wà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde lójú òpó X àjọ yìí lánàá, wọ́n pé ìforúkọsílẹ̀ ti gbéra sọ láti àná ọjọ́rú ọjọ́ 14 oṣù kẹwàá tí ó sì tẹnubodò lọ́jọ́ 2 oṣù kọkànlá ọdún 2026. Ẹgbẹ́ àwọn dókítà tó ń gbé nínú ọgbà UCH ni wọ́n ti ṣẹ́wẹ́lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta tí wọ́n fi ń ṣe ìkìlọ̀ fún ìjọba àpapọ̀ tí wọ́n sì pàṣẹ fún àwọn dókítà yìí láti padà sẹ́nu iṣẹ́ wọn lẹ́yẹ ọ̀sọ́kà. Àwọn ẹgbẹ́ náà ló fìròyìn léde lónìí fáwọn oníròyìn nílùú Ìbàdàn pé ìwé ìṣègilé ìyanṣẹ́lódì yìí wá látọ̀dọ̀ ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ dókítà yìí, dókítà Uthman Adedeji, àti akọ̀wé àpapọ̀ fún àwọn ẹgbẹ́ dókítà yìí, dókítà Mary Awodeji. Báyìí nílẹ̀ òkèrè, Donald Trump ló ti ṣàlàyé pé àfihàn ìṣekúpani ọ̀daràn kan táwọn fẹ́ fihàn lórí móhùnmáwòrán lòun ti wọ́gi lé ìgbésẹ̀ yìí, ṣùgbọ́n àwọn ẹbí ẹni tí ọ̀daràn yìí ṣekúpa lọ́jọ́ sí yóò wà ní gbọ̀ngàn yìí láti fojú rí ìdájọ́ yìí. Ẹ̀wẹ̀, àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú Trump, igbákejì rẹ̀ J.D. Vance, tó fi mọ́ àwọn olórí ẹ̀sìn àti àwọn awòye lágbàáyé ló ti sọ̀rọ̀ pé àwọn ò tí mọ̀ bóyá Trump yóò mú ìpinnu ìgbésẹ̀ rẹ̀ yìí ṣẹ. Èyí lópin ìròyìn lérèfé. Ẹ pàdé wa láago mẹ́jọ àṣálẹ́ fún ìròyìn ilé wa. Ẹ lè pe yàrá ìkóròyìn jọ wa sí 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣojú ẹni. Sunday Àfọ̀lábí lóníròyìn yín. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa. Ọlọ́run a máa bùkún fún yín.

0: bó ṣe ń ṣọmọdé bẹ́ẹ̀ kọ́ ló ń ṣàgbàlagbà.
1: ṣe wá rí gbogbo nǹkan tẹ́ ń sọ idiomu àwọn yẹn lóyìnbó ẹ má jẹ́ kéyìn mi yọ ohun idiomu bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ exactly.
2: ojú àánú rẹ omi ilé ayé mi láti ṣe.
0: ọmọdé ń sokún àìrẹ ni bá sì rí. Àgbà ń sunkún ààrẹ ni fọ̀rọ̀ ló ń lé. Mo sọ pé ọ̀rọ̀ kì í dùn yàn bákan náà.
1: Ìyá ń ronú ọmọ ẹ̀ ń roka.
0: Ṣé wọn jàre mo kí n pé akule akú gbogbo yẹn kule o.
1: Akíyí o ẹkulé o.
0: O ní akujọ mẹ́ta.
1: Ẹkujọ mẹ́ta ẹkujọ méjì kejọ mẹ́ta tá a ti gbọ́.
0: Ṣé rí Prof ojú ẹ̀ náà gbìnrin bí a ẹ̀kú ni ẹ lọ gbójú wá ní West at West Edo 8893 ẹ lọ gbójú wà nbẹ ní ìbára ẹni dáwọ̀ wọ̀ pẹ́ lórí Facebook fan page wa ẹ lọ gbójú ojú Prof ojú rẹ̀ kàn ẹ rí ẹ o ti wá ti.
1: Nígbà tó ju tèmi wá ti
0: èyí ni ètò yín ètò wa tẹ̀tí rí látàárọ̀ ọmọ náà yọmọdé láti lè ṣe ìgbóhùnsáfẹ́fẹ́ west radio 89.3 FM aláàfin afẹ́nu ìlàwà ní gbangba wálíà gbangba kedere ìlàwà gbangba ní àpèrèwà kọ̀ọ̀rọ̀ rà ọjọ́ ẹgbẹ́ polówó ààrẹ wa polówó ọjọ́ ọjọ́ ẹgbẹ́ amúmọ́ ń sọ.
1: A sọ bẹ́ẹ̀.
0: Mo ní ẹni tí ò polówó ọjà rẹ̀. Njọba fẹ ta ilé iṣẹ rẹ. Ilé iṣẹ náà ibi náà gbé lọ. Ẹgbẹ́ mi polówó fẹ ta ilé iṣẹ rẹ. Má wulẹ̀ ta ilé iṣẹ rẹ.
1: Má gba ọmọ wa polówó ọjà
0: ń bí. Ìpolówó lo nílò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìpolówó lo nídi o.
1: Ìpolówó ọjà lagúnmọ̀ owó.
0: Ibitọ́tọ́ ibitọ́ jẹ. O náà ni West Radio 89.3 FM. Akinyin akinyin o lórúkọ olóòtú wa dídàmúlá olóyèdè ni akinyin o akigiwe wa gbogbo àwọn ọ̀gá lọ́gà lọ́gà
1: gbogbo
0: yín la kí pátápátá
1: o
0: tí débo
1: lẹ́ẹ̀bù dẹnu
0: lóru lọ́hùn torí tí wọ́n bá ní àmọ́ wọlé àní wọlé tó kalẹ̀kọ́ náà ní
1: bẹ́ẹ̀ ni
0: òní wọlé
1: wọn bá rí àtìlẹ́kùn tá a bá fẹ́ jáde mo la fẹ́ gbà
0: wọ́n ní
1: àgbà tá a
0: níyẹ
1: tá a nífẹ̀ ìyẹ́ tá a fìfò.
0: Lójú ọba tún sùn.
1: Ọba parí.
0: Àwọn akọ́dọ̀ ti sọnu o.
1: Wọ́n
0: máa wá.
1: Ẹnu kẹ́pẹ́ wọ́n lé pẹ́. Ẹ wo.
0: Mo ti sunkún
1: mi.
0: Aki mọ́mí wa dáadáa.
1: Bẹ́ẹ̀ ni o.
0: Lélẹ̀ àbádé mọ̀ sí.
1: Bẹ́ẹ̀ni.
0: Akinyin akinyin o.
2: Kálukú jayé ọba ẹ̀.
0: Orúkọ tèmi ni Kande Afolabi o. Kó bàbá rè o.
1: Kò pé méjì.
0: Kò pé méjì.
1: Ẹyẹ méjì ìjásá.
0: Ẹyẹ méjì ìjásá o. Bẹ́ẹ̀ni. Olórí owó ọkọ̀ eyín fún jòwó.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹyin ọ̀wá dákọ̀ rẹ.
1: Orúkọ mi ni Professor Adémọ́lá Adéṣopé.
0: Professor Adúpẹ́.
2: Inú ìwọ.
0: Prof kí ló mú wa lónìí.
1: Láàrin
0: ìṣẹ́jú márùn-ún
1: sí mẹ́sàn-án. Wọ́n ní kágbọ́n sáṣá kágbọ́n nínú wọ́n ti ní kò kan tàgbà.
0: Kágbọ́n nù ọ̀kan tàgbà.
1: Bọ́mọdé wa bá ní gbọ́n ọgbọ́n nínú kó fi ti tara wájú lọ rẹ ni.
0: Kó fi tara wájú lọ rẹ. Tó.
1: Tába wa ń dàgbà. A máa ń yogun jà ní ẹjọ́ ọwọ́. Tába ń bínú ẹjẹ́ ká fi sùúrù sí.
0: Ẹjẹ́ fi sùúrù sí.
1: Kó ń gbogbo kó lè rárá ilé kó rárá oko. Torí pé ìbínú ọmọ pé olówó wọn kò lẹ́sẹ̀ lára o bẹ́ẹ̀ ni o. Tába dàgbà ju bàǹtẹ́ onírù ọmọ ẹni làábọ̀ fún o. Bàbá bínú ká fi sùúrù sí kí ń gbogbo lè lọ ní bó ṣe yẹ. Ṣé máa bá mi gbé ní ọdẹ?
0: A bọ̀ gbé ní.
1: Torí bẹ́sẹ̀ ní ká sọ ìjálá ní ìbájú. Ṣé máa gbé ní ọdẹ? Àbẹ́ ògbé ní ọdẹ. Ṣé bá máa gbé ní ọdẹ? Máa bá mi ká lọ.
0: Àbọ̀ lọ sọ.
1: Ọ̀bọ̀ sọ òkòtò ọ̀bọ̀ ká ń pé ìbínú tẹ́ rí ìbímọ rẹ̀. Ìbínú tẹ́ rí ìbímọ rẹ̀ o. Ìbínú tẹ́ rí ìbímọ rẹ̀. Yóò bí kù mọ́. Àbí kòńdó ìbínú tẹ́ rí ìbímọ rẹ̀.
0: Ọmọ polówó òun ọ̀lẹ́sẹ̀ nílẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Prof ọ̀rọ̀ gidi ló gbé wá yìí o.
1: Tí ọba jẹ́ pásìkò tó ṣe ìjálá ni wàá fi sọ gbogbo èyí tá a fẹ́ ní sọ
0: yẹn. Ìjájú òdìjọ́
1: mi. Dáadáa.
0: Ìbínú tá a ń wí. Ẹni tó ń bínú ọmọ polówó òun.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìbínú ọmọ polówó òun ọ̀lẹ́sẹ̀
1: nílẹ̀ o. Bẹ́ẹ̀ni o.
0: Ẹlẹ́mìíràn bínú bínú a sì para rẹ̀. Alẹ́ nìkan jò ní òun bínú ọmọ ẹ lọ́wọ́ kí.
2: Ẹran
0: kò tí ń bínú sọmọ rẹ̀. Wọ́n ní àmọ́ yógun jà níbi tó wí. Lọ́ba bínú mọ́ wọlé wá o. Mọ́ wọlé wá o. Lọ́mọ wọ́ ibi kọ́ wọ̀ ibi kọ́ wọ̀ ibi kọ́ wọ̀. Ẹni tó tọ́ mọ rẹ̀ oníbi kí ọ wọ ìbùdó wa tó fẹ́ wọ̀. Ìbínú yìí pọ̀ débi wípé ńgbà tí ọ wọlé tí ọ dẹnu ọ̀nà àfi wì.
1: Edro, send to binu ton binu lo fa fa ra lo subu loro.
0: Ondo subu loro. Ah, lo gede n bi a fi wi.
2: Oho.
0: Ale ejo na ni a po mo to ni omo wore baba re ti ku o. Ma ba ko pa won egbon re baba re ti siwo se lo sikitu o. Baba je be ko binu ni to ra fi suru se pe ma wole wa.
1: O le ma jo lorun pe.
0: Ma yo opolopo ku lo je pe ibinu lo ma nfa. Ta nso fun yen ni.
1: Gelo mi ba nba to ba nba yawo ibinu bayi to ba wa moto jare. Ibinu ni o fi ma wa lo. Ko ni mo pe ah ibinu e ti o ti fe abe.
0: O le ru loju.
1: O le gboroju ko ko lo lati de ko lo pe ni eleni le.
0: Baba lo ko mi. Baba ko mi. Yo ko do.
2: Ti un joba. E ku tu joba.
0: Eye binu odi
2: kai si wala
0: gbogbo nti ba nbi yunu e koko joko na e farabalẹ mu tutu si woni eja bejale kini am bejale eja bejale yen ku simedonu.

0: káàbọ̀ padà sórí ètò ọmọ níyì.
1: Ọmọ ni dẹ.
0: Àwọn àlẹ̀kùn tẹ́ bá wọlé sí tẹ́ bá wọlé sọ́dọ̀ wa nìyí.

ọlẹ́tùagbo kò lè kágbójọ. Kí ni o? Ọlẹ́tùagbo kò lè kágbójọ.

ọ̀dà bá àbárẹ́ ni mọ̀yún ọ̀lẹ́ tú ago kò lè kágbójọ́ iṣó ni o. Iṣó ni o, bó ló ṣe jẹ́ bẹ́ẹ̀. Ẹ rí pé tá a bá pẹ́sùrú bì kan tá a péjọ. Tẹ́nìkan bá ṣoṣo ṣàbọ̀ iṣó pọ́lìsì méjì, iṣó fún ẹ̀mẹ́. Iṣó fún ẹ̀yẹn là ń pè ní iṣó ọ̀lọ́lẹ̀ torí wọn.

0: apa wa wo njo kan yawo sun lori eni awon ateni won ti pele mole amon ori amon ti wo we njo pa gan ko le rin ebi ti yo oju e oju wa yo ta sando sando bayi e ma pe ja pare o si logbon daada oni je wa bode le oja kon to won ba te to won baba mo ya se ri je ja pa ma wonu gbo o wonu gbogbo e re gbogbo e lo da lo da paro paro paro yi
1: bi ode oro
0: o da paro bi ode kini bi ode oro ngba to ro ba gbode ilu o da paro paro ni ero a ma bo pin gan time
1: ah be ni
0: orin titi ti are ma mu ja pa se ko so nje nu re lati bi ojo meta oko okin lokan fi gbe pe ayawo ya wa ku mo nlo bayi de wan ti oje lo ngba to de agaramo daja ngba to ja agaramo daja pa lo ba de bi kan lo ba si worojo kale lo ba sun ategun wa fe si bategun si fe si e bayi ategun da bi onje fun lo ba tun de o tun mu irin ajo re o mu pa bo se nlo lo ba gboju oke lo ba ri ope to ga lo olope kan re bo won ba si eri eyin lare ope nigba ti o gboju oke gbogbo eyin ko si n topon be te yan se je ti dun die aba apon ni gbogbo re ne n pe ni aban eyin
1: lawon agbalagba ma n pa lo wi pe ah awon ko ton di abon
0: o di abon iyen ni o di iyen ti o pa japa ba se gabagaba lo ba gori ope lo ba ka be yin ngba ti o tun bole po to bole bayi eyin ba yin lo gbirigbiri ijapa ni nbi ori oyi lo won o mu o gbirigbiri mo ba ho na je na yo se to ni ba yin gbirigbiri a fi wi ninu okun lodo ba n gbe aba eyin lo ah ijapa ni ewe ko lo subu temi yi ibi ori olu ajo nlo ni iwa abo eyin yi ìjàká bá kan lumi ìjàká àti máa wẹmi ọ bá kan lumi àtàbẹ ní bí ṣe lọ bẹẹ ni àbẹ yìí náà lọ kò lè bá nínáwó kò bá nínáwó kò bá ààbò ẹyin o rárá o. ìjàká bẹ́ẹ̀ wọ ìtẹ̀lé ààbò ẹyin títí tígbà tó rí pọ́wọ́ ọ̀hún ọ̀tún lọ́ba tó rin bọnu. bọ́ba ní okun gbàgbọ́n tèrè àbọ̀n ọ̀sà ń kọrin yìí. ló ń kọ tiri àbọ̀n bí ṣe ń kọ ló ń gbà dẹ̀ kan ni ọ̀bà rí àbẹ̀ ẹ̀yìn mọ́ ngbà tí ọjà ọba jánu lẹ́kan nísàlẹ̀ odò olú òkun òkun lọ́lọ́ bá ń bẹ̀ ìyá ń rí rẹpẹtẹ bá èmi lọ wá débí kí lọ wá débí ìjàpá ní ìyá mi ẹgbà mi ọ̀rọ̀ kan ló lè ń débí nǹkan kan ló lè ń débí o. ìjàká bá kó lọ́ba rò fún ìyá ọlọ́kun ó ní nílùú àwọn kò sí oúnjẹ ìyẹn ti mú ṣùgbọ́n àbẹ̀ yìí kan tó ń gbójúlé náà nìyí. ìyá farabalẹ̀ gbọ́n tó wí dáadáa ó gbọ́n tó wí dáadáa. ọlọ́kun bá ní pé tó rí ọba ọ̀run ìdùmàrè èmi ló fi so lórí ó fi mí ṣẹ̀dá ni ó fi mí sọlẹ̀ sínú omi ni gbogbo àwọn tó rí pátápátá ìmí ni wọ́n ń sìn ta lọ́wọ́ à ń bẹ́ o.

0: ìjàpá bá fẹ̀rẹ̀ ló bá sì sọ fún olókun sọ fún pé bọ́n ti jẹ́ ó lẹ́lẹ́dàá fóun sọlẹ̀ síbí ni ó ní àwọn iye àwọn èèyàn àwọn irin tó pọ̀ tí ń sọ láǹdì òun tó ń sọ òun. Èrò kọ́kọ́ bá ìjà pé à ń dóhùn ọ̀bọ onira mọ bẹ́rù síbò lébi ní ń pọ̀ oníhan yìí ọba níwò ìgbàkọ̀ yìí onígbà tọ́ bá ti dẹnu lé lọ́ọ̀kan ń wọ sọ fún ìgbà pé ìwọ ṣiṣẹ́ tó o ṣe iṣẹ́ tí ń ṣe ni oúnjẹ ni máa ń pèsè àyín ìjàkábá mú ọba mú gbàkọ ó ní ìwọ ìjàpá bọ́ọ̀nù léhùn tọ́ bá ti bọ́ọ̀nù léhùn nǹkan kan ṣẹlẹ̀ sí ọ. Ìjàpá bá bọ́ọ̀nù lélọ́bà àwọn òbí tìpìtì àwọn afíjú obìnrin àwọn arẹwà obìnrin ìjàpá inú ẹ̀rọ pé àárín àwọn arẹwà obìnrin ló ń wà yìí bó ṣe débẹ̀ pa ni a ń gbé ni a ń sọ òkè òkè omi lọ́ba ara rẹ̀ bó ṣe bá rẹ̀ lókè omi àwọn àtìgbàkọ lọ́wọ́ bó ṣe délé kò tí ìyálé rẹ̀ ọkọ̀ bọ́ ọkọ̀ rọ̀ ọ̀kan lọ́bàdà ìwé bá kọ́ ìṣiṣẹ́ tó ṣe lọ́ba kan jẹ́ ẹlẹ́ oríṣiríṣi yíyan abala ẹ̀bà ìjàpá bá jẹ́ ó yóò dú ẹ̀ràn kankan kan bó ṣe jẹ́ tán gbogbo egun iṣan ara rẹ̀ yọ gbogbo rẹ̀ yọ pátápátá ìjàpá bá wọlé lọ́ba ìyá ìyá ìyá níbo máa bọ̀ oúnjẹ ti dé ẹ̀yin ọmọ ẹ máa bọ̀ oúnjẹ ti dé ìjàkábá bọ̀ lọ́ba ọba ní ìwọ ọ̀gbákọ̀ yìí ṣe bó ṣe máa ṣe lọ́ba kan jẹrẹgẹdẹ́lẹ̀ ìyàwó ìjàpá jẹjẹjẹ ọmọ rẹ̀ jẹjẹjẹ gbogbo ọrùn kọsan orí wọn dìde wọn jẹ wọn yó. Ọjọ́ kan ní wọ́n jẹ ọjọ́ kejì ọjọ́ kẹta wọ́n jẹ wọ́n yọ tọ̀mì. Ìjàpá bá bọ́ ọba bọ́ sí gbangba wálíà láàrin ìlú ọlẹ́yin ẹni bá fẹ́ jẹ máa bọ̀ lé mi. Ẹni tẹ̀ lọ àjẹfẹ́ kú ni a jẹ àtẹ̀mú àmútapá àmúfọ́gbá àmútakìtì. Ìjàpá wa ní kò yẹ kó òun ó ṣe báyìí ó yẹ kó òun gbèdé ní ìlú ọba lọ ọba ọba ó lẹ kábíyèsí. Igba kan bẹ tọ́ pé àràmọ̀dá gbogbo olùpátá òun fẹ́ bọ̀ wọn. Bàbá ní ká láàgọ́ láàgọ́ lọ pé ń jọ́ mélòó ní gbogbo yẹn péjọ sí ààfin o ìjàpá fẹ́ bọ̀ wá o. Ọjọ́ ìpẹ́ ti fi pé gbogbo èlò bá péjọ bíbẹ̀ bàbí ńlá péjọ bẹ́ẹ̀ ìjàkábá náà gba ọkọ̀ òkè oníwọ̀ ìjàpá oníwọ̀ gba ìwọ̀ ìpakọ̀ ò ní ṣe bó ṣe ṣe ìjàkábá bẹ̀rẹ̀ sí oko oúnjẹ ríṣe oríṣiríṣi oúnjẹ oríṣiríṣi ẹmu sẹ̀kẹ̀tẹ́ ni o ẹmu àgbàgbà ni o ẹmu ọdún tẹ máa mú
1: àgàdàngídí
0: tẹ máa mú gbogbo ẹ̀ lọ kúnlẹ̀ rẹ̀gẹ̀dẹ̀ àtogúrọ̀ na gbogbo ẹ̀ kún bẹ́ẹ̀ inú àwọn èèyàn ń dùn ní abẹ́rẹ́ sí jẹ ní amú ọba náà jẹ́ ọmọ ibi ọba wà ó jìnà síbi oúnjẹ wọ́n sá jẹjẹjẹjẹjẹ wọ́n mú ẹ̀mọ̀sí mo sọ fún yòó mú ní ọ̀rẹ́rìn wọ̀lú láàárọ̀ tọ́ bá dalẹ̀ ariwo ata ẹ̀mú ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n mẹ́mu wọ́n yó wọ́n bẹ̀rẹ̀ sí jà ìjà bá sọ ní lè àga mọ́ra wọn
1: kílódé
0: wọ́n ti lè àga mọ́ra wọn ìjàpá ń sá lọ rẹ̀ wọn àtagbádá látọ̀ wọ̀ agbádá bá kọ́ ìjàpá lẹ́sẹ̀ àfi wì òun àti gbákọ́ ìgbàkọ́ bá rún wó
1: mú olúwa mi rọ̀
0: ìjàpá ní irú kí ló ṣe mí ó ní ìwọ ọgbàkọ ṣe bó ṣe ṣe ìdàpọ̀ ò ṣe ìgbàkọ ò ṣe nǹkan kan o ìjàkábá tó mú ìrìn àjò rẹ kàn bí ti jọkìn ní àná lọba tún lọ ó tún lọ síbi orí ọpẹ o lọba tún kábù ẹyin o àbọ ẹyin ọjà lulẹ ni pé kó mú o ni o ní lọ ni
1: bó ṣe kó sínú omi mọ ni
0: lọba fọwọ́ ara rẹ̀ gbá nígbà lọba fọwọ́ ara rẹ̀ gbá sínú òkun ìjàkábá tẹ̀lé ọba tẹ̀lé bó ṣe bọ́ òkun báyìí olókun ló mú lọ́wọ́ báyìí ju àlọ́ba rẹ̀ lọ́dọ̀ olókun olókun bá ní kí ló tún wá sí ó ní àbọ̀ ẹyìn mi ló tún jábọ̀ ọ̀dà gbà kí ní pa pàṣán yìí so orí pàṣán yìí tọ́ ọba rẹ̀ wọ́n pé ṣe bó ti ṣe yóò ṣe bó ti ń ṣe. Ìjàkábá tó mi wọnú kọ̀rọ̀ ńgbà tó dókè odò náà lọ́ba ní ìwọ kàṣán ṣe bó ti ṣe pàṣán bá fún ìjàpá. Ó na gbogbo ara ẹ̀ bó fẹlẹ́fẹlẹ́ ọwọ́ àlọ́ọ̀bì kan lọ́lọ́ tọ́jú ara rẹ̀ ngbòdì jọ́kejì ọlọ́ọ̀bá kábíyèsí. Ó ní kábíyèsí mo tún gbé kẹ̀kẹ́dé o. Oúnjẹ tá a jẹ́ jò ní àtúnmí jẹ lónìí o. Ọba ni àga mi tí a gbé ẹyìn jọ sí kò dé ń jẹ ń dáadáa ń jọ náà.
1: Iwájú
0: mi gan-an lọ́wọ́ tí a gbó lọ́wọ́ tí a gbìdán tó ọfẹ dáhùn iwájú mi ló ti ṣe gbogbo rẹ torí àwọn kan ọkàn ju àná òun òjé ń jẹ bó ṣe tọ àti bó ti yẹ. Ìjàpá ní kò sí tó ń burú bẹ bá ní dúró wájú yìí kódà bẹẹ ní dúró lẹyìn yín gan iwájú ni ó dúró sí àbàdo èrò lọ bí omi. Ìjàpá ní ṣùgbọ́n lérò yìí o òun ti jẹ tun láti lé o ti yó oni ohun o gbodo si nbe to n ba wa nbe ko mo je pe yo tun lo fo lowo ohun e bo n wodo e fodo de ohun mole an ba fodo do jaka de jaka mole jaka ba ni keni ko gbore lo pe ngo ta pe se bo ti se ni ko wi o eni na ba na gbe oni iwo atori oni pidato pa idato ise to jo ya mo se to se mo se nso kabiyesi lokoramu alubaje
1: alujaleti
0: alujaleti
1: alusadenu
0: alusadenu alusiade lori ayaba gange li e bole
1: oluwa mi ero o
0: basanna gbogbo won anaja ti lona won na ni aimo ni japa gbogbo lu yo aimo lu boyo lu yo gbogbo won ba won gba ti an lo aire asafoju asafori
1: sopo
0: asad ni gbogbo won lo won se po laafin
1: Mamba,
0: te bere si moti te mo agere
1: amutagba amutagidi
0: emo tu agidi e da ko mo e da ko mo
1: agadi
0: gbogbo e da ko mo emu e da ko mo gu
1: sekete
0: emu tan e ma e da ko mo sekete e bere si je e bere si lura yin e lura yin lura yin igba ko fo nto na ti foju lowo pasan
1: eh na mo ara gba die
0: baye tiri le ri hun igba kan o lo le aye gbo
1: be ni
0: asiku odun edidun wa kikan na si
1: be ni
0: eni to ba ri je ko mo fa yoyoju ayo ayoju ko mo se kini o ko mo fi baje erora ma je were were ni o hello hello tani o to ah gboyin o
1: no my network
0: network ni ah se gbo won enikan ko ma pe mo
1: an jo ti lo
0: won jejeje ija ba sele egbon bi an ba ra won gba pasande pasan lu won titi tani o hello hello e ka san o
2: e ka san sa
0: e kuro le o ta lo npe o
2: ile n sori o pe n soro latale sin loye
0: latale sin loye e se o eh baba dojo mejo e ma pe e ma jebun o sugbon ati pa nu da nbeun o e se mo dupe o
2: ye se ko eto
0: e se o yo da fun yin
1: se o
0: ah, assume, you're daffy. The baby,
2: the baby, the baby,
0: the baby, the baby, the baby, the baby, the baby, the baby, the baby, the baby, the baby, the baby, the baby, the baby, the baby, the baby, the baby, the baby, the baby, the baby,
2: the baby, the
0: baby, the baby, the baby, the baby, bi da pa se fi gbogbo re to fi ya je won nanu en to je dunu na le o je
1: kikan
0: o tan le nu o tun kunkun ni o ba dojo me to gbo tonton me la
1: gba
0: ama boye fe pe a laarin ose ta be fe pe a fun gaga kan prof bandako re ko si fi number re ta
1: oruko mi ni professor ademola adesopun
0: e fi number yen
1: number mi ni 090 47 92 9123
0: lekan si
1: 090 47 92 9123
0: ibi la wo fi adagba eto yi ro si toni yi o to ba dojo mi lagbara olohun eti te fin gbo wa ko ni di o oju te fin wa lori facebook na ko ni fo o awa na ta nwa iko ikojo lona iko oni iko wa lona o uruko temi ni aflabi kende ko baba o afinju olowo ore oko yi funju ore e ba ni nte fe ba mi so ni eyin ituyi e pe mi sori 08059 0805910591613
1: ipade wa o tun dojo meje lagbare duduwa o ipade wa o de kere wo bi ojoro o dojo meje

0: Agoa West Radio 89.3 FM Awani Baba.
1: Ẹ̀gbọ́n mi.
2: Ah, àbúrò, mọ̀ bínú ohun orí ọ̀nì.
1: Èmi lẹ wọ́n rò, mo ti ń pè yín bí ẹ̀mẹta báyìí ẹ̀ ti ẹ̀gbọ́.
2: Wo ọ̀rọ̀ ọjà tí ò lọ dédé iná mọ̀ ni, àbí ṣé kò wá tó rò ni. Ọdọ̀ òyá, owó àwọn ọmọléèwé sì ti tó san, kódà ọjà ti bí ọ̀sẹ̀ mẹ́ta ní ń bẹ lórí igbá mi. Wo ó sún mi oje.
1: Ọjọ́ òyá kẹ̀, ẹ̀gbọ́n mi, ṣé ẹ̀lẹ́ tí ìgbọ́n pa Wells Radio ni?
2: Wells Radio, ewo tún Wells Radio.
1: Ẹ̀gbọ́n mi, ẹ ò mọ Wells Radio 89.3 FM tó wà lólúyọ̀lé, lọ́gán tí Wells Radio bá ti bá yín po lówó ọjà, ìrònú ti dópinu. Ọjà yóò mọ tà ní wàràwàrà táwọn oníbàárà ó sì mọ bòyí tájú ọmọ bùgbàjẹ. Ẹ wò ó, ẹ mọ fìkan pe méjì o, Wells Radio lọ́nà àbáyọ, níbẹ̀ lẹ́ẹ̀tì polówó ọjà tọ́jú ó sì mọ tà wàràwàrà.
2: Ah, ó dáa náà, kí n tètè wá lọ polówó ọjà mi ní Wells Radio 89.3 FM kí n lè máa tàtà jèrè ọjà.
1: Ẹ wò ó, ó ṣe kókó. Wells Radio 89.3 FM lẹ́ti lè polówó ọjà yín tájú ọmọ bùgbàjẹ tí gbogbo ẹ̀ ó mọ tà wàrà ṣẹṣà.
3: Tó ẹ̀yin èèyàn wa, ọ̀rọ̀ lẹ́ti gbọ́ yẹn o. Ẹ wá ká bá yín polówó ọjà yín ní ìkànnì kànga gbọ́mọgbẹ́. Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí Òpópónà Lavi Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Ẹlẹ́pẹ̀ sórí aago 0903-936-8185 tàbí 0706-840-7359 tàbí 0805-300-7582. Ìpolówó ọjà ní Lagumo Owó. Jẹ́ra wá polówó ọjà rẹ̀.
4: Ọmọ àtòyè sọ.
5: Akọ́láwọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ àdábánìjà, ọmọ ẹni ìjà ọ̀bá tí pẹ̀rẹ̀ lọ́kùnrin ọmọ sásá lójé, ọmọ wàmúmi. Èyí tí mo fi mọ iye wádò ló ń petu ọmọ gbóhùn sására olúbi ẹ̀ lámú kòun ò gbọ́dọ̀ jẹ́yẹ ga. Àtẹ̀wé àtàgbà ọmọdé ìlọ́kùnrin lóbìnrin oyún inú àṣẹ ìdí ẹ mọ gbọ́ West Radio 89.3 FM. Akọ́láwọlé lorúkọ mi jẹ́ o, olóòtú ọmọ àdábánìjà.
6: 89.3 FM, Kanga Goma.

mo kí ẹ̀yin tèmi káàkiri àgbálá ayé. Ẹ kábọ̀ sórí ìkànnì West Radio 89.2 FM. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tó bá ti dagun mẹ́fà ìrọ̀lẹ́, kò sí ètò míì tó dùn ju ètò Sport Assembly lọ. Orúkọ tèmi ò yí padà, Raymond Tanátaná. Ẹ wo gbogbo aago mẹ́fà ìrọ̀lẹ́, ẹ mọ̀ pé èmi nìkan kan mo máa ń gbé yín débẹ̀. Lọ Policy, lọ Policy. Tó bá ti di pé ka yànnà eré ìdárayá tí ò lẹ́jà bákan nú, bó ṣe ń lọ nínú UEFA Champions League.

0: ẹ mọ̀ pé kò ṣe ìròyìn mọ́ wípé ìdíje UEFA Champions League ó wáyé lánàá ẹ wo gbogbo ẹ̀ la máa pẹ̀kẹ́ lù ó yá Europa League UEFA Conference League bó ṣe ń lọ lápá bíbẹ yẹn ẹ wo transfer gist náà wà ń bí ẹ mọ̀ pé a máa ń bí yín bí ó ti dàṣà wá ó ti dèṣà wá ó ti dèṣe wá o ó yá pápá níbo ni kiní ọ̀nka yín mọ́ ṣé ẹ ṣì wà ń bíṣẹ́ ni àbẹ́ ti kúrò níbiṣẹ́ ti ń bọ̀ wálé ẹ fẹ́ sáré yálé epo ẹ fẹ́ repo assignment yín ò le rárá o ẹ gbé rédíò yín sí kan ní West Radio kájọ gbádùn ara wa nírọ̀lẹ́ ti tèní o ó yá pápá ẹ láǹfààní láti tún darapọ̀ mọ́ wa ìyẹn lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa Cherry Blue app yẹn tẹ bá ti ṣá sí Facebook tẹ bá ti wọ Facebook yín lọ ẹ search fún West Radio 893 FM fan page West Radio 893 FM fan page lọ́gán tẹ bá ti wọlé síbẹ̀ ẹ bá ti wọlé síbẹ̀ ẹ like ẹ share ẹ comment gbogbo comment yín gbogbo ẹ̀ la máa kà fáwọn tiwa nígboro ayé Jọlá Oṣó Henry Adéyinka àwọn ti Inter Milan Up Inter ó ti gorí wọlé lápá bíbẹ yẹn oní wọ́n ṣe you from Araro Makinde kò sí ń ṣàṣírò lé ní Olúwa Oṣé o Stella Temi Fagba Yike èèyàn ti sa Adélèrè ó ní ìṣifre in the building good evening bro trust you are enjoying your day PSG won interest lead yesterday Madrid managed not to lose. Madrid managed not to fall my hand too. Law policy ahelo. Adekunle Ojo Christiana. Mommy tebi nikan niyen o. Oni great job. O ya papa ejen gbe law policy wole. Ko ki awon ti wa nle lapa bibe yen. Law policy ka won lolufe wa nle.
1: Ah, ekro le kwa taro aku isipchara jo ojo. Weli weli to ngba to mura lati dale le wa lori niro leyi. A ojo itura lode ma jefun gbogbo a. To ba de jen po tin ro ni biki biten ino baba. Rafara pamo. E ma tarabo tutuju e ka ma gba sin lara ka ma se sin lara kara yin le ma ko ma warm die die so awa ti wa bi bayi lati gba sin lara ro leyi lo policy lo nkin yin pe West Radio 89.3 lawai ati fe gba sin lara ba tun se ati ma nse e ma igbe kuro rara e ma ba wa ka lo
0: oya e ma gbe kuro rara e ma ba wa ka lo oya papapa UEFA Champions League waye lana e mo pe Europa League nlo lowo gbogbo e ni ma ja yin si amakin to ja yin si Europa League ati Conference League e je ngbe yin debe UEFA Champions League awon isi fese won se to waye lana Feyenoord fi ya je ko mu ami ayo meta si meji oya LASK Liverpool lu won o Liverpool lu won mefa si meta oya bakan na Aston Villa nko Aston Villa na mi mefa won fi iyaje Fenerbahce ami ayo mefa sodo Bodo Glimt awon fi iyaje Borussia Dortmund se ri gbogbo yellow wall tan ma ntun Bodo Glimt ni ko kan un o ami ayo kan sodo lo bade se ri Manchester City ni iwaju oluko ni Pep Guardiola Etihad Stadium oya PSG so dile won o ami ayo merin si meji lo bade Real Betis awon fi iyaje FC Porto ami ayo meta si meji oya iko Roma olomaja gbalejo oran o won gbalejo Real Madrid fa gba won merin si meta Shakhtar Donetsk ilu AEK Athens meta si eyokan lo bade oya Slovan Bratislava awon padanu le won VfB Stuttgart o fi iyaje won meta sodo lo policy je ka mu lati nu ifesewonse Liverpool ati LASK Liverpool fi iyaje LASK mo le won ami ayo mefa si meta leyin igba kan padanu sowo Man City nínú ìdíje EPL àmì ayò mẹ́ta sódo Liverpool wọ́n ṣe bon bounce back lápá bíbẹ̀ yẹn ó ya LASK lẹ́nu bíkọ́ ilé wọn ni wọ́n wà wọ́n respect pé scholar yẹn máa tó bí àmọ́ nǹkan tí ó yà mí lẹ́nu ni pé Liverpool tó struggle kojú Manchester City ó wá lọ́nu ìdíje UEFA Champions League ó lọ lu èèyàn mọ́lé mẹ́fà sí mẹ́ta ṣé kò ṣe pé stability fẹ́ máa dé bá ikọ̀ Liverpool díẹ̀díẹ̀.
1: Anyway tèmi wọ́n ti ọ̀rọ̀ wọn ti ń ṣarajọ nítòótọ́ ṣùgbọ́n má tún jẹ́ á tún gbé wọn gẹ̀gẹ̀ bí ẹni tó ń gbé tó fẹ́ gbọ́mọ gorí ẹṣin torí pé tẹ bá wo ẹni tó ń bá play lánàá LASK kò ń ṣe ikọ̀ tí ó tó yẹ kó kojú Liverpool náà bí yóò bá ṣe ń pé nǹkan bá bàjẹ́ mọ́ nǹkan mọ́yàn lára kò yẹ kó jẹ́rú LASK yẹn náà ló máa tún gbé nǹkan kan Liverpool tẹ́rù máa ba Liverpool àìmáàdì àgbàgbé pé lópin ọ̀sẹ̀ Liverpool ń pàdánù nílé wọn ní Anfield pẹ̀lú ayò mẹ́ta sódo pẹ̀lú Man City ṣùgbọ́n LASK tán tún wá lọ kojú sí nǹkan tèmi rí fàyọnú ìfẹsẹ̀wọnsẹ̀ àná tó kan mí lóminú òun ni pé Liverpool tún jẹ mẹ́ta lánàá. Mẹ́ta tó tún jẹ lánàá yẹn sì ó túmọ̀ sí pé láàrin ayò méjì wọ́n ti
0: wọ́n ti kàn sí six goals.
1: Six goals. Wọ́n score mẹ́fà wọ́n jẹ mẹ́fà. so tun mo si pe ta ba siru e be yen sin eh on ni go kokan le niyan so tele e lo kojo LSK en je go meta iyen gan ni nkan to kan to apero fun gbogbo won tori pe o tun mo si pe ton ba lo ba ru Barcelona play boya won aje mesun niyan o tun ba lo ba ru PSG yen play boya yen ATF e lu won pa toru kan won ma pare nu we ni tori pe ton ba le ba LSK play tawon e le mi ton le mi meta mo won lara te ba ri awon go tawon e gan score lana gan se lawon e tun jubilate bi gba pe se bi gba pe won tun jawe olubori ni pelu pa won le score meta lara Liverpool o tun mo si pe ton ba ni akoko to tun po si won tun se ju beyen lo so ni wo etemi ibo mo gbe fun Liverpool pe won jawe olubori lana pelu wa mi ayo mefa si meta sugbon meta ton je ni ton je yen o to ro fun won kon ya lo wa sese si ajebe ton ma koju oko ya won nkan mi agba ateyin obgin le won lara
0: lo policy ka kuro nbe ka wonu ifese won se bodo glit ati Borussia Dortmund form ti Dortmund fi bere German Bundesliga form to dara nitori won ti padanu ifese won se but abawo ifese won se ana won struggle koju bodo glim sekun se pe Borussia Dortmund ma 400 awon eyan ni season
1: eni ba gbowo ele won lori na lo ma gbowo ele lo ma gbowo kuro lori won lori ko si agbogbo ala mo pe Borussia Dortmund bi radio ti o na antenna ni o ma fe lo fe bo ni so te ba ko yin le won lori bo se wa yen e ti sumo ko gbese ni
0: radio won la antenna
1: e ti sumo ko gbese ni yen eni ba ko le Dortmund lori tori pe Bayern ti o si inform lo dabi en pe lo nje ko dabi en pe egun Dortmund n jo ni Germany ti Bayern ba wa inform ni Dortmund yen e ti ma mo pa jo reyin ninu won ma njo to ba ti doju agbagade so ni wo ye temi pe on lo lana bodo glimpse fi kini yen han won pe bayi lo se n bi yellow ni yellow la wa yellow kan ma ton na ju o ma ton ju era won lo
0: yellow ju
1: lo ile la wa ile yellow ti wa awo so on fi won Dortmund lana pe ile yin e le ma se ni signal aduna e le ma se yellow wall yin o sugbon be ba debi alejo ni yin
0: awon ma nfo wall lo
1: awon ma wo le ni so be ba debi a ma ko yin bo se nse won de fi won lana pe ki n sere lo n se nibe rara won fi gbesun won lara
0: o ya kun sere na se nibe yen won tana si won lara o won ni ki lo nje yellow wall lodo ti wa bodo glim awa mo kankan to nje yellow wall o yellow ti wa tana ju ti yin lo o ya man city won foru ran le won ami ayo merin si meji o ni PSG fi lu won mole lo policy ta ba wo Manchester City lati ose to koja nigbati oro 150 charges yen le ni Pep Guardiola ti jade soro pe ifese won se yin koju PSG mo ma wa ni papa sere Etihad Stadium lo to o mu le re se oko wa ni papa sere la ama PSG boju re je ami ayo merin se afẹ so pe president Guardiola lo affect Manchester City ni abi PSG lo wa spectacular lana
1: ni wo temi abamo ko ba ma ti wa ara o wa ninu nkan to sele lana na sugbon PSG ti Man City koju yen eni ba fe ye ni baba la npe o loro yen to loyo yi ni ito to gba lana yen Man City kon gbudo lawon be gbe na woju PSG yen tori PSG yen ti on fi han gbogbo Europe npe meji ta won gbe yin se fluke pa won tun ti de awon to be gba
0: ke meji tan ba lera
1: pa won tun padabo lati wa gba keta and iru awon games bayi ni o ma fi make statement npe wo e ma ro pe fluke ni o a ko n sasise a ko kokan bo soju owo e fun wa ni meji ta gba yen ele gan won eyin le ma gbege nla ni England o da je ka ko yin bo se se won de fi won PSG won de fi won Man City lana pe ki n se ri omode ara pelu Ireland se plateau bo se to gbo won se epo oboro fun won ni ana yen ara tori pe e ko soju mimu fun won tori pe PSG yen o wa tan ni te ba wo formation ton play mo fe so pe lati midfield deiwaju ko se anybody to ni permanent position eri Akimi gan to wa latẹyin gan Akimi lo play it
0: creativity yen poju fun PSG
1: ko si eni to ma gberu yen le lori emi gan ti mo jo Arsenal gan ma ra bottle water meji ma gbe segbe ni ma fi kon ma ti e ki kon ni block tori mo gburo ma gbe se papo tori nkan ta won PSG play lana yen ko si ni eni to ba ni ti demi o ba yi to ba joko wo
0: o le gbe na pa
1: o le
0: lo policy ta ba wo ikan ti Manchester City to papa julo wa rin Manchester City Enzo Fernandez Ryan Cherki Elliot Anderson a le so pe awon agbabot mo kale won to gbagba sun lo ye lati koju eni iko
1: aba awon oye kan wa to le to
0: gbagba so ebo kini PSG se to yato tan fi le cup awon kan ti Man City to le because ta ba wo midfield yen a le so pe midfield to strong ni
1: aba ninu ifose won se anu ebe so awon gbangba kan wa te pe le sunu e o ba sun be o agbon ni so eyan yin sunu ko room ko lohun lori meji o ma gan ni be loro o ta na se ri tori PSC yen te ba wo pon e play diamond formation ton to ni arin yen won to in such a way te pe ko si anybody to ni permanent spot nibe
0: gbogbo won kan move kiri
1: te ba ri dembele to ba lo waju o pada sarin vitinha lo waju o pada sarin ashraf hakimi pada wa o wan play 8 o switch position gbogbo won so up varaskele ato tun ma se joker to ma sare kiri won se ni kiyan ko joko sori bench na iwo kan te ma se mi muno a le ma nilu enu ele
0: eh imagine won tun lo varaskele da koju iko pe man city
1: boya kan ba se man city lanu bi won ba pa manu waju oruko won re
0: tori pe kan koku city
1: o mo ma pa manu yen re ni kan ni varaskele atun wa nu o wa nu game yen lanu so ni wo etemi Luis Enrique ogun atinu da yen ko se ko pe meji ni gbogbo Europe o mo game o mo to dada o de ba won player lanu pe gbogbo yin te wa midfield yi active defense e play won e close won te ba notice ti Man City ba gba ball kan bayi eyan meji ma ti sumo won ton ba gba ball kan bayi eyan meji ma ti sumo won Semenyo to wa e ki Man City bi se joker ngba ton ti close check up Semenyo ko ni vision ko mo bo yen assist dada tori e o faye ile fun Haaland Haaland ori ball
0: ra iyan tumo si pe BPG se ma marking be na se mass attack mass defense
1: be ni o close won lati gbogbo wing ni pe fe mo pe yin le ni ile
0: atarin o atapaus e di won pa
1: ka ni pe Man City wa fe da game yen ru lana ni ka ni ru Semenyo yen ka no mo ran ti Muslim card e da ni ni ori e tori e tonu lana ni iru ana yen ni iru won ma nse yo ni ogo won ma ntan tori pe ohun nikan lo fe ni ese fe kan bo to e pe ni free space ni space to e pe o le penetrate a le lo fun Haaland ni opportunity sugbon te ba wo lana yen ohun gan to ba gba ball bayi afi gororororo o kan sai lo bi moto ti break e ti yo to ti yo nu ni be no kan so ohun lo fun Man City ohun PSG ni opportunity lati o poke o da ko ohun nikan lo fe fi sare won ti close the check up so check you sinu e Anderson -1 niyan won ti yoyen kuro so en ton le feed ni kan ni Haaland e notice pe ngba chances to je clear cut chances meji ti Haaland ri lo fi mi awon
0: o ya papapa inu ifeseronse Roma ti Real Madrid mo wo lo e mo pe di Rome ohun lo kokko mi awon Real Madrid o mi awon ni 20 minutes Miley mi awon ni 51 minutes o tun mi kan ni 57 minutes e mo pe Real Madrid Mbappe mi awon fun won Carlos Espi mi awon Hendrick mi awon Rudiger se kini yen ni 90 minutes lo policy ta ba wo ifeseronse yen lana awon paper boys oju won ti kore lowo ama Real Madrid so paper won di green mo won lowo nigbeyin ta ba wo fese won se yen o ti dabi pe Real Madrid ti fe padanu ifese nigba to je 3-1 ama Mourinho o ni Hendrick oya Adagula eyin oya iparo aso yin e wole lo se kini yen fun awon yen si je Mourinho won se kini yen fun Real Madrid lana se a fe so pe substitution ti Mourinho se aba won guys yen lo step up game won lana biko ko se gba kokko ti Mourinho ma se iru substitution yen ti o ni je lowo ama koju Roma lana o tanna fun Jose Mourinho lana se substitution yen ni abi awon guys yen lo step up game won
1: ni wo ete mi awon boys yen substitution yen gangan ohun ni joker ti won lo nigba to ti gbe adagun ya wole yen to ti yo Vinicius jade mo ti mo pe Real Madrid o se se ki won mi amo bo bi tin ba ti jo nwo awon ta jo wa ni inu kulu ta ti jo nwo lana mo so fun pe ti nkan to ba mu Madrid yo ti Roma ba gora won ti Madrid ba mi awon kan to wo 85th minute pe nkan ma se Roma boy dey mi awon mo ni be se nwo yo boy n gba lo yo si Madrid ba le sese won bi ise pon pari ise won Madrid ma ja olubori inu ayo yen lana tori pe ka to pro mi bayi lana na Roma le mi fokan si pe o ma ja olubori sumo ngba ti mo ri formation ton to te pe gbogbo agbara aye ti won ri to e kon fi tete kon fi tete mi awon kon ti score meta o merin mo Madrid lara Malen nikan lo jade dara lati deliver nkan ton tori e pe to ni wo ete mi awon formation ti Roma to lana o fi aye le fun arin yen unfortunately awon player Madrid ni first half won boya won wo so wa ni kokon ti e yemi iru Vinicius yen kokon ti e sin be rara so aye yen ni Roma capitalized lori pe okay o da pa ma fi nkan se awon ele lati aye yen igba ton wa yo Vinicius jade ton yo Diomande jade e ri pe game won wa balance Hendrick wa raye saire wing to e ki Vinicius ma lo lati gbe awon omo Roma sare tori gbogbo awon omo Roma lo ti lo ga won de ti won ti burn out o ti re won but won kon fa advantage bi pe ile lati ngba ṣùgbọ́n gbà tí Mourinho gbé Hendrick wọlé tó sì fresh tí Adagunya wa play sáàrin Adagunya wa ráyè absorb gbogbo pressure yẹn so ó fún Mbappe ní opportunity láti rove síwájú dada. Gbàtí Vinicius wọn bẹ Mbappe ní láti máa fall back láti play di 8.
0: Ó play deep.
1: Ó play deep. Kò sẹ́nibọ̀dì tó wá long term strike fún wọn. Ìyẹn ni ẹ̀ ṣe ni pé connection wà níwájú wọn rárá. Ṣùgbọ́n gbà tí wọ́n ti gbé Adagunya wọlé Mbappe wa ráyè láti sá eré. Eré tí Mbappe ń gbé wọn sá yẹn àti wing ti Hendrick tó ń gbé wọn lọ. Ó jẹ́ kí gbogbo defense 5-6 ti Roma. Ó jẹ́ kán collapse.
0: Bígbà tí movement Mbappe yẹn disorganize.
1: Ó disorganize wọn. So Hendrick ráyè play lọ flank tó fẹ́ play. So Adagunya dẹ́n absorb gbogbo nǹkan tó wà láàrin. So bọ́n ṣe nǹkan tó jẹ́ kí Madrid rí wọn nà lánàá nìyẹn. So wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ dáadáa. Ẹ rí pé ìgbà tí Hendrick wọlé òun bó ṣe kúrú tó òun ló ṣe nọ́dì. Ló fi ṣàṣìṣe alákọ̀ọ́kọ́ kó tó dínkù tó wọn fi nọ́dì fi score second goal titẹ̀. So ìyẹn ló túmọ̀ sí pé Mourinho gangan ló mọṣẹ́ tó ṣe.
0: Ó yá Mourinho gangan ló mọṣẹ́ tó ṣe. Ó yá lórí Facebook. Àwọn tèmi wọlé lápá bíbẹ yẹn. Zuli Kifli Olamilekan. Good evening, Sport Assembly. Sport Assembly. Up Chelsea from Saki. Victor Ayomide Oni. Only good evening, Oluwaye Man U. Watching you from Odo Ona. Up Madrid. Lord Policy, I greet you. Ó yá Jọlá Ọṣọ́ Henry Adeyinka. Only well done. Only PSG outplay Manchester City. Only Roma substitution kò bá dẹ̀n. Ẹkú ètò Mùtíù. Kórede Abiola Mutiu Kórede ẹ̀yin lẹ get prediction wa o ẹ ma worry ẹ ma loud there a ma kan si yin Sadelere ma kan si yin o ya papa palapa bibe yen ẹ mọ̀ pé mo sọ fún yín pé Europa League ń lọ lọ́wọ́ Conference League ń lọ lọ́wọ́ àwọn ìfẹsẹ̀wọ́sẹ̀ wo náà ti ń gbà àwọn wo ni wọn ò ti bẹ̀rẹ̀ AZ Akmaya 38 minute play wọ́n kojú Apoel Beersheba òdo òdo náà ń gbà lọ́wọ́ Lech Poznan àwọn yẹn nǹkan ti ń ṣe wọ́n lé wọn o Bayer Leverkusen wọ́n ti tan paper àwọn boys wọ́n ti tan green lápá bíbẹ̀ yẹn àmì ayò méjì sódò ló bá dé ó yá Lyon tan green bákan náà ó taná sí Crystal Palace lára àmì ayò kan sódò nífẹsẹ̀wọ́nsẹ̀ yẹn bá dé o ó yá 39 minute play NK Sergi àwọn pàdánù lọ́wọ́ Omonia Nicosia ó fi ìyà jẹ wọ́n lọ́wọ́ ó yá ẹgbẹ́ fún Ruben Amorim àmì ayò méjì sódò wọ́n lu Salzburg mọ́lé 39 minute play Chewari Sparta Prague àti Lily Strong òdodo làwọn yẹn ń gbá ó yá Torrence wọ́n fi ìyà jẹ Sunderland lọ́wọ́ o àmì ayò kan sódò 38 minute play Unión St Gilos àwọn àti Real Sociedad òdodo ló ń lọ lọ́wọ́ lápá bíbẹ yẹn ó yá tó bá di aago mẹ́jọ àṣálẹ́ Bournemouth máa kojú Stormgrass Benfica àti Celtic lágo mẹ́jọ Celta Vigo tó bá di aago mẹ́jọ máa gbàlejò Juventus Dynamo Zagreb àwọn máa kojú Anderlecht lágo mẹ́jọ Ferencváros àti Victoria Pleasant aago mẹ́jọ nífẹsẹ̀wọnsẹ̀ yẹn Hoffenheim àti Besiktas aago mẹ́jọ ni o ó yá Marseille àti Olympiacos aago mẹ́jọ bákan náà ó yá NEC àti Leipzig Sofia lágo mẹ́jọ Rennes àti OFI Crete aago mẹ́jọ nífẹsẹ̀wọnsẹ̀ yẹn ó yá báwo ló ṣe ń lọ lọ́wọ́ ta bá ń sọ̀rọ̀ Conference League CSK Sofia ó yá Monaco ń lù wọ́n lọ́wọ́ 40 minute play àmì ayò kan sódò Ignacio àti Magellan àmì ayò kọ̀ọ̀kan náà ń gbá lọ́wọ́ o ó yá abala àkọ́kọ́ ti fẹ́ parí ó kù ìṣẹ́jú márùn-ún Genk àti AGF òdòdó ló bá dé Ajuk Split láti orílẹ̀-èdè Croatia àwọn ń bojú Ajax jẹ lọ́wọ́ àmì ayò kan sódò ó yá KUPS ó yá Transfer ló ń lù wọ́n mọ́lé àmì ayò kan sódò Lugano àti Zvezda àmì ayò kọ̀ọ̀kan Majabi àti Interclub Exclave òdòdó náà ń gbá lọ́wọ́ Panathinaikos àti Boca Banja Luka àmì ayò kan sódò ló bá dé ó yá Riga FC àti Kairati Amati àmì ayò kọ̀ọ̀kan ó yá Craiova àti Getafe òdòdó ló bá dé lápá bíbẹ̀ yẹn ọjà tó bá dago mẹ́jọ ńkọ Atalanta àti Paphos FC ọjà Brown àti Lincoln Red Imps àmì ago mẹ́jọ ni o Brighton lago mẹ́jọ wọ́n máa kojú Kaunas Agrees ago mẹ́jọ nífẹsẹ̀wọnsẹ̀ yẹn Copenhagen àti Braga ìyẹn lago mẹ́jọ FC20 àti Tunes ago mẹ́jọ náà máa kojú ara wọn Freiburg àti Jablonec ìyẹn lago mẹ́jọ Heart of Midlothian àti Nordjylland ago mẹ́jọ ni St Truden àti Iberia 99 lago mẹ́jọ Lord Policy ìfẹsẹ̀wọnsẹ̀ AC Milan àti Salzburg AC Milan ń bojú Salzburg jẹ́ lọ́wọ́ àmì ayò méjì sódò bóò ni Ruben Amorim ṣe ṣe.
1: Ah, kò yà mí lẹ́nu. Mo ti sọ́ láyé nígbà tájọ yànnàná lẹ́yìn ìkulu ni pé kò ní yà mí lẹ́nu rárá tí Ruben Amorim tó bá gbèrú Salzburg látẹ̀yìn. Mi ì tiẹ̀ ní ìbùtò zero gan ni bí mo ṣe ń wo ọ̀rọ̀ wọn. Mo tún ṣì mọ̀ pé wọ́n tún ṣì máa tún mi àwọn sí lórí ọ̀rọ̀ nínú gémele torí pé má gbàgbé pé AC Milan ikọ̀ tó ṣe kanrin ni gbogbo àgbáyé ti mọ̀. So wọ́n dẹ̀ fẹ́ tún ní orúkọ padà, wọ́n fẹ́ tún orúkọ wọn kọ. Ẹ̀dẹ̀ mo gbogbo aládẹ̀mọ àti máa ṣe bọ Ruben Amorim ni pé olùkọ́ ni tí múṣemúṣe tiẹ̀ náà dá múṣemúṣe ni tó bá ráyè napánà ọ̀sẹ̀ dáadáa tó bá fún láàyè. So níwòye tèmi nínú AC Milan ni ẹ̀dẹ̀ rẹ̀ nǹkan ti ń ṣe ẹnu rẹ̀ fún wọn torí pé ó dà ń pé kínní yẹn ti ń jẹ lọ́wọ́ dáadáa níbẹ̀. So Rue Salzburg yìí mi lérò pé Rue Salzburg yìí ló máa fẹ́ gbégidínà ìṣerere AC Milan lásìkò tá a wà yìí. Lọ́wọ́ níwòye tèmi méjì tán sì jẹ yẹn gan, ó dà pọ́n ṣẹ̀fẹ̀ fẹ́ máa mú mi ni kán lọ wá gé tayín torí ẹran ṣì ń bọ̀ wọ́n sì máa tún jẹ sí.
0: Lọ pọ́lísì kankan ṣẹlẹ̀ lánàá nígbà tí Roma kojú Real Madrid, àwọn èèyàn ti ráìtì Real Madrid off wípé wọn ò lè ṣe comeback. Tábá wo AC Milan, àwọn náà jẹ́ ikọ̀ tó yẹ pé àwọn náà máa ń ṣerú nǹkan tí Roma ṣe yẹn. Salzburg mo sọ lánàá pé Champions League level ni ikọ̀ Salzburg wà 2-0 ṣé ó possible kí Salzburg ṣe comeback kí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn parí sí 2-2 àbí 3-2.
1: Níwòye tèmi
0: torí first half náà ṣì wà.
1: Àkọ́kọ́ ní láti wo àwọn ikọ̀ tó wà ní tá à ń sọ̀rọ̀ yìí àná nǹkan tó ṣẹlẹ̀ Madrid ló ń pe àwọn tó ń play yẹn. Maria Madrid dẹ̀rẹ̀ àwọn Galacticos White Boys ni. So àwọn náà nà tó ṣe comeback against Roma. Àwọn náà lọ tó ṣe so ìtàn ṣe yẹn kò yẹ kó ja ẹni tó bá mọ bọ́ọ̀lù kò yẹ kó yà lẹ́nu rárá. Pé AC Milan wá tún wá ti ń jáwé olúborí against Salzburg nísìn àbá jẹ́ kẹ́ àwọn rárá Salzburg kan lọ wá gèta yẹn rán bọ̀ wọ́n máa tún jẹ sí.
0: Ó yá látàpá bíbẹ̀ yẹn Champions League Player Team of the Week wọ́n ti gbé jáde o. Ẹ wò mò ń lójú ọjà náà ṣe mọ̀ pé ìpolówó ọjà làgún mú owó tí n bá padà dé látojú ọjà màá gbé yín débẹ̀ ni ìdẹ̀ ní gbàgbé yín síbẹ̀.

0: wàláyà nílè jáwé olúborí. Enzo Maresca ló sọ bẹ́ẹ̀. Lọ Pọ́lí sọ̀rọ̀ tí Enzo Maresca sọ yẹn pé Luis Enrique sọ fún òun pé àwọn onílọ́ọ̀kì lánàá làwọn ṣe borí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn. Awo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn náà ikọ̀ PSG dominate Manchester City. Kí ni Maresca ń gbìyànjú láti sọ? Ṣé ó ń gbé wa mọ́ra ni àbí àbá rí iná mọ́ ni? Awo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn lánàá.
1: Maresca ń wá ìnira, ó mọ̀ pé Ìbàdàn la wà, so ń wá ìnira ni. Nǹkan tí mi rí lọ́rẹ̀ ni, nǹkan tó yẹ pé PSG àti bẹ̀rẹ̀ dópin, kò sí wíǹgì tí PSG ò ti dominate wọn lánàá, kò sí wíǹgì náà. Kẹ̀wá ìmájì pé Kawate tún ń flip coin kíru Haaland yẹn kó lọ jẹ́nu ọmọ PSG ló lọ wà against Man City àná. Bí àǹkan tá a tún sọ ìkọ́ni ọ̀bá tún ṣe pẹ̀rẹ̀ ọ̀pọ̀ pé Erling Haaland tún jẹ́ captain wọn, ó tún ṣe gbogbo iṣẹ́, ó mi àmì ayò méjì, gbogbo alárí nǹkan tí PSG fojú wọn hàn lánàá tó fi ń sọ pé wọ́n kí òun pé ṣẹ́ làwọn ṣe pé lucky ní gò tí àwọn score àwọn yẹn ó ń wá ìníwá ni pé kí ni lucky. Tọ́n bá fún wọn ní extra 10 minutes, mo rí pé PSG àná yẹn ó tún ṣetán láti tún mi àwọn sí torí pé gbọ̀n tún lo gbogbo agbára wọn láti bá wọn play lánàá torí pé ìyínà ẹ̀wò Varaskele àti gbogbo àmọ̀ pé ó jẹ́ playmaker fún wọn, wọn tiẹ̀ tún lò rárá, wọn tiẹ̀ ní kí bàbá lọ máa sinmi ni. A máa ti wà sọ pé kán wá tún wá lọ lò ẹ̀gá kojú Man City lánàá bí àǹkan tá à ń sọ yìí kọ́ ni àbá máa sọ. Èyí tán fi ń sọ Maresca náà kàn wá ìnara ẹ̀ náà ni ó kàn ní kó náà lè fi kó náà lè fẹ̀dọ̀ lórí kó lè rorun sùn lòun náà ṣe sọ tó sọ yẹn.
0: Ó yí ajẹ́ kúrò lápá bíbẹ yẹn. Inú ikọ̀ PSG mo ṣì wà. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé 12 games 12 matches ikọ̀ PSG ò pàdánù o tá a bá ń sọ̀rọ̀ UEFA Champions League. Ó yá kojú ikọ̀ Newcastle àmì ayò kọ̀ọ̀kan. Kojú ikọ̀ Monaco 3-2 wọ́n tún gbàlejò Monaco 2-2 ló parí sí. Ó yá wọ́n kojú Chelsea 5-2 lápá bíbẹ̀ yẹn. Wọ́n tún lọ bá Chelsea lé 3-0. Wọ́n mú Liverpool wọ́n lù wọ́n 2-0. Wọ́n tún lọ lé Liverpool 2-0. Ó yá wọ́n kojú ikọ̀ Bayern Munich. Ó yá àmì ayò 5-4. Ó yá bákan náà àmì ayò kọ̀ọ̀kan nílé Bayern Munich. PSG àti Arsenal nǹkan ẹ mọ̀ pé penalty ló parí sí. Àmì ayò kọ̀ọ̀kan ó yá ní sáàtà wàyí kojú Slovan àmì ayò 6-1. Ǹjẹ́ nígbà tán kojú Man City lánàá 4-2 bó ṣe jẹ́ lápá bíbẹ yẹn nìyẹn. Ó yá inú ikọ̀ Real Madrid ló dà. Vinicius Jr. ní kí ló dé? Ó ní kí ló dé o? Èmi ò rántí ìgbà kankan. Èmi ò rántí o. Ipé wọ́n gbà ní agbábọ́ọ̀lù. Ipé ó fa irun èèyàn fún 4 games. Àmọ́ tó bá ti di Vinicius Jr. ni gbogbo nǹkan ló máa ń rí bẹ́ẹ̀. Gbogbo nǹkan ló máa ń rí bẹ́ẹ̀ fún Vinicius Jr. Àwọn ikọ̀ tó kù náà ìyẹn ta bá ń sọ̀rọ̀ Spanish La Liga àwọn náà sì faramọ́. Ó ní ìsókè ìsọ̀ráì. Ó yá ta bá ń sọ̀rọ̀ UEFA Champions League ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tán gbá lánàá. Ẹ jẹ́ ń já yín sí bí tébù ṣe rí lápá bíbẹ yẹn. Paris Saint-Germain àwọn ní lékè o, wọ́n lékè pẹ̀lú 6 points. Wọ́n ní 7 goals lápá bíbẹ yẹn. Barcelona ló wà nípò kejì 6.7 goals. Aston Villa ipò kẹta 6.7 goals. Ó yá ikọ̀ Stuttgart ní 6 points. Àwọn ní 5 goals. Liverpool ní 6 points, wọ́n ní 4 goals. Sporting CP nkọ́ àwọn náà ní 6 points, wọ́n ní 4 goals. Arsenal up Gunners àwọn náà ní 6.4 goals. Ó yá ikọ̀ Real Madrid Ala Madrid ní gbòòrò ayé wọ́n ní 6.2 goals. Ó yá àwọn mẹ́jọ àkọ́kọ́ nìyẹn. Ó yá àwọn ló wà ipò kẹsàn-án Real Betis àwọn náà ní 6.0. Bayern Munich ní 4 points. Shakhtar Donetsk ní 4 points. Ikọ̀ Como ní 3 points. Ipò kejìlá náà wà. Ó yá Manchester United nkọ́ àwọn Karikacho FC àwọn ọ̀rẹ́ Sadélérénu àwọn wà ní 13th position wọ́n ní 3 points. Ó lòun ò ṣọ̀rẹ́ wọn o. Chelsea tẹ́wá ń ṣọ̀rẹ́ rẹ̀ nkọ́ ibo làwọn wà wọn òkópa Champions League o. Europa fọ wọn òkópa Conference wọn ò sí ń bẹ̀. Ó yá Villarreal ló wà number 14 àwọn ní 3 points. Atletico Madrid àwọn wà number 15 wọn ní 3 points. Club Brugge wà 16 3 points ìnákójọ. Man City wà 17 3 points. Borussia Dortmund 18 náà wà wọn ní 3 points. Ikọ̀ Lens wà 19 3 points làwọn ní o. Oya ta bá ń sọ̀rọ̀ AEK Athens wọ́n wà number 20 wọ́n ní 3 points. RB Leipzig àwọn náà ní 3.21 náà wà. Shaba ní 3.22. Feyenoord ní 3.23. ta lo wa ni ipo ko ipo 24 bodo green awon ni 3.0 oya iko roma psv viking fenerbahce inter milan porto slavia napoli lask lille galatasaray bratislava awon tan wa nsale patapata nu lo policy ta ba wa won ti mo kale inter milan awon

Ekale asiko shela taro akojo ko shela taro akojo po iroyin lewa la mo fun yin lati ikani konga agbon mogbe eleyi ti akale si opopona Alaafin Avenue olu yole estate olu Adedamola oloede lo niroyin oloede lo niroyin o to ju iroyin na ninu iroyin na Ààrẹ Tinubu tari àwọn àbá òfin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn àbá òfin ṣòfin ilẹ̀ Nàìjíríà gbìmọ̀ ṣòfin ilẹ̀. Ìjọba àpapọ̀ ìpínlẹ̀ àti ìbílẹ̀ ó ní pín owó tó lé ní tírílíọ̀nù méjì náírà gẹ́gẹ́ bí owó tí ń pa wọlé lóṣù kẹsàn-án. Àpabio ti rọ àwọn aráàlú láti dẹ́kun mímọ ṣe àṣìtú àwọn ọ̀rọ̀ àbí ìjíròrò tó bá ń wáyé nílé ìgbìmọ̀ ṣòfin. Mákindé lágbo ìkìlọ̀ sí ti àwọn tó ṣe ṣe kẹ́gbapò lẹ́yìn rẹ̀ lórí bí wọ́n ṣe ń gbèrò láti wọgilé àwọn ètò àbí ìlànà kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ti fi àwọn àbá òfin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kan rán ránṣẹ́ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí tó fi mọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin láti bèrè fún àgbékalẹ̀ òfin tuntun fún ìṣàkóso ìgbógunti lílo àti títa oògùn olóró lórílẹ̀-èdè. Ilẹ̀ Nàìjíríà ló gbòòrò sílẹ̀ fún iléeṣẹ́ ìwádìí ọ̀rọ̀ ààbò ilẹ̀ Nàìjíríà àti ìdásílẹ̀ ilé ẹ̀kọ́ ìṣàkóso ìjọba lórílẹ̀-èdè yìí. Àwọn àbá òfin náà ni ààrẹ fi ránṣẹ́ nínú lẹ́tà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ti agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Tajudeen Abbas ká lásìkò ìpàdé wọn lọ́jọ́bọ̀. Ọ́fíìsì abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin òun ló gba àwọn lẹ́tà náà lọ́jọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Tinubu ṣàlàyé pé ó fi àwọn àbá òfin náà ránṣẹ́ ní ìbámu pẹ̀lú abala 18 ìpín 2 ìwé òfin orílẹ̀-èdè Nàìjíríà tọdún 1999 ní ìbámu pẹ̀lú àtúnṣe rẹ̀ tó sì rọ àwọn aṣòfin láti ṣe àgbéyẹ̀wò tó tọ́ lórí àwọn àbá òfin ọ̀hún kí wọ́n sì ṣe ìpinnu lórí wọn láì jáfara. Ẹ̀ka ìjọba mẹ́tẹ̀ẹ̀ta lórílẹ̀-èdè wa Nàìjíríà ni a ti pin owó tó súnmọ́ 2.5 trillion náírà látinú àpapọ̀ owó tí orílẹ̀-èdè Nàìjíríà rí lóṣù kẹsàn-án ọdún 2026 gẹ́gẹ́ bí àgbékalẹ̀ àlàyé àpapọ̀ ètò ìṣúná UNFAC eléyìí tó fi síta. Olùdarí ẹ̀ka ìròyìn ní ọ́fíìsì olùṣírò wa àgbà nílẹ̀ yìí Báwá Mọ́kwà òun ló ṣàlàyé yìí nínú ìkéde kan lónìí nípa àbájáde ìpàdé ìgbìmọ̀ náà nílùú Àbújá. Gẹ́gẹ́ bí àlàyé náà ṣe sọ, ìjọba àpapọ̀ gba 1,000,000,000 nígbà tí àwọn ìjọba ìpínlẹ̀ tí wọ́n gba 1,000,000,000 náírà nígbà tí àwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n sì láǹfààní sí 1,400,000,000 nígbà tí àwọn ìpínlẹ̀ tí wọ́n sì ní ẹ̀tọ́ tí wọ́n gba àfikún 13% nínú owó látinú ohun àlùmọ́nì tí wọ́n rí láwọn agbègbè wọn tí wọ́n gba 1,400,000,000. Gẹ́gẹ́ bí ìkéde tí àjọ FARC gbé jáde, àpapọ̀ owó tí ìjọba àpapọ̀ eléyìí tí ìjọba gbogbo náà rí òun tí wọ́n gbà kí wọ́n tó yọ àwọn owó ìnáwó kúrò òun ló jẹ́ 4.4 trillion lóṣù kẹsàn-án tí wọ́n sì yọ 1,111,000,000 fún owó gbígba owó náà tí 1,000,000,000 sì wà fún owó ìsanwó sí àwọn ilé iṣẹ́ mìíràn ìdápadà owó àti ètò ìfẹ́. Ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ Nàìjíríà Godswill Akpabio ti lágbo ìkìlọ̀ sí ti àwọn aráàlú pé kí wọ́n má ṣe ṣe ìtumọ̀ ọ̀rọ̀ tí àwọn aṣòfin sọ lásìkò ìjíròrò nílé ìgbìmọ̀ aṣòfin ní ọ̀nà tí kò tọ́. Nígbà tó ń tẹnumọ́ pé èrò tí aṣòfin kọ̀ọ̀kan bá sọ lásìkò ìjíròrò kò túmọ̀ sí pé irú èrò bẹ́ẹ̀ òní gbogbo ilé ìgbìmọ̀ aṣòfin náà gbà gẹ́gẹ́ bí ìpinnu àfẹnukò rẹ̀. Àpabio lágbo ìkìlọ̀ yìí lónìí lẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ tó tako àbá òfin kan èyí tó fẹ́ kí wọ́n mú kí ìgbìyànjú láti para ẹni má ṣe jẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀daràn mọ́ tó sì fa ìkanminú láàrin àwọn aráàlú. Àbá òfin náà ló fẹ́ kí wọ́n rọ́pò ríranilẹ́wọ̀n
pẹ̀lú ìtọ́jú ìṣègùn tàbí ìrànwọ́ láti padà sí ìgbésí ayé tó tọ́ àti ìtọ́jú ọpọlọ. Àbá òfin náà tí Sẹ́nétọ̀ Asoko Ekpenyong tó ń ṣojú apá Gúúsù Cross River gbé kalẹ̀, òun ló kọjá abala kíka ẹlẹ́ẹ̀kejì lásìkò ìjókòó ilé aṣòfin lọ́jọ́ Ìṣẹ́gun. Èyí sì mú kí àwọn aṣòfin jíròrò bóyá ó yẹ kí wọ́n fẹ̀sùn ọ̀daràn kan àwọn tó bá gbìyànjú láti gbẹ̀mí lẹ́nu ara wọn, tàbí kí wọ́n kà wọ́n sí ẹni tó nílò ìtọ́jú àti ìrànlọ́wọ́ lórí ìlera ọpọlọ wọn. Àpabio tó tako àbá ìgbìyànjú láti para ẹni kúrò nínú ẹ̀sùn ọ̀daràn, òun ló tẹnumọ́ pé ìgbìyànjú láti para ẹni gbọ́dọ̀ sì jẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀daràn nílẹ̀ yìí. Èrò tó sì fa ìkànmínú lẹ́yìn tó sọ tó sì ṣàlàyé pé ó yẹ kí wọ́n ju àwọn tó gbìyànjú láti para wọn sẹ́wọ̀n nílẹ̀ yìí ni.

Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti lago ìkìlọ̀ sí ti ẹni yòówù kí ó gba ìṣàkóso lẹ́yìn rẹ̀ lórí ìgbìyànjú àbí ìgbésẹ̀ láti wọ́gilé àwọn ètò kọ̀ọ̀kan nínú ilé ìta àtìrí àjọ àmọ̀tẹ́kùn nílẹ̀ yìí àti àwọn ilé iṣẹ́ míì tí ètò ìṣàkóso rẹ̀ tó ṣe ìdásílẹ̀ rẹ̀. Gómìnà Mákindé lago ìkìlọ̀ náà lónìí lásìkò ìṣiṣọ́ lójú àwọn ọ́fíìsì tuntun eléyìí tí wọ́n ṣe fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ àgbérò ètò ìlànà òfin àti ìmúṣẹ rẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èèyàn Ọ́ìlìà. Ó ṣe àkójọpọ̀ àti àkálẹ̀ àwọn tó ní ṣe pẹ̀lú àjọ náà eléyìí tí àtìrí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìgbérò òfin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi mọ́ iléeṣẹ́ àmọ̀tẹ́kùn àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdàgbàsókè àwọn iṣẹ́ ètò okòwò tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ọ̀gbìn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìṣàmójútó ìṣọwọ́ṣiṣẹ́ àwọn tó ń ṣiṣẹ́ àkànṣe ní ìpínlẹ̀ yìí tó fi mọ́ àjọ tó ń rí sí ìkórajọpọ̀ fáwọn nǹkan ìdàgbàsókè àwùjọ tí yóò ṣe ìgbélárugẹ fún ètò ọrọ̀ ajé àti àjọ tó ń gbógun ti ìwà ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù àti ìwà ìbàjẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣàlàyé pé àjọ wọ̀nyí ò ní wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lé ìlànà tó wà láti mú kí ìlànà tó tó àti ilé ètò yẹ kó rẹ́sẹ̀ walẹ̀ ní ìpínlẹ̀ yìí nígbà tó ń jẹ́ kó di mímọ̀ pé ìgbìyànjú látọwọ́ ẹni yòówù tó gba ìṣàkóso láti wọ́gi lé àwọn iléeṣẹ́ yìí ò ní pé ó ṣe é ṣe o kó ṣe àkùdé sí ètò ìṣàkóso ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ṣe àfikún rẹ̀ wípé ìjọba yòówù tó bá fẹ́ lọ́jọ́ iwájú ò ní pé wọ́n lè ṣe ìgbésẹ̀ tàbí àwọn ètò tó bá wù wọ́n lórí àwọn ìjọ àti àwọn iléeṣẹ́ wọn.

Ẹgbẹ́ àwọn onímọ̀-ìṣègùn òyìnbó ti ń gbé láyìíká ilé ìwòsàn pàyẹ̀ká ti ilé ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn òyìnbó ti UCH nílùú Ìbàdàn. Òní ẹ pé wọ́n ti dá ètò ìyanṣẹ́lódì oníkìlọ̀ lọ́jọ́ mẹ́ta wọn dúró tí wọ́n sì ti pàṣẹ fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ wọn lásìkò yìí láti padà sẹ́nu iṣẹ́ ní Kamankia. Wọ́n pe ẹgbẹ́ náà òun ló kéde ìdáwọ́dúró lórí ètò ìyanṣẹ́lódì náà nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi ránṣẹ́ sí àwọn ọmọ ẹgbẹ́ wọn. Èyí tán sì fi tó àwọn oníròyìn létí nílùú Ìbàdàn lónìí òde yìí. Àtẹ̀jáde náà ni a pe wọn bọ̀wọ́ lò látọwọ́ ẹni tí ṣe ààrẹ ẹgbẹ́ náà dókítà Uthman Adedeji àti akọ̀wé ẹgbẹ́ ọ̀hún dókítà Mary Awodiji. Gẹ́gẹ́ bó ti ṣe sọ, wọ́n pe ẹgbẹ́ náà òun ni a pe ti rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ láti tètè kí wọ́n ta mọ́ra kí wọ́n sì padà sẹ́nu iṣẹ́ kó wa wọn nígbà tí wọ́n ṣe àfikún rẹ̀ wípé gbogbo tó ní ṣe pẹ̀lú àwọn àbábọ̀ ìpàdé òun ni wọ́n pe wọ́n mọ̀ láǹfààní àti máa ṣe ìtẹ̀lédè rẹ̀ láìpẹ́ ọjọ́. Wọ́n pe àwọn dókítà wọ̀nyí ní ẹ̀gùn lè ìyanṣẹ́lódì ọlọ́jọ́ mẹ́ta tó ní ṣe pẹ̀lú ìkìlọ̀ lọ́jọ́ ajé ọjọ́ Monday lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìdákúrekú iná ọba eléyìí tán pé ó ń ṣe àkóbá ní agbègbè náà tó fi mọ́ àìsí omi tó mọ́ gaara eléyìí tí wọ́n ní kò tó tí ò sì yẹ fún àwọn tó jẹ́ àwọn tí ń bẹ ní agbègbè pàápàá jùlọ àwọn tó ń bẹ lẹ́ka tó ń rí yọ sí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ fún ìmọ̀ ìṣègùn òyìnbó ní ilé ìwòsàn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà ti sá ìròyìn kan tó ń lọ káàkiri pé ìjọba fẹ́ ṣe ètò àfikún owó tí àwọn aráàlú ń san fún iná mọ̀nàmọ́ná láti gbé sókè nígbà tí ìjọba sì fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú pé kò sí irú ìgbésẹ̀ kankan bẹ́ẹ̀ lọ́kàn wọn. Níbi ìfilọ́lẹ̀ àgbékalẹ̀ ètò iná mọ̀nàmọ́ná oní mẹ́gáwáàtì 17 aláṣopọ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú ètò iná mọ̀nàmọ́ná àpapọ̀ nílùú Ìbàdàn, Mínísítà fọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná Ọ̀gbẹ́ni Joseph Tegbe òun ló ṣàlàyé pé ohun tí ìjọba ń dojú kọ òun ni bí orílẹ̀-èdè yìí yóò ṣe lè ní iná mọ̀nàmọ́ná fún wákàtí 24 lójoojúmọ́. Mínísítà náà tẹnumọ́ pé dípò kí ìjọba gbé owó iná mọ̀nàmọ́ná sókè ohun tí wọ́n ṣe ni láti kọ́ ètò ìpèsè iná mọ̀nàmọ́ná tó dúró ṣinṣin kí àwọn aráàlú lè máa rí iná lò káàkiri orílẹ̀-èdè yìí. Òun iṣẹ́ náà yóò bẹ̀rẹ̀ láwọn agbègbè pàtàkì mẹ́ta ilé tó jẹ́ ilé iṣẹ́ àti ibùgbé fún àwọn ènìyàn. Àwọn agbègbè mẹ́tẹ̀ẹ̀ta tí iṣẹ́ náà yóò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní agbègbè Èkó sí Ògùn, Àbújá, Kaduna, Kano àti Benin, Enugu sí Port Harcourt. Wọ́n ṣe àgbékalẹ̀ àwọn agbègbè wọ̀nyí gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí ìjọba yóò lò láti mú kí ìpèsè iná mọ̀nàmọ́ná gbòòrò sí àwọn agbègbè tó kù lọ́jọ́ iwájú. Alága iléeṣẹ́ elétò ìdìbò ilé wa Nàìjíríà INEC Ọ̀jọ̀gbọ́n Joash Amupitan òun ló ti sọ̀rọ̀ ìdánilójú sí ti àwọn orílẹ̀-èdè Nàìjíríà pé àjọ náà ló ṣetán láti ṣe ètò ìpèsè ìdìbò eléyìí tí ó lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀ tí ó sì ní àkóyawọ́ nínú iyùn nínú ètò ìdìbò gbogbogbò tọdún 2027 eléyìí tí a fi ń bọ̀ láìpẹ́ jọjọ. Gẹ́gẹ́ bó ti ṣe sọ, ó sọ nínú ètò ìlanilọ́yẹ̀ kan eléyìí tí ń ṣe lójú rẹ̀ fún ètò ìkórajọpọ̀ àwọn èèyàn lẹ́sẹ̀ kòkó káàkiri orílẹ̀-èdè Nàìjíríà fún ìgbaradì ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ọ̀hún. Wọ́n pe ètò ìkórajọpọ̀ yìí ó ní pé àkórí rẹ̀ pé ìbò rẹ, ohùn rẹ àti ọjọ́ iwájú rẹ máa ṣe kọyìn sí ètò ìdìbò, mọ́ sì ṣètò ètò rírà tàbí títà ìbò lásìkò ìdìbò àti mímọ gbójú agan ti ìṣẹ̀lẹ̀ ìdàlúrú lásìkò tí ìdìbò bá ń lọ lọ́wọ́ nígbà tó sì tún ń pè fún kíkọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó ní ìṣọ̀kan lọ́dún 2027. Ó ṣàlàyé pé àjọ náà òun ni ó taari àwọn ètò wọ̀nyí káàkiri tí wọ́n ti lò sínú ètò ìdìbò eléyìí tí wọ́n lò lásìkò ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ sínú ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Alága àjọ náà òun ló wá ṣàlàyé pé àjọ òun ló ti ṣe àwọn ètò kọ̀ọ̀kan eléyìí tí wọ́n ti rí láǹfààní àti mú mẹ́wàá nínú mẹ́rìnlá rẹ̀ ṣe nínú ètò àgbékalẹ̀ tí wọ́n ti yà sọ́tọ̀. Bákan náà ló fi dá àwọn aráàlú lójú wípé àjọ náà òun yóò ṣe gbogbo tó ń bẹ ní ipá àti agbára rẹ̀ láti rò pé wọn kò ní fààyè gba àwọn àkùdé kọ̀ọ̀kan lásìkò ètò ìdìbò náà. Àkójọpọ̀ ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó máa lọ, ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti mú àfòyín pé ààrẹ Bọ́lá Tinubu ló ti taari àbá òfin mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ síwájú ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lẹ̀ yìí
nígbà tí a ń pè fáwọn àwọn àtúnṣe kọ̀ọ̀kan lórí ètò tó ní ṣe pẹ̀lú ìgbógun ti mímọ lò tàbí ta ìgbógi olóró ṣíṣe àfẹ ojú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìwádìí lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Nàìjíríà tó fi mọ́ èrò ètò ìdásílẹ̀ ètò ẹ̀kọ́ fún ọ̀rọ̀ ìjọba. Bákan náà la mọ àfihàn pé ẹ̀ka ètò ìjọba mẹ́tẹ̀ẹ̀ta ilẹ̀ yìí òní ẹ̀ ti pín owó tó lé ní tírílíọ̀nù méjì náírà nínú àpapọ̀ owó tí a pa wọlé sí àpò ìjọba nílẹ̀ yìí lóṣù kẹsàn-án ọdún 2026 gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ètò àpapọ̀ ètò ìṣúná eléyìí tí ó jẹ́ àpò àsùnwọ̀n àpapọ̀ ilẹ̀ yìí. Ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin ilẹ̀ yìí Godswill Akpabio lágbo ìkìlọ̀ síta ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ohun tó ní ṣe pẹ̀lú bí wọ́n ti ṣe máa ń lo àwọn ọ̀rọ̀ tí máa ń lọ lọ́wọ́ nílé ìgbìmọ̀ aṣòfin eléyìí tí wọ́n pe wọ́n kàn déédé mú àwọn ọ̀rọ̀ tó bá wù kálukú láti máa gbé káàkiri nígbà tó ń jẹ́ kó di mímọ̀ pé èrò ọkàn tàbí àbá tí ẹnikẹ́ni yòówù bá wá ó ní kò ṣe é máa ṣàmúlò gẹ́gẹ́ bí ohun tí ilé ìgbìmọ̀ aṣòfin náà ti fi òfin tẹ̀ tàbí tí wọ́n ti gbà gẹ́gẹ́ bí àbá tí wọn yóò lò. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nímọ̀ràn Ṣèyí Mákindé lágbo ìkìlọ̀ sí ti ẹni yòówù eléyìí tí ó bá máa gba ìṣàkóso lọ́wọ́ rẹ̀ nípa àwọn ìgbésẹ̀ ilé-iṣẹ́ tàbí àwọn àjọ kọ̀ọ̀kan ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ eléyìí tó ṣe ìdásílẹ̀ lábẹ́ ètò ìṣàkóso eléyìí tí ń ṣe ìdarílọ́wọ́. Bákan náà níjọba àpapọ̀ ni wọ́n ti sá ìròyìn kan ti ń lọ káàkiri lórí pé ìjọba àpapọ̀ ń gbèrò láti ṣe àfikún sí owó iná mọ̀nàmọ́ná nígbà tó ń sọ̀rọ̀ ìdánilójú wípé kò sí ohun tó ní ṣe pẹ̀lú èrò bẹ́ẹ̀ lọ́kàn ìjọba àpapọ̀. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wà látọwọ́ Kúnlé Olówó. Ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú at Wells Radio 893 nígbà tẹ́ ò lè fẹ́ràn tẹ́ ò sì tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú at Wells Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ sọ́wọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com nígbà tẹ́ ò pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì yìí lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá olóyèdè ló mú ìròyìn náà wá sí ti gbọ̀ yín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM Ọlọ́run yóò bùkún fún yín, òrùn ayọ̀ láòsàn.

0: agbara lo fi bora apa kan to pele ayero oro ko jiko to ju gugu eru lo iwo le ku eme eni to le so to le se to kan du olorun awon omogun to lagbara olorun meta lo ko eni to daye olorun awon baba wa taye o le riru e
1: ninu on gbogbo bibeli ni ka ma dupe
0: oba to ti po kọpọ to ma pera re lo
1: ti oluwa ni ile ati ekun re aye ati awon ti o tedo sinu re
0: pari wo wi pe oba awon ba ni o mo gba
2: oba oba
0: awon oba
1: ninu on gbogbo ka ma dupe
0: oba awon ba ni o mo gba
1: o le dun loni ko dabi pokoro lola e to seru bayan na sele e to munu eyan dun na sele o
0: oba to gba ni
1: iyan o tumo si pe baba to wa lorun to ndara to seun to wo ko tumo si pe kin se olorun mo
0: balagbara ye baba
1: awari fe o na lo tun gori afefe lale toni aro to lo bade
0: oba mi aso wi pe jo pari ibi taye ti lo ton ibe ni ni sape lo si ti re
1: Oluwa ni ile ati ekun re aye ati awon ti o tedo sinu re.
0: Ewa won ba to pe
1: nitori ti o fi idi re sole lori okun si gbe kale lori awon isan mi. Tani yo gun ori oke Oluwa lo tani yo duro nibi mimo re. Eni ti o ni owo mimo ati aya funfun eni ti ko gbe okan re soke si asan ti ko si bura itan. Oun ni yo ri ibukun gba lowo Olorun ati dodo lowo Olorun igbala re
0: oba toju baba mi lo oba awon oba
3: aisayari olojo kini
0: oluwa awon olu
1: eyi ni iran awon tin se aferi re tin se aferi re Olorun Jacobo
0: aso igunwa re se
3: aso igunwa re
0: e wa wo ba
1: nitori na egbe ori yin soke eyin enu ona ki a si gbe yin soke eyin ilekun ayeraye
0: ko si ru o lo le pin won wa pe mi o ba leje
1: ki oba ogo ko le wo inu ile wa
0: boru lo
1: ki oba ogo ko le wo inu okan yi wa
0: oro re koja si so Orun se bi ipo fe pale leyin ile wa your excellent
1: ki oba ogo ko le wo inu ilu Ibadan wa ki oba ogo ko le wo inu idile iwa
0: ofurufun to bere lataye ni
1: ki oba ogo ko le mu itura wa si awon okan to nsokun yi
0: aloje pariwo so
1: ki oba ogo ko le nu omije gbogbo wa inu
0: awon ba ti ti mi
1: ki oba ogo ko le mu itunu wa si okan molebi to nsokun yi
0: Oba awon ba ma ni o mo gba
1: ki oba ogo ko le se atunse si ilu Ibadan ko le se atunse si ipinle Oyo ni paapa julo sorilede Nigeria tani oba ogo yi Oluwa ti o le ti o se ni agbara Oluwa ti o ni agbara ni ogun nitori na egbe ori yin soke lekan si eyin enu ona
0: oba awon ba ni o mo gba
1: ani ka si gbe yin soke eyin lekun ayeraye ki oba ogo ko le wo inu ile wa ki oba ogo ko le mu itunu ati itura wa ta ni oba ogo Oluwa awon omo ogun na ni oba ogo
0: Genesis iwo gbagbara ademolade adagba malukilasi
1: Ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀ka alẹ́ o.
0: Ìdádé káyé tó wà.
1: Àwárí ìfẹ́ o náà lè tò tó tún gorí afẹ́fẹ́ ètò ní àwárí ìfẹ́.
0: Ẹ màmá so ohun tí ó ṣe ọ́. Ẹni tẹ́niyàn ń pójúlé tó ń pé kí lọ máa jẹ àṣẹ. Ọba tí ọmọ kékeré pójúlé tó ṣẹ́gun ògo àgbà ogun. Ọba tí mo pójúlé tí mo ní kọ́fídẹ̀nsì lórí ogun ayé mi. Revelation gbogbo ogo Genesis gbogbo imọ ni ẹni tó bá sọ wípé kò rí ọ láyé a jẹ́ wípé wọ́n ti ìgbé sí ni pariwo wípé.
1: Àdúgbò bo lẹ́yìn tí ń gbọ́ mi lálẹ́ tòní mo kí yín dáadáa pé ẹ̀ka alẹ́ o mo kí àwọn àgbà mo kí ọmọdé mo kí ẹ̀gbọ́n mo kí àbúrò ètò yín tẹ́ ẹ lè má gbọ́ ètò yín tẹ́ ẹ gbúdọ̀ míìsì ní gbogbo ìgbà wẹ́rí ìfẹ́ o náà lògorí afẹ́fẹ́ o.
3: ma wo
1: ikoni konga agbon magbe ti akale si opopona alafin avenue loluyole estate nilu ibadan na le ngbo
3: orogo jiko toju gugu eru lo ba won ba iwo le ku
1: ayo Emmanuel Ojo onlo ko temi akale o
3: run awon mogun to lagbara olorun meta lo ko eni to daye olorun awon baba
1: ohun ajinrere ti olorun se pe sodo layemi bayonle bolaji eyi ti gbogbo yin mo si toluwa ni singo na le ngbo yen o
3: nitori gbala ibi mi
1: ohun lo je nwole ti mo fini ninu ohun gbogbo kasha ma dupe ikonu awon ohun ti olorun lo lati fi fowo kan kan awon eniyan kaakiri agbanla aye
3: awon ba ni omo
1: boya lorileede nigeria abi loke okun kaakiri kaakiri ni
3: awon
1: ba ni ṣugbọn gbogbo nkan ti oye eniyan oye olorun gbogbo nkan to sukukun si eniyan patapata oye olorun ṣugbọn fun awon to ba je kristeni e ti mo pe ipapoda na lo je nitori pe to ba tu di lojo kan to tun rari o
3: ibi taye ti lo tan ibe ni ni sabe lo si ti re
1: agbadura fun gbogbo idile patapata pe olorun a tun won ninu aya ati awon omo atawon to ba dabi obi bo de jawon obi egbon aburo ati gbogbo le agbole ori gospel music patapata lori le ide nigeria solu sings ti lo bayi sugbon awon orin yi o ni tan le o titi lai lai lai na la mo gbo won ṣùgbọ́n òun lè lọ ṣùgbọ́n iṣẹ́ tó ṣe sílẹ̀ láti fi yan ọlọ́run yóò ṣe máa darí wa láti yan ọlọ́run títí ayérayé lẹ́ẹ̀kan sí agbàdúrà fún ìdílé pé kí ọlọ́run ó di ìdílé imú kó sì mú ayọ̀ kó nu omi jẹ́ inú kó sì bu òróró ìtura kó bù sí ojú ọgbẹ́
3: yìí
1: lẹ́ẹ̀kan sí ẹ̀ka àbọ̀ sórí ètò àwárí ìfẹ́ ìkànnì kànga gbọ́mágbẹ́ Wells Radio 89.3 FM. Àwárí ìfẹ́ lẹ́tọ̀ tí a mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ lórí ìkànnì yìí gẹ́gẹ́ bí ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹbí bí ẹbí ó ṣe wà ní ìdùnnú àjọ àti àlàáfíà tí èdè àìyedè tó bá wáyé láàrin mọ̀lẹ́bí tó ti di dandan ká parí ẹ̀ kó dẹ̀ lójútùú àwárí ìfẹ́ lẹ́tọ̀ tó ń kígbe tọ̀tọ̀tọ̀tọ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ pé kò gbúdọ̀ sí ìdààmú kò gbúdọ̀ sí ìdàrú bẹ́mi ṣe máa ń rán wa létí ní gbogbo ìgbà pé a lè rìn kórí má mi o a ṣẹra wa náà ni ṣùgbọ́n tá a bá ṣẹra wa tán ṣá ń parí ẹ̀ tàbí tá a bá ń parí ẹ̀ bó o la ṣe ń parí ẹ̀ abala méjì ni ètò àwárí ìfẹ́ ló gbé pọ̀n o ẹjẹ sáré máa ràn yín létí pé bí mo ṣe ń sọ̀rọ̀ yìí mo wà lójú òpó facebook ẹ láǹfààní àti máa wò mí ketekete báyìí lójú òpó facebook kódà bẹ́yìn ó ṣe máa wò mí nílé bẹ́ẹ̀ lèmi náà ń wòra mi èmi àti sam adeleré làjọ ń ṣiṣẹ́ lálẹ́ ètò ni ṣùgbọ́n ó ti dá mi dá báyìí tí mo ṣe ń tẹ̀tí rédíò tẹ́ ṣe máa gbọ́ mi náà ni màá ti máa rí pé lójú òpó facebook náà ẹ̀ tún wò mí tẹkinọlọ́jì àbí abala méjì ni ètò àwárí ìfẹ́ ló pín sí abala àkọ́kọ́ lórí ètò àwárí ìfẹ́ níbẹ̀ láti máa ń gbara wa ní ìyànjú ẹnìkan sọ fún mi last week ó ní abala àkọ́kọ́ yẹn là ń pè ní crash course ẹmọ tó lóyìnbó ń pè ní crash course téèyàn bá lọ ilé ẹ̀kọ́ gíga fásitì kọ́ọ̀sì ọlọ́dún mẹ́rin bí ẹ lọ kàwé nípa ìmọ̀ ìgbóhùnsáfẹ́fẹ́ ẹ̀ka mass communication tàbí broadcasting ẹ̀ka fún ọdún mẹ́rin ṣùgbọ́n ṣe mọ̀ pé àwọn kọ́ọ̀sì kéékèèké kan lọ́sàn-án mẹ́fà wà olóṣù mẹ́fà wà ọlọ́dún kan náà wà láwọn ibì kankan láwọn ilé ẹ̀kọ́ tó tún kéré díẹ̀díẹ̀ sáwọn ilé ẹ̀kọ́ gíga yẹn wọn a sáré fihàn yìí ní pápá àpá báyìí ló ṣe máa ń rí be la bala koko e se ri o aman gbara wa ni iyanju a bo sinu igboro aye kila awon iwa abaje tabi awon nkan to nsele nu ebi awon oro ti o fi gbogbo ara gun be tabi ta le sare mu wa si kekeke ni abala koko ki imoran o ba le wole nkia kia mewa nsele nu din ni orisirisi nkan lawon eyan la koja ti n ba si message awari ife fun yin bayi pe ewo message bo se po po bi omi ni tondo yo fi pari oro elomi mi ni mu so nitori na gbugbo awon ton pe mi ton message mi pe a send message sin injo wo le soro wa edapo e ma binu to ba kan yin oro tin yin na bo safefe o koda ko ni bo la safefe lai se pe boya mo message yin abi mo pe yin ikanu mejeji yin a sele ida ki message yin tabi ki n pe yin lati je ke mo pe lose yi oro tin yin ni o kan o sugbon abala akoko yen na fun wa lanfani lati le ge gbogbo e pe pe pe eiti o ba gunji wa mu wa si abala akoko a gba imoran wole fun ru eni be awa na akeko lati ru oro be abala keji lori eto awari ife ohun gangan lo gboruko eto iru awari ife ki lo nsele ninu ebi gan to ti wa da gbogbo eru ki lo nsele lawujo wa lorileede wa laarin ore meji idile baba mama omo iya meji si ara won ki la won nkan to da wahala le awon ipenija wo lo nlo nu ebi yen to su yin te ti e mo bi te gbe igba e wa nilo imoran ori eto awari ife gangan ni ke ma bo ta ba kan lu agba mi yen ma fi number ti e le fi ru oro be ranse si number awari ife gangan ma fi sita ni abala ye e le fi message ru e ranse si be o a wa so atisiku ati igba ti ru oro be ogori afefe lose toni lo ye ka inaugurate ti awari ife fans club da create WhatsApp group nbi ti gbogbo ololufe ati awon to n gbadun eto awari ife ta ti lanfani ati wa loju kan na o bi mo se so lose to koja pe lose yi la se sugbon fun idi kan tabi mi yen oni le waye lale to ni o wu mi pe ka ku gbogbo eyin ololufe awari ife soju kan na ojojumo la n po si o awa na ko ola olohun la je o ojojumo la n po si ojojumo la n dagba si o de ti di dandan ka le ma kira wa happy birthday ngba ta ba ni nkan ayo bara wa se lori afefe nbi na ni ma ti ki yin awon oro ti ma mu wa sori afefe lale eyin ati lanfani ati e ti gbo ka to gori afefe rara e ti mo nkan ti mo fe so e ti lanfani ati rarojinle lori iru oro be nigba ti awon ipe yin ba wa n wole ni kankan ejeji a tun ni ipon daada lagbara olohun olohun a fun wa se lose to n bo a le se iru yen a n sise leyin lati wo ba se coordinate e ba se gba number on kaloku jo boya loju opo Facebook Wells Radio la fi link yen sinu abi n bi na lati pe number kan jade pe ke pe ni a ṣàṣe bó ṣe máa rí bó ṣe máa jẹ́ lágbára ọlọ́run eré dẹ̀ ló máa já sí. tí mo ṣe sọ lẹ́ẹ̀kan mo wà lójú òpó Facebook Wells Radio 893 FM báyìí Wells Radio 893 FM fan page bẹ́ẹ̀ náà lẹ láǹfààní àti máa wò mí lójú òpó YouTube wa ketekete báyìí ni o Wells Radio 89.3 FM. Kò síbi tẹ́yìn wá wà lágbàńlá ayé tẹ́ ti láǹfààní àti máa gbọ́ lójú òpó Radio Garden Wells Radio 89.3 FM tàbí lórí ẹ̀rọ ayélujára wa www.wellsradio893.com a wà ń bẹ̀ gbọ́ wa dáadáa ẹ sọ fáwọn èèyàn pé Wells Radio gan-gan-gan lónìí ta báyìí over 2 million listeners ló láǹfààní àti máa tò sí ojú ìlàyí lẹ́ẹ̀kan náà abẹ́ẹ̀rí pọ́lọ́ọ̀dẹ̀ lágbára bí kile inta kile fe ki agbala yo mo npe o e ma gbe bo lori eto awari ife tabi lori ikani yi 89.3 fm opopona alaafin avenue loluyole estate nilu ibadan nibe lati gbo un safefe e ti ri ile fufun balawo pelawo olomi aro te ba ti e ti data le ti ma ri aworan lori sirisi ta fi han pe wells radio lede ti mo se n ba yin soro te ba data gbangba e ba aworan sam adilere nbe raymond tana tana nbe nbe chukwu emeka e ba nta gbangba to pe akin ko le e na o mo wo yin alice omo awusa iyen na nbe nbe o temi to pe olawole yo ma ferin ki yin adedamola oloyede iyen leju pa oye olorun adegoke n se lo da pe iyen ti e kijo mole ninu aworan yen ti wa la sakun yen kunle olowo iyen na yo e ti ri passport yen be toluwa leke ali afi bi pe photo frame mu e gan ni o da pe mi na wa nbi kan abi iyen ti fi han yin pe Wells Radio 89.3 FM lede o egbe ipolowo oja yin wa eje aba yin ta lowo ti o gani lara ani egbiyanju ewo ke wa ri pe rere bayi loluwa ikoni konga gbomagbe Wells Radio 89.3 FM ona le ngbo eje asari doke lohun o ta ba padade a wa bo si agbami eto e ku kale

la peau quand même. On en dit, je suis pas.

dẹ́dẹ́ ìgbà ìṣọ̀ṣọ́ mi ìyá aṣojú ìmọ́lẹ̀ èmi ìránṣẹ́ ìmọ́lẹ̀ àtọ̀dálẹ́ ìmọ́lẹ̀.

ẹ káàbọ̀ padà sórí ètò àwárí ìfẹ́. Táyìn bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM, ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó lè fara jọ́ ṣùgbọ́n kò lè jọun láyé. Ojú ọ̀run kan náà táṣà tí ń fò náà làwọn ẹyẹ kéékèèké náà ti ń fò, ṣùgbọ́n wọn ò lè jọra wọn láíláíláíláí, kò lè jọ. Agbára tọ́lọ̀ ń fún kálukú agbára ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹ káàbọ̀ sí abala àkọ́kọ́ lórí ètò àwárí ìfẹ́, níbi tí a ti máa ń gbara wa ní ìyànjú táwọn èèyàn ti láǹfààní àti fọ̀rọ̀ ránṣẹ́ sí wa ní gbéléńjá báyìí lásàríyàn. Tá a dẹ̀ fún yín láǹfààní àti tètè gbà wọ́n ní ìyànjú fún wọn ní àdváìsì tiwọn.

Ajẹ ma fi asiko yi ki ma fi dupe lọwọ gbogbo awọn ololufẹ awari ife patapata. Gbogbo awa ta n pe atawọn ti o ki n pe rara to je pe ngba ta ba rira ngboro labi aso lawọn ti n comment. Ṣugbọn ti o si ale ejo kan ti won mi si e ni gbogbo alale Thursday won ki mi si e rara. Ẹṣeun gan mo dúpẹ́ lọ́wọ́ yín o Ọlọ́run náà ò ní fẹ̀ yín nìkan náà lẹ́ o. Arákùnrin kan ni ó fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ sí wa. Wọ́n ní ngbà tí àwọn àti ìyàwó àwọn ṣe ìgbéyàwó. Ni bàbá àti màmá ìyàwó àwọn ti ní káwọn wá gba ẹ̀bùn kan. Nítòótọ́ kìí ṣe ẹ̀bùn tán ní káwọn máa mú lọ títí láíláyò. Wọ́n sọ bẹ́ẹ̀ pé kiní yìí ẹ̀yìn lẹ ní ẹwà máa mú fún yín. Wọ́n ní ìdílé ibi táwọn ti ṣe ìgbéyàwó wọ́n ní Ọlọ́run bùkún wọn dáadáa. Àwọn òbí ìyàwó àwọn ní bàbá àti màmá wọ́n ló yí Ọlọ́run bless wọn dáadáa. Wọ́n ní ṣùgbọ́n inú ẹbí yẹn màmá ìyàwó àwọn jẹ́ alágbára. Mo ní kí náà túmọ̀ sí pé màmá ìyàwó àwọn jẹ́ alágbára. Wọ́n ní owó wà lọ́wọ́ màmá ìyàwó àwọn dáadáa. Wọ́n ní táwọn bá ní káwọn ó wò á fẹ́ dàbí pé màmá ìyàwó àwọn gan lolówó. Wọ́n ní ṣèbí àtẹ̀yàn bá rọmọ ọba ẹ̀rẹ́ àmì ọba lára ẹ̀ ti mọ̀ pé màmá yìí gangan dìwé ìtọ́ ṣe position ara wọn ó ti yé yín. Ìwé ìtàn ṣe gbéra wọn nú ẹbí ẹ ti mọ̀ pé kiní yìí wà lọ́wọ́ wọn dáadáa. Wọ́n ní ngbà tí àwọn àti ìyàwó àwọn fẹ́ ṣe ìgbéyàwó wọ́n ní àwọn òbí àwọn ìyàwó àwọn béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ àwọn ngbà náà. Wọ́n lára àwọn ìbéèrè tán bí àwọn ngbà náà ni pé níbo ni àdúgbò bíi tí àbírú ilé wo làwọn fẹ́ máa gbé. Wọ́n láwọn táwọn fi ọmọ olówó ṣe mi ìlérò páwọn náà ti tẹpá mọ́ṣẹ́ ọwọ́ àwọn. Wọ́n láwọn náà tẹpá mọ́ṣẹ́ ọwọ́ àwọn pé àbí àwọn òṣà lè mọ́mọ́ kúrò ní duplex kó lọ face me I face you. Mo gbàdúrà kí gbogbo àwọn tó ń gbérú ilé bẹ́ẹ̀ tí ó wù láti máa gbé bẹ̀ lọ́wọ́ amẹ̀yìn náà kúrò ńbẹ̀ o. Ẹnìkan gba àdúrà yẹn kò dẹ̀ ṣàmí. Àní tí ò bá wù yín kẹ wà nílé face me I face you tó bá jẹ́bi tọ́lọ̀ ń fìdí yín kà lálẹ́ yín nìyẹn gbé yín kúrò ńbẹ̀. Ìyẹn tẹ́yìn bá nígbàgbọ́ pọ́lọ́wọ́n á gbé yín kúrò ńbẹ̀ o. Wọ́n láwọn náà tẹpá mọ́ṣẹ́ àwọn dáadáa wọ́n ti gba 3-bedroom flat ńgbà náà. Àwọn nǹkan tó gbúdọ̀ wà nínú ilé níwọ̀nba èyí táwọn lágbára àwọn ṣe ńgbà náà. Bó tiẹ̀ jẹ́ pàgbára freezer ńlá ò tí yọ ṣùgbọ́n fíríjì ẹgbẹ́ bẹ́ẹ̀dì kélébé kan ó wà ńbẹ̀ o. Kódà àwọn ògbé sẹ́gbẹ́ bẹ́ẹ̀dì kíṣìn làwọn gbé lọ. Tẹlifíṣàn àwọn ní ngbà náà. Wọ́n ní kódà àwọn gbìyànjú àti ráyé sí owó òpè táwọn fi ṣègbéyàwó. Àní káwọn òbí ìyàwó àwọn ṣàlérí pé ọmọ tó ń kúrò nílé àwọn yìí ìyàwó lọ jẹ́. Wọ́n ní ngbà náà ni màmá ìyàwó àwọn ti sọ fáwọn pé ó mà ní 4-bedroom duplex kan. Kíwà àti ìyàwó ẹ̀tẹ́ bá ti ṣèyàwó ògẹ́t kẹ́ méjèèjì kẹ́ lọ máa gbé bẹ́ẹ̀. Because ògẹ́t ọmọ ilé ọ̀nà náà ni ìyàwó gbúdọ̀ jọmọ ilé yìí.

Let all our waste to my phone later immediately, Mama Gbena. Owning back to for a long one, real uncle come by and once upon good woe, Magbao. Mama told you, wake way, want to rule, da. The way touching my sorrow, one sorrow, be my own local boajo. To batty a bank, a low one walking, she room come by low, bala one. Àwọn ní kò bá gba nǹkan lọ́wọ́ wọn ṣùgbọ́n ó lójú àwọn nǹkan tó lè gbà lọ́wọ́ wọn. Ó ní ṣùgbọ́n ńgbà náà òun fẹsẹ̀ tòun múlẹ̀ ní pèsè rárá o òun ti gba lé ibi tóun àtìyàwó àjọgbé nìyẹn. Òun dẹ̀ jẹ́ kó yí ọmọ wọn pé wò ó bí ó mọ àwọn òbí ẹ̀ tó bá ti mọ̀ pé duplex wọn ló fẹ́ máa gbé o. Ṣùgbọ́n tó bá ti jẹ́ mi àti ẹ láṣẹ lọ́kọláya ibi tí mo gbà yé láti bẹ̀rẹ̀ o. Ọlọ́run á wá gbé àwa náà ga àwa náà ṣe nǹkan rí á gbé nǹkan rí ṣe láyé o. Oniba won de se move siri 3 bedroom yen gba yen niyan. Oni bo to ko ti edun mo mama inu because n se ju won bi po n yaju si won. Aferan yin lowo o n gapa. Ari bi ton ba de le se de. Iya o sagbodo jomo ti mi. Oni sugbon odun meta sinu igbeyawo yi nkan le die. Ibi ise bi toun tin sise bi ise yen sase dabi eni daru ngba yen. Owo wole dede nile ise na ati gbogbo e won sapaju ile ise de bi se se bo lowo on gba yen niyan ise yi de re olohun fi sarajo iyawo na nse nkan kekeke sugbon ohun to mo ke bi nla lohun ti lo mu nkan apa ohun gbudo tepa mose owo ohun oni sugbon bo n se tiraka bo n se lakaka to pe ki nkan o bo si daada leyin to n padanu ise. Oni ṣùgbọ́n gbogbo nǹkan ṣàlẹ̀ kòkòkòkòkò báyìí kódà ojú ẹja ò lé o lé bí ẹ̀yìn àgbọ̀n báyìí gbogbo nǹkan lé fóun òun wáṣẹ́ títí òun ò ríṣẹ́ bẹ́ẹ̀ lòun bá àwọn èèyàn sọ̀rọ̀ òun ṣe gbogbo kiní yìí ò jọra wọn. Ó ní ń gbà yí ni ìyàwó òun wá sọ fún òun pé ẹ̀dẹ̀ bá mọ́mì sọ̀rọ̀ my dear talk to my mom tó bá mọ́mì mi sọ̀rọ̀ mọ́mì máa sọ̀tù wà náà. Lòun wá sọ fún pé bóun bá tiẹ̀ máa nílò láti báyàn sọ̀rọ̀ òun rò bí mọ́mì lòun máa bá sọ̀rọ̀ wọ́n á bá dádì sọ̀rọ̀ náà. Ìyàwó òun ni wò ó tó bá fẹ́ rí nǹkan kan gbà mọ́mì ni kò bá sọ̀rọ̀. Ó lòun wá òkè gẹ́gẹ́ bí àna ó bá lọ bá màmá ìyá kọ́kọ́ fọ̀rọ̀ ọjọ́ sí akọ́kọ́ fi gún òun lára. Ìwé tí màmá ìṣe máa ń sọ̀rọ̀ sí yàn wọ́n á kọ̀ lálé èèyàn bíi pé òun gan wọn ti ẹ̀ wá láti ilé ibì kan. Ó lòun ṣàṣọ fún ìyàwó òun pé wò ó tó bá jẹ́ mọ́mì ni òun ò ní ọ̀rọ̀ kankan bá mọ́mì sọ̀rọ̀. Àwọn wà lẹ́nu ẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ owó ilé àwọn díwo. Landlord kò wí wá pé ẹ̀sánwó ilé àbí kẹ́ ẹ jáde kẹ́lòmíì ò wọlé o. Ṣé bísínẹ́ẹ̀sì kúkún landlord ń fi lé ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí? Ìṣe ló ti ẹ̀dá pójú àánú ti fọ́ dànù kọ́ lọ́n ṣàánú. A ní kọ́ lọ́n ṣàṣàánú wà. Kò dàbí àtijọ́ táwọn èèyàn ti ẹ̀ ṣàánú èèyàn pín koríta báyìí lẹni báyìí àwọn èèyàn ò ti ẹ̀ wá láàánú lójúmọ́ kí ló ń ṣẹlẹ̀ gan. Ọ̀rọ̀ míì nìyá wà síbẹ̀ lójọ́ kan ń bó lójú àánú lọ́gàn. Ó níbi landlord ṣàṣe ní káwọn ó kó jáde kúrò ńlé nìyẹn àbí káwọn wà nǹkan ṣèkan ẹ̀sánwó ilé. Bíyàwó òun ṣàṣe lọ bá màmá ẹ̀ nìyẹn pé ìkóríta báyìí làwọn wà. Mọ́mí ẹ̀jọ́ ẹ bá mi ran ọkọ mi lọ́wọ́ nǹkan báyìí màmá ẹni tí ò bá lè fẹ́nu ara ẹ̀ sọ̀rọ̀ problem ti ẹ nìyẹn. Nǹkan tí wọ́n bá fẹ́ jẹ èmi á fún ẹ ṣùgbọ́n tó wọ́n bá lè fẹ́nu ara ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́kùnrin ni let him speak up. Nǹkan tó bá fẹ́ jẹ́ kó fẹ́nu ara ẹ̀ sọ pé òun fẹ́ máa dẹ̀ fún. Ìyàwó bẹ̀yà ẹ̀ títí màmá ẹ̀ ní òkè duplex ọjọ́ sí tẹ́ ẹ kọ̀ kalẹ̀ 4-bedroom duplex ó wà ń bẹ̀. Kódà ẹ ti ẹ̀ need láti move anything you know gbogbo nǹkan tí ẹ need ló wà ń bẹ̀. Chairs, bed, gbogbo nǹkan tí ẹ need pátápátá ló wà ń bẹ̀. Ìyàwó délé ó sọ fọ́kọ ẹ̀ pé wò ó àìbámọ́ mi sọ̀rọ̀ èmi ti bẹ̀ wọ́n ti ní 4-bedroom duplex àwọn tó wà níbi báyìí ní estate báyìí ká máa lọ gbébẹ̀ o.
ile mom mi sha ni ko se ni gogo to ba stress wa.

0: ọkọ ya ri pe ile mommy e ba wo ṣugbọn ile ti bi be ko rowo le san o lo nda wo ki mama ti ye to n ba gba nkan lọwọ mama ya boju n je gege bi ana oni le ti ni ka won move jade awon oni le bi tawon a gbe ile ofe re 4 bedroom tawon o san wo ya okuku ni gbere owo lọwọ awon ṣugbọn mama yi to n mo yi a de fi kini soro sun lojo kan arakunrin bere lọwọ awari ife ni abala akọkọ pe kini ko n ṣe ṣeka òun àti ìyàwó òun kó lọ sínú ilé yẹn kó òun pa ojú tì í mọ́ra 0916-893-1000 bẹ́ẹ̀ náà lè lè pé 0916-3 ní ọ̀nà mẹ́rin 893. Ìmọ̀ràn owó la máa fún arákùnrin ìkìlá ní kò ṣe. Ṣẹ́ṣẹ̀ ní kí ọmọkùnrin àbí kí àna ó gba nǹkan lọ́wọ́ àna ẹ̀. Àna ọkùnrin ṣe ẹ̀ṣẹ̀ ní láti gba nǹkan lọ́wọ́ àwọn òbí ìyàwó ẹ̀. Àwọn ọ̀bẹ̀rẹ̀ tí ọ̀rọ̀ yìí tó ń tọ́ka wá sí rèé ṣí ẹ̀ṣẹ̀ ni fún àna ọkùnrin láti gbà nǹkan lọ́wọ́ àwọn òbí ìyàwó ẹ̀. Hello, ẹ̀kálẹ̀ o. Ẹ̀kálẹ̀ máa o. Mrs. Akinola láti New Garage, ẹ̀kálẹ̀ o. Ẹ̀kálẹ̀ máa o. Yes, ma, ẹ̀ṣẹ̀ ń gbọ́mọ.
1: Ẹ̀gbà tí wọ́n ti rówó lé san sí ìjọba ní kí wọ́n kọ́ fún ọba àgbà díẹ̀ táwọn náà dẹ̀ fi ṣiṣẹ́ tẹ́ni yá fi ṣiṣẹ́ tóun náà fi lè rówó.
0: Fún ọgbà àgbà díẹ̀.
1: Bẹ́ẹ̀ ni kìí pé a máa wá gbébẹ̀ lọ títí torí irú ìyáyàwó tí wọ́n níyẹn ọ̀rọ̀ ẹnu wọn náà lágbára mọ́yé sọ yẹn. So kí wọ́n gbébẹ̀ fún ọba àgbà díẹ̀ táwọn náà fi máa ṣe tọ́lọ́ fi máa ṣe fún wọn láti lọ wálé sí wọn náà. Òun ṣe bí téèyàn lè gbé lọ
0: tí èèyàn lè gbé lọ títí.
1: Ọlọ́run á ṣe fún àwọn náà, ọlọ́run á fọkàn wọn balẹ̀. Wọ́n lọ lọ́gbà tó yẹ pé wọ́n ti rówó ilé san sí kí ọ̀rọ̀ ìyá má ṣẹ̀tàn mọ́ wọn lára pátápátá.
0: Ó ti dà ẹ ṣeun gan Mrs. Akinola. Ìyàwó yẹn ò rí gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ pé a ṣe bí ilé mọ́mì ò ní. Ilé tó bá ti jẹ́lé màmá àwọn ilé àwọn náà ni. Kódà àwọn lè máa gbé bẹ̀ títí ayé. Ǹjẹ́ ẹ lérò pé ìyàwó á fẹ́ kúrò lé màmá ẹ̀ láti tún lọ máa gbé lé ibòmíì? Ẹ jẹ́ wò ó ní ìmọ̀ràn tí Mrs. Akinola fún wa ẹ̀. Kàn lọ gbé bẹ̀ fún ìgbà díẹ̀. Tọ́lọ̀ ń bá dẹ̀ ti bílẹ̀sì wọn, ṣèbí wọn á gbalé mí àbí? Ṣùgbọ́n ṣe lérò pé ìyàwó á wá fẹ́ kó jáde nírú ilé ibẹ̀ yẹn lọ sílé ibi tán tó bá tún gbà. 4 bedroom duplex ládùúgbò tán dá fún mi àdúgbò ńlá ni. Ní ìkoríta táwọn méjèèjì wà yẹn wọn lówó láti lè gbalé sírú àdúgbò yẹn nílùú Ìbàdàn yìí. Kì í ṣe pé ibi táwọn náà ń gbé òkú díẹ̀ káàtó. Àmọ́ ẹgbẹ́ kinní kan wá ní kinní kan. Ìyàwó tó dẹ̀ jẹ́ màmá ẹ̀ lónílé ǹjẹ́ òun á fẹ́ kó kúrò ńbẹ̀ láti tún bọ́ sílé ibòmíì ṣá? 0916-893-1000 0915-3-893 tàbí 0911-3-893. Ẹja fún arákùnrin ní ìmọ̀ràn ó ń bèèrè pé àbí bò lòun ṣe fẹ́ ṣe rú nǹkan báyìí. Nígbà tí mi àti arákùnrin yìí jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí gan ti fẹ́ dá wàhálà lẹ̀ láàrin òun àti ìyàwó ẹ̀. Hello, ẹ̀kaalẹ̀ ẹ̀ ti wọlé o.
2: Hello.
0: Hello, ẹ̀kaalẹ̀ sà.
2: Ẹ̀kaalẹ̀.
0: Ẹ̀kaalẹ̀ sà, orúkọ yín sàtiwọlé tí ń pè mí. Adéoyè Mutiu
2: láti Lábọ́.
0: Láti Lábọ́, ẹ̀ka Alẹ́sà.
2: Ó ṣe tó
0: Ko manage di en ka kan fi na baye. Ko manage di en be. Ori bo seri e. Hmm. Hmm. O ti da. Eyin o gba bi ko ma. Ko manage di en ka kan fi ri o na baye. Ko fi ro na baye ni. Hmm. O ti da. E seun go baba.
2: Olo o du ti won.
0: Ami o, ami o. E seun go sa. E seun go. E seun go.

0: Hello, Ekaleo.
1: Ekale sir.
0: Ekale ma o.
1: Ekwa sir, o sir.
0: Iya wo pe ko niyan lati ologun eru.
1: Beni sir.
0: Mo ti dohun yin mo die die. Ekaleo.
1: Ekwa sir, o sir.
0: Ekwa sir, yes ma. Ekwele.
1: O ko tun nigba te so nipa pe ani le se wa ja.
0: Lale ben, wo lose to nbo lagbara Olorun asise lori e. Eseun go ma. Yes ma.
1: Seri emi se gba boda yen ni mo. Wọ́n ní àwọn Yorùbá máa ń kọ̀wé pé ta bá wà láwùjọ kò máa bí nǹkan àwùjọ kóńdó la gbúdọ̀ lọ. Táwọn ọba tuntun dáyẹn kó ní ṣòro tọ́wọ́ èèyàn bá sì ṣe kúdà
0: níbẹ̀rẹ̀
1: tó ti padà bẹ́ẹ̀. Ipò téèyàn bá dẹ̀ wà ní ìsinmi òun ló máa kọ́yàn láyé gbé. Tíbọ̀ dáyẹn kọ́ lọ kọ́lọ gbébẹ̀ bọ̀ kọ́ ṣọ́ra wọn.
0: Kọ́ ṣọ́ ara wọn.
1: Kọ́ mọ ìwà ara wọn wù. Ṣé mọ̀ pé téèyàn bá tí lówó ó ní wà téèyàn máa wù
0: téèyàn
1: bá wà lólówó ó tún ní wà téèyàn máa wù kọ́ rẹra wọn lẹ̀ láti gbé ilé yẹn fúngbà díẹ̀ wọ́n dẹ̀ wà máa bẹ ọlọ́run ẹni tí tọ́rí pé ó lè jẹ́ kí màmá yẹn sọ̀rọ̀ sí wọn kọ́ má ṣe inú ilé yẹn gan kọ́ rìn bí ìgbà tí ayálégbé yẹn kò sí nǹkan tó bàjẹ́ nínú pé kéèyàn kí òbí ìyàwó kọ́ ran ọkọ lọ́wọ́ àti di fámìlì ó yẹ kí ìyá yẹn gan kó túra ká kó ṣe dáadáa bọ̀ àwọn ìyá tó bá ti jẹ́ oníwàhálà báyẹn èèyàn máa ń pẹ́ wọn rìn ni kí bọ̀dá yẹn pẹ́ wọn rìn kó lè lálàáfíà ayọ̀ ọkàn èèyàn fi ń gbélé ayé.
0: Èèyàn fi ń gbélé ayé.
1: Tọ́ bá wà níbi tọ́ wà yẹn tí mo ò bá dùn ìtẹ̀.
0: Hello. Hello, ṣé ṣe wà mẹ́bà? Ìpè yẹn ti rẹ̀. Tẹ̀bá láǹfààní ẹ̀pẹ̀ mi padà ká bá lè parí ọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n àwọn náà gbà pé kán lọ gbébẹ̀ fún ìgbà díẹ̀. Bí bàbá wa tó pè láti lábọ̀ yẹn wọ́n àbójú ọjọ́ ṣe rí ẹ̀ gbà bẹ́ẹ̀ náà ni. Hello, ẹ kalẹ́ o. Ẹ̀kalẹ́ ma orúkọ yín máa ti bọ̀lẹ̀ sí ń pè. Orí ọ̀fẹ́ láti alẹ́ ṣe lọ yẹn. Ẹ kalẹ́ o. Ẹ̀kalẹ́ mọ̀.
2: Bọ̀bọ̀ yẹn kó kọ̀ọ̀kan gbé bẹ́ẹ̀ fúngbà díẹ̀.
0: Ọ̀pẹ̀
2: àwọn kọ̀ọ̀fẹ́ fi ṣọ́gùn yìí.
0: Fúngbà
2: díẹ̀ náà ni.
0: Fúngbà
2: díẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ pé mi ní ìlú ilẹ̀ oní pé mo fẹ́ tún gbálẹ̀.
0: Màá
2: mú owó tí mo fi yẹ fi gbálẹ̀ yẹn ni màá ṣe ní ṣe gbígbé mo rẹ́ǹtì yìí.
0: Màá
2: mú owó yẹn máa ma fi ṣe ìlú jẹ́lẹ̀ kékeré kan máa lọ rà
0: máa
2: ra. Wọ́n á ṣẹlẹ̀ á tún wá kó padà
1: síbẹ̀ nígbà tó kọ̀ọ̀kan àti kankan mọ ojú kúrò hàn dẹ̀ ní máa báyàwó wọn wíṣọ ní ilé
0: yìí
1: wọ́n ti mọ̀ pé ọ̀dọ̀ mọ́mí ẹ̀ ló wà
0: fún
1: bí wọ́n ti ṣe kan mí gan tí ò bá dà wọ́n ya fojú kò bí kí wọ́n rí títí tọ́lọ̀ fi máa máa fún un.
0: Ẹ ṣeun gan láti alẹ́ ṣe lọ́yẹ mo dúpẹ́ o. Ẹ ṣeun gan máa. Hello, Ekale o.
1: Ẹ̀rọ ẹ̀mí náà ni.
0: Ẹ ṣeun gan ma. Ẹ ṣeun gan.
1: Yes, sir. Ibi tí mo fẹ́ láǹdì ọ̀rọ̀ mi sí ni mọ́mì kan sọ̀rọ̀ mí sí lọ́tọ́ sí mi. Ọmọ yẹn gan tó bá yá òun gan lè jó onígbèraga ilé màmá mi là ń gbé.
0: Bẹ́ẹ̀ni, èmi náà rò bẹ́ẹ̀.
1: Ìyá yẹn á lè fi tú ẹrù ẹ̀ jì. Ó ṣe afrot lọ́lọ́run tètè pèsè fún wọn, á tètè gba mọ́ra wọn. Tó bá fẹ́ kúrò nbẹ, tó bá fẹ́ jókòó lé ìyá á lè jókòó, àwọn á lè lọ dúró láàyè ara wọn. Kò lọ́wọ́lọ́wọ́ báyìí káwọn fúnra wọn rẹra wọn sílẹ̀. Wọ́n gba gbogbo situation tọ́lọ́run pé wọ́n sí lọ́wọ́lọ́wọ́ báyìí. Kọ́ rẹra wọn sílẹ̀ kọ́ lọ gbébẹ̀ fúngbà díẹ̀.
0: Fúngbà
1: díẹ̀. Àwọn fúnra wọn á lè fi mọ nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n á lè sáré, wọ́n á lè tún ẹ̀wọ̀n ara wọn jì. Ọlọ́run á jẹ́ ràn wọ́n lọ́wọ́.
0: Àmì àmì ẹ ṣeun gan ma o. Ẹ ṣeun gan mo dúpẹ́ o. Ẹ ṣeun gan ma. Hello, ẹ kalẹ́ o. Hello. Hello, ẹ kalẹ́ ẹ bá ń gbóhùn sókè dáadáa ká ba lè gbọ́yàn. Ẹ̀lẹ́ bàbá Adéolú Káyọ̀dé láti Kúọlá. Ìpè yẹn ojú ọ̀nà ojú làyẹn ò tọ́. Hello. Ẹ pè mí padà bàbá. Hello, Ekale. Hello, Ekale, ti wole o.
2: Oruko temi ni Afa Saraji.
0: Afa.
2: Ani mo tolo
0: lati oke ayo. Eseun go baba. Ekale sa.
2: Ni choice. Kuku fadwan.
0: Kuni choice.
2: E ya won bi bayi, o ma ya mi. Se to awon ya mi. Ko si ni ti oko baba ya won ba se kan won. Wọ́n gbájú ohun ọ̀sẹ̀ ní máà tí ohun ọ̀sẹ̀ ní rí problem ètò tí wọ́n bíbá ayé yàtọ̀ sí kókú bọ́jú àjàjà gẹ́gẹ́ bí àwọn tó ti sọ sí ọjọ́ ìṣẹ́ fún wọ́n ti kú bọ́jú àkójọ wà bí ilé outfit kan kó máa dé máa gẹ́gẹ́ kí ọlọ́run fi mú ọkú bẹ̀ kó lè máa kọjá yìí
0: kó lè máa kọjá
2: yìí kó wọn á máa gbé ìjẹ gẹ́gẹ́ bí ẹni tí ohun yá lé gbé tí ó ti wá lówó ilé fún ṣàbúyá gẹ́ntùrọ̀ yẹ
0: agent to baje agent to baje e se ngo baba
3: baro fun yeye o baba kini baro kini baro kini
0: sugbon e wo ona mi le mi tun fi nro oro yi o iko na won to pe wa le kan ni won a gbe inu ile yen bi pe won ya ile yen gan gbe ni sugbon bo le yan se ngbe nu ah o ti ba le ile ni ile are ya to wa ma peso tun peso si abi hello e kale o
4: e kale sa
0: e kale ma o mama wa mi ri ko ni e e kale grandma bo ni o
4: e pataro
0: e seun go mama e pele
4: e ko ni re yin o
0: ami o lagbara olohun
4: oro te mu wa lale oro to lagbara seri inu ile eni niyan ti n jẹ eku ti o ni dodo abi bawo o
0: se tọdọ wo
4: ṣe ri bó bá jẹ pé ìmọ̀ràn tèmi a ní pé ó wáwó kó sanwó ilé yẹn ilé tó ń gbé yẹn kó má wulẹ̀ kó lọ síbẹ̀ yẹn torí pé obìnrin yẹn gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ pé alágbára ni ó ní bishop tó fi ní pé kọmọ ẹ àtọpẹ kí wọn wá máa gbé nínú fourplan ẹ mọ torí pé mission tó ní tó bá ti débẹ nkí ò yẹ kí ọyàwó ẹ sọ a máa máa sọ sí i kẹǹgẹtì ní
0: báyìí kẹǹgẹtì yín grandma mo wà pẹ̀lú yín
4: torí agbára amama gbo compound bọkùnrin yìí ò bá sọ ìwà hù ọrọ oríṣiríṣi a máa bọ débi pé ìyẹ́ àtún máa dá sí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ ọlọ́run akọ́ wọn mọ̀ ọ́ ṣe gbogbo àwọn tó sọ pé kí wọ́n lọ gbé bẹ́ẹ̀ fún ìgbà díẹ̀ ìgbà díẹ̀ yẹn gbà wo ló rò pé yóò
0: bọ̀ ńgbà wo ni ìgbà díẹ̀ di díẹ̀ gan-an
4: kẹ mọ pé díẹ yẹn ọrọ gúgù ni kọlọ gbogbo wọn ní ọgbọn ìmọ àti òye
0: àmì
4: èyí wọn fi lórí ayé wọn ọba tí ẹ jẹ pé kò sí iṣẹ kankan tó bá rí bíríkìlà kó lọ ṣe provided ó máa mú nǹkan wọlé
0: iṣẹ dáadáa náà ní bíríkìlà
4: ọba kó lọ síbẹ tí ò sówó tí wọn fi jẹun ṣé ìyẹ ò ní dá sí ó lágbára kọ́lọ́ ìṣàlù.
0: Àmì ó. Ẹ ṣeun gan mama.
4: Ọwọ́ yín lẹ ti gbẹ̀tọ́ yín o.
0: Àmì, lágbára ọlọ́run.
4: Àbíyá
0: yìí ti gbọ́ bí lẹ́sìn. Amen. Ẹ ṣeun grandma. Ẹ ṣeun gan mo dúpẹ́ máa o. Hello, ẹ ti wọlé o.
5: Hello, ẹ kàwé fà.
0: Ẹ kàlẹ́ máa o. Orúkọ yín máa ti bọ̀lẹ̀ tí ń pẹ̀ yìí.
5: Tèmílúwa láti
0: New Garage. Ẹ kàlẹ́ o. Ẹ ṣeun gan mama.
5: Mo fẹ́ ní pé èèyàn kan pè lẹ́ẹ̀kan wọ́n ní pé wọn ò ní choice wọn. Ní wàá wò pé wọ́n ní choice o. Rí tí wọn bá ní yàyàwó tó nílé. Wọ́n máa ní bó ṣe máa fáìn
0: yìí. Aṣáà ní bó ṣe máa wá.
5: Ike kan fi rò pé táwọn bá ṣe wà ní irú choice tó sílẹ̀ yẹn. Wọ́n máa ní bó ṣe máa ṣe.
0: Aṣáà gbèbí kan.
5: Ọlọ́run á dẹ̀ ràn wọ́n lọ́wọ́.
0: Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ àmì. Ẹ ṣeun gan láti New Garage mo dúpẹ́.

ọ̀rọ̀ rẹ̀ lóríṣiríṣi. Mo lérò pé ẹ̀gbọ́n yẹn náà ti gbọ́ wọn tẹ̀tẹ̀ rí nǹkan kan mú. Mi ní sọ pé bí báyìí ni kẹ́ ẹ yà sí àbí báyìí ni kẹ́ ẹ má yà sí. Ṣùgbọ́n àǹfààní tí àwárí ìfẹ́ ti fún yín àwa ti tẹ́ pẹpẹ options fún yín báyìí. Ó ti kù sí yín lọ́wọ́ láti mú kan pé ilé yìí ni màá ṣe. Ẹni tó pè kẹ́yìn yẹn wọ́n sọ̀rọ̀ kan tí mo tún rò bí ẹ̀ẹ̀mejì pé tí màmá ìyàwó wọn ò bá nílé ń kọ́ wọ́n á ṣàgbébì kan àbí.

0: Ètò àwárí ìfẹ́ náà ló ṣì wà lórí afẹ́fẹ́. Ẹ̀jẹ̀ sáré mú ìpè yìí. Hello.
1: Hello.
0: Hello, ẹ̀kálẹ́ o.
1: Ẹ̀kálẹ́ ra.
0: Ẹ̀kálẹ́ sà. Àfà láti òkè Ayọ̀.
1: Sáré, tí ò bá ní ìyá ìyàwó tó kọ́lé. Ọ́sọ̀ wà lóòótọ́. Ọ́sọ̀ tó máa lójú ẹ̀kẹ́yẹ ní láti ní kò ní choice. Àbí wọ́n dẹ̀ fún wa sọ̀rọ̀ sí yí pé ó ń fìyà jẹrẹ̀. Nǹkan tó bá ṣẹlẹ̀ nítorí léyìí kì í pé nǹkan tó máa ṣe tó ń àbúrò ṣe ní ẹ̀rọ ìdá tó bẹ̀. But ó ṣì bẹ́tà. Òun ní àbọ̀ òbí ó dáa ju òkúta nílànà ẹ̀kẹ́ tí ó ṣẹlẹ̀ ní.
0: Ẹ ṣe ń gba àfa mo dúpẹ́ sá. Ẹ jẹ́ sáré dókè lọ́hùn-ún láti mú ìpolówó ọjà kan sí méjì mẹ́ta. Tá a bá wa padà dé àbọ̀ sí abala kejì lórí ètò àwárí ìfẹ́. Èyí tí mo tún mú wá lálé yìí mo rò ó dáadáa mi rò bí a mo múrò ẹ̀ wá rí. Mo rò ó dáadáa mo lè ti múrò ẹ̀ ṣùgbọ́n mi ò rántí. Ọ̀rọ̀ ti pọ̀ gan-an kọ́lọ́run ṣàánú wa. Ṣùgbọ́n màá fẹ́kẹ̀ tẹ́tí dáadáa sí abala kejì àwárí ìfẹ́ talẹ́ ẹ̀tọ́ ní mi ìfẹ́kẹ́ mí ìsẹ́ rárá. Nítorí pé ó ṣe pàtàkì láti gba ìmọ̀ràn wọlé fún ẹni tó ni ọ̀rọ̀ yìí. Ẹ má gbàgbé aṣèwà lójú òpó Facebook ẹ láǹfààní àti wòwá ń bẹ̀ tẹ́ bá mí ìsẹ́ ẹ̀tẹ́ fẹ́ tún gbọ́ ẹ lè padà sójú òpó Facebook yẹn. Fún gbogbo àwọn olólùfẹ́ àwárí ìfẹ́ pátápátá ẹ̀ ń tẹ̀ tí láìkí Wells Radio 893 FM fan page lójú òpó Facebook àbá. Ẹ dákun ẹ máa lọ sójú òpó Facebook yẹn báyìí báyìí báyìí Wells Radio 893 FM fan page. Àbẹ́ ń gbọ́ ètò yẹn tí ẹ mọ̀ bí Ayọ̀ ṣe rí. Facebook fún yín láǹfààní àti rí. Ẹ láìkí page yẹn gangan. Ẹ wá láìkí fídíò. A drop a comment, get to a share. Ẹ jẹ́ sáré dókè lọ́hùn-ún ká mú ìpolówó ọjà kan sí méjì tá a bá padà dé ètò àwárí ìfẹ́ ń tẹ̀síwájú ẹ kú kalẹ̀.
2: Ìgbìmọ̀ tó ń ṣàbójútó ètò ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọminú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbá fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. A wá ń fi èyí gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng.
3: Ẹ pè CBN sórí 0817-665-7060, SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240. Olùkéde FSRCC.
4: How long will it take you to confirm payment? I have been waiting for the past 1 hour. I am so sorry. Our network is slow. I will just run out of data. Same excuse yesterday. It is unacceptable. Please, you better switch to One Data Internet Service.
5: One Data?
4: Yes,
5: One Data.
4: One Data is an internet service provider with the best alternative and solution for unlimited speed. One Data provides fast and reliable internet service to organizations, homes, and places of interest in Nigeria. With One Data, you get to enjoy the premium internet service with dedicated unlimited internet speed at all times, 24/7 fantastic customer service and support, and you enjoy a 1 month free subscription when you make payment. Now is the time to say goodbye to downtimes. Sign up with One Data today on 0811-223-2671 or visit www.onedata.ng for more inquiries. One Data, unlimited speed.
6: Are you hungry for something delicious? Food that feels like home but tastes like pure luxury? Then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more. Paired with your favorite proteins and hot, freshly made swallows. All made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it. For delivery to your doorstep at Honeydew. It's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jai Ola and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafi Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
5: Egbon mi.
7: Ah, aburo, oh, mo binu ohun ori oni.
5: Emi le wan ro, mo tin gbe yin bi e meta baye e ti egbo.
7: O oro da ti o lo dede ina mo ni, abi se ko wa to ro ni. Odo ya, o wa awon omolewe si ti to san, koda oja ti bi ose meta ni nbe lori gba mi. Wo o sun mi oje.
5: Ojo oya ke, egbon mi. Se le ti igbon pa Wells Radio ni.
7: Wells Radio. E won tun Wells Radio.
5: Egbon mi, e mo Wells Radio 89.3 FM to wa loluyole, logan ti Wells Radio ba ti ba yin polowo oja ironu ti dope nu oja yin o mo ta ni warawara tawon onibara o si mo boyin ta jo mo pugbaje e wo e mo fi kan pe meji o Wells Radio lona abayo nibe le ti polowo oja tojo o si mo ta warawara
7: ah o da na kin tete wa lo polowo oja mi ni Wells Radio 89.3 FM kin le ma tatajere oja
5: e wo o se koko Wells Radio 89.3 FM le ti le polowo oja yin ta jo mo pugbaje ti gbogbo e o mo ta wara sesa
8: to eyin yan wa oro leti gbo yan o e wa ka ba yin polowo oja yin ni ikane kanga gbo magbe West Radio 89.3 FM ti akale si opopona Love Avenue Oluyole Estate Ibadan ele pe sori ago 0903-936-8185 tabi 0706-840-7359 tabi 0805-300-7582 ipolowo oja ilagumo owo dera wa polowo oja
9: mi o mo poju ogun laye o nba ma ti mura sile lati gba iwe ni ba ma ti mura sile
10: nba wa ibada si oko bareto atota
9: emi Michael Ade loni ke ma gbo Wells Radio 89.3 FM to kale si Oluyole ni Ibadan e ma yikuro nbe

E kaabo pada sori eto awari ife. Nja yin si shin fe mi ba wa bo lori eto yi abeyin ti sun. Eni to ba ti sun ejo e ba nji won pe ko ma isun won. Eni to ba ti sun e ba nji won pepepe ko ma isun awari ife si wa lori afefe. Ma fe ki e farabalẹ gbọ oro ti ale toni. Nkan mẹta ni mo fe ki a fi oro ale toni ni ma fe ka fi se. Mo de gbadura pe awon ti iru oro yi to kan lati le se iranlowo nbi to ba ye ate to ti to won ni anfani ati ma gbo eto imoye soro yi. Ṣùgbọ́n ní abala yìí ni kí n ran wa létí pé ní àǹfààní àti lè fi ọ̀rọ̀ ti yín ránṣẹ́ sí. Ọ̀rọ̀ wo ló ń kọ yín lóminú tàbí tó ń dùn yín? Tẹ fẹ́ kí àtúnṣe kó wà ńbẹ̀ bóyá nínú ẹbí yín ni láàrin ẹ̀yin àtẹnìkan. Ọ̀rọ̀ tí ìbàjẹ́ tó bá ti sopọ̀ mọ́ mọ̀lẹ́bí tàbí ẹni tó súnmọ́ yín. 0815-519-8656 lẹ́ẹ̀kan sí 0815-519-8656 nọ́mbà àwárí ìfẹ́ nìyẹn. Ẹ̀yẹ ṣáti fi mẹ́sẹ̀jì yín ránṣẹ́ sí nọ́mbà yìí. Ẹ dákun ẹ má pé WhatsApp tàbí text message nìkan ni kẹ́ ẹ fi ránṣẹ́. Àwọn èèyàn máa ń pè mí gan ṣùgbọ́n ẹ dákun mo fọlọ́run bẹ̀ yìí. WhatsApp tabi text message nikan ni ke fi ranse si mi. Ko ma dabi igba teyan yaju seyan pe mi mi wa gbe. Text message or WhatsApp only. Eseun, God bless you. Arabirin yi won fi oro yi won fi ranse si wa. Koda ohun ni won fi ranse. Ṣùgbọ́n wọn ò fún mi ní permission láti lo ohun wọn. Kaná fún mi ni bí ohun yẹn gan ni mi bá fi síta. Ṣùgbọ́n màá gbìyànjú láti ṣàlàyé ohun tó wà ń bẹ̀. Wọ́n láwọn ti ń tọ́jú àbúrò àwọn láti bí ọdún mẹ́tàlá sẹ́yìn. Wọ́n láwọn nífẹ̀ẹ́ àbúrò àwọn yìí gidi gan ni. Àwọn ràn án lọ́wọ́ gidi gan. Kódà àwọn tún ràn án lọ ilé ìwé. Àti gbogbo nǹkan tó wà ní ìkápá àwọn láti ṣe gẹ́gẹ́ bí ọ̀gbọ́n káyé àbúrò àwọn ó ba lè dá làwọn ṣe. Ṣùgbọ́n ìkóríta ibi táwọn wà báyìí, ó ti sú àwọn o. Àwọn nílò ìrànlọ́wọ́. Bẹ́ẹ̀ ẹ̀rú tún ń ba àwọn pé lọ́jọ́ kan nǹkan burúkú lè ṣẹlẹ̀ sí. Ìyẹn tí àwọn ò bá rí ìrànlọ́wọ́ tó tọ́ àtẹ̀yí tó yẹ fún àbúrò àwọn. Ẹ̀yin ń wò ó pé kí ló ṣe àbúrò yìí àbí? Wọ́n nígbà tí àbúrò àwọn yìí ń dàgbà wọ́n mú gẹ́gẹ́ bí ojúṣe àwọn. Nítorí pé àwọn jù lọ dáadáa. Àwọn fẹ́ kí àbúrò àwọn yìí kó ṣe rere kó dẹ̀ ṣe dáadáa láyé. Kódà ìgbé ayé tó dáa làwọn fẹ́ fún àbúrò àwọn yìí. Wọ́n ní gbogbo nǹkan táwọn ṣe fún àbúrò àwọn yìí pátápátápátá láti ibi ìfẹ́ ló ti wá. Ṣùgbọ́n àwọn ò tiẹ̀ lérò pé lọ́jọ́ kan àwọn á wà lórí ètò irú eléyìí táwọn á máa bẹ̀bẹ̀ fáànú. Kí ẹjọ́ ẹ bá ran ọmọ yìí lọ́wọ́. Wọ́n nígbà táwọn ṣe ìgbéyàwó. Wọ́n ní ìlànà táwọn gbé kalẹ̀ ni pé ibi táwọn nífẹ̀ẹ́ àbúrò àwọn èdè á máa gbé pẹ̀lú àwọn àtọkọ àwọn ni. Wọ́n ní ṣùgbọ́n gbà táwọn ṣe ìgbéyàwó yìí àwọn bẹ̀rẹ̀ ń kékeré. Ibi táwọn ń gbé accommodation ilé táwọn ní gbà yẹn kò láǹfààní àti gbà jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ kò lè gba àwọn àtọkọ àwọn nìkan ló lè gbà. Àti mú èèyàn kẹta mọ́ra ń gbà náà rọrùn. Nítorí náà àbúrò àwọn yìí ọ̀dọ̀ ìkánú àwọn àbúrò àwọn náà ló wá lọ gbé.
won ni sugbon bi odun melo kan leyin igba yen awon bere si nri pe iwa e nbere si yato won ni to ba wa ki awon yan kan ra joku jeje teli ni o ma wo won ni ngba to ya laburu awon e ba bere si sa fun awon en gbo ki lo le sele ki lo de taburu n sa fe gbon e oni to ba ri awon yo sa fa won ni awon wa pinu lati to pinpin ki lo nsele gan won ni ngba yi la won wa ri pe ah aburu awon ti darapo megbe kegbe o be aburu awon ti bere si nfa ogun oloro fifin o ti nfin fifa o ti nfa la se da won la won ba aburu awon soro gege bi egbon awon ba soro daada gege bi egbon to fe nkan to da fun aburu e won lo de pinu nigba na o se leri fa won pe ohun a yi pada o won la won na de di leri mu sisi nitori pe awon ni igbagbo pe nkan le yi pada looto won ni sugbon laipe laijina lodun to tele eleyin to se leri a nfin fifin a nfa fifa ogun oloro yi lo ba de tun pada wa ogbona ojera won ngba to di odun 2020 ngba ti koro nbenta oro ife la won ba gba ipe kan ngba na pe aburu awon ma nse gangan gan aburu awon nse gangan gan olorun ma je ko mo wa o ya were o won ni gege bi egbon to ni fe aburu awon sare lo be kabakaba ni digba digba la won debe ngba ta won ri aburu awon inu awon baje koda ko da gbogbo eyan mo ko da won mo rara awon nikan lo da mo sugbon gege bi egbon awon o le file awon mu lo le awon toju e sugbon ale la won mu lo tile ojo na fi mo won ni ko foju kan run ko le san rara digba digba o do hospital ngba ti le mo oni ngba ta won gbede hospital gbogbo nkan to ye ko fun bi abere ati be be lona ko bo mo wa dari awon lo si psychiatric unit nbi to tin toju awon ti iru awon nkan be ba de ba won ni be na de lo ti bere si ngba toju gba wo san ko pe ko jina ojo lo ojo nbo lori oro a ngba bere la wa ila won ri pe o ma ti loyun ni ko ri ta to wa yi o tu loyun be awon tu tesi waju pelu ba won se ntoju e lobo titi to fi bi mo la won se toju to ye kan won o se won ni ngba ti omo owo yi to pe omo odun kan lo de kuru nle awon ara ti balẹ die o na de gbali ti e o bere si ngbe be o fun gba die nkan yato awon ri pe nkan yato daada o bere si sise ara e wa le daada koda ngba na awon lero ki gbogbo nkan tan so yo ti di afiyin ara e de bere si balẹ daada won sugbon ireti awon lori e ko ti e pe ko tojo ko to su won ni ko pe sigba na lo da ipe o padanu ise owo e lo ba tu pada si di fifa ati fifin yi won ni kini ibaje gidi gan koda o tu wo si jibi ta won wa tele lo nibi ti oro yi le de boya bi to tin se gangan gan kiri lenikan tutu gun ni go leyin won ni gege bi egbon ka won ma wo bi nkan se ri yi won lo ma n ba won ninu je o ma n ba won lokan je gidi gan nitori pe opolopo nkan lohun na ti la koja.

sí. Wọ́n ní ìgbà tó di ọdún 2023 làwọn bá tún gba ìpè kan ẹ̀gẹ́ ni o. Bí àbúrò àwọn tún ti padà sídìí ògùn olóró yìí. Onífífín, onífífà, oníṣìjélélà àti gbogbo ẹ. Wọ́n ní nìkoríta ilé yìí kódà ó tiẹ̀ ti lọ fíra ẹ̀ fọ́kọ́. Ẹni tẹ́bí ò mọ̀ tẹ́bí ò fọwọ́ sí ó ti fira ẹ̀ fọ́kọ́ ó ti lóyún fún. Wọ́n ní gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n tó nífẹ̀ẹ́ àbúrò àwọn tún gbé lọ ilé ìwòsàn. Kódà tí nǹkan bá da ipò fẹ́ rí bákan àwọn ni mọ̀lẹ́bí á pè torí pọ́n mọ̀ pé àwọn nífẹ̀ẹ́ gidigidi. Bẹ́ẹ̀ àwọn á gbìyànjú bó tiẹ̀ jẹ́ pé àwọn ò lágbára púpọ̀ bẹ́ẹ̀ nípa tètò ìsúná tó wódé yìí. Ṣùgbọ́n gbogbo ìgbà tó bá ṣẹlẹ̀ làwọn á máa gbàdúrà pé kí lè ṣáàjẹ́ àfi the last one tí ó ṣẹlẹ̀. Wọ́n nígbà tó dọdún 2024 wọ́n gbé lọ ọ̀dọ́ màmá àwọn láti lọ ṣètọ́jú. Ọ̀dọ́ màmá àwọn yìí ló ń gbé ńgbà náà. Kí gbogbo nǹkan bá lè dáná ná bá ṣètò pé bí a tó bá kúrò lórílẹ̀-èdè Nàìjíríà o, bóyá nǹkan á tún dáa. Ló bá di orílẹ̀-èdè Senegal lọ́hùn-ún. Wọ́n wò ó pé bí a tó bá tún pa environment dà tó change ibi tó ń gbé bóyá nǹkan á dáa. Ó tún bẹ̀rẹ̀ láti ibi tó yẹ kó ti bẹ̀rẹ̀ starting again. Wọ́n ní ṣùgbọ́n láti orílẹ̀-èdè Senegal ń bi tábúrú àwọn wà ìlàwọ́n tún ti gba ìpè o. Ìkíní yìí tuntun dé sí i lára o. Àwọn òṣètò de orílẹ̀-èdè Nàìjíríà padà nìyẹn o. Wọ́n ní ìkóríta yìí condition ẹ̀ ti burú gidi gan ni. Wọ́n ní àbúrò àwọn ọmọ onílé ọlọ́nà ó ti bẹ̀rẹ̀ sí rìn títì láì wọṣọ. Ó ti bẹ̀rẹ̀ sí rìn títì ìhòhò ọmọlúàbí. Wọ́n ní àbúrò àwọn ti bẹ̀rẹ̀ sí rìn títì ní ìwòwò ọmọlúàbí léyìí tó dẹ̀ dá ẹ̀dùn ọkàn ńlá ẹgbọ́ ọgbẹ́ ọkàn ńlá gidi sọ́kàn àwọn. Wọ́n ní kódà ní ìkóríta yìí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lóríṣiríṣi bóyá wọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ẹ̀ táwọn tọ́jú ẹ̀ bóyá wọn ti lò ó àbí bóyá wọn ti fi ṣe nǹkan àwọn ti mú un lọ́bì kan tán ti lo ẹlẹ́dàá àbúrò ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìdílé ibi tó wà ìwọ́n ló bá wọn nú jẹ́ gidi gan.

Wọ́n ní àwọn ti ṣe oríṣiríṣi oṣù ti lọ ọdún ti lọ. A sàn láàrin kan. A tún ṣe lódì kejì. Ṣùgbọ́n ara ìpèníjà tán ní jù lórí ọ̀rọ̀ yìí ni pé agbára ò sí nípa tọ̀rọ̀ owó. Wọ́n ní kódà ní bí oṣù kẹfà bí oṣù kejì ọdún yìí. Ṣe làbúrò àwọn tó kúrò lé ní ìhòòhò ọmọlúàbí. Wọ́n ní tòótọ́ bí akíní yìí ìbá máa dàbá yìí táwọn bá nípa agbára nípa tọ̀rọ̀ owó láti mú lọ sí rehabilitation center. Níbi tán ti ń ṣètọ́jú irú àwọn èèyàn bẹ́ẹ̀. Wọ́n ní kò sí ìyànjú táwọn ò tí gbà wọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n láti rí pé àbúrò táwọn fún gbogbo nǹkan táwọn tọ́jú rán lọ lé ìwé ṣe kò gbọdọ̀ rí báyìí fún. Wọ́n ní kódà ọmọ méjì báyìí ni àbúrò àwọn yìí ti ní. Gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ó sì ní nǹkan táwọn ń gbé lórí ẹ̀ kódà ọkọ àwọn gan ti ń pè àkíyèsí àwọn sí pé ṣé wọ nìkan ni àbí.

wọn làwọn wa ń wo báyìí pé agbára àwọn ògbé mọ ọkọ àwọn gan ti ń bèrè pé ṣe wọ nìkan ni ṣùgbọ́n àwọn ń wo àbúrò àwọn bó làwọn á ṣe wá fàbúrò àwọn ọlẹ̀ táwọn ò ní ṣètọ́jú ẹ̀ ọmọ tó jẹ́ pé láti ìkókó báyìí làwọn ti ń gbé làwọn ti ń tọ́jú ẹ̀ bó làwọn ṣe ń fẹni táwọn ti ń fi ọ̀pọ̀lọpọ̀ ọdún tọ́ rán lọ lé ìwé ìrànlọ́wọ́ bó làwọn ṣe ń filẹ̀ wọn ní tòótọ́ sú àwọn náà o káwọn ó máa pààrọ̀ ó ti sú àwọn ṣùgbọ́n ìfẹ́ yẹn náà ò kúrò ń bẹ̀ pé àbúrò àwọn nìyẹn.

wọ́n ní nǹkan táwọn wá mọ̀ ni pé ìgbà tó bá lóògùn àárẹ̀ abalẹ̀ ṣùgbọ́n ògùn yìí àbí káwọn gbé lọ ilé ìwòsàn tó tán bí tán ti ń tọ́jú àwọn ò lágbára ẹ̀ báwọn ṣe ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ńgbà tó fi mẹ́sèèjì ránṣẹ́ sí mi wọ́n ló tún ti kúrò lé o mọ̀lẹ́bí títí bẹ̀rẹ̀ sí ń wá kiri nígbà tó tiẹ̀ wá padà rí bí láìpẹ́ yìí báyìí wọ́n nígbà táwọn á bá sọ̀rọ̀ ń bí tán gbé sí kódà ìpa rẹ̀ tún ti balẹ̀ wọ́n ti fi chéènì ṣẹ́kẹ́ṣẹkẹ̀ wọ́n ti fi dè é ló ń bẹ àwọn pé káwọn jọ̀ọ́ káwọn bẹ̀ wọ́n kán tóun sílẹ̀

0: ọ̀nà méjì ni nǹkan tí wọ́n fẹ́ ká bá wọn ṣe lálẹ́ yìí ló pín sí. Ọ̀nà àkọ́kọ́ àwọn tí ẹlẹ́yinjú àánú tọ́ba láǹfààní àti máa gbọ́ ètò àwárí ìfẹ́ lálẹ́ yìí. Tọ́ba ní orí ọ̀fẹ́ tọ́lọ́run bá fi rán wọn láti ran àwọn lọ́wọ́ kọ́jọ́ kọ́kàn sáwọn àbí kọ́kàn sórí ètò àwárí ìfẹ́. Àwárí ìfẹ́ fẹ́ ràn wọ́n lọ́wọ́ nítòótọ́. Àwa náà fẹ́ nípa àtìpín ṣùgbọ́n àwa ò lè dáṣe kódà àwa ò tiẹ̀ lágbára. Ẹ̀yin tẹ́ ń gbọ́ ètò àwárí ìfẹ́ tọ́lọ́run bá fi sí lọ́kàn pé mo mọ̀yàn báyìí báyìí báyìí. Ẹ sọ fún wọn kán lọ bẹ́ni báyìí báyìí báyìí má sanwó ẹ̀ má ṣètọ́jú ẹ̀. Àti pé ìmọ̀ràn owó gan lẹ tún lè fún àwọn lọ́nà táwọn tún lè gbé. Àti rí pé ọ̀nà méjì ni bí a ṣe máa ń ṣe ẹ gbà wọ́n ní ìyànjú. Ẹ̀gbọ́n tó ti gbìyànjú tó ti ṣeéṣe tí gbogbo nǹkan ò jọ. Èmi ò tiẹ̀ kà wọ́n sí bí ẹ̀gbọ́n mọ́. Mo ti ka ẹni tó fi ọ̀rọ̀ ránṣẹ́ lórí àbúrò yìí gẹ́gẹ́ bí òbí torí kò sí nǹkan tó ń ṣe tóbi náà ò ní ṣe. Ẹ̀yin ẹlẹ́yinjú àánú tọ́lọ́run fi àánú sí lójú. Àbẹ́ ní àǹfààní sí bóyá rehabilitation center tó lè ràn wọ́n lọ́wọ́. Ẹni ìmọ̀ràn tẹ́ ẹ lè gbà wọ́n pé báyìí ni kẹ́ ẹ ṣe ṣe. Ẹníbi tẹ́ ẹ lè darí sí wọn pé ẹ lọ bí báyìí ẹ lọ bí báyìí á rí ìwòsàn. 0916893 1000 tàbí 0915333489 tàbí 0911 3 ní ọ̀nà mẹ́rin 893. O mo ṣe ní talent ní àrà ọ̀tọ̀ ni o. Nítorí láti ìgbà tí mo ti ń ṣe àwárí ìfẹ́ mi wá síta kí ní ẹjọ́ ẹ bá ran ẹni báyìí lọ́wọ́ rí. Ṣùgbọ́n tọ́lọ́run bá fi sí yín lọ́kàn tẹ láǹfààní. Mo yẹ mọ private rehabilitation center kan. Nítorí pé wọ́n fi yé wa pé ìgbà tó bá gba abẹ́rẹ́ tàbí tó lóògùn ẹ̀ ara ẹ̀ ń balẹ̀. Ṣùgbọ́n èmi náà lérò pé a níye tí kiní yìí jẹ́. A níye tí oògùn yìí jẹ́. Bẹ́ẹ̀ wọ́n ní fáwọn báyìí agbára ò sí. Àwọn gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àwọn náà làwọn ń fà á, àwọn náà làwọn ń gbé. Lágbára ò sí láti ràn wọ́n lọ́wọ́ ìmọ̀ràn ń bẹ́ẹ̀. Mo jẹ́rìí àwọn olólùfẹ́ àwárí ìfẹ́ ọlọgbọ́n ènìyàn ni wọ́n. Hello, ẹ̀kalẹ́ máa o.
1: Orí
0: ọ̀fẹ́ láti bó?
1: Láti
0: Alẹ́ṣinlọ́yẹ. Ó yá, ẹ bá ń fún wọn ní ìmọ̀ràn àbí? Àmì
1: lágbára.
0: Àmì.
1: Nígbà mi wà àbúrò wọn bọ̀ ṣe rí nígbà kan má rí yìí tí wọ́n péjì làwọn àtọkọ wọn jọ sọ̀rọ̀ láìbọ̀ ọmọ yẹn lè má rí
0: bẹ́ẹ̀. Wọ́n lè má rí bẹ́ẹ̀.
1: Wọ́n mú sọ́dọ̀ kan fojú tó. Ìgbà míì kan wà tẹ́kùn nǹkan kékeré wà tó yẹ kéèyàn ṣe tí yóò bá ṣọ́ra ó máa wá dín ná ká máa gba ẹbọ lọ́wọ́ yìí.
0: Àmì. Ẹ ṣeun gan orí ẹ̀fẹ́. Àmì. Ẹ ṣeun gan máa.
2: Nítorí ìfẹ́ la ṣe dá olólùfẹ́.
0: Nítorí ìfẹ́ òun la ṣe dá olólùfẹ́. Hello, ẹ kalẹ̀ o. Ìpè yẹn ti rí. Ẹ̀jẹ̀ mú ìpínlẹ̀ yìí. Hello. Ẹ̀ka alẹ́ bàbá.
3: Orúkọ mi Délé Àjàó.
0: Bàbá Délé Àjàó, ẹ̀ka alẹ́ sọ.
3: Àjọ́ pé ọlọ́run ti wá láàánú láti tọ́jú ọkùnrin
0: ọgbìn. Àmì ó lágbára ọlọ́run. Àmì.
3: Ẹ̀jọ̀ ẹ̀pẹ̀ nọ́mbà yìí ò kọ́ níjọ́ sọ̀rẹ̀kẹ́ kárí o.
0: Ok. Tí ń bá parí ètò bá pè síta. Ẹ tẹ́tí sí. Ẹ ṣeun gan bàbá. Ẹ ṣeun gan sá, mo dúpẹ́ sá. Hello, sir. Ekale o. Ekale, sir.
4: Yes, sir.
0: Ekale, sir. Eshengo, sir. Oruko yin, sir.
4: Oruko mi ni Abdullahi lati Aburi.
0: Abdullahi lati Agbowo.
4: Then, Aburi Oke.
0: Okay, Aburi Oke. Lagbe webo ni, sir.
4: Soka.
0: Ni Soka, oda.
4: Ni Soka.
0: Eshengo, sir. Oya, sir.
4: Imana limited by me.
0: Oya.
4: Mba so si buya, tuwa ba li jie ni, yalo si ni. Wikia Center.
0: Kí lè pè báyìí?
4: Wikia, ibi tí wọ́n ti máa ń ṣe àdúrà fún àwọn tó bá ní ìlú tó
0: báyìí. Tó ti máa ń ṣe àdúrà.
4: Gbájẹ́ pé àjànú ni mo wò yí pé olùmọ̀ṣẹ́ ni.
0: Pé kán fi ìlànà àdúrà kán tún fi tọ́.
4: Bẹ́ẹ̀ni,
0: ó ti dá. Ó ti dá. Mo ṣe ọ̀pọ̀ àwọn náà ti mú yẹn. Ẹ ṣeun gan o, mo dúpẹ́ o. Ẹ ṣeun gan, mo dúpẹ́ sáódà rọ. Hello, Ekaleo.
4: Eshengo
0: ma o. Yes, ma.
4: Yes, ma.
0: Ọpọ emi lati Ologun Eru, Eshengo.
4: Ọlọ́run a fún àti rẹ̀ lálàáfíà.
0: Ami, ami.
4: Ọlọ́run a dé ọ̀rọ̀ ẹ̀gbọ́n wọn lọ́wọ́.
0: Ami.
4: Aláàánú a dé dìde fún wọn.
0: Ami o, lágbára
4: lọ. Kí kọ́kọ́ lèmi kọ̀fẹ́ kan fi kun bó ṣe ń tọ́jú ẹ̀yìn.
0: Kọ́
4: jẹ́ kó wà lọ́nà àdúrà náà.
0: Kọ́ jẹ́ kó wà lọ́nà àdúrà.
4: Ó wà lọ́nà àdúrà náà torí ìgbà míì gbogbo nǹkan tá a bá wò pé ilé ìwòsàn ni owó àdúrà náà tún máa ń kà kó má jẹ́ pé wọ́n ti rí òògùn rẹ̀ ó ṣe ń ṣe yẹn kó wá fi kíní fífín mímu yẹn kán fi ṣe ìbàjẹ́
0: kan
4: pé kó má lè yọrí ìrìn àjò ẹ̀sìn dáadáa so tó bá tún wà lọ́nà àdúrà náà pẹ̀lú ilé ìwòsàn àti gbogbo ẹ̀ ọlọ́run á gba gbogbo a ká lójú ẹ̀ ọlọ́run á fún lálàáfíà ọlọ́run á dé ẹ̀ràn ẹ̀gbọ́n ẹ̀yẹn náà lọ́wọ́ gbàtíkì tí ṣàwọn nìkan náà àwọn ẹ̀gbọ́n wọn tó bá tún jẹ́ bí wọn náà kọ́ ké gbàjarì
0: fún wọn náà dìde
4: so kan pin lọ́nà méjèèjì báyìí àti àdúrà àtọ̀spítù aláàánú á dìde ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà
0: lágbára ọlọ́run ẹ ṣeun gan mo dúpẹ́ máa ó dàrọ.

Ẹjẹ́ máa fi eléyìí bá gbogbo àwọn ọ̀dọ́, gbogbo àwọn ọ̀dọ́ pátápátá ká máa fi bára wa sọ̀rọ̀. Mo lè gòkè, mo lè sọ, mo yọ̀ǹgì lónìí, kò séyìí tí mo fà tí ò lọ. Kò séyìí tí mo mú tára mi ò gbà. Òun náà rèé, òun ló ti délẹ̀ fẹ́nìkan yẹ àfihàn wọ́n o. Mo rí fọ́rọ́ kan lórí ẹ̀rọ ayélujára bí láti tó bí oṣù mẹ́ta àbí mẹ́rin sásìkò yìí. Ẹni yẹn sọ ilé rehabilitation center, ilé ìtọ́jú fún àwọn tó bá ní irú àwọn àrùn bẹ́ẹ̀ àti irú àwọn àrùn ọpọlọ lóríṣiríṣi. Ẹni yẹn wá sọ pé irú ẹ̀ta ní lórílẹ̀-èdè Nàìjíríà ò tó nǹkan. Mi ìrántí iye nọ́mbà tẹni yẹn pè é mọ́. Ṣùgbọ́n ẹni yẹn rán wa létí nínú fọ́rán náà pé ṣé o ti ri pé kò pọ̀ rárá àbí. Ìyẹn túmọ̀ sí pé tí bàbá ẹ̀ àti ìyá ẹ̀ tán bá kí ń ṣolówó bí bẹ́ẹ̀ tó jẹ́ pé tọmọ wọn bá nírú àrùn bẹ́ẹ̀ tán bá pé bóyá wọ́n pẹ nìkan lè jọba ẹdákun ẹ bá ń fọmọ mi síbi báyìí. Tó bá ti mọ̀ pé ó wá láti ìdílé tó pọ̀ tó pọ̀ tó ṣẹ́ tó tún pọ̀ dálẹ̀, má bá àwọn ọmọ olówó kẹ́gbẹ́kẹ́gbẹ́ o. Fáwọn tó bá máa ń gbọ́ ètò jáwọ́ ń bẹ̀ lórí ìkànnì yìí ní gbogbo ọjọ́ Tuesday, gbogbo ẹ̀ náà lẹ́ ń gbọ́ o. Bí NDLEA ṣe ń mú wọn nǹkan tó ń fà àti oríṣiríṣi nǹkan tó ń dálẹ̀ o. Owó ẹ ló fi ń rà á lónìí, ṣùgbọ́n tó bá délẹ̀ tán á dá wàhálà lẹ̀ fún gbogbo mọ̀lẹ́bí. Irú ẹ̀ kan rèé kọ́ lọ́n ṣàánú. 0916-893-1000 0915-3 ní ọ̀nà mẹ́ta 4-893 tàbí 0911-3 ní ọ̀nà mẹ́rin 893. Fáwọn tí Ọlọ́run bá bẹ́gi ọlà fún dáadáa, tẹ́ ẹ fẹ́ ràn wọ́n lọ́wọ́, bóyá ẹ mọ ọ̀nà míì tán lè gbé gbà tára arábìnrin àfíyá. Ó yẹ láǹfààní sí rehabilitation center kan. Tẹ́ ẹ lè tọ́nà wọn sí tó yẹn ò ní gani lára. Bódẹ̀ jẹ́yìn náà lọ́lọ́run fi sí lọ́kàn pé jẹ́ ń bá wọn gbénú ẹrù yìí. Bóyá ẹ dẹ̀ ní foundation, ẹ máa ń foundation tẹ́ ẹ lè tọ́ka wọn sí pé ẹ mú ọmọ yìí lọ ọbẹ̀ wọn á ṣètọ́jú ẹ. Màá fi nọ́mbà mi síta nígbà tí mo bá parí ètò. Màá fẹ́kẹ́ kàn sí mi ká bá a lè fi ràn wọ́n lọ́wọ́. Lọ́pọ̀lọpọ̀ ìgbà kò sí bá a ṣe fẹ́ ṣe àwárí ìfẹ́ tá a bàbá wọn dá sí o. Ẹ ti rí pé wá

jẹ́ káwọn òbí náà ká máa bá àwọn ọmọ wa ká máa bá wọn sọ̀rọ̀ o. Ẹ jẹ́ káwọn òbí ká máa bá àwọn ọmọ wa sọ̀rọ̀. Dèrèètì tí àwọn ọ̀dọ́ tán ṣe ń fa nǹkan nígboro lẹ́nujọ́ mẹ́ta àní kọ́lọ́ ń ṣàánú ni. Ọmọ tí ò tí ì ju bí ọmọdún mọ́kànlá ọmọdún mẹ́wàá òun náà ti ń fa nǹkan. Látijọ́ àwọn tó ń fa nǹkan gan ngbà tó bá máa fà á wọ́n á fà á ń kọ̀rọ̀ kó má baà wá kó má di nǹkan tí gbogbo èèyàn á rí. Kódà ẹlòmíà máa wakọ̀ lọ ń sìn yẹ ẹ̀bà tó máa ń fa nǹkan kí nǹkan bẹ́nu. Bẹ́ẹ̀ kì í ṣe ti bí ló ń fa oògùn olóró gidi báyìí náà ń fa ń gboro. Ìjọba náà ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ láti ṣe. Lójú òpó Facebook ṣe wọn ládi púpọ̀ wọn ní ẹ̀ka alẹ́ kú ètò láti gbaremú Ìbàdàn. Ọmọlára ìyákan mọ́ ní ẹ̀ka alẹ́ kú ètò. Adéwùmí Kazeem Adékaz wọn ní ẹ̀ka alẹ́ kú ètò from New Garage Ìbàdàn. Ẹ ṣé o.

Àwárí ìfẹ́ ń padà sílé fún tọ̀sẹ̀ yìí. Ajẹ́ máa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yìn olólùfẹ́ àìtó àwárí ìfẹ́ tẹ bá wa ṣètò talẹ̀ tó ní mo dúpẹ́ o. Kí n tó parí ètò yìí bí mo ṣe ṣèlérí, máa fi nọ́mbà tẹ lè kàn sí mi láti fi kàn sí mi. Nípa pàjù lọ lórí ọ̀rọ̀ tí mo mú wá lálẹ́ tò ní. Mọ̀lẹ́bí yìí nílò ìrànlọ́wọ́ gidi gan. Kí èèyàn tó lè jáde síta láti kígbe síta lórí irú ọ̀rọ̀ bẹ́ẹ̀, ó gbúdọ̀ ti jẹ́ ọ̀rọ̀ tó ti dókè ọrùn wọn báyìí. Ọmọ nílé ọlọ́nà kó máa jáde ń wòwú ọmọlúàbí àbí. Ṣùgbọ́n Ọlọ́run bẹ́gi ọlá fẹ́yìn kan. Ọlọ́run fi ọ̀nà ó fi hàn yín kan. Bára arábìnrin yìí bára ẹ̀ dẹ̀ ṣe lè yá. Ẹ lè pè mí sórí nọ́mbà yìí, adóòtọ́ á wù mí kó jẹ́ pé WhatsApp tàbí text message la fi ń sọ̀rọ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ lórí ọ̀rọ̀ talẹ́ tò ní. Ẹ lè pè mí sórí 070-68-40-7359. Máa pẹ́ nọ́mbà ẹlẹ́ẹ̀kan sí 070-68-40-7359. 070-68-40-7359. Ẹ dákun ẹ mọ́ flash mi o. Ẹni tó bá máa pè kó jọ ó gbúdọ̀ jẹ́ ọ̀rọ̀ tó nítumọ̀ o. Olóyìnbó ní time na money. Èmi gangan mo wà lára àwọn tó gbàgbọ́ nínú time na money. Àsìkò owó ni àbẹ́ẹ̀ rí nǹkan. Iye wákàtí tá a ti lò lórí ètò yóò mọ̀ níye tó jẹ́. Nígbà tá a bá wá jọ sọ̀rẹ́ dákun ẹ jọ mo fọlọ́run bá bẹ̀yìn. Mo fọlọ́run bá bẹ̀yìn tẹ bá ti mọ̀ pọ́rọ̀ tó wù yín àti bá mi sọ òtí ìdílé ẹ̀kọ́ save number yẹn. Nígbà tí irú ẹ̀ bá délé ẹ wá kàn sí mi. Tó bá dẹ̀ jẹ́ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí mo fílẹ̀ lálẹ́ tò ní ẹ lè pè mí. Màá fún yín ní nọ́mbà àwọn tọ́rọ̀ yìí kàn gan. Ẹ pè wọ́n ẹ jọ sọ̀rọ̀. Ẹ pè wọ́n ẹ dẹ̀ jọ sọ̀rọ̀. Ohun táwárí ìfẹ́ ń gbìyànjú láti ṣe ni pé ká dira wa lọ́wọ́ mú. Ọlọ́run ò ṣe ká dáyé wa gbé. Èmi ò gbà pé Ọlọ́run dá wa pé ká dáyé wa gbé kóńkó jábélé kálukú ṣe tiẹ̀ rárá. Ọlọ́run ò dá wa bẹ́ẹ̀. Ìwà àwọ èèyàn náà ló sún wa dé ìkóríta tó ń gbé wọ́n yá dúró ṣe ti ẹ̀mí ìfẹ́ wàhálà o. Ṣùgbọ́n a máa rán ra wa létí pé ìfẹ́ ó kọjá ohun gbogbo. Ìfẹ́ pa nífẹ̀ẹ́ ara wa yẹn ò túmọ̀ sí pé a ní bára wa ní èdè ayédè o. Torí mo mọ̀ pé tá a bá sọ̀rọ̀ fẹ́ lójú ẹlòmí ka olóònífẹ́ẹ́ mi èmi àti ẹ̀dẹ̀ ń jà. Ẹni téèyàn bá nífẹ̀ẹ́ náà lèèyàn ń bínú sí i. Mo mọ̀ káwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ ẹ̀rọ ká mo nífẹ̀ẹ́ náà ni mo ṣe bínú sí ẹ. Ṣùgbọ́n ìfẹ́ àìṣẹ̀tàn kò ní lè tàn yà abẹ́ sọ́ńtò tọ́kí báyìí ló ṣe rí. Ẹlòmí à lóun nífẹ̀ẹ́ yín ṣùgbọ́n kò ní lè bá yín sòótọ́ ọ̀rọ̀. Wọ́n á máa rí tólúwẹ̀ ń parun lọ báyìí wọn dẹ̀ nílé báyàn sòótọ́ ọ̀rọ̀. Ẹ jọ ẹja àdìra wa lọ́wọ́ mú ẹja àràn ra wa lọ́wọ́. Lágbára Ọlọ́run WhatsApp group tí mo sọ tó máa jẹ́ ti àwa olólùfẹ́ ètò àwárí ìfẹ́ lọ́sẹ̀ tá a mú ìyá ṣiṣẹ́ lórí àmàádẹ́ padà wá pẹ̀lú ròyìn ayọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín lẹ́ẹ̀kan sí pé ẹ ṣe mo dúpẹ́ o. Láti abala àkọ́kọ́ títí dé abala tá a fi parí ẹ̀. Ilé tiyín náà ò ní dàrú. Ohun ìdààmú kò ní kọ́gun sọ̀dẹ̀ gbogbo yín lọ́kan ọ̀jọ̀kan. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní dàrú. Ètò ìdìbò ń kanlẹ̀kùn kókókókókó báyìí. Ẹ̀yin olólùfẹ́ àwárí ìfẹ́ lọ́gbà PVC yín ẹ dákun. Ẹ dákun ẹ lọ́gbà PVC yín o. A gbàdúrà fórílẹ̀-èdè Nàìjíríà yóò da ṣùgbọ́n ètò ìdìbò láàfin decide o. Àìmí wà ń ṣọ́ọ̀ṣì mọ́ gbàdúrà ìrọ́ ni ẹ dìbò.
te ba dibo ti nkan ba de yin je legbe ma je ngbo lenu yin pe Nigeria ri ba kan o e gba PVC yin e lo e ma se gbowo eyin ke wa lo dibo nitori Ankara opa mefa o Ankara opa mefa te ba fi sofu fo o ti gbo iya odun merin yo je yin dada ere atayo ti mo fi nsile o na ni ma tu ba yin lo se tun bo o eni kokan no wa oni yo sonu lagbara olohun gbogbo idile ton sokun to mi jabo loju won lale toni olohun ba laanu dakun ba mi nu mi je won na gbogbo awon ton saisan to nwoju olohun fun iwosan olohun ba laanu dakun ba nse won so fun won oni ka bere pe iwo yo si fi fun won oluwa dakun ba nse won so fun won o leyin nilo pe oluwa kin latu je laaro la bayi olorun to ran mana sokale oluwa ran mana sokale fun wa man first for treasure loruko alase ati oludari ikoni yi ajinrere Lillian Bademosi ati gbogbo osise ikoni konga gbon magbe Wells Radio 89.3 FM patapata only me ayo Emmanuel Ojo ni mo nki bi ese o ese o ese o 0706840735 mata ba pada de lose to nbo iroyin ayo amuwa iroyin ayo ma amuwa iroyin ayo ni ma ni idunu ayo ni ma ni o ire ayo ni ma ni o Odaro.

0: lọ́yà tó ń bo lọ́yà lẹ́wù ọ ọtúnba ní kéèké tí kún lé ọmọ kalẹ̀ jáyé ní lọ́yà.
1: Ẹ̀bílẹ̀ ẹ̀ má yí kúrò Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ́wàá.

nǹkan wo ni gbogbo ayé ń dàgìrìgìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.